0: e ka ro ekoju omo lẹn di se ojo kokan de lọgbọn ninu osu kẹsan ọdun 2026 lorukọ alaṣẹ ati olùdarí ilé iṣẹ adaba ICT Panel FM aki kabo sori ti ogbonsafiwa ni ọjọ ni ọwọsẹ ọlọkan ọjọkan ni ati lakale fun igbadun yin ohun ti ẹ nilo lati se ni wipe ki ma ri kuro ni ile iṣẹ adaba. Ètò tẹ́ máa láǹfààní ńlá tẹ́tí sí kété sí àwọn àríyìn ìròyìn kò tó hàn án lẹ́dí gẹ̀ẹ́sì àmọ́mú ìròyìn wá sí ètí ìgbòyín abala kọ́kọ́ àwọn ìkéde àti ìpolówó ọjà ni yóò máa orí afẹ́ tó bá di ní aago mẹ́fà àbọ̀ tó bá di ní aago méje àmọ́mú ètò ojúmọ́ ayọ̀ wá sí ètí ìgbòyín nígbà tí ètò olórí ọ̀dọ̀ yóò máa orí afẹ́ tó bá di ní aago mẹ́jọ tó bá di ní aago mẹjọ àbọ̀ wọ́n ti máa láǹfààní láti tẹ́tí sí ìròyìn ìkéde àti ìpolówó ọjà àpamọ́ mọ́kànlá àbọ̀ ní kí ìdarapọ̀ mọ́ fún ètò àpérò ní iṣẹ́ sẹ̀ǹtẹ̀lẹ́ lọ́lọ́kan òjọ̀kan ni àwọn ètò tá a ti là kalẹ̀ fún ìgbádùn yín láti ìṣẹ́jú yìí láti wákàtí èyí tí wàá láti máa sọ pé ó dàárọ̀ lẹ́ẹ̀kan sí lórúkọ aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ àdàbà ICT Panel FM àhín pé ẹ ṣe bí ẹ ti ṣe darapọ̀ mọ́ wa ní ọjọ́ òní orúkọ tèmi ni Olájùmọ̀kẹ́ Ọmọ́tọ́ṣọ́ ẹ káàárọ̀.
1: Ẹ̀dì ẹ̀bì ẹ̀.

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Odori oge ogo morogolo, Professor Mojo leni Olorun lo.
2: Eke hallelujah!
3: Hallelujah!
2: Ẹyin Jésù logo!
3: Go!
2: Ọjọ́ tuntun!
3: Brand new day!
2: Ọlọ́run èni o ṣe o!
3: God of today, thank you!
2: Aláàánú gbogbo àgbáyé! Aṣọre mọ́kù síbì kan!
3: What about goodness to all?
2: Ipa tó wọnú ipa!
3: Power and all power!
2: Májẹ̀mú orí òkè ògbó!
3: Covenant of the mountain of glory!
2: Tó ń gbé gbogbo ayé dìde!
3: That upholds the whole earth!
2: Ìwọ la tún wá kí lónìí!
3: We salute you again this day!
2: Àwọn ọmọ rẹ ojoojúmọ́!
3: Be your children every day!
2: Tó máa ń ká hallelujah méje ògbó méje hosanna méje iye méje láfi mọ ń kí ọlọ́run lójoojúmọ́ ẹ̀yin ọmọ ológoda ẹ̀yin abiyamọ́dà tẹ bí ọmọ ológo gbogbo ẹ̀ ń bá lógo láyé wòlíì tí wọ́n rán sí ọ̀rẹ́ wòlíì sam ojo lórúkọ
3: mi
2: tí gbogbo èèyàn ń pè ní baba authority orí òkè ogun àṣejù rẹ ìbàdàn ibẹ̀ ló já sí orí òkè ogun ta ti ń ṣe ìpàdé agbára lọ́wọ́ 21 years of celebrating glory the mandate of glory is 21 years now
3: tí
2: mo ti gbé iṣẹ́ ògbó ìdání
3: tá
2: a ti sọ di ibi tí a ti ń jọ́sìn gbogbo ẹ̀yin ọmọ
3: ọlọ́run
2: mi mọ́ tó ń dúró ṣe lé gbogbo èèyàn ti wà lórí
3: òkè
2: àwọn kan sì ń béèrè wá ìtàn fi gbọ́dọ̀ wá èrèdí ni pé gbogbo ògo láyé ló ní gòláyà kò síbi tó bí ọ sí tí o bá gòláyà ti
3: bẹ
2: dáfídì bá gòláyà ti láyé ṣùgbọ́n inú gòláyà ti ni ògo dáfídì
3: wá
2: sórí inú alágbára ilé yín yẹn ibẹ̀ ni ìbújáde ògo ti ẹ wà gòláyà ti wí pé tẹ́ ẹ bá lè ṣẹ́gun mi òun máa di ẹrú yín ṣùgbọ́n tó ń bá sì ń ṣẹ́gun lọ ẹ máa jẹ ẹrú
3: síbẹ̀
2: agbára kan bẹ tó ti mú ilé bàbá rẹ̀ sí
3: bá
2: jẹ̀mú kan wà tó ń bá wọn jà níbi tó ti lọ́kọ̀ tí gbogbo ọmọ ológo ibẹ̀ tí wọn ò fi gbérí òní tíwze ni gbogbo èèyàn máa dórí òkè àwọn èèyàn ti ń dé látàdá torí
3: 7 a.m.
2: ọ̀la october 1st ni mo máa gbé aago tí màá lu aago
3: májẹ̀mú
2: ọ̀la kọ́ ló máa dé o ògbódò ti délẹ̀
3: lẹ́ni
2: àwọn èèyàn ti dé látàdá
3: program
2: ti bẹ̀rẹ̀ segment by segment
3: ìpele
2: bọ̀ á lu aago ògo lago méje làrọ̀
3: la
2: alẹ́ ọ̀la àwa wa sọ
3: white
2: gbogbo ènìyàn ní october 1st lọ wá nàìjíríà flag àti country tó bá wù ẹ
3: lọ
2: èyí tẹ́ ẹ bẹ́ travel abro àkókò ìlà fẹ́ lò mo ti ẹ̀ máa ṣe wòlíì kan tó le international passport
3: mi
2: mo ní kí n fi kan ti yín
3: tó
2: bá jẹ́ pé rìn àjò òkè òkun ló fẹ́ lọ àti rìnrìn àjò dórí òkè ògo kò yẹ kó ní ẹ lára ìwọ tó o bá lè lọ ní lóka bọ́ọ̀lù ló ṣe fẹ́ lọ ní
3: global
2: tí ojú bá ru ẹ láti kúrò ní port
3: harcourt
2: kúrò lábújá
3: kúrò
2: nílọrin kúrò lápúrẹ
3: kúrò
2: lọ́sọ̀gbọ̀
3: kúrò
2: lẹ́kọ̀ọ́ ságámù abẹ́kúta tójú ru ẹ láti wọ orí òkè
3: bọ́ọ̀
2: lójú òsè ní ru ẹ láti lọ sí
3: amẹ́ríkà
2: we take it spiritually before we take it physical mo kígbe gbogbo gòláyà ti lé bàbá ẹ tó ń dín tó wáyé wá sí lọ́wọ́ lónìí kò ṣubú lulẹ̀ àkókò gòláyà ti tó kò ṣubú lulẹ̀ ẹni fọwọ́ sọ̀yà pé kò sí ológo kan tó máa dìde nílé yín àbórí ẹ agbára tó máa ń dúró pé tó bá ti fẹ́ ga náà máa ń jábọ̀ padà agbára yẹn ṣòfò
3: dá
2: wà ga wà ga gbogbo tó wọnú àjẹ́ láti máa ní ilé bàbá rẹ lára nítorí tiẹ̀ olúwa sá wọn lọ́gbẹ́ in the name of Jesus number 2 ìdí tó fi gbọ́dọ̀ wà lórí. lórí òkè. Gbogbo ọmọ ológo.
3: Wọ́n
2: a máa mú ìgbéyàwó wọn.
3: They will shake their marriage.
2: Sori tẹ́nìyàn bá ti ṣẹ́gun ìdílé.
3: Once you have become house ogun
2: ìgbéyàwó ló kù.
3: The next is to pass the marriage.
2: Ẹlòmíì lọ fẹ́ wọn nílé àwọn ìka.
3: Some married from the home of the wicked.
2: Ẹlòmíì.
3: Some.
2: Ẹni tó fẹ́.
3: The best thing they marry.
2: Nǹkan kan ti ṣe kó tó fẹ́.
3: Something happen to them until you marry.
2: Spiritually.
3: Spiritually.
2: Àwọn kan wà.
3: Some people.
2: Agbègilé marriage wọn.
3: Their marriage has been.
2: Wọ́n sọ fún mi pé àwọn sister kan. Àkókò àti marry wọn tó.
3: The time to marry has come.
2: Àwọn brother kan.
3: Without some brothers.
2: Àkókò àti marry wọn tó. Olúwa ni wá pè yín.
3: The Lord has called you.
2: Ìpè ni mo wá pè lẹ́nu.
3: I came to invite you to
2: the. Mo lu agogo.
3: I came to invite.
2: Mélòó nínú yín ló rẹ́dì?
3: How many of you are ready?
2: Ó ṣayẹyẹ.
3: You will celebrate.
2: Ayẹyẹ tó yẹ kó o ti ṣe ti pẹ́.
3: Seventy-two
2: ní àkókò yìí.
3: At this time.
2: Wà ṣayẹyẹ.
3: Celebrate.
2: Lọ ṣayẹyẹ. Lọ ṣayẹyẹ. Lọ ṣayẹyẹ. Òní ló pé ọjọ́ méje.
3: Today is the seventh.
2: Tí mo ti bẹ̀rẹ̀ àdúrà tàwẹ̀. So ó yẹ kó mọ̀ pé má jẹ̀ mú
3: ni.
2: Àṣepẹ́ yẹn ó di agbára.
3: Ó
2: bá ti wá di kẹta. Ó di ògo.
3: Ó
2: ní 21 years.
3: It's
2: a year of glory and announcement.
3: Ọdún ògo àti kéde ni.
2: Kò sí ọmọ ológo kan.
3: Tó
2: máa kù lábẹ́ ọ̀run. Mo sọ fẹ́ pé 7
3: a.m.
2: láàárọ̀ la.
3: Tomorrow morning.
2: Màmá fi iyọ̀ kí gbogbo yẹn
3: káàbọ̀. I'll welcome you with salt.
2: Mo ti ń ṣiṣẹ́ sí.
3: I'll be working on it.
2: Fún ọjọ́ méje
3: báyìí.
2: Ojoojúmọ́ sáàmù. Ojoojúmọ́ àdúà. Ojoojúmọ́ iṣẹ́
3: wòlíì.
2: Màá dẹ̀ fi òróró yẹn sí.
3: And I'll give that oil also.
2: Èho oil.
3: Odigbo roko.
2: Odidi kan.
3: Èho oil.
2: Ola fi ṣípàdé.
3: To open the program.
2: Kó tó di pé àwọnú àjọ̀dún lọ.
3: Ìgbà
2: tí n tó di. Ẹsẹ̀
3: sá.
2: Òhun ni mo gbọ́.
3: I heard the voice.
2: Gidigidi ẹsẹ̀ àwọn angẹ́lì.
3: The rushing of angels.
2: Wọ́n ní ayẹyẹ.
3: They say celebration.
2: Kó tó di December.
3: The first December.
2: Ẹyin tí wọ́n jẹ́ kẹ́ mari.
3: Who is the last for marriage?
2: Nínú ilé yín.
3: In your home.
2: Ayẹyẹ bẹ̀rẹ̀.
3: Celebration begins.
2: Ẹ yọ. Ayọ̀ ìgbéyàwó. Gbogbo ọfà tán ta sí márẹ̀jì ẹ. Back to the sender. Back to the sender. Back to the sender. Gbogbo ìgbéyàwó tí rúdu rúdu wà mẹ́.
3: Every marriage under confusion.
2: Ẹ̀yin mọ̀mọ́ yẹ dìde torí ọmọ
3: yín. We must stand up for children now.
2: Ẹ̀yin ọ̀dọ́.
3: Youths.
2: Ẹ̀dìde torí ara
3: yín. Stand up for yourself.
2: Gbogbo ìtẹ́ẹ̀tì ìmárìyẹn.

0: ó yà ó tán ó lórúkọ Jésù. Ayé ọ̀rọ̀ di yẹn padà. Ó di àṣeyọrí. In the name of Jesus Christ. Ìṣó níbi pẹpẹrẹ bàbá ọmọ ológo ló ń kí ọ. Bó bá ti rí mi, ògo láyé máa ń pariwo. Torí wọ́n mọ̀ pé wòlíì yìí lọ́lọ́run rán sí ayé tó ṣiṣẹ́ ògo. Ibi tó dúró sí méje ni hallelujah. Oh my God, are you ready? To máa lè go. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Kọjú sí ọ̀nà kejì nígbà méje. Ogo,
1: ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo.
0: Kọjú sí ọ̀nà kẹta nígbà méje. Hosanna,
1: Hosanna,
0: Hosanna,
1: Hosanna,
0: Hosanna,
1: Hosanna,
0: Hosanna.
1: Hosanna!
0: Kọjú sí ọ̀nà kẹrin. Ìfòsókè
1: iye. Iye, iye, iye, iye, iye, iye, iye.
0: Ṣé o pàṣẹ? O ti yè. Mi ò mọ àwọn tí wọ́n náà ń wọ́ mọ.
1: I don't know what to do for child.
0: Mo ní ìmísí àti ìdarí láti gbàdúrà fún. Ọmọ ológo tó fẹ́ bí. Wọ́n ní di lọ́nà mọ́. Sórí gbogbo ẹ̀ ń bá fẹ́ bí mo ológo. Irú tó ṣẹlẹ̀ sóbìnrin. Mo láti lọ gbé ẹ̀rí ẹ̀ wá. Torí mo ní sẹ́sẹ̀ pẹ̀lú ẹ̀. O tó ṣẹlẹ̀ sóbìnrin. O lè ṣẹlẹ̀ sí. Ẹ jẹ́ ń gbọ́ ti màmá. Kí ló ṣẹlẹ̀ sáwọn oyún tó ní.
2: Praise the Lord. Orúkọ mi ni Morakiyo Florence, mo wá láti ìlú Àjà. Ní ọdún tó kọjá lọ́lọ́run, mo ní oyún, oyún máa ń jábọ́ lára mi, oyún oṣù mẹ́sàn-án, oṣù mẹ́jọ. Ó wá dé stage kan, mo wá ní mi ò lóyún mọ́. Ó ṣe di 2024 ni oyún yìí wá dúró. Ọkọ mi wá ní kí n filẹ̀, mo ní mo fẹ́ lọ bàjẹ́ ni. Pé mi ò lè gbé, tóyún bá ti bàjẹ́ lára mi, ó máa ń lọ́jọ́ márùn-ún. Kí tó bí oyún yẹn kí bí mi, ó máa máa rùn. Mo ní sọ, mo ní mi ò lè ní oyún mọ́. Ó ṣà ní kí n filẹ̀. Ó ṣe di ọjọ́ kan nìyẹn, oyún yẹn ti lọ bí oṣù mẹ́ta. Mo wá wà lórí bẹ́ẹ̀dì bí mo ṣe wá tan rédíò ni.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pèsè.
1: Ẹ kú ojúmọ́, ìròyìn ní kùtù àìrè láti iléeṣẹ́ rédíò Adaba FM 88.9 Àkúrá ìlú Laramọ́kínlá Àwàtà tí ń gbóhùn Sátẹ́gùn Fọlájìn Oyetayo oníròyìn yìí ṣáájú náà ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu yóò gúnlẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà lónìí. Àjọ Jambu fi gbèdéke òtẹ́ eléyìí tí ìgbaniwọlé fún sáà ètò ìkẹ́kọ̀ọ́ 2026-2027 sáwọn ilé-ìwé gíga yóò dópin léde. Àwọn ìgbìmọ̀ tí ó ṣe ìwádìí lórí ikú tó pa àwọn awakùsà bíi 37 nípínlẹ̀ Niger yóò bẹ̀rẹ̀ ìjókòó wọn lónìí. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu níròyìn jẹ́kọ́yẹ́ ni wípé yóò padà sórílẹ̀-èdè Nàìjíríà lónìí lẹ́yìn ìsinmi ọlọ́sẹ̀ mẹ́rin eléyìí tó ti lọ lò ní ilẹ̀ Europe. Ààrẹ níròyìn jẹ́kọ́yẹ́ ni wípé yóò balẹ̀ bàgẹ́ sí ìpínlẹ̀ Èkó ní pápá ọkọ̀ òfurufú Murtala Mohammed tó wà ní ìpínlẹ̀ náà eléyìí tí ó sì di kíkí káàbọ̀ látọwọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún Babájídé Sanwó-Olu. Ìyàgbéjáde àlàkalẹ̀ ìrìnàjò ó ní wọ́n ti fi léde látọwọ́ iléeṣẹ́ ààrẹ tẹ́lẹ̀ ṣáájú ìròyìn eléyìí tí wọ́n fi léde wípé ńṣe ni ààrẹ yóò dé lópin ọ̀sẹ̀. Wáyé o, ìpinnu ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ yìí láti tún àwọn ètò ilé ìtọ́rọ̀ mọ́ àtúnṣe òfin ìdìbò ọdún 2026 ṣe òun ló ti tún jẹ́ kí nǹkan ooru gọgọ báyìí fún àwọn orúkọ tòun ti àlàkalẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú kan níbi tí a ṣe rẹ̀ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party àti àwọn ẹgbẹ́ òṣèlú alátakò mìíràn ṣáájú ètò ìdìbò gbogbo ọdún 2027 pẹ̀lú àgbékalẹ̀ ilé-ẹjọ́ tó ga jùlọ ọ̀hún. Ní ìròyìn jẹ́kọ́yé ni wípé lára àwọn tí a kùdé bá ọ̀hún láti rí ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP, ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM, People's Redemption Party PRP àti àwọn aṣojú mìíràn nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress. Ìdájọ́ ọ̀hún ni wọn kò wá yọwọ́ àwọn olùdíje ọ̀hún ni kò yọwọ́ wọn láwo bó ti wulẹ̀ kó mọ̀ ṣùgbọ́n tó pè fún kí wọ́n ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan. Dípò bẹ́ẹ̀ àgbékalẹ̀ ọ̀hún ọ̀hún ló béèrè fún kí gbogbo àwọn olùdíje eléyìí tí wọ́n ti forúkọ wọn sílẹ̀ kó tún aṣọ wọn san pápá jùlọ lójú náà ti lè jẹ́ kí wọ́n ṣe àwọn ohun tó bá yẹ níbi tó bá ṣeé ṣe kí òfin ó ti tú wọn hàn pápá jùlọ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìforúkọsílẹ̀ ìyànsípò àti ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú eléyìí tó bá yẹ kí wọ́n wà ní ìbámu rẹ̀ pẹ̀lú òfin. Ẹwẹ́ agbẹjọ́rò tó tún jẹ́ ajàfọ́tọ̀mẹ́nìyàn nílẹ̀ yìí Dèjì Adéyanjú ló ti ké sí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC láti lè jẹ́ kí ó wà ní ìbámu pẹ̀lú àgbéjáde ìdájọ́ eléyìí tí àjọ ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ yìí tó gbé jáde báyìí lórí òfin ìdìbò. Nínú àtẹ̀jáde kan eléyìí tó fi ìta lọ́jọ́ Ajé Adéyanjú yọ, ó wá rọ àjọ elétò ìdìbò láti lè jẹ́ kó yọ orúkọ gbogbo àwọn orúkọ olùdíje eléyìí tí kò bá bá òfin mu pápá jùlọ tó ń ti àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún kúrò lórí ẹ̀rọ ayélujára tiẹ̀ pápá jùlọ eléyìí tó bá ti pé ìdájọ́ ọ̀hún ó ní nǹkan ṣe pẹ̀lú ó ṣe lálàyé pé àjọ ọ̀hún ló gbọ́dọ̀ tẹ̀síwájú láti lè má jẹ́ kí òfin eléyìí tó dúró rẹ̀ kó wà pápá jùlọ ní ìbámu pẹ̀lú ìdájọ́ eléyìí tí ilé-ẹjọ́ tó ga jùlọ tó gbé kalẹ̀ náà. Àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ló ti ṣe lálàyé pé gbígba káàdì ìdìbò alálòpẹ́ pẹ́pẹ́ òun ni yóò bẹ̀rẹ̀ tó bá ti di ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún tá a wà nínú ẹ̀ ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Alága àjọ elétò ìdìbò nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Joas Amukwitan ló fi ìpínlẹ̀ lánàá ọjọ́ Ajé nípínlẹ̀ Kaduna níbi ìpàdé eléyìí tó ń ṣe pẹ̀lú àwọn tọ́rọ̀ kan nínú ìgbìmọ̀ àjọ ọ̀hún ní ìmúrasílẹ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 eléyìí tó ń bọ̀ lọ́nà. Amukwitan ṣe lálàyé pé ìforúkọsílẹ̀ eléyìí tí wọ́n ṣe láìpẹ́ ló fi hàn wípé àwọn ènìyàn àti àwọn káàdì ìdìbò tuntun tó ń lọ bí 1,000,000 báyìí òun ni wọ́n ti gbé ìta báyìí ó wá ké sí gbogbo àwọn tọ́rọ̀ kan láti lè jẹ́ kí wọ́n gba káàdì ìdìbò alálòpẹ́ pẹ́pẹ́ wọn kí wọ́n máa yọjú sí àwọn agbègbè tọ́rọ̀ bá kàn lójú náà àti lè jẹ́ kí wọ́n ṣe ojúṣe wọn bí ètò ìdìbò náà bó bá wọlé dé wẹ́rẹ́. àwọn igun ẹgbẹ́ kan tó jẹ́ ti ọ̀dọ́ ní apá àríwá ilẹ̀ yìí ló ti gbóríyìn fún Ahmed Bola Tinubu àti àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà fún tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jẹ́ kí nǹkan tó ń dúró rè báyìí lẹ́ka ọ̀rọ̀ ètò ààbò àti bí ohun gbogbo ti ṣe ń lọ pàápàá jùlọ ní apá ìpínlẹ̀ Benue ẹgbẹ́ ọ̀hún ló gbóríyìn fún olórí ọmọ dogboriyin fún ọ̀gágbà ọmọ ogun nílẹ̀ yìí fún iye pátákótákun eléyìí tó ń ṣe pápá jùlọ látàrí àti mọ́pin débá ọ̀rọ̀ àìsí ètò ààbò eléyìí tó ń pin apá àríwá ilẹ̀ yìí lápè àtẹ̀jáde ni wọ́n fi síta nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi ta tó sì di bí bọ́ọ̀lù látọwọ́ ambassador Marcus Adams Ọ̀dọ́bà. Bẹ́ẹ̀ bá ṣe ń tẹ́tí gbọ́ wa ìròyìn ní kùtù àìrè láti iléeṣẹ́ rédíò Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀kínláwà tá a ti ń gbọ́n ṣàtẹ́gùn. Bá a bá padà dé ẹ ó gbọ́ bí àwọn ìgbìmọ̀ ilé tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ nípínlẹ̀ Niger láti ṣe òfintótó ohun tó ṣekú pa àwọn awakùsà bíi 37 yóò ti ṣe bẹ̀rẹ̀ ìjókòó wọn lónìí. À ń padà bọ̀ mẹ́yìn kúrò ńbẹ̀. Ẹ káàbọ̀ padà fún ìròyìn lákọ̀tún ilé kan sí wa lórí ìtàkùn ayélujára wa www.adaba889.fm tàbí kẹ dánlódù application Àdàbà FM lórí Google Play Store. Bákan náà ni ẹ lè kàn sí wa lórí àwọn òpó ayélujára wa gbogbo wọ̀nyí www.facebook.com/adabafm88.9 lórí Facebook at Àdàbà 889fm lórí Instagram at X wa Àdàbà FM TV lórí YouTube wa. Bákan náà ni ẹ lè fi ìròyìn ṣọwọ́ sí wa ní newsroom at Àdàbà 889.fm. Ìròyìn ọ̀hún tẹ̀ síwájú. Ìròyìn eléyìí tó wà ń kalẹ̀ báyìí ló jẹ́ kó yé ni wípé ìgbìmọ̀ eléyìí tó ń mójútó gbogbo bí nǹkan ṣe ń lọ pápá jùlọ láwọn iléèwé gíga tó jẹ́ ti ìpínlẹ̀ yìí níbi tí a ti rí ẹgbẹ́ àwọn olùkọ́ni àgbà láwọn iléèwé fásitì nílẹ̀ yìí àti ẹgbẹ́ àwọn ẹgbẹ́ àwọn tí kìí ṣe olùkọ́ni láwọn iléèwé fásitì tó jẹ́ ti ìpínlẹ̀ yìí pápá jùlọ níléèwé Adẹ́kúnlé Ajásin Àpínpá Àkọ́kọ́ àti Olúṣẹ́gun Àgàgú àti fásitì Olúṣẹ́gun Àgàgú ti ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ ní Òkìtìpupa tó fi mọ́ fásitì ti ìmọ̀ ìjìnlẹ̀ ìmọ̀ sáyẹ́ǹsì òun ni wọ́n ti já mi lórí ìyanṣẹ́lódì wọn báyìí. Alága ìgbìmọ̀ Comrade Tayo Ogúngbeni àtẹn tó tún jẹ́ akọ̀wé òun ló fi ìyẹn Austin Comrade Kunle Akinwunmi òun ló fi ojú ọ̀rọ̀ léde nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n tó di bí buwọ́lù wọ́n sì lálàyé pé wọ́n fi léde wípé ìyanṣẹ́lódì ọ̀hún òun ni wọ́n ti ṣẹ́wọlé báyìí eléyìí tí ó sì bẹ̀rẹ̀ láti òní ṣíṣe 29 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Àjọ JAMB ló ti ṣe lálàyé pé ó ti kéde bí nǹkan ti ṣe lọ báyìí pàápàá jùlọ lórí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìgbaniwọlé fún àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó ní ìdádúró ráńpẹ́ lásìkò tá a wà yìí. Nínú àtẹ̀jáde eléyìí tó fi ìta lánàá ọjọ́ ajé àjọ ń ṣe lálàyé pé ètò ọ̀hún ló ti padà dúró lákọ̀tún báyìí tó sì rọ gbogbo àwọn iléèwé tọ́rọ̀ kàn eléyìí tó ní ṣe pẹ̀lú gbígbaniwọlé àwọn akẹ́kọ̀ọ́ láti ṣe gbogbo ètò eléyìí tó ní ṣe báyìí lójú náà lè jẹ́ kí wọ́n wà ní ìbámu pẹ̀lú gbèdéke eléyìí tí wọ́n fi ìta. Bákan náà ló tó rọ àwọn akẹ́kọ̀ọ́ láti wà ní ìbámu àti láti lè dúró dédé pẹ̀lú títẹ́wọ́gba àwọn ètò ìgbaniwọlé eléyìí tí wọ́n bá fún kó wà wọn lásìkò tá a wà yìí. Àjọ ń lọ wá ṣe lálàyé pé pinpin fún ìgbaniwọlé eléyìí tó wà fún sáyètò kẹ́kọ̀ọ́ 2026-2027 òun ni yóò bẹ̀rẹ̀ láwọn fásitì ọ̀hún ní 29 oṣù kẹwàá ọdún tá a wà yìí nígbà táwọn fásitì tó jẹ́ ti aládàáni yóò tẹ̀síwájú títí di 30 oṣù kọkànlá ọdún tá a wà nínú ẹ̀. Ibi láwùrímọ lórí ìròyìn ní kùtù àìtàárọ̀ tò ní Sunday Ajíbóyè olólòtú ìròyìn Fọlájìn Oyetayo Lumọ́sí ti gbọ́yìn Akọ́ Àjọdè.
2: ọba ẹgbà mi ẹra mi kalẹ ọrọkọ mi yi ma ti sun mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkọ lo oko mọ ni o se ṣukẹṣukẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sun lọ ni
3: abba aṣọ òkú ti ìgbọ ni nípa 24/7 abba mission kọrọjọ gbọngàn ìbílẹ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ bá a gbé kalẹ lọnà tìgbàlódé 24/7 abba mission kò lọ ti nu rárá ó kágbó ẹyin didun ara riro afọ gẹdẹgẹdẹ ìdọtí ọrá dànù lọgán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ akọrin lọdún olólùfẹ rẹ ìwé àtẹgùn láfi pèlú rẹ àjọ nadaki fòǹtẹ ló gbà ó dá alágbó ara 24/7 abba mission láti jẹ alágbàtà jákèjádò lẹ nàìjíríà ẹ máa pe 091 60 62 63 091 60 62 63 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 abba mission.

0: Arabi Abiodun Akinwumi ko lo soju Akure North and South Federal Constituency labi ase egbe oselu African Democratic Congress ADC Balawumi Balawo Balawu gbogbo wa.
1: Oh boy, this catfish sweet o. And I bet we bet influencer money they take ball now.
2: Bet influencer, wetin be that?
1: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week Betway go sama you 4% commission.
2: Hi, I bet, sign me up.
1: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
3: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
4: Ètò ìgbaniwọlé mà ti ń lọ lọ́wọ́ báyìí o.
5: Nígbà ìwé àtẹ̀tẹ̀ tó máa ń mú ìtẹ̀síwájú dé bá ìgbé ayé ọmọ.
4: Rural Group of Schools.
5: Lórí Gbàràgà Ward lọ́bàdàn orí òdìgbò.
4: Ẹni bá mọ̀nà ló yẹ kó máa júwe ọ̀nà fún ni.
5: Torí oríṣiríṣi ọ̀nà ti pọ̀ láyé.
4: Ṣùgbọ́n èyí tó máa yọrí sáyọ̀ ló dáa jù.
5: Ilé ìwé pàtàkì yìí ti di ọ̀tà gbàǹtagbà tó ta gbangba yìí kátà àwọn ọmọ ti ń bá àwọn ọmọ rere kọ́ wọ́n rìn papọ̀ láti ṣorí eré tùgẹ́dà.
4: Àti nursery and primary pẹ̀lú secondary session.
5: Gbogbo sọ́bíà tó wà theoretical contextual psychological la ń ṣe ń bẹ̀.
4: Kódà àtàwọn tó gbé ẹ̀sìkọ́ sọ̀pọ̀ sẹ́yìn for substantial experimentation láti àkóyà qualitative education.
5: Gbogbo àwọn nǹkan rere ti mọ́kàn ọmọ balẹ̀ láti kàwé ní bẹ fáwọn ọmọ oníbọ́dì àtòní dé.
4: Ilé kì í lọ nítorí àràbàjẹ́ gé òtítì bèrè sólẹ̀ ẹnẹ́jì tí wọ́n gbé wá látòkè òkú tí wọ́n wá gbé kalẹ̀ ń bẹ̀.
5: Ẹ wá wo àwọn olùkọ́ tó neat tó clean dànùdànù.
4: Tó tún wà professionally and morally certified gẹ́gẹ́ bí orúkọ wọn.
5: Moral Group of Schools.
4: Ẹ wù ẹ́ mẹ́jẹ̀ sọ̀rọ̀ pípọ̀ jù.
5: Ó yá sí Moral Group of Schools.
4: Lórí Gbàràgà Ward lọ́bàdàn orí níjọba ìbílẹ̀ òdìgbò.
5: Ètò ìgbaniwọlé ti bẹ̀rẹ̀.
6: Ẹ tẹ́tí sílẹ̀ sí ìkéde pàtàkì yìí. Gbogbo ènìyàn olóríire nípínlẹ̀ Ondo, pàápàá jùlọ gbogbo òbí àtàlágbàtọ́, ìròyìn kan ti ń jàràn ìròyìn lórí ayélujára pé àwọn ilé ẹ̀kọ́ girama kan ṣàyẹ̀wò ẹ̀jẹ̀, ìyẹn blood test, fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé sí GSS1 nínú ilé ìwé wọn. Ondo State Teaching Service Commission wọ́n fi ń yé wa wípé ìròyìn ẹlẹ́jẹ̀ ni o, ìró tí ó jìnà sí òǹtọ́ sì ni. Ṣé bí gbogbo wa ló ti mọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ wọlé sí ilé ẹ̀kọ́ girama, àwọn òbí wọn máa ń ṣe àkọsílẹ̀ ipò tí ìlera ara wọn wà sínú fáìlì wọn. Àjọ Tescom paláṣẹ fún ilé ẹ̀kọ́ girama kọ̀ọ̀kan láti dárú àṣà bẹ́ẹ̀. Kò dẹ̀ sẹ́nikẹ́ni nílé ẹ̀kọ́ girama nípínlẹ̀ Ondo tó ṣerú ẹ̀. Fún ìdí èyí, àjọ Tescom wá rọ gbogbo àwọn media practitioners àti social bloggers láti máa ṣèwádìí ìròyìn tán bá gbọ́ kí wọ́n tó fi sórí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ lọ́ tó ń gba gbogbo àwọn òbí níyànjú láti máa ṣèwádìí ìròyìn tán bá gbọ́ nípa àwọn olùkọ́ àwọn ọmọ wọn. Tescom personnel kí wọ́n má bàa ṣe àwọn ènìyàn lọ́nà. Kò sáyẹ̀wò ẹ̀jẹ̀ nílé ẹ̀kọ́ girama ìjọba ìpínlẹ̀ Ondo. Ẹ̀kọ́ èyí ti ìkún sí ìròyìn náà. Mrs. Olúwadáìsí Òkè, PhD, alága Ondo State Teaching Service Commission ló ń kéde.
7: Ẹyọ ìyanra òyìnkún Èkìtìkẹtì ẹ̀mí ọmọ ni Gorosọ Èkìtì Rúmọlẹ̀kẹ́ Jìgbá wẹrẹ ni Wẹ́lẹ̀ Èkìtì wọ́n fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀. Wọ́n fẹ́ ra tẹlifíṣàn ni o, wọ́n fẹ́ ra fàánù ni o, wọ́n fẹ́ ra deep freezer, wọ́n fẹ́ ra washing machine, wọ́n fẹ́ ra microwave, wọ́n fẹ́ ra ro kitchen, gas cooker and co. Ẹyọ abọ̀lú sí díkì ẹ̀. Ẹyọ wọ́n yóò san díẹ̀ kan dẹ̀ gbà ne èlé èlé lórí. Wọ́n yóò san lóṣooṣù, wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀. Kó a ti sanwó rẹ̀ dáárín. À ń gbé wọn kọ̀ yára kọ́. Ṣé o ti yé ọbẹ̀ náà rọrùn yéyéyéyé láì sí èlé ni o. Ọ́fíìsì rẹ̀ Lidanko Plaza Lajilosun Lado Èkìtì. Ẹ owó ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 0707484-3351. Yẹ́mi pé lẹ́ẹ̀kan sí 0707484-3351. Ṣé o ti yọ
8: yára èrú lẹ́ o.
9: Ìlú ilé rí pé gbogbo ènìyàn síbi ayẹyẹ ẹgbọ̀ngi látọjọ́ ìsinmi 27/9-6/4/10/2026 ìfilọ́lẹ̀ 200 million naira fún gbọ̀ngàn ayẹyẹ ìlú Ìmàrè lọ́jọ́ Jímọ̀ 2/10/2026 aago 12 ọ̀sán ní gbàgede ọba lóde parí lábẹ́ alága ọ̀nàrẹ́bù Reverend Akintunde Olúṣọlá Adébáyọ̀ Julius Obio Chief Launcher Bọ̀dé Olájùmọ̀kẹ́ Boys B.O.B. Bo Launcher Olùgbàlejò ọjọ́ náà ni Sẹ́nítọ̀ Dr. Bọ̀dé Olájùmọ̀kẹ́ ètò ayẹyẹ ẹgbọ̀ngi lọ báyìí. Ọjọ́ ọ̀sẹ̀ 27/9/2026 ìfagagbága eré bọ́ọ̀lù 4 PM lasalẹ igbudu mọjúmọ́ Monday ayẹyẹ ìjẹsu pẹ̀lú eré àfẹsẹ̀wọnsẹ̀ Tuesday lila sógun Wednesday ọ̀rọ̀ àjọsọ nípa ìlera Thursday àbẹ̀wò ìmọ́tótó lójúlé bonfire ìtaná yìlúká Friday ọjọ́ kejì oṣù kẹwàá gbígbé igi ìṣẹ̀dálẹ̀ 5 AM sí 11 AM Saturday ayẹyẹ ẹlẹgbẹjẹgbẹ ilẹ̀ mọ́ Sunday 4:10 ìsìn àpapọ̀ onígbàgbọ́ ní gbàgede òde parí 4 PM jẹ́ Albert Ojolapé alága Abu Said akọ̀wé Wálé Adélolú aṣojú àgbà ìlú olùkéde.
8: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòlọ́fùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ni gbàgbé.
11: Ó yá! Àsìkò bá tún ti tún un.
12: Fún àgbẹ̀ yamuyamu ètò automatic miracle hour.
11: Total deliverance tó máa ń wáyé ní prayer center church of God.
12: Tó kalẹ̀ sí àdófùre ìdánrin road Lakúrẹ́.
11: Ọjọ́ kìíní lóṣooṣù ni.
12: Ìbẹ̀rẹ̀ oṣù eléyìí tún lágbára púpọ̀.
11: Torí ibẹ̀ lolúwa ọba ti ń ṣoore kálukú fún lónípòjípò.
12: Ọ̀pọ̀lọpọ̀ ló ti yálé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìdíṣẹ́.
11: Ó ṣe àgbàdo bó sì ṣe àìsàn.
12: Oh my God!
11: Oríṣiríṣi disorders àti inadequacies ló kún lé ayé.
12: Ní àwọn bíi bipolar disorder,
11: obsessive compulsive disorder,
12: àbí schizophrenia psychotic disorder.
11: Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́.
12: Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí.
11: From 9 AM to 6 PM ní àwẹ̀ àti àdúrà.
12: Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì.
11: Bàbá Prophet Samson Olúwa Mọ́dédé tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀.
12: Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate ara ẹ̀.
11: Olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀.
12: Ọjọ́ kìíní oṣooṣù mà ní o.
11: Ó yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
13: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ o ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbà pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o túmọ̀ sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé tí tilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
14: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10% ní gbogbo ìgbà tó bára dátà tẹnu lásán kọ́ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o Smart Cash látọ̀dọ̀ Airtel.
15: Olóore lọ, ó máa pọ́n mi ò kẹrù tòdò. Olóore lọ.
16: Ọdún 82 years ni bàbá wa olóyèjé Abraham àtọmùtí lòlókè pẹ̀kọ́ tó káyé pọ́ dìbò ṣe. Ọjọ́bọ̀ Thursday October 1 ni wọn yóò gbókun bàbá kúrò ní General Hospital mọ́ṣúárì ìgbàròkè wá sílé rẹ̀. Number 23 New Ìlọ́rọ̀ Street, Ìpógun, Ondo State, láago 11 òwúrọ̀ níbi tí wọn yóò ti tẹ̀ ní tẹ̀yẹ. Aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ yìí ni wake up yóò wáyé nílé rẹ̀ yìí kan náà. Friday October 2 ni sìnkú ní St Jude Anglican Church, Ìpógun, Ondo State, láago 10 òwúrọ̀. Ìtẹ́lẹ́yìn ìsìnkú ni gbàlejò àtijọ́ ọ̀rọ̀mọ́sí yóò kalẹ̀ sí St Jude Anglican Primary School Playground, Ìpógun, Ondo State, láago kan ọ̀sán. Ọjọ́ Ẹ̀kú Sunday October 4 ni Thanksgiving service àti ìjádòkú bàbá ní St Jude Anglican Church, Ìpógun, Ondo State. Bàbá olóyèjé Abraham Atomuti, bàbá ìwé ìjọ St Jude Anglican Ìpógun.
17: Òṣìṣẹ́ ọlọ́sà ọ̀kẹ́rú ọba òde olódò di ọ̀ṣọ̀pá ebú ìrẹsì ọ̀tútù ọmọ olóyèdè òkọ̀ọ̀nà òkè sáyé ojúlé àbáyé náà jà gbàgbọ́ òyì ẹ̀dùkọ́ jẹ́ ọlọ́sà ajàdákógún àjẹ ìyèlú ọlọ́jọ́ obìnrin.
16: Ọ̀pọ̀ ọmọ ọmọọmọ àti ẹbí ló gbẹ̀yìn bàbá àwọn ọmọ lápapọ̀ ló ń kéde.
18: Attention please, the Ondo State House of Assembly invites the general public, stakeholders, educationists, parents, teachers, students and other interested members of the public to a public hearing on a bill for a law to provide for the establishment of a board for the management of secondary schools in Ondo State and other matters incidental thereto. This is an opportunity to listen, contribute and make your voice heard on a proposed law that concerns the management of secondary schools across Ondo State. Summing up on Tuesday, 29 September 2026, sits at the mini chamber of the Ondo State House of Assembly, Igbatoro Road, Akure, by 12 noon. What do you think should be the future of secondary education in Ondo State? Then your voice matters. Your contribution counts. Once again, a public hearing on a bill for a law to provide for the establishment of a board for the management of secondary schools in Ondo State and other matters thereto will hold on Tuesday, 29 September 2026 at the Assembly Mini Chamber, Igbatoro Road, Akure, by 12 noon. Come one, come all. Barrister Benjamin Jayola, Clerk of the House, announcing on behalf of the Speaker, Right Honorable Chief Olamide Oladeji.
19: Majesty Oba Fashusi Richard Adewale Faduli the Second and Assistant Commandant General Retired Olusupada Osupare Kingdom. Eh, we know Kawudi. Eh, ni nino fi ohun la. Mama Pando ron Igbo. Ifi ni kolokolo agbo ifi njo ni adupe. Koja. E ku orire o. On your meritorious retirement from the active service in the Nigeria Security and Civil Defense Corps NSCDC and the celebration of 68th birthday Diamond Jubilee of God's faithfulness, mercy, numerous achievements, favor and unwavering commitment to the human in Nigeria and Supari at large. Thursday, ojo kini no shukewa, 1st October 2026. Ni dede agogo mewa uro at the Supari etan o. Ni temu temu jolomi jolomi fa aji to buwaya. Yo shele. O kabye si wa. Iku baba ye ye. O ba de ko lujo. O dudu asode dero. Kabye si. May you reign mona your forefathers. And your reign bring peace, harmony, development and longevity to the people of our land. Here Supari achogu kete wa. Amen. Chief Olesa of Ori Supari. Chief of Staff to Ori Supari. Chief Adeboro Anima Shao. Oloye giga Kilani, Olugo Supari, Oloye Giga, Alabi, Oloke Ogboro for Ogboro, announcer on behalf of Opassing Council.
20: Vision Ministry pẹ̀lú àjọṣepọ̀ CCC City of Joy Parish Àkúrẹ́ ló tẹ́ pẹpẹ ìsọjí ọlọ́jọ́ kan tí àkòrí rẹ̀ ń jẹ́ wọ́n ò lọ́ọ̀ṣẹ́ gbé ayé rẹ̀ táàrí nínú kọ́rẹ́ǹtì kínní orí kẹta ẹsẹ̀ kẹtàlá dé ìkárùndínlógún ojú ń wù ọ́ bẹ́ẹ̀ náà sì ni àgbélébù ń pè ọ́ bẹ́ẹ̀ náà ni adé ń dúró dè ọ́ tí yóò wáyé ní ọjọ́ kínní oṣù kẹwàá ọdún yìí láago méjìlá ọ̀sán sí aago márùn-ún ìrọ̀lẹ́. Àwọn òjíṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run yóò máa lò ní Evangelist Ayoade, host Pastor Tunji Badejo, Evangelist Seun Duyile, Tosi Lyrics. Ibi tí ó ti wáyé ni CCC, City of Joy Parish, opposite LA Filling Station, Okeoge Community, off Airport Road, lọ́nà along Expressway Àkúrẹ́ Ondo State. Ọlọ́run pé o, wò ó dájú kí o jẹ́ alábàápín nínú ìsọjí ọlọ́jọ́ kan yìí. Jésù ń dúró dè ọ́. O lè wò wá lórí Facebook wa at Olúṣọlá Johnson, at Tosin Lyrics, at Ayomikun Adeyemi Idowu. Máa bọ̀, ọ̀rọ̀ rẹ yóò sì dayọ̀.
21: Àwọn ẹgbẹ́ pàtàkì tó ń fi gbogbo ìgbà wá ìlọsíwájú ìpínlẹ̀ Ondo.
22: Aṣíwájú Monday Group.
21: Pẹ̀lú àjọṣepọ̀ United Artisans Group Ondo State Chapter.
22: Àwọn ló máa ń pè wá o síbi àkànṣe ètò.
21: Láti fi ohun tẹ̀lú àtúnyàn padà bọ̀ sípò.
22: Ti President Bola Gbé Tinubu lẹ́ẹ̀kejì.
21: Pẹ̀lú ìṣíde ìpolongo ìbò.
22: Fún gbogbo àwọn olùdíje lábẹ́ àsíá APC.
21: Àjọṣe
22: tó wà ní opposite cathedral church by 11 a.m.
21: lára àwọn pàtàkì pàtàkì tó máa ń péjú ń bẹ̀ ni
22: all officers of Aṣíwájú Mandate Group
21: and all leaders of ASNA àti Ondo State
22: pẹ̀lú gbogbo àwọn olùdíje sípò senate ipò reps àti ipò assembly
21: lábẹ́ àṣẹ APC nípínlẹ̀ Ondo
22: Pastor Lani Iyale
21: President United Artisans
22: Aṣíwájú Olúmúyíwá Ságúnlá
21: the director general of Aṣíwájú Mandate Group
22: proudly sponsored by BTO
21: tó ẹ má gbàgbé o Wednesday yìí ni ètò náà
22: gbogbo olùdíje fẹ́gbẹ́ APC
21: àti gbogbo artisan
22: àtẹ̀yẹ olólùfẹ́ ohun rere tó jẹ́ olùgbé nípínlẹ̀ Ondo ó yá ń bẹ̀.
23: There, are you seeking for an institution to study health-related courses?
24: Okay.
23: Introducing JKM College of Health Sciences and Technology, a government-approved institution and well-equipped with modern-day facilities for learning and practicum. JKM College of Health Sciences and Technology is in affiliation with Ekiti State College of Health Sciences and Technology, Ijero in Ekiti State. We hereby announce admissions into the following studies and courses: Certificate, Diploma, OND, and HND in Community Health Technology, Health Assistance Medical, HAM, Diploma in Public Health, and other courses. And the certificate will be awarded by a Ekiti State College of Health Sciences and Technology, Ijere Ekiti. Our tuition fee is pocket friendly, while the application fee is 10,000 naira only. Admission for some courses into the institution is through JAMB. We also provide job opportunities for qualified lecturers. We are situated at opposite First Sawmill, Ogangan, Sukmari Akoko, Inondo State. And for more inquiries, call 081-2064-4426 and 081-5437-7844 or 081-5437-5072. Jackie College of Health Sciences and Technology. Come to read, go to live.
0: Books?
1: Check.
0: Uniform?
1: Check.
0: School bag?
1: Check.
0: And Bornvita?
1: Double check.
0: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
2: Bornvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
3: HBM Nigeria PLC, formerly Lafarge, is inviting ambitious entrepreneurs with growth mindset to join its distributor network.
24: With 250 million naira working capital, 500 square meter warehouse, access to 520 or 40 ton trucks, you can partner with one of the top 10 most capitalized companies on the Nigerian exchange with over 1 trillion naira in annual revenue.
3: Become an HBM distributor today. Call 0913-901-3242, 0913-969-3510 and 0916-863-2019. Visit www.hbmngplc.com or HBM Nigeria on LinkedIn and on Instagram at HBM Nigeria PLC. Successful candidates will go through our Business Development Academy. HBM, Beyond Buildings.
25: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: ni o
1: ta ba daruko ilewe to ni mo to si je ilewe gbogbo onise
0: ilewe Edward Olase ni polytechnic Edola Poly ajo akoko ondo se je okan gbogbi ninu won
1: aye gba ni wole si ilewe Edward Olase ni Poly
0: ajo akoko ondo se 2026-27
1: si sile bayi o
2: awon aye ko ti o si sile ni ilewe Edward Olase ni ni wonyi electrical and electronic engineering science laboratory technology business administration and management
1: computer science and statistics
0: bẹ́ẹ̀ ni aye si wa fun en to ba fẹ kọṣẹ ọwọ bi oṣu mẹfa abi ọdun kan
1: fun awọn bi
0: fashion designing technology graphic designing and printing technology event and social management food and baking technology networking leather technology.
2: ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí iléèwé ẹ̀dọ́lá poly gbúdọ̀ gba jamb tàbí kí ó máa bọ̀ ní ọgbà iléèwé láti wá gba fọ́ọ̀mù ìgbaniwọlé ní iléèwé ẹ̀dọ́lá poly.
0: tí ó wà ní ẹgbẹ́ àjọwá town hall nílùú àjọwá kòkó ondo state.
1: fún akẹ́kọ̀ọ́ tó bá ní ọgbọ́ọ̀rún sókè jamb
0: wàá gbà wọlé lẹ́sẹ̀kẹsẹ̀.
1: ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí
0: 07079218886 àbí 08032534548 lórí ẹ̀rọ ayélujára Edward Olase ni polytechnic àjọwá @gmail.com
1: àyè ìgbanisílẹ̀ ìwé Edward Olase ni lọ lọ́wọ́.
3: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: ẹjọ́ gbẹ́yàwó láyé.
5: jọwọ ẹ dúró náà jàre.
6: kí ló ṣẹlẹ̀.
5: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi. fìríjì kan ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
3: ẹ ní tòótọ́
5: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
3: ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí cdk ẹ̀ wà.
6: èmo ló tún jẹ́ cdk ẹ̀ báyìí.
3: bẹ́ẹ̀ ni o cdk ẹ̀ ẹ lè ra fìríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
3: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
3: pẹ̀lú cdk o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download cdk lórí play store àti apple store.
7: iléeṣẹ́ wa wà ní danco plaza ajilosun lẹ́gbẹ̀ẹ́ olú motors ládojúkọ maria asunta catholic hospital ikere road adoekiti ẹlẹ́pẹ́ 0707484-3351.
8: cdk sọ́yẹ́ yẹ gbẹ́gbẹ́ ayé ìrọ̀rùn.
9: My guy, you know say Betway get plenty, plenty casino games for Naija. Over 400 games. Aviator, Blackjack, Roulette, Baccarat, Slots, Live Casino. The list not a finish, no matter which you like, it did there for you. Every game in one place. Join Naija's home of casino and win big today.
10: Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
11: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
12: abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 abba mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbà lóde 24/7 abba mission kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gọ́ lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 09160662653 orúkọ mọ́ nìjánu ọmọ 24/7 abba mission gbogbo ìgbà ìjà wà ìjà òsì always
13: guide me. Yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say,

0: Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé. Make your world.
3: Juna, ṣe wípé mo lè ní ìpín ṣe nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery.
4: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni IPO náà ti ṣí.
3: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé
4: ìpín kan jẹ́ ₦525. O sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ̀lẹ́.
3: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
4: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígba owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
5: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpẹ́. Jọ̀wọ́ ka mọ ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.

0: Tokyo Oya mejeji awon kan be boya ti o ba ran yan lowo lati ba yan seyun 14 years ni ewon re ewo obirin na
1: o fun yan logun
0: to gbiyanju pe o fe lo se odun meje lo fi sewon
1: be ni
0: iwo to fun yan logun pe ah oya gba ele kini kan
1: e ba je
0: o ni yodun ti wo na o lo
1: be
0: be
1: ati
0: be be lo to lo sugbon kan wa ni joda awon eyan ke si joba pe ijoba e so kini e gbegbede ke ku olori pa awon eyan gbodo mo seyun tori awon idi kan
1: awon idi ki la awon idi
0: ki la awon idi won yi
1: o da ti nkan kan ba sele boya won ti e fi pa bayan lajosepo
0: iyun wa nbe
1: o wa lare
0: pe abeyan lo ya normally scan o wa ri pe omo tin bo yi apa ori e kan ti yo apa e kan ni o se dada abi ese kan ni o develop well to mo wa dele aye ti o wa di okuguro igan be fun wa lori ofe ja mo yoyun oyun mi wa ta ti efe lasiko kan ijo be fun wa lori igbe tawon eyan kan kere idi abajo re ta fi gbe agbejoro wa pe o da ki lo
1: je pe ana na ni ayaju e
0: ko ti peju
1: ko pe
0: ki ni o fi so lori e lori oro sise oyun
1: njo ye ki ijoba orilede Nigeria faaye re le lati so pe oda o en to ba fe o eni lo se o
0: ati pe lakoko gan ki lo de ti joba fi fofin de
1: so mo pe ati nurse o ati doctor o ti won se ni bonkele en to fin na so na ni pe to ba ti se tan ba ti mu e na ewon na ni o
0: agbejoro nbe le kale laaro yi agbejoro ojo Alexandra ti won je lami eto awujo won si tu je agbejoro aja feto moniyan akeyin eku ojuma lejo wa salafia lewa
2: olofu alafia ni se dada mo bale
0: adupe adupe ibere yen da won ni se dada la won bale tori ki inshallah koko ki isele keji won eyan to ba si je bale ti o bale je o la fi je bale e mo tun wa lagbara olohun agbejoro wa lori oro siseyun yi safe abortion kini nkan ti ofin so lori egan nisan e ja gbo latenu eyin te je amofin
2: e gege bi e ti lakale lekun e to se gbogiji ninu e ni pe titi di bi ti a wa loni orile ede Nigeria ko ti fi aye sile fun eyan lati se oyun boya lona aito abi lona to to sugbon ta ba wo ni awe in the southern part yen ni odo wa ni bi o ofin yen ni agbara ju ti penal code lo ti won wa a little bit libra ni odo won ju odo wa lo ofin oyun sise o pin si ilana meji yen tun the safe one e ti o tona bi wipe ki obirin ko ni a troubled pregnancy boya o ko ruru dabi oyun yen ojo dada bi ectopic pregnancy se mo pe iru yen o le mu emi obirin na lo fun idi eyi aye wa ṣugbọn ofi wa ko la mole gbogi lati fi aye fun awon eniyan ṣugbọn se mo wi pe in law ni lana ofi to every rule there is an exemption to every rule there is an exemption fun gbogbo alakale mo ireti ni ti eyan ba de ile ejo ta ba ti rin ejo lowo bi eyan ba ti jẹbi o le mu jẹbi pẹlu alaye abun mu jẹbi pẹlu alaye inu agbekale oro yen inu agbekale oro yen ni ati won ma mu jade poke eredi ti eni bayi ti se bayi ni fun apẹrẹ te se lẹkan bi pe omo ti ko danto to lati mu oyun ti won ti mo wipe omo yi o se se ko je abarapa abi ko je eni ti ko ni pe sakasaka iru ko be ile ti omo be ma fi wa nbi aye wa ma da obi laamu da gbogbo ilu laamu to tun di wipe awon akanda o ma a tun se kujekuje aye wa ni ranpẹ ṣugbọn ofin wa o lamule gbogi wipe dandandan o eyan gbudọ ba oyun jẹ ṣugbọn a gbudọ fi ẹ o gbudọ ni ẹri evidence to fidi mulẹ wipe lootọ ede ti aye ṣe ni se mo pe awa gẹgẹ bi alawọ dudu ti wọn ba fun wọn laye loni wipe ka maa ṣe oyun bo ṣe wu wa e mo pe lomi a sọ rẹ di alarobọ le lori bẹrẹ ni to wa ma gbe se ni gbogbo aye pe se bi ofin fi ba ye sile nkan ti o sele ni esugbon gẹgẹ bi ofin ni Nigeria ta ba wo section 228 titi de 228 229 and 230 ti criminal court ni Southwest nibi o fi die mule wi pe ayoshi o be na ni jiya de tu wa jiya wa fun ni eni ti o ba di wi pe o lo se oyun then ta ba tu section 297 ibe ni jiya na wa pe ti no ti no no na lekan eni se yun fun ni eni lo mi fun ta fi se yun ateni ta se loyun gbogbo won patapata ni jiya wa labi obi 14 years 7 years and 3 years respectively gbogbo won ba kuno to ba lu gbadi ofisi awon kan mo
0: oda oda bi ofin ba so pe ko tona ofin to fin ba o so re deyan o ni mi o gba o ke mo seyun o tori wi pe o lewu fun iya oyun ibere ni pe se iya oyun lo fin da bobo ni omo nu oyun abi iwa omo lu abi lasan lo fin kan fe fi koyan ewo ninu meteta
2: gege bi la kale ofi section 34 section 35 ti ofi le wa ati section 33 right to life ni section 33 fi pe eto pe eyan lati wa laye se mo pe ni to ba pa yin ki lo to si o ye kan pa na ni ofi de gbagbo wi pe oyun inu se oyun lo ndomo oyun inu lo ma pada bi omo te ba ti wa te ta lodi when you deprive somebody ni right to life lati gbe ninu aye e on alive eni e paru eyan be se mo pe ni e ti gba di ofi section 34 to was on right to dignity se mo pe ta ba tun wa dignify emi eyan ibola fun emi eyan section 35 right to personal liberty ta ba ti lu gba di awon ofi won yi automatically eniyan o ni legal matter kan ti a ma n pe ni corporate tenet shows actually niyan tumo si wipe eni to ba ti se ika to ba se lo ba ge eni to ba daran o gbudo setan lati fiju wi awon
0: ina o wa ninu e
2: ina ofin eni to ba ti wa wo titi to lugba se mo pe ofin wa fun wa lati ma to wa si ona ni ojojumo
0: beni
2: eni to ba ti mu eyan ti o mu emi eyan bi ti e to gba gege bi section 33 ti ofin le wa se so to o deprive eniyan of the right to life se mo ko ti need ya la be ofin eni na to tun mu eyan ti o je personal liberty to come to life bi eyin se bi aye ti ni omo to wa ni ti e la bi aye ti ti e lati wa saye so eyan to ba ti se ru ese wonyi o ni ijiya abi o section 297 ti constitution wa ni southern nigeria ni iha ti wa nibi ijiya wa nbe fun eni to ba dan iru nkan bayi wo o se ri niyan lotu
0: oda alejo wa gege bi ese ti so awon ilana yi ni bamu pelu ofin mo fe je ka je ka wo bayi ati ni ero ti teyin gan bi awon eyan se tin pe fun boya ki won fi aye sile papa julo lori pe awon ti boya oyun ti o do dada ni abi oyun ti awon eyan o ni reti e boya won fi pa bayan lajosepo ni o lati le ri pe boya won ti eyin ba iru oyun bayi je se lero pe iru ipe bayi ti awon eyan pe o ye fun orilede Nigeria lati fowo si lasiko yi
2: gege bi iru gba pe o ye ko le tu ye
0: eyan na le
2: a le ni asipe aya sugbon ko si asibi omo lo da gbogbo eniyan patapata gbogbo omo lo de ni eto lati ni baba abi iya to ba ti wa si ile aye boya o danto o abi ko danto sugbon gege e mo pe kini kan wa ta n pe ni mesikele euthanizing ti eyan ba di wipe o sare abi o ni awon kankan to ti sele si we irufe eni be labe ofin labe ofin o seese ki iru e ko wa sugbon se ri àwọn ìlànà tí ó wà nílẹ̀ wọ̀nyí ní tìtẹ̀mí èròǹgbà mi ni wípé ó yẹ kí ìjọba kí wọ́n ṣe amendment sí section 228 sí 230 yẹn ní southern níbí ni lọ́dọ̀ wa níbí wọ́n dẹ̀ tún ṣe àwọn that same àlàkalẹ̀ wọ́n ṣe náà sí gbogbo àwọn tó bá wà ní ti òkè ọya ní penal code tí à ń lò lọ́hùn yẹn ti section 232 sí 236 kí ààyè wà láti rí pé wọn tó bá kùdìẹ̀kudìẹ̀ tí wọn dẹ̀ ṣe ọ̀fin tó tó ìdí tó ṣe ṣẹlẹ̀ ṣe rí ibi tí ìlú tí yorùbá ní wípé àkàrà wọn pa ló kájú ẹ̀kọ́ gidi ká tó yọgbọ fọyọ gan
0: ló da yọgbọ lára
2: bẹ́ẹ̀ ni ibi ti eyan ba ti wa ta ba ti fe gbe kale wi ki awon eyan ki aye wa fun o lati yo oyun bi oyun ju ayin oyun to ku je ka to abi oyun to wu si ti o to abi omo ti won bi pe ko danto o je li aye ma di bi pe omo na gan ko ni le bi aye bo se to e mo pe to ma fi aye sile o gbudo wa fi sile wi pe ile iwosan to ba fi nse ikini won gbudo ni onte to ma fi wi pe gbugbu iwadi to ma se leri oyun be ori lati fi o gadagbagadagba wi pe looto o iroyun yi ki aseta ibon ni ki se n to to so ye to o ti ilu boya o ma di wi pe omo be to ba waye o ma wo o le fa ipalara fun omo be
0: o le fa ipalara fun obi gan
2: o bi gan ton ba ti ti o ti ele se ni oro obi oro obi ni aye ti a wa yi olotu o kekere lo tu wa mo to ti omo yi lo fun ara e bi omo ti a so yi òun náà ẹmọ ó nílò láti fi ayé títí ẹ tó bá ti wá di wípé kò rí ayé yẹn gbé bó ṣe tọ̀nà ó máa lágbára díẹ̀ fún wa láti sọ wípé kíru ọmọ bẹ́ẹ̀ kó máa wà láàrin àwọn èèyàn bó tilẹ̀ jẹ́ wípé lábẹ́ òfin ó ní ẹ̀tọ́ láti fi ayé títí ẹ èmi subscribe sí mo gbà wípé yẹ kí ìjọba kí wọ́n ṣe àlàkalẹ̀ kí amendment sí àwọn section wọ̀nyí nínú criminal code àti penal code wa kí a lè rí wípé a fi di àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n àlàkalẹ̀ yẹn gbúdọ̀ ní ṣe pẹ̀lú ẹ̀rí tó dájú wípé oyún tá a fẹ́ ṣe yìí kì í ṣe wípé a fẹ́ dẹ́kun àbí dèènà ọmọ tó tọ́ sí láti wá sí ilé ayé.
0: Ara àwọn nǹkan tí àwọn lámì ètò àwùjọ kan tí wọ́n ń pè fún a ti rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó jẹ́ wípé àwọn àtiláwé kàràǹbà ní ẹ̀dá yìí n ó dá obìnrin dùbúlẹ̀ lójú ọ̀nà wọn ó sì fipá jẹran sunkún sí ẹ nípasẹ̀ báyìí ó ṣeé ṣe kóbìnrin yẹn kó lóyún kó mọ̀ sí jẹ́ nìkan tó jẹ́ pé ó ti wà nílé ọkọ o ẹ mọ̀ nígbà tó bá ti bímọ ìbáyìí ó ti dá single mother nìyẹn a sì mọ ojú tí àwùjọ pàápàá jùlọ àwọn ọkùnrin ayé òde òní tí wọn fi ń wà wọn single mother bí ẹni pé àwọn ló pa jésù
1: irú ọmọ tó bí ọ̀gán náà ti di ọmọ
0: tí wọn bá irú ọmọ tó bí ni mo fi bí ọ àkọ́kọ́ nìyẹn ò ní ẹlẹ́ẹ̀kejì ọmọ tí ó jẹ́ pé gbàrà tí bàbá tó fún ìyá ẹ̀ lóyún tán báyìí ni bóyá bàbá papòdà àbí ó sá lọ tóbìnrin sì wá wò pé ilé ayé ti fẹ́ tán fóun o kò ní nǹkan kan bóyá kò ní bàbá àbí kò ní ìyá ó kàn ń gbélé ayé ẹ̀ jẹ̀lẹ́ńkẹ́ ni ìyún ò ṣèkejì agbẹjọ́rò ìṣẹ́ ń gbọ́ wa ẹlẹ́ẹ̀kẹta nígbà tán lọ ya anomaly scan bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan wọ́n rí wípé apá ọmọ yìí kò develop dáadáa ìyá ò lo oògùn tó yẹ kó lò ẹsẹ̀ ọmọ yìí kò develop dáadáa àbí ọrùn ọmọ yìí ó ti sọ sẹ́yìn tán bá sì bí bẹ́ẹ̀ ni ó ṣe gbélé ayé irú àwọn oyún bíi mẹ́tẹ̀ẹ̀ta yìí sófin ò fa ààyè lẹ̀ fún wa láti gbọ̀n pàápàá jùlọ oyún réèpù
1: lọ́wọ́lọ́wọ́
0: tá a wà yìí ṣé kò sí nínú exemption ni torí kò sóbi tó fẹ́ gbọ́ ọmọ wá lé ayé báyìí tí ó sì mọ owó ọmọ ẹ̀ tínú ọmọ bàjẹ́.
2: Ẹ mọ̀ pé mo ti ṣe é ní àlàyé lẹ́kan mo pé to every rule there is an exemption. Ní òkè ọya lọ́hùn-ún àyè nǹkan bẹ́ẹ̀ díẹ̀ wà nínú òfin wọn nínú penal code wọn tí mo bá rántí ẹ̀ bá ṣe ń bẹ́ẹ̀ tó bọ̀ yìí. Màá sọ fún wa ṣe rí I think it's section 297 of that particular
0: criminal
2: code tó wẹ́yìn wípé tí èèyàn bá ní reasonable reasons gẹ́gẹ́ bí àwọn àlàkalẹ̀ tẹ̀ ṣe gbogbo ilé tẹ̀sí sọ yẹn ni mo fi ọwọ́ sí o ṣùgbọ́n mi fọwọ́ sí number 2 tẹ̀sọ yẹn yìí kejì pé tí wọ́n bá tóbìnrin tán bá fipá balẹ̀ wípé kó lọ yọ ronú bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé gẹ́gẹ́ bí ọmọ yorùbá agbàgbọ́ wípé sábàbí wà gbogbo èèyàn tó ti wà nílé ayé mo gbọ́ ti ọmọ tí ó ti a rí wípé kò develop dáadáa kò wò pé mo kì yẹn ṣe é sọ àbí ọmọ tán rí wípé ibi tó ń wù sí tọmọ yẹn ń dàgbà sí kò tọ̀nà bí eléyìí tẹ sọ lẹ́kọ̀ọ́ bí ọrùn ti ń bọ́ síbi tó yẹ kọ́wọ́ wà nǹkan báwọn yìí kó má bàá di wípé ṣùgbọ́n pé a fi pápá obìnrin lò kò tọ́ lábẹ́ òfin lóòótọ́ ṣùgbọ́n ó gbúdọ̀ jẹ́ elective abortion tírú yẹn bá ṣẹlẹ̀ ní wípé kán fún obìnrin yẹn ní ààyè tó bá lè gbé stigma ẹ̀ torí pé àwa náà mọ irú ìlú tá a wà wipe looto looto won a ri pe won fi iwo bere be o se se kon ma fi se yeye kon fi se ru ko be sugbon ijoba gbudo fi aye ati ijiya to to lekun rere fun iru nkan be yen fun eni to ba don ru ewo si obinrin to je wipe boya ati pa balu fun ijoba gbudo se alakale ni mu bi to je bi adabu won soju osi ni ti won e mo pa won oro mi wa to je bi pe o ma wo lenu ko ni se so si ta ko awon mi ni le ma fi won lawujo iru nkan ba won yi ijoba se mo wipe ti obinrin be to ba wo pe hen tori wipe won si pa ba won lo se fe yo oyun se mo ko na ti gba ti si o ti lu badi section 33 of the constitution ti o fi aye sun eyan lati wa ni aye right to life je get egun mo bi alaye mi yen
0: o ye kedere bo ye dere
2: ta ba wo omo ti a fe pa sa mo bi oni gomina lola o ya to si omo ti o ya to si omo ti ko develop bo se ye ko ri that one is excusable sugbon mo ti aye mo bi omo yen gan bi ololobo edi esa ta ko kaluku abiti e lara abi to ba soro sita la to mo gugu itan gugu eyan ati ri eyan lo lori lede wa nigeria ti awon obi e ton fi yawo lati ko soso to pada di are ri lede se won le ru pe iru eyan to ma je niyan lola a ki le so iru omo ti omo ma je sugbon ngba ti omo ba ti di in ti emi ri ni pe omo to ba ti ni alebu ga ko dagba bo se ye ko ri o ni awon alebu kokan medical deformation to je wi pe a le fi die mu le da iru awon won yen la le so bi pe ko si ori ofe fun sugbon le to ba ti di wi pe o se dada mi o ni pe ka fe pa ba ni lo lona wa to pe o so ko da o mi ni o da
0: o
2: si je ko ri da be ofin
1: alejo wa e lo oro kan le kan to je wi pe inu mi dun si eni e lo wi pe oro pe okunrin ibon pe ibon ti okunrin n gbe kiri yi ti won lo yin fawon obirin ta ba wo ti anfani wi pe won fi aye sile fun mimo ba oyun je to ba n waye se e lero pe ibon tawon okunrin yin ti won ki se je pe yo tun wa di toro fun kale tan tun mo yin kaakiri
2: seri ilu ti o ba ti si ti o ba ti sofi ijiya o si ilu Nigeria si wa lara awon ilu ni ile adulawo ti o fi wa to yanranti ju ati ma tele dede oun ko ni en to dena
0: waje
2: seri there is always what we call balance
3: one time for the
2: to je wi pe ti o fi ba ti wa a ti wo gbogbo awon merit ati demerit e ki lawon ilu to wa ninu e ilu America fun apere bayi ati awon ilu miran ti aye ti wa lati gbe physical gun ibon nile ti mo so yi firehouse mo pe to ba si lo ijiya e fun bẹ́ẹ̀ náà ni fún ọkùnrin ṣe rí àwọn yorùbá ní wípé owó tẹrù
0: ọba
2: tó fẹ́ fi ránṣọ ló mú dání
0: tó
2: bá fẹ́ mọ̀ bí òwú tẹrù wọ́n lọ gbé 30 tons ju owó tẹrù àbí tẹrù ẹni bá ti dáhùn ó gbúdọ̀ lè ṣe òun ni mo sọ fún wa náà ní legal magazine lẹ́kan wípé corporate tenant source of today the liability of every kind lies on the actor ẹni tó ṣe ọkùnrin tó bá ti ń ta ìbọn kiri inú òfin amendment yìí ó gbúdọ̀ wà ní àlàkalẹ̀ náà fún ìjìyà nǹkan bẹ́ẹ̀ àbí ẹni tó fún obìnrin lóyún tí ò ṣetán láti ṣe bàbá fún ọmọ tó dá sí agbada obìnrin bẹ́ẹ̀ pé kó máa dáran irú nǹkan bẹ́ẹ̀ yẹn ìjọba gbúdọ̀ wo inú torí ó fi yẹn ó ṣe kókó pé ká ní ó ṣe kókó pé ká ní wípé bí èèyàn bá lóyún
1: ibi tẹ bọrọ de yi lo jẹ n fẹ bere ṣe iru ofin bayi ti wọn ba fẹ ṣe atunṣe rẹ so ni ṣe pẹlu pe ti yan ba ti ẹfẹ wa ba oyun jẹ gan atọkọ ati iyawo na gbọdọ wa si ile iwosan pe dakun kan fọwọ si lati sọ pe a fẹ ṣe nkan bayi
2: bẹẹni adẹ ti ni awọn alakalẹ idi to ṣe le yi bẹẹ kii ṣe tori wipe ailowo dani lówó dání òun ṣe ìdí láti sọ pé kí ọmọ má wáyé kìí ṣe ìdí ààrò gẹgẹ ni ìgbà tẹ báyìí gbàdá tẹ ń gbádùn àdàbà tẹ ń gbádùn rẹ tó ń ṣe fún ìtọwọ ìgbà tó bá lè wá wọn tó bá ti wọ tó bá ti di wípé oyún dé ẹ gbúdọ̀
0: tu ba dun e na no o da alejo wa e ja lo soju oja
1: igba mo continue
0: awon eyan fe bi yin le re ibere ka bi meji e mo fi wa le mo ti lo
1: anbo e ja sare taja
0: ta ba ti de igbadun wa continue
3: In a fast paced world, Funke is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.
4: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bumi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
5: Nigeria ti eni ipese IPO ti Dangote Petroleum Refinery ti ship baye o ship fun lati di onipin ninu ile ise na ipin kan je 525 naira o si le bere lati ipin mewa iyen je 5250 ki kopa ninu ipin ile ise na rorun o le se iforuko sile nipa awon ile ise ti ajo sec fowo si pelu awon ile ifowopamo to n kopa ninu eto yi awon pepe isuna owo lori phone ati ayelujara fintech awon stock broker ati awon ona miran ti won fi owo si te BVN re sile lati jeri pe idanimo re je otito yan iye igbe to fe ko si san owo re leyin na ami idaniloju pe won ti fi oruko re sile fun ipin re mo yo fi ranse si o sabewo si ipo.dangote.com lati mo bi ati bi ti o ti le se iforuko sile fun ipo na jowo ka mo ilana ati ofin to de ro mo to fe ra to ba se ye meji ba ile ise to mo nipa se soro awon stock broker ajo isuna ati awon olupani damiran isuna owo re soro fun itonisona ki o to foruko sile.
6: Books?
7: Check.
6: Uniform?
7: Check.
6: School bag?
7: Check.
6: And Bournvita?
7: Double check.
6: It's back to school season. And with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
8: Bournvita. Prepare them to win every day. Offer valid while stocks last.

0: Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Daddy, bring your phone. Let me teach you how to use Opay.
4: Teach me?
3: Yes, open the App Store.
4: My son, I've been there since. I was here since year one.
3: Wait, you already have it?
4: Before you started forming tech experts.
5: See you. He has been using it since your admission days.
3: So, I'm the new user here.
6: Well. 8 years of Opay is also the story of first users who tried, trusted, and stayed. Opay at 8, still okay. Opay is okay.
7: Ẹ káàbọ̀ padà, ẹ̀yin alára wa.
8: Látòkè lọ́hùn.
7: Orí ọ̀fẹ́ ti wà láti pè wọlé sórí ètò. Ẹ jẹ́ ká agbẹjọ́rò ń bẹ ní orí ètò pẹ̀lú wa. Àìní tẹ bá ní ìbéèrè kan.
8: Tàbí mi láti bí wọ́n léèrè. Nọ́mbà tí ẹ sì fi láǹfààní àti pè náà ni 08162519991. 08162519991. Òní nọ́mbà tí ẹ fi pè. Sorí ètò. Hello,
9: ẹ káàárọ̀.
8: Ẹ ṣeun o. Kí lẹ pé? Ẹ ṣeun. Ó yẹ bá wa dá sítò.
10: Ẹ máa wọ̀lọ̀ sí rárá. Kò sí bá ṣe máa ṣe ẹ lè bẹ́ àdá àbí kò ní ìdá. Ọ̀rẹ́ mi ni ẹ o.
8: Ọ̀dà ẹ ṣeun, ẹ ṣeun. 08162519991. Ẹ jẹ́ ká tún wẹ̀lú mi. Hello.
11: Ojúmọ́.
8: Ẹ káàárọ̀ o.
11: Mo ń pè lù wàárọ̀ ká.
8: Ẹ ṣeun.
11: Arógúdòdò. Nípa ti abortion bóyá kán legalize or not, mo fẹ́ sọ pé ó yẹ kí a máa ṣe àfarawé tó òkè òkun ká má máa farawé àwọn ọ̀kan míì tí ò tiẹ̀ tí ì jẹ́ priority wa nípa ti ṣiṣẹ́ oyún bóyá o abo oyún fọwọ́ sí
12: i
11: ó yẹ kí a ṣe ní ọ̀nà tí ó dára ẹ̀jẹ̀ láti mọ̀ pé ẹ̀mí ènìyàn ló lọ yẹ o torí pé ìpànìyàn ló jẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ ìgbà mìíràn wà ó lè ṣeṣe pé ọmọ yẹn tí wọn bá fi kò ní jẹ ara ayé kò ní jẹ ara ọrun ibù gan láwọn ibi tí ọ̀làjú ti wà wọn fààyè gbà nígbà míì àwọn míì gan tó bá ti darúgbó wọn lè sọ pé wọn ràn wọn lọwọ láti tètè fún bóyá torí pé wọn jìyà lọwọ stage 4 cancer ó máa kó tó di pé wọn fààyè gbà irú ẹ ó máa gba àwọn òfin kọjá àti lọdọ àwọn akọṣẹmọṣẹ ìṣègùn tó ẹ jẹ má jẹ ká rush láti sọ pé wọn legalize abortion bó tiẹ jẹ pé àti fààyè gbà síbẹ̀ àwọn èèyàn ṣe ṣe ṣùgbọ́n ohunkóhun kan tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ṣẹ̀ ni ìpànìyàn ni ẹ jẹ́ kí a fojú tí ó burú wo ṣíṣe oyún àyàfi tó bá jẹ́ ó ní ṣe pẹ̀lú pé ẹnìyẹn o bóyá kò ní lè jẹ́ èèyàn tàbí kò lè jẹ́ ayé kò lè jẹ́ ọ̀run.
8: Dà àti mọ nǹkan tá a fẹ́ mọ. Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣe àdúpẹ́ o. Òun náà ni àlejò wa náà ti bá wa sọ láti ẹ̀kan. Ẹ já tún wẹ̀lú mi 08162519991. Hello, ẹ káàárọ̀. Hello.
9: Ẹ káàárọ̀.
8: À ń gbọ́ yìí.
13: Nǹkan tí mo fẹ́ sọ nípa ni ẹni pé mo fẹ́ bèrè lọ́wọ́ amòfin wa. Ẹ jọ̀ọ́, obìnrin mi wà. Bàbá ẹ̀ ló fún lóyún. Bàbá ẹ̀ fún lóyún ìgbà tí bàbá ẹ̀ bá ti fún lóyún tó ẹgbẹ́ àṣírí wá sí pé bàbá ẹ̀ fún lóyún lórí ìyẹn ò sì tí ì dàgbà. Ṣé òbí fààyè gbà pé ká ṣe àbí ká sọ pé ká pilẹ̀ ká máa ṣe ojú ọ̀hún.
9: Àlejò ṣe gbọ́ ìbéèrè wọn.
13: Mo gbọ́ mo gbọ́.
8: Ó dà. Ẹ dáhùn ìbéèrè wọn, ẹ dákun.
13: Ẹ jẹ́ kí n dáhùn yẹn. Kò sí ọmọ tí ó ń jẹ́ bàbá ṣèyí o. Tá a bá sọmọ ní bàbá ṣèyí orí ọ̀fẹ́ wà. Ọmọ tó bá ti jẹ́ bàbá ṣèyí tó jẹ́ bàbá ló dẹ̀ ṣe lóòótọ́ incest ni. Ìyá tó dẹ̀ tọ́ wà lábẹ́ òfin bàbá yẹn á ṣe ẹ̀wọ̀n ẹ̀. Irú àwọn nǹkan tó bá wọ̀nyí náà ni à ń sọ pípé oyún tí ò tọ̀nà tí ò bọ́ sí. Ṣé mọ̀ pé scientifically gan ó ṣe é ṣe wípé kí ọmọ bẹ́ẹ̀ kó má dáńtọ́. Scientifically ó ṣe é ṣe. It's partially proven. bipo mo be o se se ko ma danto tori pe awon un elo ara ton se permission fun ara o ma wa reactive ni wa ara mo be to le fa ki iro mo be ko ma danto ijiya to de lagbara wa fun labe obi nigba ti baba ba ki omo re mole fun ni abi edi a mo bi pa won baba kan wa be ti won ni lakaye ti won si je ge ton wu wa bi eranko baba to ba ti ba omo ara e so boya fun edi ni o abi o ni nkan to fe fi se ijiya wa fun ni abe ofin bo je ri niyan
8: ese
13: je bayi se mo pe iru yen ko si aye ta fe ko si ko soru ko ta fe so romo be se ma se yin la fe so ni abi baba ran nse
7: baba rin de
8: yo de lo je baba rin de baba se o lagbara
13: o tono labe fi be ni
8: ese o e ja tun welu mi
7: 0816251991 hello e karo hello
12: 0816251991
8: Iyan to lagbara.
7: Agbejoro ti soro lori elekan. Iru oyun yen ko sori ofe fun.
8: Abi
7: alejo wa. Won ni obirin to lo re se sina nta.
8: Obirin to lo wale. To wa gboyun wale.
7: Won ni sori ofe wa fun lati se yun nu e.
13: Ati ti aya lo ni ati ti oko la wa ko lo ja si bi omo. Mo ti soro nipa elekan
7: bi 0816251991 ta lo wa lo gba na
14: omo kekere ko agbalagba kan ni
7: en so le
14: obo lo so lati ilu ore
8: o ya ngbo yin
14: nu mi dun ti a mo fi so soro me yen nti o da o da no la o be le gala o lo le gala o da ni society no ni ìjọba ọmọ mú àwọn tó bá ń ṣerú ẹ ọmọ fi mú ọjọ́ fi ọlọ́pàá náà kan gbọ́ títí báyìí ẹni ọba ti mú ọ̀gbìn lọ sí ilé ẹjọ́ kó fi mú kàtà òbí ńgọ̀gbọ́ ìgbàgbọ́.
8: ọ̀ṣẹ́ wọn àlejò wa mo fẹ́ bèrè ìbéèrè kan kó tó di pé àtọ́n fáwọn yẹn láǹfààní tá a bá wo nílẹ̀ adúláwọ̀ àwọn orílẹ̀-èdè bíi orílẹ̀-èdè south africa cape verde guinea equatorial guinea irú àwọn orílẹ̀-èdè yìí wọ́n fi àyè sílẹ̀ fún ọ̀rọ̀ wípé à ń ba oyún jẹ́ ṣé a lè sọ wípé láti fi lè dẹ́kun àpọ̀jù àwọn èèyàn lórílẹ̀-èdè ni àbí láti fi àbí ọ̀nà wo la lè gbà láti pè é.
13: ní tòótọ́ ara ìdí tí a ṣe fi àyè sílẹ̀ láti yọ oyún ó ní birth control ìlú tí àìrò ibẹ̀ bá ti ń pọ̀ jù a máa ń fi àyè sílẹ̀ economically nípa ètò ìṣúná ìlú ṣe mọ̀ wípé tí tómi bá pọ̀jọba lọ ó lè mú kí nǹkan kó máa ṣe déédéé bó ṣe yẹ kó rí àwọn ìlú wọ̀nyí birth control là ń fi abortion ní ṣe ṣùgbọ́n kò ní bí ṣe pé kò wá rí ṣe pé bóyá ta wá sọ di ohun tí ò dáa àwọn ìlú tẹ̀ ń sọ wọ̀nyí wọ́n control oṣù ọmọ tí wọ́n ń bí ìlú tó dẹ̀ ti sílẹ̀ wọ̀nyí ẹ̀ rí wípé àwọn òfin wọn á wà ní ìbámu àti ìbáṣepọ̀ pẹ̀lú bí ó ṣe yẹ kí ó rí ìlú bíi nàìjíríà àwa á pọ̀ díẹ̀ á pọ̀ a dẹ̀ tún ń jẹ́ ìlú kan tó jẹ́ wípé gbogbo ilẹ̀ adúláwọ̀ ń wò lójú àwòkọ́ṣe la jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìlú ní áfíríkà tí nàìjíríà bá fẹ́ ṣe irú òfin tó fẹ́ fi irú ààyè òfin báyìí lẹ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe ní àlàyé lẹ́kan gbogbo àlàkalẹ̀ ló gbọ́dọ̀ wà àwọn ìjìyà tó tọ́ a gbúdọ̀ pe àwọn tó ní ìmọ̀ àti òye tí wọ́n mọ̀ nípa láti kẹ́rí nàìjíríà wà ní ìlú tọ́lọ́run fún ní òye jù ní gbogbo àgbáyé àlàkalẹ̀ gbúdọ̀ wà àìjẹ́ bẹ́ẹ̀ kó má di wípé abuse irú nǹkan bẹ́ẹ̀ torí ara nǹkan tó tún máa ń ṣe ni wípé gẹ́gẹ́ bí ẹ ti sọ yẹn o ma bu fun oro orilede economically o ma ran lowo nigbati ero ba ti poju in to wa nle to ba ti di bi pe e mo pe to ba ti di pa po din to wa nle lo ti le ni keke nu kuna ya ti ani ko ni to pin ṣugbọn o ma wa lara bad control however e to se gbogi ju ni wipe ofi ile ilu wa section 33 o gbodo so wipe e gbogbo eyan lo ni eto si
7: oyin sise
13: right to life a wa le to ti beke dede ma pa omo to wa ninu yin tori wipe e wo pe economically o ni effect kan ṣugbọn ti omo be ati so ni ekan to ba ku die ku die ka to to ba ku die ku die ka to a ma ni nkan ti a le ṣe fun
8: ṣugbọn awọn orilẹede ta n sọrọ rẹ yii naa wọn pọ to orilẹede Nigeria
13: bẹẹni wọn si ni ohun alumọni to to ti Nigeria wọn ri lara wọn to jẹ bi pe they are less than 5 million láwọn ìlú tá à ń sọ yìí tí wọn tún gbogbo ondo state ìṣẹ́lẹ̀ pé ó pakasọ
8: ó lágbára
13: ó gbọ́ gidigidi ó gbà ọgbọ́n gidigidi ní ọba wá fi sùúrù àti ọgbọ́n sí ká má lọ nǹkan tí a máa bàjẹ́ kó má lọ pọ̀ ju n tí àtòrìtì bẹ́ẹ̀ gbé olú òfin bẹ́ẹ̀ kalẹ̀ lọ
8: gbogbo
13: èyí la gbọ́dọ̀ wò gẹ́gẹ́ bí ìlú ẹ ṣe.
8: ẹ ṣeun.
7: hello hello
8: 0816 2519991
7: ẹ ṣe orúkọ yín.
12: Ẹ kú ètò. Ọ̀rọ̀ ayé pé ló ń sọ̀rọ̀ láti lọ rẹ̀.
8: Ọ̀yà ìṣúlẹ̀.
12: Tó bá ṣẹlẹ̀ pé àwọn adigunjalè wọ inú ilé kan ẹran bá àwọn obìnrin lò pọ̀. Tó wọn kó wá doyún. Ṣé wọ́n foyún rẹ̀ lẹ̀ àbí wọ́n gbọ́gbọ́n sí i? Kí ni àbáyọ nínú ẹ̀ làwa lọ́rẹ̀ lórí ẹ̀?
7: Ó dà pé bàbá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò ni. Àlejò wa. Amọ̀kọ́ ẹ ti sọ̀rọ̀ nípa ẹlẹ́ẹ̀kan ṣùgbọ́n torí irú àwọn tó ṣe darapọ̀ ẹ̀kan bá wa yan fèrè wọn ni olè bẹ́gì ìjà owó ọ̀nà ilé ó fipá bá àwọn èèyàn lájọṣepọ̀ ṣé wọn fọmọ náà lẹ̀ ni àbí
8: wọn dọ̀gbọ́n sí.
13: Alalu àwọn òfin tí mo ń sọ wípé it should be selective abortion nìyẹn a ní láti consider emotion irú obìnrin bẹ́ẹ̀ mo ti sọ́sọ̀ síwájú wípé àṣefẹ́ aya ló wà àṣefẹ́ ọkọ ló ni ó ní ẹ̀tọ́ láti wá sí ayé gẹ́gẹ́ bí ìlànà pé ṣùgbọ́n ìmíì wà tó jẹ́ wípé ó ní bá tí ọmọ bá wà tó di wípé bí olè ló wọnú ilé tó fi bá ìyá rẹ̀ láṣepọ̀ tí ọmọ náà bá dántọ́ àkọsílẹ̀ ni ó lè má wà legally backed ṣùgbọ́n morally a lè pa ọmọ tí ó wà ní ààyè tí ó wà ní ààyè títí ẹ̀ àwa máa ní nǹkan tá ń pè ní elective abortion irú èyí obìnrin a ní láti kọ́kọ́ establish circumstances àkó gbogbo àwọn ẹ̀rí ìdánilójú sílẹ̀ wípé lóòótọ́ ni wọ́n wọlé ló lè wá ẹ mọ̀ pé àwọn èèyàn sì lè máa lo yẹn mí ìṣèṣìná ló lọ ṣe adéṣe hospital amúra adáfẹ́ àwọn olè ló wá
7: sí. ó tẹ̀lé náà kí o mọ́lẹ̀ lójú ọ̀nà.
13: bẹ́ẹ̀ ni wọ́n kí o mọ́lẹ̀ ẹ̀rí gbúdọ̀ wà àwọn wo ló gbọ́ ládùúgbò pàápàá mi lè la gbọ́ ta ni ó lè jẹ ẹlẹ́rìí níbẹ̀ ẹni tó tẹ̀lé wá báwo ló ṣe jẹ́ sí tó bá jẹ́ obìnrin tó jábi lékọ́ ṣọ́kọ ẹ̀ ní ṣètò tọ́ ni wọ́n carry out àwọn certain text kọ̀ọ̀kan láti mọ̀ wípé there was a struggle lóòótọ́ tí ẹ̀ṣẹ̀ pé kò sóbìnrin tó lè dédé gbé ara ẹ̀ kalẹ̀ pé kí o lè máa báwọn sùn
8: á ní ìyàtọ̀
13: díẹ̀ gbogbo trauma yẹn lọ́ọ́ máa rí láti lè fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ irú nǹkan tó ṣẹlẹ̀ yìí
7: ṣèrí ni. ẹ ṣeun ibi tá a bá dé ìwọ́n níbi tó lùgbé fogun mọ́ òun náà láà pẹ̀lú ló fi mọ́ agbẹjọ́rò Ojo Alexandra tí wọ́n jẹ́ lámì ètò àwùjọ wọ́n sì tún jẹ́ agbẹjọ́rò ajàfẹ́tọ̀ ọmọnìyàn láti bá sọ̀rọ̀ lórí ètò látàárọ̀ adúpẹ́ lọ́wọ́ yín o lágbára ọlọ́run ọba a lè mọ ọba yín kangiri báyìí nana abókè òkè kangiri a mọ ọba yín kangiri bí òkè ni láṣẹ ọlọ́run ọba ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín fàkókò tẹ yọ̀ǹda fún wa lónìí.
8: ẹ ṣe adúpẹ́ o.
7: ẹ̀yin alára wa ibi náà la mọ̀ gbà lọ́lẹ́ láàárọ̀
8: yìí
7: ẹ mọ̀ gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n sọ òfin ò tí ì fààyè sílẹ̀ fún wa lórílẹ̀‐èdè nàìjíríà láti mọ bòyún jẹ́ bí òfin bá wà lálẹ̀ lọ́jọ́ iwájú a tún gbé wá sórí ètò náà a tún mọ̀ sọ ṣùgbọ́n títí dìgbà náà there is right to life ẹ̀tọ́ láti gbé ilé ayé bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ kó ká yín mọ́ kọ́nà ẹ̀yin ni kẹ́
8: ẹ sọ́ra o ẹ sọ́ra o.
7: Adégbòye ga àlàyé lórúkọ tèmi ń jẹ́ ìyókù tó dọjọ́ mẹ́jọ.
8: Ogbó ìbọn tẹ́ ń kí ẹ rọra o. ìyókù dọjọ́ mẹ́jọ tá a tún mọ̀ pàdé lágbára lọ́wọ́ ọlọ́run ọpẹ́yẹmí jọ̀ọ́ dá òun náà lórúkọ tèmi ń jẹ́ o ire o.
15: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
16: Who gets the spotlight when work speaks louder than words?
17: Who do we celebrate when excellence becomes a standard?
16: The innovators.
17: The professionals.
16: The bold thinkers.
17: The game changers.
18: This is not just another evening on the calendar. This is the evening Nigeria's marketing communications ecosystem takes a moment to say, we see you, we celebrate you, we honor you. Welcome to the ARCON Special Recognition Award, ASRA, an evening dedicated to recognizing excellence, innovation, professionalism, ethical practice, and outstanding contribution to our industry. And the theme says it all, an evening of many honors. On the 23rd of October, 2026, the red carpet rolls out at Balmoral Event Center, Ikeja. Come witness the stories, the surprises, the applause, the unforgettable moments. For more details about the awards, nomination, and voting process, visit our website, www.asrawards.com. ASRA 2026. Because some contributions deserve more than recognition, they deserve honor.
19: You.
20: Yes.
19: You wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say, in price go come down before you buy out. Make you bring another finger down. If you don't come out one shop, come work out, go another place. Unto say, it dey cheaper for there. As far as say you don't put one finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
21: You self don't try. For this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. Oh, now free of charge. And get up to 10% cash back for data bundles. No be cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash, now by Airtel.
22: Etuku dede woyi, enye enye wa nibubo ti etin lanfani lati mo gbowa. Ekabo sori akanse eto ni ikanni ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin ile ise to se gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpan yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpan yanrin o n sele laarin won ase inu yawo yi ko dun si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile dipo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be dipo ko gbe igbese pelu oko re ise lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ku bara re sadede lo bere si ru to si bere si nbe ibi ti won ti nbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to ba dore e koko ase eni to ba dore e koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo nwa kiri o wa di pe obirin ohun o ge ka ba mo je nigbeyin esi mo wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa n gbara wa niyanju wi pe iwo yawo to oba mo wi pe oko re o se daada to ninu ile gbiyanju ke jo wa ojutu si ona abayo un ni ki se wi pe awon nbe ta ana seta o na no le jona abayo iwo na gbianju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni ta kebe a nje n to dun a mu n to dun elomi wa ko le bere mu nkan le mo be le lomi wa ko le ririn seju marun yo ti ma fowo le badi gbogbo awon nkan ta nje dedun dedo yi to sakuba fun ago ara wa laye atijo awon baba nla wa ti won ba je nkan dedun o lawon egbogi ti won fi mo koju e awon egbogi na la wa po papo sinu 24/7 aba mixture lati mo je iwulo fun gbogbo awon eyan o wulo fokunrin o wulo fobirin o wulo fomode be lo wulo fun agbalagba e si wa mo wo egbogi ta nsoro re yi ko lo tinu rara omi ponbele na fi se ajo nafda ki ti fontelu iwo na lo ra loni tori pe ija wa ija osi always guide ni won ni ko guide ara re e je nkoko duke lo na mo si npada abo e ku kale
1: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti sumi, ise lo npariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo opo mo ni, o se suke suke, da towo re le ni, oda, ti e kon sun lo ni.
2: Aba, ajo ko ti gbo ni, nipa 24/7 aba mi sho, korojo gbogun bile ta won ko ri bire fun gba gbogbo, akonse gbogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 aba mi sho, ko lo ti nu rara, o ka wo eyin didun, ara riro, apo gedegede do ti ora danu, logo lo mo kuri abaduro to ti o si ba sise akori lodo lolufe re iwe atego la fi pe lo re ajo nafda ki funte gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide
22: Bene, ijawa ija osi always guide na ni se wa ri gbogbo eyin ti e ba fe je alagbata fun le ise to nse gbogi 24/7 aba mixture yi number yi o na ni ke mo pe 091 60 62 62 53 e je npe le kan si 091 60 62 62 53 to o turi gba mi na ta tun mo pade ire o
20: lolowa ni o mi alo
23: o wa ni o mi alo
20: pade ju ni o mi alo
23: o wa ni o mi alo
24: Winner, Vito!
25: Which one you don't win again?
24: Baba!
25: Now Betway Rewards, bonus points, loyalty offers, VIP packs, and they collect points, they convert that to cash! Hey! Ole me!
24: Ah! Ole you!
25: I beg, show me!
24: Enjoy Betway Rewards, play, end points, and win big!
26: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
27: Your Nescafe is not just a drink, it's your

kini e ku ojuma e ku ojuma e ku ojuma e tu ku ojuma wa loro tuni e tu kaabo sabala iroyin ere idaraya ibe gangan lati ma nbe wa debe ja wa kale kale gbogbo bi nkan ba ti se lo nipa iroyin ere idaraya ni ti buto orilede wa Nigeria ni ipinle yi ati kaakiri agba nla aye e ku ti jere nte ni a o tu ja wa ta beta a je ka mo gbogbo bi nkan se lo papa julo orin kini wi iroyin olorun ba mi lo ni ori be ai ni de na panu latun ni fo lo fo e ja bere se ye lati le gege bi se wa ni e olajin oye tayo oruko mi lo nje be faka sport agbara gbogbo le ka fatamala category e won wa de e je ko je won pe assignment ni n ba ni mo gbe tutun lo ye na e data nana a di ju itela ma ya me life for ya nbe loke ohun ye gaga niyan emi debe 100 e ja jo gbera wa trabaye ka tun ma gbogbo bi nkan se nlo niyan ati bo e je nlo ko wa papapa gege bi se mi niyan a ba nso nipa awon fese won se o mesi oyo fun imora sile idije fe ya adulawo todun tun bo African Cup of Nations qualifier yo ma ga yata yo ma wa gege bi se re e o to ni o ale oni agadagidi o gbagba agbabiri o gba ejakadi laarin orilede wa Nigeria Nigeria e ku ti mo pe we know the carila a ma fa jare kanke beta laarin orilede Guinea Bissau lale oni ago merin role o gangan lo ma lanfani ati waye e ma si gbagbe ifese won se wa akoko ta gba pelu orilede Madagascar a pada wa latẹyin lati wa fiya je won ni o gege bo se je niyan e ja ma gbadura fun iko Super Eagles ni role oni tori ba meji ko orilede Guinea Bissau na ti leri leka o won ni loni ikoko ni gbomi ko gbayin ko tun wa gba soso nu e laifa abadamala gbogbo n to ba gba lawon o fi fun o si mo pe Nigeria na awa gan ti duro kakaraka bi eyin afo ogun bo tun se je niyan abadogba e ja ku nbe iyen lo be o lo bi awo gedengbe niyan agbarin bo ni nbale si pepepe e je nbale inu igbimọ eleyi to mojuto gbogbo bi nkan ti se lo ninu idije ti league agba oje lekeji lorilede wa Nigeria Nigeria National League niyan won ti ja kamọ won ni gbogbo awon ko egbe agboro ti o ba kopa ninu idije ti league lekeji orilede wa Nigeria ni bi o ba yi bi o ba ye ojo kokanlelogbon osu kewa na ni o bere o wọ́n ní gbogbo èyí tẹ́ ẹ bá ní àwọn kùdìẹ̀kudiẹ kọ̀ọ̀kan tàbí àwọn tó yẹ kẹ́sẹ̀ nípa ìforúkọsílẹ̀ bàbá yìí ti ẹ̀jẹ̀ gbèsè ni ẹ tètè lọ sí o ẹ tètè lọ sí bíbẹ̀ ẹ̀kọ́ a ní jẹ́ kí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yín ó kópa nínú ìdíje ti league ẹlẹ́ẹ̀kejì lórílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tí ó gbéraṣọ láìpẹ́ láì jìnà gẹ́gẹ́ bí àwọn tọrọ kan gẹgẹ bó ṣe jẹ ká mọ nìyẹn òun lèmi náà farabalẹ gbé sáwọn tiwa létí pàápàá jùlọ àwọn ọkọ ẹgbẹ agbábọọlù eléyìí tí ó kópa nínú ìdíje ti league ẹlẹẹkejì lórílẹèdè wa Nàìjíríà Nigeria National League nìyẹn bó tún ṣe jẹ nìyẹn a farabalẹ jẹ kẹyìn tiwa mọ ẹ tún jẹ kú ọmọbẹ ìyẹn lọ bẹẹ ó lọ bí àwọn gédéńgbé ẹ jẹ ń padà wá èyí ń padà wá ìpínlẹ̀ tiwa ń bí tá a bá ń sọ nípa ìdíje eléyìí tó wà fáwọn iléèwé pàápàá jùlọ tá a bá ń sọ nípa ìdíje eré sísá ni o níjọba ìbílẹ̀ òdìgbò gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ àwọn iléèwé tó ju fọkọsílẹ̀ wọn jẹ́ ká mọ̀ o ó ní gangan ni àwọn aṣojú wọn méjì méjì ìpàdé ó wà nípa bí mo ṣe gba gbogbo bí nǹkan ó ti ṣe lọ eléyìí tí wọ́n fi kópa nínú ìdíje yìí aago méjì ló máa wáyé ọ̀rọ̀ community high school ti máa láǹfààní àti wáyé wọn láwọn iléèwé tó bá ti fọ́kọ́lẹ̀ tí ò bá yọjú tọ́ a jẹ́ pé lucky fordi wọn náà kúrò ọdún fordi lùsà gẹ́gẹ́ bí comrade adeniyi the code gẹ́gẹ́ bó ti fọwọ́ sí mi tá a bá ń sọ nípa ìdíje rachel family foundation eléyìí tó wà fún gbogbo àwọn iléèwé ti secondary school níjọba ìbílẹ̀ òdìgbò ìyẹn nílùú ọ̀rẹ́ ó ṣe wà sí nìyẹn ajá wà tán bẹ́tà ẹ tún jẹ́ kó ń bẹ̀ pàápàá ibo ní ń balẹ̀ sí ẹ jẹ́ ń
balẹ sọdọ maduka okoye ọkan lara awọn asọle ko super eagles ni e won foro fa laha won ni ta ba nso nipa nipa kan gangan a gangan ni alawo ko se re nipa oro le mimo iyen ro mo dere o ni ewo dida gangan ni o ogbon tari ga sole yi ohun gangan ni won wo gege bi awoko se lati le wa lati gba ta ti wa keke ni o nida yi ogbon tari ga sole mo ile de brazil ni olohun gangan ni ro mo de o gege bi maduka okoye gege bo se je ka mo o le mi na tun farabalẹ je keyin ti wa mo e ja ku o nbe a mu enikan loni apa julo a bere bere manchester united a bere lowo e bo ba ti gba yóò ti fi káàdì sí ọ̀run àjíjá tiẹ̀ ọlọ́ọ̀bá mi ló ní orí bẹ́ẹ̀ tọ́tì ọ̀dúnrẹ́ bolúwa tóyìn victor jaffe ti up manchester united bàbá débẹ̀ á sí ojú òpó yẹlẹ̀ ẹ̀ẹ́dá dójú ọjà náà kákọ́kọ́ lọ polówó bí n bá dé àìtàn wa máa gbọ́ àwọn ọ̀rìn kíni ìwé ìròyìn àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ náà wáyé lánàá o bàbá ń sọ nípa ìdíje ti uefa nations league àtàwọn ìfigagbága ọlọ́rẹ̀sọ́rẹ̀ kọ̀ọ̀kan tí ó tún wáyé ẹ má gbàgbé tó bá ti di october 6 ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún tá a wà yìí ọdún tá a mú ọdún tá a wà yìí náà ni.

0: for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
1: Bonvita, prepare them to win every day. Offer valid while stocks last.
2: Jona, ṣe wípé mo lè ní ìpín ṣe nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery.
3: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni, IPO náà ti ṣí.
2: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
3: Ìpín kan jẹ́ ₦525. O sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ́lẹ́.
2: Sẹ́lọ̀tọ̀, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
3: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbọ owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí sí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
4: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀. IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpín. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣẹ́ẹ̀ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.

0: gẹ́gẹ́ bí nǹkan tún jẹ lálẹ́ àná nìyẹn mo farabalẹ̀ já wa tán o kò dúró síbẹ̀ o orílẹ̀-èdè turkey àwọn náà tẹ́wọ́ gba ìyà látọwọ́ orílẹ̀-èdè italy mẹ́rin sọyọ̀ kan lọ̀rọ̀ bá dé belgium àwọn náà ní góò kan dondo orílẹ̀-èdè france wọ́n fi góò kan dondo sàgbọ́ orílẹ̀-èdè belgium látọwọ́ olize òun ilẹ̀ bá mọ́ yóò máa tẹ̀ wájú lálẹ́ òní sweden náà forí ìyàjẹ́ orílẹ̀-èdè poland mẹ́ta sọyọ̀ kan nìyẹn yóò máa tẹ̀ wájú rànlẹ́ òní aago márùn-ún rọ̀lẹ́ ikọ̀ finland orílẹ̀-èdè finland àti belarus wọ́n máa kojú ara wọn moldova yóò máa kojú orílẹ̀-èdè faroe island wọ́n máa kojú orílẹ̀-èdè croatia aago mẹ́jọ kùsẹ̀jú mẹ́ẹ̀dógún ló máa wáyé o gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn ó lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ ṣó ń gbọ́ mi aláṣẹ ksm gbogbo kárí àkókò àwọn gunners nìyẹn adéwálé masa gbogbo olúwàjù ẹ ọ̀túnba láńre fálànà up gunners òótọ́ ni pé kai harvard ó ti dé padà sínú kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù gunners o àwọn dókítà nínú kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù yín wọ́n ti ń ṣe àyẹ̀wò tó ga yàtà fún kai harvard bẹ́ẹ̀ bá gbàgbé ará bítẹ̀ yẹ́ńkẹ́yẹ́ńkẹ́ jáde nígbà tó ń sojú orílẹ̀-èdè baba ńlá baba rẹ̀ bí nǹkan ṣe ń lọ nìyẹn mikel ateta gan jíámọ̀ ó ní kai harvard pẹ̀lú ìmúra tó wà nílẹ̀ báyìí àti àyẹ̀wò táwọn dókítà ń ṣe fún un ó ṣeéṣe kó dé padà láìpẹ́ sínú kò gbé agbábọ́ọ̀lù àwọn ìyẹn tí ó mọ agbábọ́ọ̀lù fún arsenal ni o gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn ṣó ń gbọ́ mi túnba immigration up manchester united gianni infantino ti sọ̀rọ̀ ó ní gbogbo àwọn orílẹ̀-èdè bíi 11 ó lé ní igba ìyẹn 211 nations eléyìí tó wà lábẹ́ ìṣàkóso àjọ fifa àjọ tó mójútó gbogbo bí nǹkan ṣe ń lọ tá a bá ń sọ nípa eré ìdárayá káàkiri àgbáńláyé ni ó ní ètò kan ti wà ńlẹ̀ eléyìí tí ó jẹ́ kí wọ́n gbọ́n wọn ṣàwò ètò ìṣúná wọn ni gẹ́gẹ́ bí àjọ fifa lábẹ́ ìṣàkóso gianni infantino gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀ gángan lèmi náà fẹ́ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ ó ní ètò òun yóò sì bẹ̀rẹ̀ látọdún 2027 títí wọ ọdún 2030 láti túnṣe owó tó lọ bí $10 million òun gángan làwọn orílẹ̀-èdè tó ń bẹ lábẹ́ ìṣàkóso àjọ fifa yìí lágbárin eré ìdárayá òun ni wọn ò tún gbà o a jẹ́ pé àtúntò tó ga yàtà òun tó ń bá eré ìdárayá nìyẹn pàápàá jùlọ fáwọn orílẹ̀-èdè tó bá ń bẹ lábẹ́ àjọ ti fifa gẹ́gẹ́ bí gianni infantino tó ń gbọ́ mi àfa ayọ̀ nídìí ọ̀bàrò gbogbo lára mọ̀ kìí bẹ́ẹ̀ bá sì gbàgbé ẹnu ti ń kun gianni infantino bóyá yóò tún lọ àbí ò tún ní lọ ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè ni ò ṣàtìlẹ́yìn fún mọ́ láti lè jẹ́ kó tún díje dupò gẹ́gẹ́ bí ààrẹ àjọ fifa káàkiri àgbáńlá ayé ẹ já wo ibi tọ́rọ̀ padà yọrí sí gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ lóní tuntun àjẹ́ àbalẹ̀ ó jẹ́ ẹ̀yìn tiwa tán fáínálì ẹ já kó ń bẹ̀ àárọ̀jọ́ múṣolókùn ẹ jẹ́ ń sí ojú òpó yẹn lẹ̀ kí n tó wá lọ sí abala bóyá lẹ́mọ̀ àmẹ́ nìkan dondo ìbéèrè manchester united ní bó o bá ti gbà ó gbà káàdì 0816251991 0816251991 ó ń gángan lójú òpó. Eléyìí tó wọ ìkànnì wá pàápàá jùlọ eléyìí tó wọ orí ètò mi wá láàárọ̀ tò ní. Ẹ̀lú ẹ̀ tí wà ń bẹ orúkọ yín o.
1: Ẹ káàárọ̀ sá.
0: Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
1: Ṣé àṣeyọ̀n ló ń sọ̀rọ̀ láti Òǹdó?
0: Láti Òǹdó, ọmọ ọkọ̀ wo lẹ́yìn?
1: Ọmọ ọkọ̀ Barcelona.
0: Ọbaṣà.
1: Ẹ̀jẹ̀ fẹ́
0: níbọ̀dì. Ìbéèrè
1: ok mo
0: n gbọ se ma bi yin
1: ẹni
0: se n bere
1: ma bere
0: ninu idije ti english premier league saa ta wa yi se mi ki won ti lo si international break number kini man u wa lori tabili
1: won wa ni number 9
0: e so pe po kò sí wàhálà ṣé mo tún rẹ́nìkan sí bó ṣe wà sí nìyẹn 0816251991

0: your future.
1: We know they predict our future. We dey shape am. Make we help you shape your own. For more tori, rush go www.accesspensions.ng or call our telephone on top
2: 0209-461-3333.
1: Access Pensions. Future shaping.
3: Where did you buy it?
4: Sike!
3: Easy. Yes, easy.
5: Ekude de asiko yi ni bi gbogbo jake jado ti e ba tin lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto. Be si ni ma ja gbo kun si nbe tori pe n to ti kale to ti ka koni. E ti ma gbo nipa CD care. Ini le ise kan ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de orun fun gbogbo to lori telemu ta ba so nipa ka ni nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo si dukia ise mo ma woran television ni abun yowu isoko atawon kan mi ti e fi mu ki aye o derun fun ni ṣugbọn ta n wo wipe bi ile aye se ri lode oni je ona ti ri awon kan won ni rorun wa bẹẹ ni yi ni dahun ṣugbọn wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ ní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CD care. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé.
6: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulrakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CD care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé oní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wùwá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ́nà mọ̀nà báyìí ta fẹ́ máa ra bí sólà inverter nkankan àtúntà ní CD care. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CD care app tẹ́ mọ ra. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CD kí ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, mo rò pé okay mo fẹ́ ra gas cooker ẹlẹ́ mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CD kí ẹ wà fún ni. Nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni? Ṣé wàá rí tó ní mọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín. Kẹ wá sọ fáwọn káwọ wa lọ bá yín sanwó rẹ̀. Nítorí a ní ẹ tó bá ta ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CD kí ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé ó níbìkan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni. Màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀, mo lè mọ san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CD kí ó dẹ̀ palẹ̀ washing machine ó gbòwà fún mi, màá tún máa sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CD kí ó mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde á gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ sanwó lọ. Nǹkan tí CD kí ẹ wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ gbé Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. CD kí ó wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn bá ààyè tẹ́ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí áàpù yẹn tẹ bá ti download àbí kẹ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
5: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
7: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station lálojúkọ Fẹ̀tọ́tì Pharmacy Olúwatóyè Quarters Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
5: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó mi tó jẹ́ pé ẹ ti ń rò ipe bo le se se bawo ni kina won se bo si ona na re e tele won cd care o di gba kan na e seun
7: ile ise wa wa ni exodus filling station lalojuko ofe toti pharmacy oluwa toyi quarters akure e le pe 0707 454 2995
2: cd care there for you baba egba mi era mi kale oroko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se sukesuke da towo re le ni oda se kan sun lo ni
4: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogo bile tawon okun n bire fun gba gogo akanse gogi bile ba gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo okunrin agbaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pelu re ajo nadak fun telu gba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 aba make sure gbogbo iga ijawa ija osi always guide me
8: Bami, e fun mi ni fone yin kin ko yin ba nse lo ope.
9: Iwo fe call me.
8: Be ni o, oya, e si Play Store.
9: Ojo ti pe latodun akoko ni mo ti wa nbe.
8: Ah, iyan ni pe ti ni tele.
9: E so ro pe won nikan lo gbo ntarigi. Inu mi ero igbalode ni.
10: Omo to ti nlo lati gba to ti wole iwe giga.
8: Eh, iyan ni pe mi ni mo se bere si lo ninu ile yi.
9: Oye iyan sese ye o ni.
11: O dàbí ìtẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń lò ó pẹ̀lú ìgbìyànjú ìfọkàntán àti ìdúróṣinṣin ọdún mẹ́jọ OPAY.
12: OPAY is okay.
13: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. So clean, it's your time to shine.

0: turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe. Make your world.
3: Oh boy, this catfish sweet, oh. And I bet we bet influencer money they take ball now.
4: Bet influencer, what can be that?
3: Simple. Join Betway. Book your game and share your code with your guys. Every week, Betway goes summer you 4% commission.
4: Hi, I bet sign me up.
3: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
5: Ekitikete alakale ito ayeye odasile ogbon odun ipinle Ekiti ni Mọlọ́lá jùlọ gómìnà Abiodun Abayomi Oyebanji kesikete eyan oniyan tokunu sibi ipade apero lepo ejo waju Ekiti atakojopo kete eyan omo Ekiti lokunrin lobunrin likete agbaye gbadere eyan adari atira nkan sese dide bo kan ya bi mo sokan lati diroro lori ijo ola Ekiti atuse kan re so ipinle Ekiti dule oro nkete mutumu wa le ka aye li Wednesday ijo keje osu kewa odun ni October 7 bere lago mewo yin ro kutu lo ba fe me awolowo civic center kelifa juyi lado Ekiti jajara ba pe lupade ojiroro alejo kan atijo ola Ekiti Ekiti sayeye odasile ogbon odun aseyori ateyan ati sisuse won ojo ola e ma gbagbe o ago mewo yin ro kutu Wednesday October 7 lupade ojiroro eto odasile ogbon odun ipinle Ekiti lo ba fe me awolowo civic center fajuyi ado Ekiti ore ipinle Ekiti ajojura wa mu ti asapinle libe o kede ya latodo yan ugbimo o nseto ayeye odasile ogbon odun ipinle Ekiti Ekiti at 30
6: ore bẹẹni iwo tun gbọ mi lọwọ o ya no ika akosile ti o ba ti fi ọja to fe ra sile ninu ase ọja tabi ajọba pẹlu ireti wipe eduwo yo ba tuna ka akosile to ba ti tile itaja kan bo si omiran nitori wipe o wa ibi ti ọja ti diwo kiri ti o ba na o kere tan ika akosile ninu ere yi o tun mo si wipe ibi to ba pe olu ma n ya si kilo wa de titi le ifowopamọ rẹ fi gbọdọ dayato
7: o ti se wahala to download smart cash app loni ko si je ki owo re sise fun o je anfani ida 15% lori gbogbo owo to ba fi pamọ lọdun bẹ́ẹ̀sì ni kò sí ìjìyà tó rọ̀ mú yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdámẹ́wàá
8: 10% ní gbogbo ìgbà tó bára dátà
7: tẹnu lásánkọ
8: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
7: smart cash látòdo Airtel.
9: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
10: Abba ajo ko ti igbo ni nipa 24/7 Abba Mission kọrọjọ gbogun nílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọ́mọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàwà ìjà òsì always guide me.
11: Àwa la ó borí ogun
12: ẹni tó bá rẹ́dì láti borí ogun lolúwa ọba ṣetán láti dá lóhùn torí ọmọ kì í bèrè àkàrà lọ́wọ́ bàbá kí bàbá wa lọ fún un lẹ́jọ́ torí ẹ̀ láṣẹ wá pè yín o bí ó yá síbi ìsọjí ọlọ́jọ́ mẹ́rin èyí tó máa milẹ̀ tìtì nílé ìjọsìn Jesus the same yesterday today word and deliverance ministry behind the primary school Orújù road ìfọ́n òní ajé ìrere àgbáyé ni ẹni tó ti wà nínú àwẹ̀ àti àdúrà olóṣù mẹ́rin 120 days ló máa dábìrà ń bẹ́ẹ̀ bọ́mọ ẹ̀dá fira bóyá lórí ọmọ lórí ọkọ lórí aya lórí iṣẹ́ tàbí lórí òwò tẹ́lẹ̀ni tó yẹ kó ti kọjá lẹ́bù tó wà ṣùgbọ́n táwọn ìkà ò fún ní ààyè oh my god gbogbo ìṣòro wọ̀nyí ló máa di àgbọ̀dà kódà ẹni tí ò bá níṣòro gan gbúdọ̀ wà kẹ wá di ara yín lámùrè torí kí nǹkan tó ti dá tẹ́lẹ̀ tó dẹ̀ ti ń dá bọ̀ má ba bàjẹ́ torí ayé ò fẹ́ ni fọ́rọ̀ ẹ wò ó gbogbo ìlú ifá àti agbègbè rẹ̀ ìní kẹ ti máa bọ̀ torí ìgbà kan ni irú opportunity yìí máa ń wáyé on the 28th of April to 1st of May ni o lágbo márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ ẹ̀yẹ LA Primary School Orújù Road nílùú Ifon. God bless you as you come.
13: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn.
14: Yes,
13: òun gangan nìyẹn tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà ọjà ọdún ti bẹ̀rẹ̀.
14: ọjà ọdún ti dé àdàbà gbé.
13: kí lẹ ń tàṣà kí lẹ fẹ́ ṣe mà kábà yín gbé jáde lásìkò ọdún yìí àsìpé wọn ti kọjọ ọdún dé kárajà ọdún kátajà ọdún kẹjìfà ọdún àpolówó ọjà ọdún ẹ ṣé àmọ̀nà o pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́ ètò ọjà ọdún òní classmate tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n.
15: oya ẹ máa bọ̀ wá o.
14: rẹpẹtẹ ìwé ọjà ọdún ti dé.
13: tiwọn náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó ní iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fúta.
16: ẹ̀sẹ̀ tí bẹ́ẹ̀ lè jẹ́ igbó ìkéde pàtàkì yìí o. àpapọ̀ àwa olùrakòkò pẹ̀lú ìkùrọ̀ òun ka ṣubú. ìyẹn lákòókò ṣàpútà eléyìí tá a mọ̀ sí produce buyers. màá ló ń pe àkíyèsí pàtàkì yìí. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé bí a ṣe ń ra ìkùrọ̀ pẹ̀lú kòkó òun ka ṣù. òun náà làwọn ń ta fáwọn ẹlòmíràn tí wọ́n sì ń ta sókè òkun. àwa ń fi àsìkò sọ fún yín wí pé títa ìkùrọ̀ tó ní èso tàbí eléyìí tó tutù. ta àṣà tí kò gbẹ jẹ́ ohun tó burú jáì o. ó sì máa ń fa ìjákulẹ̀ owó tàbí tàbùkù bá àwọn jàwa lóòrèkóòrè. ẹ̀yin èèyàn mi ká ṣe ìkùrọ̀ ká pa ìkùrọ̀ ká sá kó gbẹ ní yìí bẹ. bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lórí fún kòkó àti kaṣú. orí bá ṣe rí àwọn náà là ń tún wọn tà. àwọn mẹ̀rin ṣòwò ṣọ́ọ̀tì ìjọba ìpínlẹ̀ Ondo pẹ̀lú àjọṣepọ̀ produce buyers. àkókò ṣàpútà wa ń fi àsìkò yìí ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tó ń ta ìkùrọ̀ tí kò gbẹ tó lókuta tàbí léèsan. àgbẹ̀ oníkòkó pẹ̀lú kaṣú. ẹ jẹ́ ká ṣọ́ra o torí pé ìjọba ìpínlẹ̀ Ondo pẹ̀lú àjọṣepọ̀ àwọn produce buyers. àkókò ṣàpútà tí wọ́n da àwọn ọlọ́pàá òun task force síta. ẹnikẹ́ni tí owó ìjọba bá ti tẹ̀ yóò fara káṣá òfin o. pẹ̀lú ìjìyà tó bọ̀ honorable pastor George Olótú akọ̀wé ẹgbẹ́ pẹ̀lú alága alásọ̀mú fúta wa jíbúyè alias kátàrì lolùkéde olórúkọ gbogbo produce buyers àkókò ṣàpútà lápapọ̀.
17: àwọn tó ń yanjú láàrin
18: ìlú ó lájà jáde rẹ. ẹni tí wọ́n gbé gẹ̀gẹ̀ gẹ̀gọ́rí oyè bàbá ẹ̀ ó yẹ ká kírú ẹni bẹ́ẹ̀ kú oríire nítorí ẹni gbogbo ẹbí his royal majesty lè tọba gabriel ilé sanmi bayode ní ògede second ọlọ́ba ọ̀fọ̀ba ilé ṣẹ̀dí ká lọ kí ọlọ́ba ilẹ̀ ìyẹ́ ọmọba stephen gbadebo adéhùsì orí ògede tọ́ fún ti gbígbé sórí ìtẹ́ bákan náà ládẹ̀ wá ń kí gbogbo àwọn ẹbí orí ògede dynasty fún ìwà ọmọlúàbí tí wọ́n ń wù léyìí tó jẹ́ kí ẹbí náà ó gba yìí kárí ayé ẹ mà káre o ọmọ orí ògè ọmọ ọlọ́ba ò dáyé ìjẹ́ ọba ọmọ ọ̀làlẹ̀ ọmọ ajígbàgbà orin ọmọ òmókùkù yúgbẹ́ bọ mọ́ṣù gbájúre bọ̀ ọmọ òṣòro mọ́ ṣàkàṣòro ọ̀ṣàkànà mi kíra rọ káàṣì yìí ṣàmọ́dún ọmọ ìyẹ́ bí ọmọ àbá bí o tìrìkìṣẹ́ ọmọ àtọ̀run ọ eyẹlé ọlọ́ba ló kóso ẹsẹ̀ ó dá tapá sí táyé òṣà ìmọ̀bẹ́yẹlé iléṣoge àbí òṣoge ọmọ ajóṣì bípẹ̀yìn òdídà àjọrúwá àjọrẹ́yìn àjọṣẹ̀yìn ìbàdí gírọ́mùlẹ̀ gírọ́mùlẹ̀ ẹ káre o tó gbogbo àwọn ẹbí létọba gabriel ilé sọmí bayode orí ògede second èlò ní ká kí ọmọọba stephen gbadebo adéhùsì kí ó mà káàbọ. may your reign be peaceful and prosperous.

0: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́brìtì tí wọ́n gbé jáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tokùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwan t-shirt, jeans and chino, pantan joggers, wristwatches, awoka, senator dressing, resource control ní yíṣu. Ọ̀tá gbàǹtagbà tó ta gbẹrẹgàdà síbi gbẹrẹgàdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọjà ìlú kan lókè òkun ni military and paramilitary accessory àwọn officers boot ní ti civil defence soldiers police peace corps àtàmọ̀tẹ́kùn àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ní kó tètè wá máa ọ́dà fún uniform container and sanders. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sídọ́sì. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn Ọ̀làkúrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù, wá bí bàtà kó kú ká.
1: Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o. Ọ̀kàrẹ́ ọmọ dáadáa. Àwọn àǹfààní kòkó tún bá wa ọ̀ ẹ́. Bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
2: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
1: Èmi ò mọ̀ bóyá yẹn bá wa o. Mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹ ni.
3: Kódà ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ̀ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwòpọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé iyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀ a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ̀ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 02-09-461-3333.
3: Access Pensions.
5: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: multivitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved. Afravoid is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: HBM Nigeria PLC, we be Lafarge before, they invite serious business people, we get ginger to grow, to become them distributors.
2: If you get 250 million naira business money, 500 square meter warehouse, 520 or 40 ton trucks, use a V-Join body with the company, we be one of the 10 companies, we be on top for Nigerian exchange, where they make over 1 trillion naira every year.
1: Join HBM Distributor today. Call 0913-901-3242 or 0913-969-3510 and 0916-863-2019. Visit us for HBMNGPLC.com or HBM Nigeria for LinkedIn and HBM Nigeria PLC for Instagram. We go train the people where they select for our school, where they help people grow their business. HBM, beyond building.
3: Ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kó kú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé? Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2.2 million sí 2.2 million ni kò tí gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
4: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́ wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
3: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: A lè tún fún àwọn obìnrin ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò.
3: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún 9 sókè, wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá, tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí, ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7777. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
0: My guy, you know say Betway get plenty, plenty casino games for Naija. Over 400 games, aviator, blackjack, roulette, baccarat, slots, live casino. The list not a finish, no matter which you like, it did there for you. Every game in one place. Join Naija's home of casino and win big today. Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway, feel the action.
6: Lọ́dún 2020, àwọn ayé sọ wípé okòwò yóò ní pé, ṣùgbọ́n báyìí ọ̀pọ̀ ti sun.
7: Pàdé mi, ọdún yẹn ò rọrùn rárá o. Ṣùgbọ́n ò ń lọ sẹ́nu iṣẹ́ rẹ̀ lójoojúmọ́.
8: Ẹ jọ, mo fẹ́ fowó yìí ránṣẹ́.
9: Payment received in
7: okay. Mo sì wà níbí o, mo ti rí ìdàgbàsókè, àwọn olùbárà sì ń pọ̀ sí. Fún ọdún mẹ́jọ gbáko, àwọn alágbàtà OPAY ti wà láràwọ́tò gbogbo agbègbè tí wọ́n ń fi tọkàntọkàn dá wọn lóhùn.
10: OPAY is okay.
11: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
12: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
11: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
12: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dùn.

0: àwọn tó ṣe fi iṣẹ́ àkúrẹ́ rọ́lókè ti gbáradì kó lè ṣojú wa honorable babatunde faro ìrì àkúrẹ́ méjèèjì ò tún bọ́ há mọ́ tẹ bá ti fìbò gbede bẹ́ ìgbà tákùrẹ́ ní aṣojú ṣòfin làbújá tá ò kì ń gbọ́ pá tá ò kì ń gbọ́ po ó ti kọjá àsìkò babatunde faro ó yàtọ̀ abẹ́ òbúrẹ́ la pdp lágbára tó lòun fi ro wa tí ó máa jà pitapita fún ìfọwọ́lù òfin tí ó ṣe gbogbo wa láǹfààní lákùrẹ́ ẹgbẹ́ pdp kan ṣoṣo ló wà okò pé méjì káàkiri nàìjíríà ẹgbẹ́ alábùradà ibẹ̀ ni ẹ tẹ̀ sí lọ́jọ́ ìbò nínú ètò ìdìbò sílé aṣojú ṣòfin tó ń bọ̀ lọ́nà honorable babatunde faro ló ní ó yàtọ̀ pdp power to the people.
1: Ìwọ Sátidé
2: ẹkú dédé wòye o ẹ̀yin tèmi nílùú àkúrẹ́ èmi ayafẹ́mi alágbó ló ń kìyín tí ọ́fíìsì wa wà ní ìsọlọ junction ní ẹgbẹ́ democracy park ní àkúrẹ́ tábọ́rẹ́ wo obìnrin tó ti wà ní ilé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ fẹ́mi alágbó tàbí wọn tó ti ní nǹkan rí tó ṣì ń wá sí ni máa bọ̀ lọ́dọ̀ fẹ́mi alágbó tàbí wọn obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ lọ́dọ̀ fẹ́mi alágbó tàbí wọn tí nǹkan ń rìn kiri láàgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ fẹ́mi alágbó tàbí wọn tí ara ń ta bí ẹni pé wọ́n data sí ẹ lára máa bọ̀ lọ́dọ̀ fẹ́mi alágbó tàbí wọn tí nǹkan ń rìn káàkiri àgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀

0: E kaabo lati ode keji lohun.
1: E se o ati yin pe kaabo pada o.
0: Ka tete ya muse nse.
1: Ise ti ya lo ni o Kayode.
0: Dadun.
1: Kayode.
0: Awon omo lenje lenje meji ti won je odo mokunrin omo odun meje en ni won ti jala si o le ti won gan mana nigba ti won so pe okun na electric le ti na nbe lara re lo ja lori so ti won wa ni ilu Idanre ni ipinle Ondo. Awon omo ona poruko ni Oloyede Ayo ati Clinton Koleola leyi ti won so pe won wa ninu isokan ni popona apefon nigba ti okun na ohun ti o dede ja lori ile na ti won wa o soju mi kuru so pe isele ohun in lo mo mo nufu aya fun wa ni agbegbe ohun nigba ti awon omo okunrin mejeje ohun ti won gbianju ati fobota kuro ninu iso na to si je pe kunge okun na ohun ni won se gege bi oju mi kuru se so oni awon omo na ni won se be lo se lo fara ko okun ina nigba ti won gbianju ati jajabo ki kun ba ka awon omo nu iso na le to sokun fa bi won se gan mana to si se be ti ina ran won lorun so nigba tun fi di isele mule agbenuso ile ise olopa ipinle Ondo Jimoh Abayomi lo so pe iwadi to lorin lo ti bere lori oro ohun lati le mo ohun to se okunfa bi oro la lori ohun bo se dede waye te ba fe kayi ku e mo sakire e lo sinu iwe iroyin Daily Post atan iwe iroyin mi to jade loni
1: Kayode
0: dadun
1: ni bayi o awon ile epo kan ni won ti mu adiku ra npe de bayi owo ti won ta epo won lawon ile epo won kaakiri agbegbe Abuja o pẹ̀lú bí wọ́n ṣe sọ wọ́n ní sẹ́ẹ̀rí ilé epo MRS lè tó jẹ́ pé ọ̀dọ̀ Dangote ni wọ́n ti máa ń gbépo nì ni wọ́n ti mú àdínkù dé báyìí owó tí wọ́n ń ta epo wọn nígbà tí àwọn aṣojú kọ̀ròyìn tí wọ́n ń lọ káàkiri wọ́n ní 1395 naira ni wọ́n ń ta jálá kan tẹ́lẹ̀ ṣùgbọ́n nísìnyí wọ́n ti sọ di 1370 naira o lè tó wá fi hàn pé 25 naira ni wọ́n ti já kúrò ń bẹ̀ ìyẹn lórí jálá kan o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní àwọn agbègbè kan ní ìlú Àbújá ni owó epo ọ̀hún ló ti já wálẹ̀ èyí gan ló wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ lára àwọn ilé epo yìí tó jẹ́ pé ilé iṣẹ́ Dangote ni wọ́n ti ń gbé epo tiwọn káwọn náà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní já epo wọn wálẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní láwọn ibì kan ibi tí wọ́n ti ń tà á ní 1350 naira tẹ́lẹ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti sọ pé ó ti já wálẹ̀ o bákan náà ni wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ibì kan ni owó epo ọ̀hún ló sì dúró gẹ́gẹ́ bó ṣe wà tẹ́lẹ̀ nítorí pé 1450 naira ni wọ́n ń tà á ní àwọn agbègbè kan ní ìlú Àbújá. Ẹ wo ọ̀rọ̀ mọ̀ pọ̀ ńbẹ́ ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́. Kayode.
0: Ojú arọ̀rọ̀dá kan lè tó rọ̀ káàkiri òru àti gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun òun ló mọ̀ tí kanna sẹ́tù làásìgbò kan nígbà tí àwọn ìlú kan tó jẹ́ wípé ìkún omi ti kó wọn nípa pamọ́ra tó sì ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ lè tó mú kí afárá tó so ìjàrégbè sí ìlú iléṣẹ́ àpapọ̀ kí ó ṣe bẹ́ẹ̀ kí ó já gẹ́gẹ́ bí àwọn olùgbé agbègbè ọ̀hún náà ké sí ìjọba yìí pé wọ́n tètè gbé ìgbésẹ̀ ní kankan o láti dáàbò bo pípàdánù ẹ̀mí àti ọ̀pọ̀lọpọ̀ dúkìá òjò àrọ̀rọ̀dá ọ̀hún ni wọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀ káàkiri lẹ́yìn tí wọ́n sọ wípé ó wáyé láàrin ọjọ́ ẹtì sí àná ọjọ́ ajé lẹ́yìn tó ṣokùnfà kí omi ó kún ní àkúnya àmùrá ní òṣogbo títí dé ìlú títí dé ayé kalẹ̀ agbègbè Farmsin òkè balẹ̀ ṣáṣá àti iléṣà garage nígbàtí oníròyìn tí ó ń ṣe bẹ́ẹ̀ ṣe àbẹ̀wò káàkiri iná ṣe àfihàn wípé pópónà múroko ní ìlú iléṣà ìlú náà kún dẹ́dẹ́ òbí ẹni wípé ibẹ̀ nìkan lòjò ayé rọ̀ sí gẹ́gẹ́ bọ́n ṣe sọ wọn ní látàrí omi ọ̀rá léyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó kún àkúnya òun ló mú kí gbogbo agbègbè ọ̀hún wá kún dẹ́dẹ́ fún omi o wọn ní afárá tó so ìjàrégbè pẹ̀lú iléṣà àpapọ̀ òun ló ti wá bàjẹ́.

0: Bayi nipa bi odu yen bi odu won bo se ro ni opolopo wakati ni ana ojo aje en lo mu ki awon ilu to so ma gbogbo won ki won ti ge sototo lai ri bi ti won gba koja won ni yato si idaregbe won awon ilu miran bi Ijana Ibala Ayegunle Idooko ati Esun Ijesha gbogbo awon won yi en lawon na ti boju wina ikun omi o to je pe opolopo dukia n le ikun omi ohun ko jade ninu ile ko wa won gege bi won se so ti won si padanu Ogun logo re awon meji ti won je olugbe aye kale osogbo eni ake olugbode ati Sekina Tola Egbe eno mo se alaye ipe awon dukia ti won ti padanu latari ikun omi ohun eni ko se fewe mo o ti oju na ti o si ti idawo duro gege bi won se so ninu iroyin ohun e lo kayuku ninu iwe iroyin Punch iwe iroyin Daily Post atan iwe iroyin mi to jade loni
1: biodun gomina ipinle Kano iyan Aba Yusuf lo mo ti so kutukange oro kan to so pe e wo nse lo ya ki gbogbo awon ti won ba fe dije si ipo are ni ati apa ariwa orile ede yi ki won se suru ki awon to wa ni apa gusu ile yi ki won kokko se fun odun mejo na ko to di pe won yo mo la kaka lati pe kawon na ki won so pe won fe de ipo are o oni gbogbo enikeni to ba npongbe ati de ipo are ni apa ariwa orile ede yi nse ni kiru eni be ko duro de odun 2031 o ko to di pe yo mo so pe ohun fe de are orile ede yi Yusuf to soro yi lasiko igba ti okunrin kan ti won pe ni Tompolo ti o ko awon oko ni oriranran ti o nlo si nkan bi 50 to ko kale lati fi se atlen fun eto ipolongo ibo fun ti odun 2027 eni gomina ohun lo soro na gege bo se so lati enu agbenuso re iyen Sanusi Dawan Kitofa Yusuf wa so pe se ri ta ba ti yi ipo are laarin ekun mejeji yi o daju pe nkan yo ma lo dede o yo si wa ni ibamu pelu nkan ta ba ti jo fenu ko si oni ti won ba so pe enikan di are loni irufe eni be ki won gba laye lati pe ko lo sa meje iyan odun merin akoko to ba ti pade re ko tun lo odun merin keje nitori to ba lo odun merin akoko o se se ko je pe opolopo awon ise eyi to ye ko se ni o ti le pade sugbon gba to ba fi ma lo odun merin to ku si yo ti le pade gbogbo ise eyi to wa nwaju re lati pe ko se o nitori na nko enikeni to ba npongbe ati de ipo are lati apa ariwa orile ede yi ko si lo se suru na titi di odun 2031 ẹkúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ̀kọ́ já lọ sínú ìwé ìròyìn Punch.
2: Bari ẹni tí wọ́n gbé gẹ̀gẹ̀gẹ̀ gorí oyè bàbá ẹ̀. Ó yẹ ká kiri ẹni bẹ́ẹ̀ kú oríire. Nítorí ẹ ní gbogbo ẹbí His Royal Majesty. Ilé Tọba Gabriel ilé Sanmi Bayode. Ní ògede second ọlọ́ba ọ̀fọ̀ba ilé. Ṣẹ̀dí ká lọ kí ọlọ́ba ilẹ̀. Tìyẹ ọmọọba Stephen Gbadebo Adéòsè. Orí ògede tọ̀. Fún ti gbígbé sórí ìtẹ́. Bákan náà ìlàdẹ̀ wá ń kí gbogbo àwọn ẹbí orí ògede dynasty. Fún ìwà ọmọlúàbí tí wọ́n ń wù. Léyìí tó jẹ́ kí ẹbí náà ó gbayì kárí ayé. Ẹ mà káre o. Ọmọ orí ògede ọmọ ọlọ́ba ò dáyé. Ìjẹ ọba ọmọ ọ̀lálẹ̀ ọmọ ajígbàgbà orin. Ọmọ òmókùkù yúgbẹ́ bọ mọ́ṣùgbà jèrè bọ̀. Ọmọ òṣòro mọ́ ṣàkàṣòro ọ̀ṣàkàdán mi kíra rọ káàṣì yìí ṣàmọ́dún. Ọmọ ìyẹ́ bí ọmọ àbá bí òtìrìkìṣẹ́ ọmọ àtọ̀run ọ. Èyí ilé ọlọ́ba ló kóso ẹsẹ̀ ó dá tapá sí. Táyé òṣà ìmọ̀bẹ́yẹlé ilé ṣoge àbí òṣoge. Ọmọ ajóṣì bí pẹ̀yìn òdídà. Àjòrúwá àjórẹ̀yìn àjóṣẹ̀yìn ìbàdí gírọ́mùlé gírọ́mùlé. Ẹ káre o. Tó gbogbo àwọn ẹbí. Ilé ìtọ́ba Gabriel ilé Sanmi Bayode. Orí ògede second. Èló ní ká kí ọmọọba Stephen Gbadebo Adéòsè. Yóò máa káàbọ̀. May your reign be peaceful and prosperous.
3: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
4: Abba ajo ko ti igbo ni nipa 24/7 Abba Mission kọrọjọ gbogun nílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀lú gbà ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
5: Admission, admission, admission. edition 2026-2027 academic session Edo Olajeni Polytechnic Ajowa Akoko Ondo State Edola Poly. Applications are invited from suitably qualified candidates for admission into the following program leading to award of national diploma in
6: electrical and electronic engineering, science laboratory technology, business administration and management,
5: computer science and statistics. Also available 6-month certificate courses and 12-month diploma in
6: fashion designing technology, graphic designing and printing technology, events and social management,
5: food and baking technology,
6: networking, leather technology.
5: Part-time programs are also available in all the 5 courses above for civil servants and other professionals. A candidate with 100 and above will have an automatic admission.
6: Interested candidates are to apply through JAMB. Also, admission form can be obtained directly from the main campus at Edola Poly Admission Office.
5: Beside Adowa Town Hall, Adowa Koko Ondo State, telephone
6: 0707-921-8886 or 080-3253-4548.
5: Email address Edward Olasieni Polytechnic Ajowa at gmail.com. Admission in
7: progress.
5: Announcer management.
8: Hello, doctor. Mo ni kin dupe lowo yin ni. Eroja egbogi Rootmax te ni kin ra. Mo ra mo lo. Ara mi ma ti ya gaga. Alaafia ti de sagu ara mi. Gbogbo ito ni seju iseju lore kore kile to mo ti mo ma nto. O ti dopin. E seun o.
9: Onoribu Alabi mo so fun yin. Eroja egbogi Rootmax n se bebe. O lo koju awon kudie kudie lagu ara. Ka ma to wele wele. Abele to nira fun lati seyo. Eni ti fun pa re ga. Abokunrin ti o le se dede ta te kan le lodo ololufe. Rootmax Aba product ni won gbe lura Alaafia ni data rantu wọn pẹsẹ. Ojúlówó ìwé àti gbòógì ilẹ̀ wa ni wọ́n fi pè lọ ẹ̀. Àjọ NAFDAC fọ̀ntẹ̀lú. Iléeṣẹ́ Ikeo Aba Company Limited ló ṣe. Branch office wọn wà ní Plot 7 Ayọ̀dẹ́lẹ̀ Taiwo Street. Lẹ́yìn signature alágbàká Àkúrẹ́. Ibi yòówù kẹ wà ní Nàìjíríà. Ẹ ọ̀dà ẹ̀ kí wọ́n gbé wá fún yín. Ó yẹ pé wá sórí ago
10: 0707002-7274. Lẹ́ẹ̀kan sí 0707002-7274.
9: Website one ikeo.com.ng. Ashiri lera to peye.
0: Ọpọlọpọ àwọn ìlú tó so mọ́ máa kọ́dé tó jẹ lúlo ìpínlẹ̀ Benue iná fojú winá ìkún omi báyìí látàrí òjò léyìí tí ó rọ̀ fún dídí wákàtí méjìlá gbáko láì dáwọ́ dúró ní alẹ́ ọjọ́ Àìkú títí di àná ọjọ́ Ajé. Òjò ọ̀hún léyìí tí wọ́n ní ó bẹ̀rẹ̀ ní alẹ́ ọjọ́ Àìkú tó sì rọ̀ títí di àárọ̀ àná ọjọ́ Ajé. Òun ló mú kí ọ̀pọ̀lọpọ̀ ilé ti tẹ̀rí o tí omi sì ti mú un lámùdúrí. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹnu ìròyìn lọ́wọ́ àwọn agbègbè ọ̀hún ni Àṣùsà Rice Mill léyìí tó wà ní Wàdátà Idai àti Pópónà Naka. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé ìkún omi ọ̀nà wọn sọ pé ńṣe ló ń burú sí o níbi ilẹ̀ ṣe mọ́ sí lánàá pàápàá jùlọ látàrí bí wọ́n ṣe ń ṣe àwọn pópónà kan àti àwọn ojúṣe àgbàrá kan léyìí tí wọn ò tí ì parí tó sì jẹ́ pé ìkún omi ọ̀hún ń ló bo gbogbo àwọn ojúṣe àgbàrá ọ̀hún léyìí tó mú kí omi kó ya wọnú àwọn ìlú wọ̀nyí. Gẹ́gẹ́ bí ìròyìn tí oníròyìn tó gbájọ nígbà tí wọ́n ṣe àbójútó bí ọ̀rọ̀ ṣe ń lọ iná rí wípé àwọn ilé téyì tó jẹ́ ilégbé àti àwọn ilé ìtajà oúnjẹ léyìí tó wà ní agbègbè ọ̀hún tí wọ́n sọ wípé wọ́n ń kọ́ lọ lọ́wọ́ òun ló jẹ́ wípé wọ́n súnmọ́ etí dò ṣùgbọ́n tí ìkún omi náà ṣe bẹ́ẹ̀ tó ti bàjẹ́ pátápátá. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ìkún omi ọ̀hún ń ló pa gbogbo àdúgbò bákan tó sì wọ ọ̀pọ̀lọpọ̀ ilé tó ń kó dúkìá síta. Ìkan lára olùgbé Àṣùsà léyìí tí ó porúkọ ara rẹ̀ ní Débìn ló sọ pé òjò tó rọ̀ ọ̀hún ń ló mọ̀ ṣe bẹ́ẹ̀ tí ó ti fọwọ́ ìbàjẹ́ kan ilé wọn o. Ó wá tẹ̀síwájú oníṣẹ́ rí òjò náà tó bẹ̀rẹ̀ ní ọjọ́ Àìkú léyìí tó tẹ̀síwájú títí di àná ọjọ́ Ajé. Bó tilẹ̀ jẹ́ wípé òjò ń rọ̀ ní gìrìgìrìgìrì ṣùgbọ́n wẹ́wẹ́wẹ́wẹ́ tójú ọ̀hún tó ń ṣe ń ló ti mú gbogbo ìlú báyìí kó ti ṣe kìkìdá omi o tómi ò sì lè ṣe lọ débi wípé gbogbo ilégbèé wọn ni ìkún omi ló ti bàjẹ́. Ẹ lọ kàyúkù níwèé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post, Vangard àti ọ̀pọ̀lọpọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
11: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì, Ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá, oríire ló wọlé yìí, ayọ̀ abara tíntín. family arena lo ara mi si gbogbo eniyan o ati paapa gbere tin ta baagi ra bata ton ta aso awon tin ta o se esi atawon tin ta rite in ta wa lo sokoto re o laposokoto wa lakure loye mekun fun gbere tin ra lara tuta bata aso baagi obirin baagi okunrin baagi agbe travel bi box lori ranran ateni tu gbere to fe lo soke okun kon fe ra baagi ati gbe lo si doyibo tabi awon to fe sa lara tuta ti won fe ra o se e ma bo ni witiwiti ni family arena tori lowo lowo yi discount tin be lori gbogbo ja te bara lo lowo o family arena wa ni Onyx Building opposite Mobile Bank Adeshida Road Akure tabi ki ma bo ni shop wa to be ni doju koju First Bank after Texaco bi e ba lo si eso lakure ko gbe ni fe ra bata aso baagi aso okunrin bata okunrin to fi ba aso omode bata omode baagi omode baagi gbere ni loyibo tabi baagi gbe lo so de e ma pe wa so de number yi 08037453497 family arena ile se to babe oke yonu si to si se be yonu si gbogbo eniyan
7: ojo ketadilogbon osu keso odun 2024 ni pastor samuel omisade bi to ye se be to dagbere fayo se ati ese yi o se ile nje eyan
12: didudu o ireti olododo
7: eyi ni gbogbo awon ebi atawon omo se se iranti baba wa pastor samuel omisade bi to ye eni to dagbere fu aye ose ati ese yi lojojumo layin re yun wa tori iko to fi sile lo soro fun enikeni lati di iwa ife ikonimora ati lana rere to fi lele nla awon omo re si n to titi di oni awon omo re so wipe basen waye ba nbe odo re lawon yo tun ya si o baba omo to to awa dupe lowo gbogbo ebi baba lotun losi ati gbogbo ibadi apostolic church temi di district center oke ogba akure ati gbogbo eyin afeni fere te soju te si tu seyin rere ni yo gbeyin gbogbo wa o
13: are o mama kokko gbeje o ire bo mo re runu le meju bere re wo mekun omo le geru a ode be omo le geru a me popa
7: je iyawo re dickness ibitoye vie awon lo nkede loruko gbogbo awon omo ati gbogbo ebi pe pastor samuel omisade ibitoye a o pade lese jesu odigbo se

pàdé ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ akọwé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ìyẹn babasir lawal ló mọ̀ ti sọ̀rọ̀ tó sọ pé sẹ́ẹ̀rí ó wu òun láti ṣiṣẹ́ fún Atiku Abaka o ṣùgbọ́n ṣá látàrí pé bó ṣe jẹ́ pé òun ti pinnu nínú ọkàn òun pé ẹnikẹ́ni tóun bá ti jẹ́ olóòótọ́ sí tóun sì ń gba tiẹ̀ òun ò ní dalẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ nítorí pé òun ti ń ṣiṣẹ́ lábẹ́ ìṣèjọba olóògbé ààrẹ Muhammadu Buhari òun sì wá rí i pé kò ní dáa kóun ó dalẹ̀ rẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé òun ò fi tẹ̀lé Atiku ó ní ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó jẹ́ pé Muhammadu Buhari ó ti ṣe bẹ́ẹ̀ ó ti kọjá lọ tóun sì ti parí iṣẹ́ pẹ̀lú rẹ̀ ó lóun ṣetán láti pé kóun ṣiṣẹ́ pẹ̀lú Atiku o ó ní ṣùgbọ́n nǹkan tó wá mú òun tóun fi yapa sí Atiku kò ju pé ṣé rí gbogbo èsì ìdìbò èyí tí wọ́n ṣe nínú ètò ìdìbò abẹ́lé èyí tí wọ́n ti yọ ọwọ́ Atiku sókè wípé òun gan ló jáwé olúborí ni ó ní òun fò fẹ́ ní gbogbo ẹ̀ nítorí pé awúrúju pátápátá gbáà ni ó ní nítorí gbogbo èsì ìdìbò náà ni wọ́n ti kọ kó tó di pé bóyá wọ́n ṣe ètò ìdìbò abẹ́lé ọ̀hún ó lé lé gan ló bí òun nínú tó fi jẹ́ pé òun fi pinnu wípé òun tún máa yapa kúrò lọ́dọ̀ Atiku Abaka ṣùgbọ́n gbà tó wá sọ̀rọ̀ náà ni àwọn tí wọ́n ṣe àtìlẹyìn fún Atiku Abaka àwọn náà ni wọ́n mọ̀ fún un lésì padà ni wọ́n sọ pé irọ́ ló mọ̀ ń pa ẹni tí ò bá ti rí jẹ nínú ìjàdùn ló sọ pé kò sí nǹkan tá à ń jẹ tá à kì í jẹ tán àfọlá ọlọ́run ọba o wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tó jẹ́ pé gbogbo àwọn tí ó fà kalẹ̀ láti pé bóyá kí wọ́n lè dé ipò kan ń ló wọlé ṣùgbọ́n òun tó sọ pé òun fẹ́ dé ipò ni ò wọlé tiẹ̀ wọ́n ní eléyìí gan ló ń ta lára o nítorí pé nǹkan tó ń fẹ́ ni ò tẹ́ lọ́wọ́ o ló ṣe ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà tí gbogbo àwọn tó mọ̀ pé òun fà kalẹ̀ tí wọ́n wọlé kí ló dé gan tó náà tí ò sọ̀rọ̀ tí ò sì pariwo síta nítorí ìdí èyí Atiku Abaka ń ló jáwé olúborí níbi ètò ìdìbò abẹ́lé èyí tí wọ́n ṣe nínú ẹgbẹ́ òṣèlú ADC o ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post ká ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: ọdún.
1: Káyọ̀dé.
0: Àfi bí ẹni fi ìdílé irin gbígbóná ní ìlú Òṣogbo tó jẹ́ lúlu ìpínlẹ̀ Ọ̀ṣun lánàá ọjọ́ Ajé. Níbi àwọn kan léyìí tí wọ́n ń ta oúnjẹ tí owó rẹ̀ wálẹ̀ tí wọ́n pè ní Global Food Initiative tí wọ́n sọ pé wọ́n dédé rábá fóò lásìkò ìgbà yìí ni ó fi gbogbo àwọn olùgbé agbègbè ọ̀hún léyìí tí wọ́n ti san owó fún wọn láti wá gba oúnjẹ tí ó ní ẹ̀dínwó lórí tí gbogbo wọn sì tàn tí kálukú bá gbọdọ̀ lọ́wọ́ ńṣe ló ń ṣe kálukú bí àláò nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé agbègbè ọ̀hún léyìí tí wọ́n ti san owó àsanlẹ̀ kí wọ́n sì wá gbé oúnjẹ wọn pẹ̀lú pé owó oúnjẹ tí wọ́n san ọ̀hún pé ó dínwó léyìí tó sì jẹ́ wípé ńṣe ni àwọn wọ̀nyí tí wọ́n ń tà fún wọn ní ẹ̀dínwó náà ṣùgbọ́n gbogbo àwọn tó san owó lẹ̀ tí wọ́n ní wọ́n lérò pé ó yẹ kí wọ́n wá gba oúnjẹ wọn ní ọ́fíìsì wọn tó wà ní òde olówó nílùú Òṣogbo iná mọ̀ dúró títí débi wípé nígbà tí wọ́n fi dé ọ́fíìsì ọ̀hún wọn ò bẹ́yẹ mọ́ o gẹ́gẹ́ bí ìkan lára olùgbé agbègbè ọ̀hún tó pe ara rẹ̀ ní mistura léyìí tó bá ní òyìn ìfọ̀rọ̀jẹ̀wò ní 1,300,000 naira 300,000 ẹni òun mọ̀.

0: tan ni ojojo ose ti o koja lati wa ra lati ra apo iresi mokanla ototo leyi ti won ta fun ni 137 apo kokan misra wa se alaye o ni awon kan won yi ni ohun ra o latari pe o di owo jojo ati wipe ni ose kan seyin ni ohun ra awon kan leyi ti ohun si ti gbe lo o wa fi kun pe apo mokanla ti ohun fe ra yi ni owo re ye ko je egberun lona egbeta naira o le marun 605,000 nitori wipe owo re ti won ba ni kan wo ninu oja egberun lona marun din ni 100 naira ni won ta apo iresi kan nigbati oludokowo kan lamide to so pe million kan ati egberun lona 100 naira ni lohun san sibe o le to n fe fi ra ohun niruru awon je lati se eto igbeyawo ti omo iyawo ohun leyi to n bo loju ona be lo se alaye pe ohun san owo na sinu asun kan leyi ti won gbe oruko Global Food Initiative jade ati wipe ile ifowopamo microfinance kan ibe ni won ti san ni oju opero kalujara ni ojo aje to koja oni igba to di aro yi to n fi ma de oriko ohun ohun lohun ti bayelu repete o ati wipe gbogbo won pata ni ko sẹni to yọju si igba ti won fi wo ayika awon to ni ile ise ohun ina ti di mi egun be kele nikan mo to so oni milionu 12 naira pere ni ohun mo san le to n fe fi ra awon oja ṣùgbọ́n ẹni tó fẹ́ rajà lọ́wọ́ rẹ̀ àtàwọn òṣìṣẹ́ ẹni wọ́n ti na pápábora ẹ lọ kàyíkù o nínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post vangard àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: ẹ tọgbẹ́ ìyàwó láyé.
3: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
4: kí ló ṣẹlẹ̀.
3: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi. fìríjì ńkọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ́ nílé ẹni 2026.
1: ẹ ní tòótọ́.
3: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
1: ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ka ṣo níbi tí CDK ẹ̀ wà.
4: èwo ló tún jẹ́ CDK báyìí.
1: bẹ́ẹ̀ ni o CDK ẹ̀ ẹ lè ra fíríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
1: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
1: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store.
5: iléeṣẹ́ wa wà ní danco plaza ajilosun lẹ́gbẹ̀ẹ́ olú motors ládojúkọ maria asunta catholic hospital ikere road adoekiti ẹlẹ́pẹ́ 0707 484 3351.
6: CDK sọ díẹ̀díẹ̀ dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.

0: àgbẹ̀ oníkòkó tó fẹ́ jìrì rẹpẹtẹ lọ́dún yìí yẹ́ ò fẹ́ kí kòkòrò aboko jẹ́ ó dá wa ní gbèsè. Fatafata lògùn toríjorí tá a gbé dé òun ni kẹ́ máa lò. Káìkáì Kristo Fatafata mẹ́sòkòkò sun àso fagiya. Gbogbo kòkòrò aboko pọ́ dànù rẹ̀ dànù ni dànù wọ dànù kẹ dànù ló máa pakú fífi. Àlàáfíà wa dín sára kòkó wa yìí. Jésù kòkó a dúró tán kò ní jábọ́ ní pírímàṣọ́. Fatafata ẹ̀yin ọlọ́gbìn tòmátò ẹ̀pà ẹ̀wà mángò òwú tàbí rẹ̀kẹ́. Fatafata dá púpọ̀ fún yín. Ẹ fi sára ọ̀gbìn ní bẹ̀rẹ̀ ọ̀gbìn. Àbí tọ́gbìn yìí bá ti gbéra sọ díẹ̀. Kó máa wá gúrò lọ fàlàlà. Aṣọ lógúnlógún lọ́pọ̀lọ́pọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ táùsàn táùsàn. Oògùn kòkòrò yìí ti wà láwọ ilé ìtajà ìlú àgbẹ̀ jákèjádò Nàìjíríà o. Bèrè fún tiẹ̀.
1: Fatafata
0: oògùn jorijori Bristo Fatafata ó ti wà lọ́jà o fún gbogbo àgbẹ̀.
2: Káyọ̀dé.
3: Bíọ́dún.
2: Ojìmí kan nínú ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn Kenneth Okonkwo ló mọ̀ tí yóò ń padà lórí nǹkan tó kọ́ sọ tẹ́lẹ̀ nípa ẹni tó ti fi gbà kiri jẹ́ gómìnà ìpínlẹ̀ Anambra ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi. Torí ńgbà tí wọ́n ń sọ̀rọ̀ lásìkò náà sí ẹ̀rí Kenneth Okonkwo yìí lọ́dún 2023 lásìkò ìgbà tí wọ́n díje sí ipò ààrẹ. Òun gan ló jẹ́ agbẹnusọ fún ikọ̀ ìpolongo ìbò ìyẹn fún Peter Obi o. Tó sì sọ ńgbà náà ńgbà táwọn èèyàn ń sọ fún yìí pé ọ̀gbẹ́ni Peter Obi jẹ gbèsè kẹ̀ǹkẹ́ lẹ̀ sí ìpínlẹ̀ Anambra kó tó di pé ó fi ipò gómìnà sílẹ̀. Ṣùgbọ́n sá Kenneth Okonkwo sọ pé kò sí nǹkan tó jọ o. Fini gágábá ẹni adìyẹ ń bọkọ ìmọ̀ ni Peter Obi ló ṣe ní ìpínlẹ̀ rẹ̀ lásìkò ìgbà tó ń kúrò lórí àlééfà nítorí pé kò fi gbèsè kẹ̀ǹkẹ́ kankan lẹ̀. Ṣùgbọ́n ṣá ò ní báyìí tí ọ̀gbẹ́ni Okonkwo tó di wá di agbẹnusọ fún ikọ̀ ìpolongo ìbò fún Atiku Abaka ló wá sọ̀rọ̀ oníṣẹ́ rí gbogbo nǹkan tó ń sọ tẹ́lẹ̀ ni. Ó ní àìmọ̀ ló ṣe òun o. Ó lòwò mẹ́ pé nǹkan bẹ́ẹ̀lẹ̀ tó pọ̀ tí Peter Obi tó filẹ̀ ní ìpínlẹ̀ náà lè tó jẹ́ gbèsè kẹ̀ǹkẹ́ lọ́rùn ìpínlẹ̀ ọ̀hún. Ó ní torí pé òun ní ìgbàgbọ́ lásìkò náà pé ọ̀gbẹ́ni Peter Obi ò fi gbèsè kankan lẹ̀ ni o. Ó ní ṣùgbọ́n nísìnyí tí oríṣiríṣi àwọn ẹ̀rí máa jẹ́mi ìṣó tó ti jáde òun wá rí pé àṣẹ kìí ṣe bí nǹkan ṣe rí lòun ṣe sọ lásìkò náà. Ó ní fún ìdí èyí lòun fi wá ń sọ gbangba gbangba báyìí pé gbèsè kẹ̀ǹkẹ̀ ni ọ̀gbẹ́ni Peter Obi ló filẹ̀ o lásìkò ìgbà tó ń ṣe gómìnà ní ìpínlẹ̀ Anambra. Gbogbo eléyìí tóun ti sọ tẹ́lẹ̀ ni òun ti kó o jẹ o. Ẹ wò ó ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: Gádùn.
1: Káyọ̀dé.
0: Ọlọ́pàá kan lè tó lókun mẹ́ta sájẹ́ǹtì ló ti já láìsí ò nígbà tí ọkọ̀ kan tó ṣe bẹ́ẹ̀ tó kọlu tó ìtúnwọ́ tuurutu lábẹ́ ọkọ̀ ọ̀hún fún bíi mítà péréte lásìkò ìgbà tí wọ́n ṣe dúró ìyọ̀wò ní ẹgbẹ́dá nípínlẹ̀ Èkó. Ìròyìn tó ròyìn gbájọ ni pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní ọjọ́ 26 oṣù kẹsàn-án ló ti wà nínú rẹ̀ ní nǹkan aago 2 ọ̀sán kọjá 20 ìṣẹ́jú ní pópónà àdúgbò Olúgbẹ̀dẹ ní ẹgbẹ́dá ọ̀hún nígbà tí ọlọ́pàá náà tí ó ń dá ọkọ̀ kan Lexus ES350 lè tí nọ́mbà rẹ̀ jẹ́ FKJ223KX ló ń dá dúró gẹ́gẹ́ bí kọmíṣínà ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó tìjà ní Fàtáì bó ṣe kànrọ̀ kẹ́kẹ́ lánàá ọjọ́ ajé lásìkò ìgbà tó bá ròyìn fọ̀rọ̀jẹ̀wọ̀ ní oríta pé iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó léyìí tí ó ń ṣàlàyé ibi tí àwọn ọlọ́pàá tí wọ́n bá iṣẹ́ dé ní oṣù kẹsàn-án tó ti wà yìí. Fàtáì ló sọ pé awakọ̀ ọkọ̀ ọ̀hún tí ó jẹ́ ẹni ọdún 21 Olúmìde Olúṣọlá ṣáájú ni ó ṣe bẹ́ẹ̀ tí ó gbé ọkọ̀ ọ̀hún tí ó sì ń lọ tí wọ́n fẹ́ dá dúró ṣùgbọ́n ó kọ́kọ́ dúró. Wọ́n ní lójijì nígbà tí sájẹ́ǹtì Johnson Okedeji tó súnmọ́ awakọ̀ ọ̀hún ní ẹ̀gbẹ́ ibi tí awakọ̀ ọkọ̀ wà ni ó bá ṣe bẹ́ẹ̀ ni ló bá gbéra o tó sì gbéra mọ́ sájẹ́ǹtì ọ̀hún ni ó kọ́kọ́ kọlù ú bẹ́ẹ̀ ló sì ń wọ lọ tuurutu ní abẹ́ ọkọ̀ náà. Àwọn ọlọ́pàá tó kù àti gbogbo àwọn tó ń lọ tó ń bọ̀ wọ́n gbìyànjú àti dá ọkọ̀ náà dúró ṣùgbọ́n ń ṣe lawakọ̀ ọkọ̀ ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ tó tu dànù kó tó di pé wọ́n fi lílé wọ́n fi ṣe é ní ṣùtá nígbà tí wọ́n sì bèrè ní tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbé ọlọ́pàá ọ̀hún náà rí wípé ó ti fara pa yánnayànna. Wọ́n gbé lọ sí ilé ìwòsàn tó wà nítòsí ibẹ̀ náà ti tàta tòpó rẹ̀ pé ká máa gbé lọ sí ilé ìwòsàn ìkọ́ṣẹ́ ìṣègùn fáfitì ti ìpínlẹ̀ Èkó tó jẹ́ Lasu bó tilẹ̀ jẹ́ wípé sájẹ́ǹtì Okedeji ọ̀hún ló ti fara pa ju ohun tí èèyàn lè fẹnusọ o gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Wọ́n ní bí wọ́n ṣe ń dé ilé ìwòsàn lásùtì báyìí náà sọ fún wọn wípé òkú ènìyàn wọn gbé débẹ̀ òkú ọlọ́pàá ọ̀hún ti gbé lọ sí ilé ìgbókùpamọ́ sí ilé ìtò wà ní ilé ìwòsàn mainland gẹ́gẹ́ bí ìròyìn bí ó ṣe tẹ̀síwájú. Awakọ̀ ọkọ̀ ọ̀hún ni ló sì wà ní àkólọ ọlọ́pàá. Ẹ lọ kàyó kúrò nínú ìwé ìròyìn Daily Post àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé.
0: Bí ọdún.
1: Ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn Ọ̀gbẹ́ni Peter Obi ló mà ti ṣe ìlérí fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé tí wọ́n bá lè yan òun tóun sì dé ipò ààrẹ orílẹ̀-èdè yìí nǹkan tóun yóò sì ní pé sẹ́ẹ̀ rí owó ìrànwọ́ owó epo èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yọ kúrò ni òun yóò dá padà ń tòun o onítorí pé kì í ṣe ìṣòro tá a ní gan ni owó ìrànwọ́ owó epo èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe bẹ́ẹ̀ tó yọ kúrò ni ó ní ìṣòro tá a ní gan ni orílẹ̀-èdè yìí tó jẹ́ jẹjẹrẹ èyí tó ń jẹ wá gan òun ni ìwà jẹgúdújẹrá o ó ní tá a bá ti yọ ọwọ́ ìwà jẹgúdújẹrá kúrò nínú nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà a jẹ́ pé gbogbo nǹkan ni yóò máa lọ déédé. Ó ní sẹ́ rí owó ìrànwọ́ owó epo èyí tí wọ́n sọ pé wọ́n yọ ni ó ní kò ní nǹkan kan ṣe rárá nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àti ìyà tó ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìwà jẹgúdújẹrá gan ló fà á o ó ní sẹ́ ìgbà tí wọ́n yọ owó ìrànwọ́ owó epo ọ̀hún ṣé àwọn kò wà nídìí ẹ̀ tó jẹ́ pé àwọn gan ni wọ́n jẹ àǹfààní rẹ̀ ó ní kí láǹfààní pé bóyá wọ́n yọ owó ìrànwọ́ owó epo àǹfààní wo ló ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gan ju ìyà àti òṣì èyí tó túbọ̀ kó bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí ó ní torí pé àwọn kan náà bẹ nídìí pé bóyá wọ́n yọ owó ìrànwọ́ owó epo ọ̀hún tó jẹ́ pé ìyẹn gan náà ni àwọn gan ni wọ́n fi ń ṣe ọlà ó ní ṣùgbọ́n tóun bá dé ibẹ̀ ó ní nǹkan tóun yóò kọ́kọ́ ṣe ni pé gbogbo ìwà jẹgúdújẹrá pátápátá ló yóò gbàṣẹ rẹ̀ kúrò ńlẹ̀ kó tó di pé òun wá bẹ̀rẹ̀ sí ni yọ sọ pé òun dá owó ìrànwọ́ epo náà padà ó ní tóun bá ti wá dá padà ó ní ẹ̀rù yóò máa ba gbogbo ẹnikẹ́ni tó bá ti rí nǹkan tí àwọn tí ó hu ìwà jẹgúdújẹrá tí wọ́n fi ojú winá láti pé kí wọ́n lè hu ìwà jẹgúdújẹrá nípa rẹ̀ ó ní gbogbo owó tóun bá ti rí àwọn ẹ̀ka tó ṣe kókó ní orílẹ̀-èdè yìí bí ẹ̀ka ètò ẹ̀kọ́ ètò ìlera àti ìwọ̀n nǹkan míì tó ṣe kókó ni yóò máa ná owó náà lé lórí ẹ̀ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post ká ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
0: adúgbòlò òwúwo ẹ̀jẹ̀ bá gbé tòtò
2: lọ́wọ́ ẹ̀jẹ̀ bá
0: gbogbo ẹni tẹ́sí kúnkùn ló ọjà yẹn wà àmọ́rírì yín ẹ̀ ṣeun ṣeun
2: adúpẹ́ o
0: ẹni tí ẹ ń ṣe àtìlẹyìn fún ètò ìbò ṣe wọn sáfẹ́ àmọ́rírì yín o ìpara lọ́wọ́ ọlọ́run lè lájọ máa rí bára
2: àmì ọlọ́run
0: lókọ ẹnìkejì mi.
2: Chief Commander Abiodun Ìlọrin lèmi ń jẹ́ aládé alẹ́lẹ̀ lórúkọ tó fi ń gbé mi lárugẹ.
0: Olúkàdé ló kọ tèmi Akínwéyèdí Fálẹ̀gàn bàbá tó bí mi lọ́mọ
2: rọkọ kò gbà gbé ilé.
0: Ó yà fẹ́ gbé mi. Abẹ́ ọ̀pẹ àánú yá lẹ́rìn jíjẹ Èkìtì.
3: Ó dá kọ́kọ́rọ́ mọ́tò tèmi dà, ó dára mọ́kọ́ Èkìtì.
4: Àgbẹ̀ ọ̀fọ̀ pàyájọ́, àárẹ̀ ò lọ. Àbírú kìtì ẹ̀ ní gan. Ẹni wùkọ́ wá ń di ọ̀rọ̀ mi. Orí ara rẹ̀ ni ó fi rú ọ.
5: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín. Àárẹ̀ ara ló ń ba yín jà. Ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
4: Ẹ̀gbọ́n ọ̀rọ̀ mọ sán mi. Ìṣọ́ra ń fà mí so. Oríkèríkè ara ń dùn mí. Ìbàdí tòun ìgbàrúgbó jẹ́ tèmi. Ìlérí ògbóná kẹsẹ́kejì máa.
5: Àárẹ̀ ara ni oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lòmíì bó ṣe dára tó ni Mustive Capsule. Egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ẹ lọ ra Mustive Capsule kẹ́ ẹ máa ta kébékébé padà.
6: Mustive Capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ Ondo. Mustive Capsule wà nílùú Àkúrẹ́, Ondo, Ilẹ̀ Olújì, Ọ̀rẹ́, Òkìtì Pupa, Ìbọ́kọ̀dá. Mustive Capsule tún wà nílùú Ọ̀wọ́, Ìkàrẹ́ Àkókó, Ìṣọ̀ Àkókó, Ọ̀kà Àkókó, Ifọ̀ àti nílùú Kàbà.
7: Ilé-iṣẹ́ Tìmítayọ̀ Tradu Medical Nigeria Limited ló ń ṣe Mustive Capsule jáde. Láti mọ fámásì tó súnmọ́ yín, ẹ pé 08103369434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.
8: Akí ẹ̀yìn èèyàn apẹ́ ẹ kú dédé àsìkò yìí láì gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga. Ẹnì kan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi, ẹ bá mi káwọn tó ń gbọ̀ wá ńlé.
9: A kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yìn ará ilé a kú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ mi ni Olórí Daniel láti ilé-ìwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdọ̀lọ́jì lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
8: Ẹ ṣeun, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ ilé-ìwé yìí, kí ni tí ẹ ní fún àwọn tó ń gbọ̀ wá báyìí?
9: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní gbogbo pé ilé-ìwé Cedar Seductional Consult a ti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ipele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa bí ibà tí ọmọ bá fẹ́ lọ.
8: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí?
9: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbọ́dọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
8: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbèé, níbo ni ilé-ìwé yìí sì wà? Kí ni àwọn ojú òpó tí wọ́n mọ bá yín sọ̀rọ̀?
9: Gẹ́gẹ́ bí a ṣe mọ ilé-ìwé Cedar Seductional Consult pé a wà ní ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdọ̀lọ́jì ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó ilé-ìwé wa kò gún pa rárá o. Àkí ni àwọn òbí lára torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí, a ń fi ẹrù àwọn òbí lọ́rùn láti máa san nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gún pa rárá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá, a kì í fi owó iléèwé àti owó stẹ́ẹ̀, a kì í fi ni àwọn òbí wa lára. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08033331794 lẹ́ẹ̀kan sí 08033331794. Ilé-ìwé Cedar Seductional Consult ó kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdọ̀lọ́jì ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́.
8: Kí ni àwọn ètò tuntun eléyìí tí ilé-ìwé yìí tún ní fún àwọn ọmọ tó fẹ́ lọ kàwé lókè òkun?
9: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa ní dédé àsìkò yìí. Ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́, àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí. A ti ní yunifásitì ní kọ́ńtrì 4 ní Europe, a dẹ̀ ti ní yunifásitì ní kọ́ńtrì 4 ní UK. Ọmọ tó bá fẹ́ ṣe foundation program ní Europe, a ní ọmọ tó bá fẹ́ ṣe first degree, a dẹ̀ ní master's degree fún anybody tí ó bá fẹ́ ṣe. Owó tí wọ́n fi ń ṣe kinní kò gún pa rárá torí ìpele ni owó wọn. Wọn kì í san ní ẹ̀kan torí wọ́n ti mọ bí gbogbo ẹ̀ ṣe rí, so wọn ò fi ní anybody lára nípele. Bí ó bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú ní admission process yẹn, ìwọ fúnra rẹ wàá máa rí gbogbo ẹ̀ nínú méèlì ẹ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. Ilé-ìwé Cedar Seductional Consult Ọlọ́run ti ràn wá lọ́wọ́ dé ibi a lè ṣe ju kọ́ńtrì 4 lọ. Àwọn ò kì í ṣe oníjìbìtì àti no. Ìtẹ̀síwájú àwọn ọmọ wa òun ló jẹ wá lógún, nítorí ẹ̀ la ṣe tún gbìyànjú láti tẹ̀síwájú nǹkan tí ilé-ìwé wa lè ṣe láti ran àwọn ọmọ lọ́wọ́ ní àsìkò yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run dẹ̀ ti ràn wá lọ́wọ́ láti lè rí ilé-ìwé 4 ní kọ́ńtrì 4 ní Europe, kọ́ńtrì 4 ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí.
8: Àwọn tó bá fẹ́ kópa, kí ni ìgbésẹ̀ tí wọ́n máa gbé báyìí?
9: Ìgbésẹ̀ àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbé náà ni pé wọ́n wá sí ilé-ìwé wa ní Cedar Seductional Consult. Ibẹ̀ láti máa ṣàlàyé fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ní ìpele, torí ìpele mẹ́ta ni ètò yìí ni ìpele ẹ̀ já sí. So one step after another bó ṣe wà nìyẹn. Tí Ọlọ́run ṣe máa ràn wá lọ́wọ́ tí wọ́n á fi rìlíìsì ìwé tẹniyẹn fi máa lọ sí ìlú bíi tí won ba ta ba se admission e si o ilu bi to ba fe ninu awon country merin ni Europe tabi ni UK yi
10: awon ojo opo ni won le lo lati mo ba yin soro bere bere kan tabi keji
9: lekan si ero ibanisoro wa o ni 08033312794 lekan si 08033312794
10: imoran yin ni soki fun awon obi atalagbato
9: imoran mi fun awon obi ni akoko yi ni pe ohun gbogbo ni akoko wa fun anfani ta ri gba ni owo awon university ti a ri ni oke okun e je ka lo anfani yi awa ta ba de ti ni agbara lati le lo awon eto to wa nle ta nse si ipele keji ni university fun omo to ba ni ife lati lo gbogbo e lo wa e je ka make use of this opportunity to wa nle lati le tete lo tori atumo nkan to tun ma sele ni awon odun to nbo niwaju
10: to won ni ke dun ko po soki bayi lo bi oge titi igba mi mu kiyin

0: Vito!
1: Which one you don't win again?
0: Baba! Now bet where you want to! Bonus points, loyalty offers, VIP packs. At the collect points, they convert them to cash. Hey! Ole me!
1: Ah! Ole you! I beg, show me! Enjoy Betway rewards, play, end points, and win big!
2: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway, feel the action.
3: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
4: Ètò ìgbéyàwó lálẹ́.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
3: Ní tòótọ́.
5: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí?
3: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
6: Èwo ló tún jẹ́ CDK báyìí?
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
8: CDK, sọ́yẹ̀yẹ̀ ti wípé ẹ̀dúró yóò máa túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí ó bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pè ọlú máa ń yà sí kí ló wá dé títí lè fowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
9: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o ò tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
10: ní gbogbo ìgbà tó bára dátà
9: tẹnu lásọkọ
10: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
9: smart cash látòdo Airtel.
11: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
12: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kòlọ́fùrù.
11: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
12: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
13: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
14: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money they take ball now.
15: Bet influencer, what be that?
14: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week, Betway go summer you 4% commission.
15: Hi, I bet sign me up.
14: Enjoy Betway Bet Influencer, share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway, feel the action. No fun.

0: àdákẹ́jàdákẹ́ pani láìsẹ̀ ìjẹ̀ ríru lágọ̀ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí iléeṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àkópọ̀ ògùn tá a pè ní Amo HBP Formula torí bá ń fọ́ ni léraléra kó máa rẹni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP Formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fún tẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ ara. HBP Formula ó dára fún gbogbo ẹbí. Iléeṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure Formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidi gbà ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Amolab Healthcare Limited. Ọ̀rẹ́ ìlera tó kájú ẹ̀. Ǹjẹ́ o mọ̀ pé àìsùn àti àìbalẹ̀ ọkàn lè mú kí ìfúnpá rẹ ga? Bí o bá ń yíra léraléra lóru tí ọkàn rẹ kò sì balẹ̀, gbọ́ ìròyìn rere yìí láti iléeṣẹ́ Amolab Healthcare Limited. Amo HPP Formula ni oògùn tewétegbò tuntun láti iléeṣẹ́ Amolab Healthcare Limited tí o nílò tí oorun sísùn bá ti di ìṣòro, tí àìbalẹ̀ ọkàn bá ti gbé ìjókòó tì ọ́. Èyí á mú kí ìfúnpá rẹ ó ga. Amo HPP Formula ti wà fún ọ. Amo HPP Formula ni oògùn ewé àti egbò àdáyébá tí a ṣe ní pàtàkì láti ran àwọn tí ìfúnpá wọn ga, tí a mọ̀ sí ẹ̀jẹ̀ ríru. Nítorí àìsùn àti àìbalẹ̀ ọkàn, Amo HPP Formula ń ṣe ìrànlọ́wọ́ láti tú ọkàn sílẹ̀ kí o sì lè ní ìsinmi tó dára lóru nígbà tí o bá sùn. Má jẹ́ kí àìrórunsùn àti àìbalẹ̀ ọkàn ṣàkóbá fún ìlera rẹ. Bákan náà ni Atura Herbal Mixture. A ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ìtọ́jú ọmọdé àti arúgbó. Atura jẹ́ àjẹsára àti ìtọ́jú jẹ̀díjẹ̀dí, ìtọ̀ ṣúgà lóòrèkóòrè, inú kíkún àti inú kíkùn, ẹ̀yìn àti ìbàdí ríro, àìsí dédé nǹkan obìnrin lóṣooṣù, ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn. Ó ń ṣe àtúnṣe àwọn ohun jíjẹ àti ohun mímu ẹlẹ́rìndòdò nínú àgọ́ ara wa, pàápàá jùlọ àwọn ọmọdé wa tí wọn kò lè ṣe kọ́ má jẹ nǹkan dídùn dídùn tàbí mu nǹkan ẹlẹ́rìndòdò. Ẹ gbé Atura lu ara ní àárọ̀ kí ẹ tó jẹun tàbí ní alẹ́ tí a bá jẹun tán. Bákan náà, Amobitas dára fún inú rírun, fífọ ìdọ̀tí inú ara àti ẹ̀jẹ̀. Amobitas dára fún àmójútó kí a máa ṣẹ̀yọ́ lóòrèkóòrè. Ó dára fún láti jẹ́ kí ojú òpó ìsanjá ga ara. Ó ń ṣe àfọ̀mọ́ nǹkan àlejò obìnrin lóṣooṣù kí a ṣe ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn. Bákan náà, ó ń ṣe àfikún àjẹsára immunity ara wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Amo Flush Capsule jẹ́ egbògi oníhóró tí a gbé kalẹ̀ fún ìdènà àti ìmúkúrò àwọn àìsàn àìfojúrí tí ó tako àlàáfíà àgọ́ ara gẹ́gẹ́ bí ìdojúkọ tí ó máa ń mú ọlọ́mọkùnrin máa dààmú kí ó tó ṣẹ̀yọ́. Bákan náà, àrùn ibà tí ó máa ń fa ojú pípọ́n àti ẹ̀yọ́ pípọ́n tàbí àrùn tí a máa ń kó nínú ilé ìgbọ̀nsẹ̀ láàrin ọkùnrin tàbí obìnrin tí a mọ̀ sí kòkòrò àìfojúrí. Tí a bá ń rí àwọn àpẹẹrẹ wọ̀nyí, ara yíyún, itching, ìsàlẹ̀ ikùn dídùn, lower abdominal pains, inú gbígbóná, internal heat tàbí ooru inú, ìbàdí ríro, waist pain, orí fífọ́, headache àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ wá Amo Flush Capsule kan láti kojú wọn. Bákan náà, Amorex jẹ́ egbògi ajísan fún ọkùnrin àti láti má jẹ́ kí ó rẹ obìnrin tí wọ́n bá jọ wà lórí pápá. Ẹ tètè múrẹ̀ rodò, ẹ mú Amorex wọ inú yàrá lọ. Gbogbo àwọn egbògi wa wà káàkiri all the pharmacy store, patient medicine dealers àti gbogbo supermarket káàkiri gbogbo ibi tí ó bá ti súnmọ́ yín. Bákan náà, gbogbo àwọn tí ó ń ta wine àti ẹlẹ́rìndòdò, ẹ máa rí àwọn egbògi wa rà níbẹ̀. Fún ìbéèrè, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07088778855 lẹ́ẹ̀kan sí 07088778855. Àjíǹde ara yóò máa jẹ́ o.
0: Ẹ̀ṣẹ̀ ò sí níbi ká jẹun tó wuni. Àìṣàmójútó ara lọ́nà tó tọ́ pẹ̀lú ohun tó tọ́ lásìkò tó tọ́ ló kù díẹ̀ káàtó. Oríṣiríṣi oúnjẹ ìgbàlódé ló pọ̀ nínú ohun tá ń jẹ nílé, lọ́fíìsì àti lóde àríyá. Ìdí nìyí tí iléeṣẹ́ Amolab Healthcare Limited ṣe ṣe àpòpọ̀ egbògi ìbílẹ̀ wa lọ́nà ti gbàlódé sínú ike tó ń bóló tí wọ́n pè ní Atura. Atura Herbal Mixture ó yẹ kó o máa ní lọ́wọ́ ní gbogbo ìgbà. Bínú bá kún, tínú ń kún gbùdùgbùdù. Atura Herbal Mixture ní kò lò kó ṣàtúntò oúnjẹ tó o bá jẹ, kó lè ṣara lóore, kò lọ́tí nínú, tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló lè lò. Ó ṣe mágo ara bọ̀ sípò lẹ́yìn oúnjẹ, bẹ́ẹ̀ ló ń ṣàfikún èròjà tó ń takọ àìsàn lágọ̀ ara, immunity system. Atura Herbal Mixture ó ń ṣiṣẹ́ fún ìtọ̀ àtọ̀jú látara ìtọ̀ ṣúgà. Bákan náà ló tún jẹ́ ọkọ jẹ̀díjẹ̀dí. Àṣé lọ́nà tó rọrùn débi pé ike kan ìlò ẹ̀kan ni. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ṣe. Ó wà ní gbogbo ilé ìtajà tó ń ta oògùn òyìnbó, ilé ìtajà tó ń ta ohun mímu àti supermarket tó wà lárọ̀ọ́wọ́tò rẹ. Mú àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí 07088778855. Atura Herbal Mixture, amúnútutù ṣara pẹ̀sẹ̀.
2: Iléeṣẹ́ tó ṣẹ́, tó kí, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó jó bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9.
3: Èkìtì àti Adamimogo 107.7 FM Ìdó Èkìtì tó fi mọ́ ẹbí ńlá 102.3 FM àti NTA Channel 5 tó jẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ nílùú Adó. Ọ̀rọ̀ ń tó ní ṣe pẹ̀lú àyíká àti ìkún omi ni la fẹ́ sọ láàárọ̀ yìí o. Ojúṣe ìjọba a sọ nípa rẹ̀. Kí ni ojúṣe ẹ̀yìn aráàlú náà tó fi di pé a ní mọ gbé àrífẹ́lẹ́bí gbé ẹ̀bí fálárí? Kí ló yẹ kẹ́ ẹ ṣe tí omi bá kún tí àyíká bá rí bákan bákan? Kí ni ojúṣe ìjọba? Gbogbo rẹ̀ la ó sọ ní orí ètò láàárọ̀ yìí, ṣùgbọ́n mo ní àwọn àlejò pàtàkì ní orí ètò iṣẹ́ ti bọ̀ yìí. Ẹni àkọ́kọ́, àwọn náà ni alákòóso fún ètò àyíká nípínlẹ̀ yìí, arábìnrin olóyè Tósìn Ajísafẹ́. Àlùkò ẹ̀jẹ̀ ń kíyìn pé ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò yìí.
4: Ẹ káàárọ̀ olótì.
3: Àdúpẹ́ lọ́wọ́ yín mà. Ẹ sálàáfíà lẹ dé.
4: Àdúpẹ́ lọ́wọ́ lọ.
3: Ẹ ṣeun. Bákan náà ni mo fẹ́ kí olùdámọ̀ràn lórí ìta mọ̀ díjú sí gómìnà bí ọdún Òyebànjí ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àyíká náà àti agbègbè wa. Ọ̀mọ̀wé Akínyẹmí Akínyọ̀ Ajẹ́kíyín pé ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò yìí o.
5: Ẹ káàárọ̀ olótùú.
3: Ẹ ṣeun. Ní orúkọ gbogbo àwọn èjìká tí ò ní jẹ́ ká sọ bọ́, gbogbo àwọn tí a jọ ṣètò láàárọ̀ yìí, mo kí yín pé ẹ kú ilé. Orúkọ àjọ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ aráàlú lọ́fíìsì gómìnà lábẹ́ arábìnrin Mary Ọ̀ṣọ́ Mọ́tọ̀ṣọ́ ní èmi Adébọ̀wálé Adéfàbí tí mo jẹ́ atọ́kùn ètò iṣẹ́ ti gbọ́ tí mo fi ń kí yín pé ẹ káàbọ̀. Kó tó di pé a máa tẹ̀síwájú, ẹ jẹ́ á dé òdì kejì ká gbọ́ iṣẹ́ tí ìjọba fẹ́ jẹ́ fún wa, à ń padà bọ̀.

0: pàtàkì yìí. Iléeṣẹ́ àyíká ti ìjọba àpapọ̀ nípasẹ̀ iléeṣẹ́ tó ń ṣèkìlọ̀ fún ìkún omi
1: ní orílẹ̀-èdè Nàìjíríà
0: ti ṣe ìkìlọ̀ pé ìkún omi
1: lè ṣẹlẹ̀
0: láti oṣù kẹsàn-án ọdún yìí.
1: Nítorí náà kí gbogbo ìlú ní ìpínlẹ̀ Èkìtì
0: àti gbogbo olùgbé ìpínlẹ̀ Èkìtì
1: máa ṣọ́ra fún ìkún omi.
0: Ẹ jẹ́ kí á dáàbò bo àwọn ọmọ wẹ́wẹ́,
1: àwọn àgbàlagbà
0: àti àwọn aláìlera,
1: kí á sì ṣọ́ra fún ojúṣàn àgbàrá,
0: etí odò,
1: ilẹ̀ olómi
0: àti àwọn ibi ìṣàn omi gbogbo.
1: A ní láti máa ṣe ìmọ́tótó ojúṣàn àgbàrá
0: àti ẹnu ìṣàn omi
1: tí ó ti dí,
0: kí á sì máa ṣàkíyèsí òjò rírọ̀
1: àti bí omi ṣe ń pọ̀ sí.
0: Ẹ jẹ́ kí á tètè fi àlàyé ránṣẹ́
1: sí àwọn aláṣẹ
0: àti àwọn tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì.
1: Nígbà tí a bá rí àmì ìkún omi,
0: ẹ jẹ́ kí á ṣọ́ra,
1: kí á má dàdọ̀tí sí ojúṣàn àgbàrá,
0: kí á má ṣe rìn tàbí wa ọkọ̀
1: nínú àgbàrá omi,
0: kí á sì máa tẹ̀lé gbogbo ìkìlọ̀
1: àti gbogbo ìtọ́sọ́nà àwọn aláṣẹ.
0: Ẹ jẹ́ kí á wà ní ojúlọlá kan fi ń ṣọ́rí
1: nítorí ìjáfara léwu.
0: Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Èkìtì.
2: Akíyí pé ẹ káàbọ̀ padà, òun náà lẹ ti gbọ́hun ẹ pé sí gbogbo ẹ̀yìn aráàlú lákòókò yìí láti ọ̀dọ̀ ìjọba òun lẹ ti gbọ́. Ẹ jẹ́ mọ́ béèrè ìbéèrè lọ́wọ́ àwọn àlejò mi ní orí ètò yìí. Ọ̀dọ̀ màmá wa alákòóso fún ètò àyíká ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí gbígbé nǹkan lórí ìwọ̀n, màmá wa ibo ni ọ̀rọ̀ àyíká dédúró nípínlẹ̀ Èkìtì lọ́wọ́lọ́wọ́ yìí o?
3: Ẹ ṣe. Ibi tí ọ̀rọ̀ àyíkádédé lórí ìpínlẹ̀ Èkìtì lọ́wọ́ ta wà yìí ni pé gómìnà wa Ọlọ́lá gómìnà wa Abiodun Oyèbáyí wọ́n ti gbìyànjú gan lórí àyíká wa. Látìgbà tí káwa tó dé kàkẹ́ tó dé gọ́ọ̀mẹ̀ntì náà ni àyíká Èkìtì ti ṣe kíni ló ti ń pẹyẹkẹ sí ẹ̀ síwájú. Bá ti Ọlọ́lá gómìnà wa Abiodun Oyèbáyí tá wá di gómìnà wọn wá mú ní ògiri wípé àyíká wa ṣe kíni, ó gbúdọ̀ wà ní ìmọ́tótó. Màá fìbì kan ṣe àpèjúwe fún wa bí kò tó di pé mo di kọmíṣánná, kò tó di pé gómìnà fi mi ṣe
2: alákòóso
3: fún ètò àyíká.

0: wa pe won si environment ministry wa ni environment wa ba won se pade pe a fe awon party yi nle mo ba won lo ko ara bi kan to ma ko sibe kile to mo ni ko se to le koja lati kan kan ti mo so ngba to mo be dada a mo pe to ba de be nisin iya to wa nbe o da bi be yan gbe ni London ni tori ko si gbo party yen bo ki be lo fa ju pe go won la gbo won se to doro ti won da ile si a pe ni da ile obi lede gesi won se si awon bi kokan ni ado won ki se awon bi kokan ni awon eyin ekiti igede
1: kere
0: ati bebe lo te pe awon odo ti ta ba ti lo a ma wa ko sinu doro won before ko si doro won yen be won se nda si le mo pe won si ajo o ba won se pade pe ta ba ti reyan kan le bayi a ma gbe sari kini a ma gbe lo sile isofin won a koju ijoba lati ko won dajo ko pe won ba lu je tori pe ti o bi ta ji ka ba ti doti o ma fa cholera te ba ti de oye ba gibe ti di gomina cholera ka ko sele nipinle ekiti only ti osun state only ti ondo state only ti kwara bo ko se kini ko de ipinle ekiti ki lo fa ju pe nkan ti gomina wa oye banji ti won se lori eto ayika o se kini o se koko so a pala lo si oja okesha ma tun be na se ni case study oja okesha bi ta ma pe ni media ti ta ri ti oni beji
1: yen ti
0: se na ma ko panti si before te ba oja okesha bo se ma ni so oyin si ero na ti wa nbe nkan to ko sa ri ti meji yen won se kini won ko sibe yen mo mo le ka na bi ma ndogun ni igboro ado te ko je state capital ti agbe anda no bi so yen se pe mo le ma so bo se ri before te ba lo si central di Saint Paul odo ado ibe ton so check in ko se fi oju ri ti gbo ton ba ko da mercy a ti wa anda no bi yen ni ogogo ojumo abi odo meji meji every 2 days na ma nke ti la ma gbe awon dialogue bi yen ko je ko fi fun alanfani pe igboro ado ipinle se kini o ni mo to to si awon nkan ti mo se le fenu ba niyan lori pe eto ayika wa awon wole wole ti ba ti de environment bo ni star won wole wole won la won environmental officer staffs oye banju lo gba won bi over 300 staffs si environment both waste management and main ministry fẹ pẹtẹ bá ń gbé wọléwọlé àtijọ ni àwọn aṣẹnjáde ní ìsànmọ máa kàkàkiri ká máa wo ojúlé kọọkan wọn lọ sílé ìdánilé wọn lọ sí skul wọn lọ sílé ìwòsàn wọn kàkiri wọn wo àyíká wọn lọ sí ọjà wọn kàkiri gbà tí mo tún débẹ tí mo di kọmíṣánná ni mo tún ṣe ètò gbàlúmọ ọjọ thursday ní àwọn market area sí wa ẹni pé bí ọjà wa ṣe ń dọ̀tí tẹ́lẹ̀ kò ṣe kíni kò dọ̀tí mọ́ ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkìtì gọ́vnà bí ọmọ yẹn bá ń jí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà rúra ìfà àpẹẹrẹ kíni kó lè mọ tónítóní ẹṣẹ.
1: ẹ ṣeun adúpẹ lọwọ yín màmá wa arábìnrin tó sì àjíṣà fẹ àlòkù alákòóso fún ètò àyíká nípínlẹ̀ Èkìtì ẹ wá jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ọ̀mọ̀wé Akinyemi Akinyua báyìí èyí tí àwọn gan mọ̀ díjúdíjú ni ṣùgbọ́n a máa wo dáadáa láàárọ̀ yìí lápá bí i bàbá wa ìkún omi tí eléègùn ń pè ní flooding ó fẹ́ẹ̀ káàkiri gbogbo ilẹ̀ kílẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan làwọn èèyàn sọ nígboro bíi pé àbíjọba ni ò sí ojúṣe wọn tó ni àbí kí ló ń ṣẹlẹ̀ o mo fẹ́ kẹ́ ẹ bára mu kí ló fa ìkún omi yìí sí ìdọ̀tí tí àwọn èèyàn ṣe sí ojú àwọn ojúsàn àgbàrá ló fà á ni àbí tí ó kàn ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìwòye ojú ọjọ́ táwọn àjọ NIMET tí wọ́n gbé jáde o.
2: ẹ ṣeun ṣeun olótú ohun tí ń fa ìkún omi ni tí òjò bá rọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àkókò kékeré tí òjò bíi òjò ìjọ mẹ́rin òjò ìjọ márùn tí ó bá rọ̀ láàrin wákàtí mẹ́ta wákàtí mẹ́rin
1: èyí ò lójúmọ́ kan
2: lójúmọ́ kan kò sí bí ó ṣe máa rí tí ò ní fa ìkún omi ẹ lè wòye bẹ́ẹ̀ ni pé tẹ bá ní ife tẹ́ ń domi sínú ife tẹ bá ní tí ife yẹn tí tẹ bá ń domi yẹn sí
1: lọ́lọ́lọ́lọ́
2: tí ò dúró kí ló máa ṣẹlẹ̀
1: akún yóò wá kún àsìwọ́sílẹ̀
2: akún àsìwọ́sílẹ̀ ara ohun tí ń fa ìkún omi nìyẹn ohun tí tún fa ìkún omi òun ni kọmíṣánná wa sọ yẹn tí ìdọ̀tí pàǹtí oríṣiríṣi tí ó bá ti wà tí ó bá ti dí ojú àgbàrá tó dí ojú gọ́tà tó dí ojú eléyìí táwọn òyìnbó ń pè ní culvert àbí afárá tí omi yẹn ò bá ti rọ́nà kọjá ó máa fa ìkún omi máa fún yín ní àpẹẹrẹ kan ní bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn ní Akin Akẹ́jù àwọn ará àdúgbò ké gbàjarì ìgbé omi fẹ́ gbé wọn lọ ìgbà tí nínú òjò yẹn mo jáde lọbẹ̀ mo wa mọ́tò mi ó níbi tí mo lè dé tí mo dúró mo fi wo àyíká yẹn

0: keji ti a ma fi debe a ri igi nla
1: awon akola igi to gbe ti wa balade
0: igi nla ati idoti to di oju afara yen peki peki ti o si bi ti omi ma gba so ti iyen ba ti sele ko si bi ikun omi o se ni sele ti aba ta ba de tun ge igi ta ta ge igi lo yanturu yanturu yanturu lai dekun ta ni pada o si tun ma fa kini o fa ikun omi tori ohun ti igi ma nse igi ma n je ki ele tawon oyibo ma pe regulate o ma je ki gbogbo e wa ni
1: ti bo se ko wa
0: bo se igba to e kojo ro igba to ojo e kojo dekun igi ma n regulate e ni ayika o si ma je ki ohun gbogbo ki o ma se koja imo to ye ko se nipa ojo riro
1: e seun alakoso wa ìbéèrè mo fẹ́ béèrè ńgbà tẹ wá kẹ́yìn mo béèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjàmbá tí ọ̀rọ̀ àyíká tó ń se fáwọn èèyàn ló jẹ́ pé bíi àfọwọ́fà àwọn aráàlú ní ìgbà míì tí ò kì í se ìjọba bó tilẹ̀ jẹ́ pé ìjọba náà ń gbìyànjú gẹ́gẹ́ bí tẹ́ ẹ sọ wọn àdè se gbogbo rẹ̀ tán aráàlú mọ pé gómìnà o ẹ wá bára se àdúgbò wa o ọ̀pọ̀lọpọ̀ bí òjò bá ń rọ̀ wọn fẹ́ ti rí bo àgbàrá pé kán tètè délé yóò gbé wọn lọ wọn mọ pariwo ìjọba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé ibi tí wọ́n kọ́lé sí gan wọ́n mọ̀ pé ojú odò ní ibi tán kọ́lé sí ṣé kò sí òfin tó rọ̀ mọ́ pé ẹni tó bá se àwọn nǹkan tó ta sí àgẹ̀rẹ̀ pé ó yẹ kí ìyàwó jẹ irú ẹni bẹ́ẹ̀ ni àbẹ́yìn rẹ̀ ẹ̀kọ́ bí ara sí gẹ́gẹ́ bí ìjọba.
0: ẹ ṣeun ṣeun olótú inú mi sì dùn pé ẹ sọ̀rọ̀ sí ìgbà tí a sọ̀rọ̀ tí a wá sórí ètò ìkẹyìn ohun tí mo tún sọ fún àwọn èèyàn ni pé àmọ́ tún fẹ́ ràn wọ́n létí ni pé àyípadà àyíká àyíká padà afẹ́fẹ́ eléyìí táwọn òyìnbó ń pè ní climate change ó ti ṣẹlẹ̀ tẹ bá rí ìgbà tí mo wá ní ìgbà àkọ́kọ́ yẹn mo sọ fún yín pé ìgbà táwa kéré a lè gbá bọ́ọ̀lù ní ọ̀sán ohun yẹn ò le tó tẹ́lẹ̀ ṣùgbọ́n ìsín àyíká ti yí padà ohun gbogbo ti ó ti kò dàbí bó ṣe rí tẹ́lẹ̀ nǹkan tó ń fà ni pé òjò tí ó máa ń rọ̀ tẹ́ pé òjò yẹn lè rọ̀ ó bá oṣù mélòó kan òjò yẹn á wá máa rọ̀
1: ní ṣísẹ̀ntẹ̀lé
0: ní ṣísẹ̀ntẹ̀lé so across nigeria tí káàkiri nigeria even láyé ní gbogbo africa ni ọ̀rọ̀ ìkún omi ti ń ṣẹlẹ̀ and mo fẹ́ comfort àwọn tí ó sọ àwọn family tó ń sọ ẹ̀mí wọn nù ní ilé tí ó ṣẹlẹ̀ lánàá ọlọ́run ọba yóò comfort wọn ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ ni pé tí òjò bá ti ń rọ̀ ẹ jọ̀wọ́ ẹ dúró síbi tí ẹ bá wà bó ṣe kán sunbẹ̀ mọ́jú gan ẹ dúró síbi tí ẹ bá wà ìkún omi nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbálá ayé yìí and ohun tí a máa ń sọ fún àwọn èèyàn ni pé tẹ bá ti rí ìkún omi ẹ má fojú dí ẹ má bẹ́ sí kò ń ṣe swimming pool tán ti ń wẹ̀ because omi yẹn ẹ lè rí nǹkan tí ó ń lọ ní abẹ́ ẹ̀ bọ́mù yẹn ṣe ń lọ ó ń gbé igi ó ń gbé àpólà ó ń gbé ọ̀gẹ̀dẹ̀ ó ń gbé oríṣiríṣi tẹ bá rò bóyá kò ga sókè tẹsẹ̀ bọ́ tí igi ńlá gbá yín so ṣé nìyẹn o so a rọ àwọn ènìyàn wa kún jọ̀wọ́ tí òjò bá ti ń rọ̀ kí wọ́n dúró sí ibi tán wà tẹ bá wà níbi tí ó lọlẹ̀ ẹ wá ibi tí ó ga sókè díẹ̀ kí ẹ dúró síbẹ̀ ìgbà tí a ti rí pé òjò lè rọ̀ ní ṣísẹ̀ntẹ̀lé láti last week láti wà lórí rédíò èkìtì rédíò tá à ń sọ fáwọn èèyàn pé òjò máa rọ̀ ní sáà yìí o ẹ ṣọ́ra o ẹ má jáde sígbà tójò bá dẹ̀ tó bá ti ń rọ̀ ẹ má wọnú òjò à ń rọ àwọn èèyàn wa a sì tún máa rọ̀ wọ́n ni kẹ jọ̀wọ́ tí òjò bá ti ń rọ̀ tí ìkún omi bá ti ń ṣẹlẹ̀ ẹ má kó sí ẹ ní sùúrù ìgbà tí òjò yẹn bá dẹ́kun kẹ tó máa lọ tẹ bá dẹ̀ lọ gbogbo ibi tí à ń sọ wọ̀nyí ìgbà tó máa fi di
1: kó tó di
0: wákàtí méjì mẹ́ta mo wa mọ́tò mi káàkiri lálẹ́ àná gbogbo bẹ̀ ni ó ti dẹ́kun ẹ jọ̀wọ́ ẹ mẹ́jẹ̀ á fi ìsúrù wákàtí díẹ̀ ṣe ohun tí ẹ pé àbámọ̀ ayérayé ni a máa ní.
1: ẹ ṣeun ọ̀dọ́ yín náà ni mo ṣe wà kí n tó wá sọ́dọ̀ ọlọ́lá kọmíṣánná ìwádìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí mi náà wà nírọ̀lẹ́ àná mo wà níbúrò gẹ́gẹ́ bí oníròyìn láti gbọ́ ohun táwọn èèyàn sọ ni pé àbí fífẹ ojú àwọn ojúsàn omi nígboro ní ìjọba ọ̀fẹ́ tó ní tó fi jẹ́ pé omi ń kún tó ń kún ní pàtàkì ní agbègbè ayẹmí garage lọ́nà ìlókún nílùú adó èkìtì ń bí ṣé wọn fẹ ojú àgbàrá ohun tó ní àbí kí ló àbójò ló pọ̀ ju àgbàrá tí ó sàn láwọn ojúsàn omi wọn.
0: ẹ ṣeun ṣeun olótùú àní inú mi dùn pé alákòóso
1: ètò àyíká
0: wọn wà níbí láti ìgbà tí gómìnà wa ti dé orí àlééfà ní ìròbóyá ó ní oṣù tán dẹkùn àti má máa ṣiṣẹ́ tá a bá fẹ́ ojú omi a máa kó gọ́tà ìtì ẹ̀ ń ṣe adó nìkan ní oríṣiríṣi bíi ìkẹ́rẹ́ ìmùrẹ́ oríṣiríṣi bíi láti ń kó gọ́tà tá à ń fẹ́ ojú omi ayẹmí tẹ sọ yìí àsàtẹ ọ̀sẹ̀ tó kọjá katakata wá sì kọjá níbẹ̀ láti fẹ́ ojú ẹ̀ láti rí i pé òbí máa lọ ṣùgbọ́n bá ṣe sọ ìkún omi nǹkan tí a ní ìdàtí máa nǹkan tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ pẹ̀lú ayé tá à ń gbé ní sẹ́yìn
1: ayé tá a wà ń sẹ́yìn
0: náà ọ̀nà méjì lèèyàn máa fi ń faramọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ ìkan wà táwọn olóyìnbó ń pè mitigation ìkan wà táwọn olóyìnbó ń pè adaptation mitigation ni pé ẹjẹ́ a lọ ká wá nǹkan tí a lè ṣe ṣe a máa kọ́ afárá míì ni ṣé a máa fẹ ojú gọ́tà ni ṣé a máa àṣe nkankan then adaptation ni ìgbé ayé bá ṣe ń gbé ayé a máa adapt ẹ a máa change behavior wa láti cope pẹ̀lú nǹkan tí ó ń ṣẹlẹ̀ so mitigation àwádẹ̀ tí ń ṣe gẹ́gẹ́ bí ìjọba mo lè náwó sí àwọn ibi tí ẹ pé ní ṣiṣẹ́ tẹ̀lé tàti fẹ ojú afárá yẹn adéka ìtàn àti fẹ ojú afárá ń bẹ ọ̀nà subeb lémùrè àti fẹ ojú afárá ń bẹ àìmọye ibi ta ti ṣe iṣẹ́ wọ̀nyẹn wọ́n ṣe kan lọ́wọ́ níbi ìsàlẹ̀ ọ̀nà làwẹ̀ láàrin nta sí ìlàwẹ̀ road àtúnṣe yẹn ní ṣiṣẹ́ tẹ̀lé ni a máa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ta máa fẹ ojú àwọn afárá yẹn kí omi lè máa kọjá.
1: ẹ ṣeun ọlọ́lá kọmíṣánná wa àkíyèsí tí mo ṣe ni pé lórí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àyíké béèyàn ò bá lò dáadáa ikú méjì ló lè pani láti bẹ̀ wá bí a bá ṣe ọ̀rọ̀ àyíká dáadáa tí ẹ̀kún omi bá dé ikú kíákíá ó lè wáyé bá a bá ń dalẹ̀ síbi tí ò yẹ ká dalẹ̀ sí ikú díẹ̀díẹ̀ nípa àjàkálẹ̀ àrùn ó lè wáyé ìgbésẹ̀ wo ni ìjọba ń gbé nípa dídalẹ̀ ní àwọn ìgboro ojú wo lẹ fi ń to kí àjàkálẹ̀ àrùn kó mọ́ bàá bẹ́ sílẹ̀ káàkiri torí a ti ń gbọ́ láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lókè ọ̀ya wípé àwọn àrùn ó ti ń bẹ́ sílẹ̀ ò kí lẹ̀ ń ṣe láti pé kírú bẹ́ẹ̀ kó mọ́ wáyé nípínlẹ̀ Èkìtì.
2: ẹ ṣe olóòtú bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ìpè kan tá à ń ṣe ni pé àwọn wọléwọlé wa wọ́n ń jáde ti àwọn tó wà ní environment wà ní ministry àwọn ni wọ́n ń cover the state capital àwọn local government staffs tó jẹ́ wọléwọlé àti àwọn SCDAs gbogbo the local government Lekiti state ni wọléwọlé ti ń jáde ní everyday láti máa presentise àwọn èèyàn wa kan máa rìn láti wọn pé má dalẹ̀ síbí tá a bá dé lè míì ẹlòmí àwọn adáná ń bí ibi tó ti ń ṣègbọ̀nsẹ̀ á wà lẹ́gbẹ̀ẹ́ a ti lọ sí school kan rí tí mo ní láti lọ bá àwọn ọmọ yẹn níbẹ̀ bá tún fẹ́ fún wọn ni pé asset láti wọ school yẹn a máa forúkọ bo school yẹn láṣìírí àwọn school aládàáni wọ̀nyẹn primary nursery primary school ìgbà tí mo lébẹ̀ pé báwọn ọmọ ń ṣègbọ̀nsẹ̀ sí mò ń bì torí pé ṣáláńdà ayé àtijọ́ lẹnu rẹ̀
1: ayé ìgbà tó ti pẹ́
2: fíìn làwọn kékèké yẹn ń kìdí sí tí òbí tó bá ti tún àwọn sí school gan kan jọ kán máa lọ wo environment ọmọ tó fẹ́ lọ sí school wọ́n tó jẹ́ kán gbọmọ wọn sí school ìgbà tó dá àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ sí mò ń sọ fún màáyẹn pé madam ṣe bẹ́yìn náà bímọ pé wò làwọn wá kí nǹkan fi rí báyìí tí àwọn wọléwọlé wá tàbá máa lọ káàkiri láti wo nǹkan tó ṣẹlẹ̀ láwọn àwọn corners wọ̀nyẹn àánú mọ nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn nǹkan tó ń rẹ̀ wà Lekiti ni pé wọléwọlé wa wọ́n jáde time to time wọ́n dàgbà tó fún un pé ẹ má dalẹ̀ sójú gọ́tà ẹ má dalẹ̀ sí inú dúnlẹ́jì sí gbogbo dáàbò àmọ́ adébòmí wọ́n ṣẹ̀ máa bọ̀ wọ́n kọ́ mú balẹ̀ kí wọ́n bábi tí wọ́n ti ń ta oúnjẹ lẹ́nu a máa dín àkàrà a máa dídùn ìlú a máa ṣe bọ́ǹsì ìgọ́kà tó dẹ̀ wà ló ti ń le a máa rùn àwọn èèyàn dẹ̀ dìde wọ́n wá síbẹ̀ wọ́n á ra àpẹta máa jẹ sẹ́nu wọ́n á fi sẹ́nu wọ́n á jẹ́ tó àyẹ̀kọ́ ṣe ń kàkiri pẹ̀lú àwọn wọléwọlé wa orisirisi nkan ni ba ti sele ni kiti ju wa dupe lowo olola gomina wa lekan si pe o faye gba wa o fi wa si bi ise o de faye gba wa o fun wa ni support won ka mi se kini ka le asifa won mc wa so an kaakiri adenda won lekan pe ka ma da panti si oju gota gan ti doctor so lekan yen e to da panti so oju gota loke ila to jo ba bere to bo lo si aye ni garage a dibe yen ni awo ano aro poju re si ma ro emi gan na mo test mr governor bi pe aye mi yen bo se kini o ti tun ko bo se ba ti ran awon eyan awon abusa lo ma ba wa ko to mi yen ba ti nbo gba mi o le gbegi o le gbe o le wu o le wu kini lo ma nruju ini igi igi ogede a ti wu la awon to ti wu wa a wa ko si bi oju oju le bi to le kini o pe
1: ibe to mi o ba
2: mi yan ba koja yen a ti wa ko dibe yen a lo ma n ko ni every 3 weeks ojoro ojoro sepa lo ma n ko ni every 3 weeks mi pa ti mo lana yen ni a lo sibe lana omi yen tun awusa o ti le wo nu e toro ogo to ro ni ale ijeta omi yen o ti se kini
1: o ti wo
2: lẹnu to wa awon eyan o le wo mo debe lana fun pelu gm sepa padà adébẹ̀ mo ni pé àwọn ò tí ì lè wọ omi yìí o a ní káwọ dàbí aago kan sago kààbọ̀ lánàá
1: ojú tó
2: bẹ̀rẹ̀ aago kààbọ̀ tí ìgbà tó jòmí ti bẹ̀rẹ̀ nígbà tí ọlọ́run àwọn tó kú ọ̀nà àforíjì òkú
1: ọ̀run
2: mo tún wá ń bẹ̀ wọ́n lẹ́ẹ̀kan sí kan jọ tó jọba ti rọ̀ tẹ́ ẹ rí pómi ti kún ẹ̀jẹ̀ ká ní sùúrù ẹnìkan lálẹ́ pé káwọn ṣiṣẹ́ ní ìjẹ̀rò ó dé sí agbó ti wà níbi káwọn ṣì yẹn ìyàwó ẹ pé pé ibo ló wà bó ló wà olójó òwúrọ òun ò lè kọjá ìyàwó ń bínú pé
1: ọmọlẹ
2: owó sunkẹ dìdí bàbá yẹn padà wọ orí omi yẹn òkú ẹ lọ rí ní àárọ àná yẹn omi yẹn gbé bàtọ ìyàwó tó ń retí gan ti dúró títí kò rọkọ wọn ló dín níbi fọ yẹn pé ọkọ ń kọkọ náà fóònù ti switched off àná ló wọ lórí social media pé omi yẹn tọkùnrin yẹn padà fọwọ fọ ní òru yẹn ní ibi tó jò ó ti rọ tó jò pé wà níbi káńtà yẹn tí a bá wọn ti wá wákàtí kan wákàtí mẹta omi ìyá lọọlẹ tí a bá lè ríbi sùn bẹ tó bá lọọlẹ ká ṣe kí ni ká padà sí sílé wa bí ká máa fi àwọn omi táwọn fídíò tó ń trend yẹn sà àwọn kan ti kọjá ńbẹ lánàá yẹn sà tí wọn ti wà head kí obìnrin yẹn tó kó tó wọ ó gbógbó mọkàn òdì kan mú ẹ tó fẹ́ kà láti rescue ẹ omi gan tún gbẹ́ni ẹ lọ pẹ̀lú ẹ kì í ṣalẹ́ kò ń ṣèdájí abẹ̀mí lórúkọ ọlọ́run abẹ̀mí lórúkọ gómìnà yín tẹ dìbò síbẹ̀ lẹ́lẹ́kejì fún tọ́lẹ̀ fẹ́ràn èkìtì state ẹjọ́ ẹjẹ́ ká máa fi sùúrù ṣe wọ́n ní sùúrù máa ń se òkúta jiná tọ́jọ́ bá ti wà abẹ̀mí ní ẹjọ́ ẹjẹ́ ká máa ní sùúrù ká máa kí orí sínú àgbàrá wa bí àwọn ọlọ́kadà náà jẹ́ta náà ló gbọ́ ọlọ́kadà kan náà lọ ta tún gbọ́ ọlọ́kadà ló tiẹ̀ burú ju wá rómi yẹn báyìí machine yẹn máa ń kó sí wọn lórí wọn lè wá fẹ́ wa machine kọjá inú omi ìkọ́ àti mo rí bí ìlànà náà ṣàlàdó iná ni ní àná yẹn omi yẹn pọ̀ tẹ́lárí tìrẹ̀ yìí máa bà yìí bọ́dẹ̀ ń ṣeré nínú ẹ̀ mọ́tò ńlá kan ń bọ̀ bí mọ́tò yẹn tó bá wọ omi náà tó bá pé ó di omi yẹn bọ̀bọ́ kan wà ní ẹ̀jì bí gọ́tà yẹn tó pé omi tó wà fọ́ọ̀sì mọ́tò yẹn gan ó lè jẹ́ kó sún mi yẹn wọ́n dẹ̀ ń ṣeré wọ́n ṣe fídíò à ń bẹ̀ yín ni lórúkọ ọlọ́run lórúkọ ìjọba ẹjọ́ a ní máa sọ ìlú wa ní sọdún lẹ́kìtì sí ẹ jẹ́ ká máa ṣe sùúrù ká má bẹ̀ẹ́ máa da pàǹtí sí ojú omi sí ojú drainage wa tá bá ti dà lókè ṣá ìdìbò ló ti máa lọ máa ṣọṣẹ́ o tá bá dà ní ìdìbò lọ ṣọṣẹ́ ní adébáyọ̀ bí ìjì ọ̀nà kí náà wọn ló jálànà ti ọ̀nà àfa o bìfọ́ àwọn tó lọ ń kọ yanrìn bẹ̀ a ti wọ́ọ̀nù wọn títí fún àwọn ló ń gbẹ ẹsẹ̀ bíríjì yẹn ṣìfẹ́lẹ́nu kan sẹ̀ ọ̀sùnfà náà rọrùn ó ti pè mí a lọ síbẹ̀ yẹn a mú àwọn tó lọ ń gbẹ́bẹ̀ tó lọ ń kó yanrìn ìjọba ṣe bíríjì fún wa a lọ ń gbé abẹ́ bíríjì yẹn a lọ ń kó yanrìn
1: gbẹ́
2: ó ti wík bíríjì ti dábà wọn ò lè wọlé sí adó láti bẹ̀ yẹn à ń bẹ̀ wá a ní láti fọwọ́ fọ ọkọ̀ ní ìjọba Èkìtì kí ìlú ìṣekíni kó bàa lè máa gbòòrò sí kó bàa lè máa dá sí ẹṣẹ àdúpẹ lóṣù.
1: adúpẹ́ lọ́wọ́ yín kí n padà sí ọ̀dọ̀ bàbá wa akínyẹmí akínyúà gẹ́gẹ́ bí tí àwa náà tún gbọ́ tó sì ń káàkiri àwọn àjọ kan bíi nimet àwọn national flood wọn ti jẹ́ ká mọ̀ pé ó ṣeé ṣe pé láàrin ọjọ́ kẹtàdínlógún oṣù kẹsàn-án tá a wà sí ọjọ́ kẹwàá oṣù tá à ń wò níwájú yìí ó ṣeé ṣe pé kí òjò ń kó lágbára o pé díẹ̀ gan la sì rí yìí kí ni ìgbésẹ̀ tíjọba ń gbé láti pín tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí jẹ́ta àná kó má tó padà ṣẹlẹ̀ láàrin àwọn ọjọ́ bíi péré tẹ̀bí mọ́kànlá tí wọ́n sọ pé òjò tó lágbára tí ò fi rọ̀ yìí o.
0: ẹ ṣeun ṣeun olóòtú bí mo ṣe sọ kí wọ́n tó gbé ìròyìn yẹn síta ni oru Sunday lo gbe sita lati Thursday la wa tin ke gbajare pe ojo nbo and bawo la se mo ajo NIMET ni bere odun won ma pe ilu won gbere iroyin sita ni mi we pe bele won ni awon ipinle bayi ni ojo ti le ro now nkan to mi ni pe wo igba mi bi science probability ni won ma pe kini yen probability ni likelihood pe o seese ko jo ro ni akoko bayi ni awon ilu bayi awon gbe ekiti a wa lara awon ilu ti won daruko ni bere
1: odun
0: on lo je ki gomina wa fun wa ni ase ati support lati se gbogbo dredging ta nse lati bere odun yen machine yen o si ni lati be kan si bi kan lo tin lo lo tin se so igbese ta gbe ni en la koko lodo le keji na iroyin ti a tin ke lati Thursday pe ojo yi ma ro ka sora o lati Thursday ki NIMET ti e to gbe ti won jade ni jo loru Sunday mojumo aro ana ni won se release official release lati ke ake ni English ake ni Yoruba ake Lausa ake ni Igbo nibo ipe ejo e sora e ma ko sinu omi and eleyi na la si tu ma ma so fun awon eniyan wa a nsise lo bi a se nsoro ero wa wa ni tunba nibi odo iru
1: lona leyin
0: kini lo ti kuro ibi aye mi lo ti
1: kuro
0: lo ni biba lo ti kuro to lo be o si lo awon bikan abi meji lado yi o si ma lo emure o si ma o ti lo ikere I think bi o si lo isemi te o mi wa ibo awon be won e mi si lo a gbe gbese a rin ṣùgbọ́n ohun tí a fẹ́ sọ fún àwọn èèyàn wa tí omi bá ti pọ̀jọkà ẹ dúró síbi tí ẹ bá wà
1: kẹ kó má dé pé èèyàn ti rí sí
0: kẹ má ti rí sí ohun tí ó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbálá ayé ni ẹnikẹ́ni tó bá wo ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì báyìí tó ṣí tó kókó kọ̀tẹ́ flooding á rí oríṣiríṣi orílẹ̀-èdè ní áfíríkà àwọn òyìnbó gan ní west ní europe ta mọ̀ pé wọ́n jẹ́ ògbóǹtarìgì onímọ̀ ẹ̀rọ òdò ó ṣe nǹkan wọn mọ́lé nítorí àyíká wa ìràpadà ti dé ìyípadà ti dé nínú afẹ́fẹ́ àti atẹ́gùn ó dẹ̀ sì máa ṣẹlẹ̀ sí ṣùgbọ́n a máa adapt bí mo ṣe sọ a dẹ̀ jẹ́ kí àwọn fèrèsé àwọn afárá wa tẹ bá wà àwọn afárá tí à ń ṣe lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ mẹ́ta wọ̀nyí ẹ̀rí pé àwọn afárá tí ó tóbi ni ẹni bá lọ sí adúlagun nìkẹ́rẹ́ níṣẹ́ táwọn àjọ níwọ̀n àkúṣe lọ́dún mẹ́rin sẹ́yìn ìgbà tá à ń ṣeṣẹ́ yẹn mo lọ bẹ̀ lálẹ́ nírọ̀lẹ́ àná mo lọ wo omi yẹn ìgbà tí a fẹ́ ojú kíní ẹ̀ta la fẹ́ ṣe is nǹkan tá a ṣe 10 meters wide báwo ṣe lè júwe 10 meters
1: fẹ́ gbòòrò
0: ó fẹ́ gbòòrò bàtà bẹ̀rẹ̀ àwọn èèyàn kan ní kò pé kí là ń ṣe ìgbé kíríkíríkíríkí
1: ẹ̀yìn bẹ̀rẹ̀ ti wòye
0: ọjọ́ iwájú la o ìgbà tí mo lọ bẹ̀ lánàá báyìí nírọ̀lẹ́ àná omi yẹn ti kọjá half ó ti kọjá half dáadáa sókè ìtumọ̀ ẹ̀ ni pé ká ní pé àṣé kó gbòòrò
1: tó tó
0: ọdún mẹ́rin omi yẹn a ti kún àkúfà yàrá adàbẹ̀ ni pé a ṣe nǹkan so tẹ bá wo àwọn eléyìí tí gómìnà wa ń ṣe tẹ bá wo eléyìí tí gómìnà wa ń ṣe ní exsuit báyìí ènìyàn lè wọ abẹ́ covert yẹn comfortably kò rìn lẹ̀ à ń ṣe kó fẹ̀ kó tóbi tẹ bá wo adéka ìtàn náà ẹ̀rí pé bó ṣe rí náà nìyẹn èyí ṣe nítorí ọjọ́ ni nítorí ọjọ́ ọ̀la ni a dẹ̀ máa ma lọ láti ibìkan sí ibì kejì a máa tún àwọn afárá yẹn ṣe ní ṣísẹ̀ntẹ̀lẹ́.
1: ẹ ṣeun bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa orí ètò yín ètò wa ètò tá a pè ní ṣe ti gbọ́ léyìí tí ìṣèjọba gómìnà ìpínlẹ̀ èkìtì tí a ti máa ń sọ àwọn akitiyan wọn ń là ń sọ lórí ètò yìí lónìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àyíká àti agbègbè ibi tá a wà ni à ń gbéyẹ̀wò mo sì ní alákòóso fún ètò àyíká nípínlẹ̀ èkìtì lórí ètò láàárọ̀ yìí honourable mrs tosin ajayi safi aluko àti olùdámọ̀ràn lórí iṣẹ́ tá a mọ̀ díjú sí gómìnà lórí ọ̀rọ̀ àyíká ọ̀mọ̀wé akínyẹmí akínyúà kó tó di pé a ó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká sọ fún àwọn èèyàn torí òjò yìí o tun se se ko tun pada waye o ka le sora bi a ba tin so ki eyin eyan ke le gbo ti wa lapa bi ni ko mo di pe oro di abamo leyin ore yin awon ibi ti o je pe ti ojo ba tin ro bridge ta ti gbudo duro ni mo fe so fun yin ni gboro ilu Ado Ekiti a tori pe ohun lo ti fe ma waye ju bi a ba ngbo nipa ile mi ni ibi omi ile mi to wa lona afa o tojo ba tin ro to kun eyin ara ilu je ka duro eyin lona worokun bi bakan na ni aye mi garage ni bi ti a nso be eyan ba debe ni role ana yo ri bi omi hun se po to sugbon laaro yi o ti wo lo popo ureje bridge eyin lona federal poly Ado Ejan road ni lu Ado Ekiti na gbogbo eleyi ni ke je abojuto bakan na eyin ti e wa ni agbegbe Olorun Sogo Ikigbese bi ojo ba tin ro e je ka ma sora pelu awon nkan ta nse bakan na ni agbegbe Faglo ni popo na eyin atijo gbogbo beyen e je ka wo daada awon Olorun da zone 4 adere lona ilawe gbogbo ibi na ni omi ti ma nkun awon si ti so fun wa pe a le da owo ojo duro to ba fe ro e je ka se to ye ka se bakan na Olorun da bridge ni Olorun da community ati awon ibi kokan e je ka boju to adupe lowo yin eto se ti bon tese waju sugbon e je se gaya iseju kan ka sare yoju si awon kankan bi aba padade a mo tese waju e mo kuro nbe o
3: e tete si kede pataki yi ile ise ayika ti ijoba apapo nipasẹ ile ise to nse ikilọ fun ikun omi ni orilẹede Nigeria ti se ikilọ pe ikun omi le isele lati osu kẹsan ọdun yi nitori naa ki gbogbo ilu ni ipinlẹ Ekiti ati gbogbo olugbe ipinlẹ Ekiti maa ṣọra fun ikun omi e je ki a daabobo awọn ọmọ wẹwẹ awọn agbalagba ati awọn alailera ki a si ṣọra fun ojuṣan agbara eti odo ilẹ olomi ati awọn ibi iṣan omi gbogbo a ni lati maa ṣe imọtoto ojuṣan agbara ati ẹnu iṣan omi ti o ti di ki a si maa ṣakiyesi ojo rirọ ati bi omi ṣe n pọ si e je ki a tete fi alaye ìránṣẹ́ sí àwọn aláṣẹ àti àwọn tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nígbà tí a bá rí àmì ikú omi ẹ jẹ́ kí a ṣọ́ra kí a má dàdọ̀tí sí ojúṣàn àgbàrá kí a má ṣe rìn tàbí wa ọkọ̀ nínú àgbàrá omi kí a sì máa tẹ̀lé gbogbo ìkìlọ̀ àti gbogbo ìtọ́sọ́nà àwọn aláṣẹ ẹ jẹ́ kí a wà ní ojúlọ alákàn fi ń ṣọ́rí nítorí ìjáfara léwu ìkéde yìí wá láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Èkìtì.

0: sì, chiede pataki.
1: E cabo pada. Ehi, ora tu ban ni pe o ye ka boju to daada agbodo boju to daada ko mo je pe opolopo awon ti o mo nipa nkan ni won mo da ijoba lebi lori oro pe ki a le se n to ye ka se nipinle Ekiti alejo meji la ni nigba ta koko bere eto yi sugbon ko se ka ijoba lara isejoba gomina bi odo abayo loye banji Lekiti ko fe ki emi o sonu a si gbodo mo fa awon ti o ba fe gbo leti alakoso fun eto iroyin awon na ti darapo mo awon ti o je alejo wa baba wa honorable right honorable Franklin Taiwo Olatubo so ake yin pe e kaabo si ori eto yi o
2: e se olotun
1: e se o
2: e ku se o thank you very much
1: e se kaabo
2: e se
1: eh ibere ti mo n bere e je se gaya lodo awon alejo meji ti won da wa lohun eh bo le se ri gbogbo nti o sele si gaga bi oniroyin awa na jade lana opolopo ni won so pe abijoba o se to ni àwọn míì náà dá wọn lóhùn pé àbáwọn ará bí àwọn èèyàn ni wọn láfojúdi ni kí lẹ lè sọ nípa ilé yìí.
2: ẹ ṣe mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn alákòóso àti ọ̀gá àwọn tó wà fún ọ̀rọ̀ bí ojú ọjọ́ ṣe rí. nǹkan tó jẹ́ kí n wá ni pé ìjọba ìpínlẹ̀ Èkìtì ó mú ẹ̀mí àti dúkìá èèyàn ó mú lọ́kùnkúndùn a dẹ̀ mú gbogbo àwọn iṣẹ́ àkọ́ṣe tá a bá fẹ́ ṣe gbogbo ẹ̀ ló rọ̀ mọ́ bí ẹ̀mí àwọn èèyàn ṣe máa dára àti ìgbé ayé ẹ̀ ṣe máa tẹ̀síwájú. nǹkan tó máa kọ́kọ́ sọ kí tó dáhùn ìbéèrè yín rárá ni pé lórúkọ ìjọba ìpínlẹ̀ Èkìtì lórúkọ gómìnà wa gómìnà Abiodun Abayomi Ebanji àti gbogbo olùṣèjọba àti orúkọ lọ́balọ́ba Lẹ́kìtì mo fẹ́ sọ pé a kẹ́dùn pé a ní láti ní ẹ̀mí láti lọ sí àwọn òjò àti agbára
1: tó
2: wáyé ní àkókò tá a wà yìí ojú ọkàn tó bàyàn nínú jẹ́ ṣùgbọ́n tá a bá wà wò bẹ́ẹ̀ yìí a wá rí pé kí ló dé tó ṣẹlẹ̀ kò ń ṣe pé báyà tó ṣe pé mo ṣe ń bọ̀ ń sìn mo yà ní àárín àwọn èèyàn tó wà níbi ayẹmí ẹ̀ ni mo dúró sí mo wá síbẹ̀ mi ò mọ́lọ́pàá mi ò gbẹ́ oníròyìn gan ṣùgbọ́n mo bá àwọn oníròyìn ń bẹ̀ mo wá sọ pé mo wá lórúkọ gómìnà torí pé tí gómìnà bá wà ní inú ilé lọ́wọ́lọ́wọ́ wọn á wá síbẹ̀ mo wá lórúkọ gómìnà láti wá identify pẹ̀lú wọn láti jẹ́ kọ́ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí gbogbo wa ló kàn nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ yìí náà inú ìlú iná bí wa sí ibẹ̀ la gbé dàgbà mo sọ nípa gómìnà àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ àtàwọn àbáwọn ìṣèjọba pé a mọ ìlú ìdada tí mo wá sọ fún mi pé tó ń bá wo bí ọdún mélòó kan sẹ́yìn kó tó di pé àgbàjọba yìí mi ò lọ pọ́njọba lé mi ò lọ ṣe kọ́kọ́ mo sọ ọkọ tó ṣẹlẹ̀ ni pé a rí pé omi máa ń gba bẹ̀yẹn lọ́dọọdún ṣùgbọ́n tí èèyàn bá fẹ́ sòótọ́ tòótọ́ láti bí ọdún bíi méjì mẹ́ta kò sí àgbàrá mẹ́yìn tó mo dẹ̀ máa sọ gbogbo ọ̀nà nígbà tá a déjọba gómìnà ló dàbí àwọn òyìnbájú dé ìgbìmọ̀ kalẹ̀ pé kó lọ wo gbogbo àwọn ibi tí omi ti máa ń yọ àwọn èèyàn lẹ́nu Adó Ìkẹ́rẹ́ Èkìtì South West Ìrẹ́pọ̀bì Ìfẹ́lódùn àti gbogbo àwọn òmùláwọn bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sọ̀mìtì àbájáde ètò yẹn ìjọba dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ra oríṣiríṣi àwọn irinṣẹ́ ńláńlá wọ́n bẹ̀rẹ̀ nínú Ministry of Environment ní wọ́ọ̀fù gan bẹ́ẹ̀ sí ń ṣiṣẹ́ ẹni tó bá gbobi tá a rí gangan gangan yẹn torí pé gómìnà ló parí ọ̀nà yẹn títí dé ìfàkì láti bí ọdún tó ti pẹ́ tá a ṣe wọn ló parí ẹ̀ bẹ́ẹ̀ tó bá gbobi gangan yẹn ẹ rí pé a ṣiṣẹ́ ń bẹ̀ gidi mo dẹ̀ sọ láàrin àwọn èèyàn bẹ̀ mo lọ́ àṣiṣẹ́ ń bí gidi tá a rò pé a ti dẹ́kun torí òjò tó rọ̀ ń bà yẹn wọ́n ṣe mẹ́tọ́mẹ́tẹ̀ wọ́n wo wọ́n rí pé nǹkan tá a ṣe yìí ó ti tó láti lè dẹ́kun láti máa rí irú nǹkan tá a rí ṣùgbọ́n ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ní met àbí meteorological agency wọ́n ti kéde gbogbo àti Èkìtì jẹjẹ pẹ̀lú ìbáṣepọ̀ pẹ̀lú wọn láti bí ọdún mẹ́rin wọ́n wá sọ fún wa pé òjò máa pọ̀ ní àwọn agbègbè kan àwọn ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n dẹ̀ sọ Èkìtì lára wọn ní kéde tó sọ bẹ́ẹ̀ mi mọ̀ wọ́n ti ṣe jẹ́ kan ti sọ a lọ sórí gbogbo ẹ̀rọ ayárabíàṣá àti gbogbo rédíò àti tẹlifíṣàn a lọ ṣe ìpolongo adẹ̀rìn káàkiri àwọn ìlú pẹ̀lú Ministry of Environment SEPA SEMA all of them they work together new map, everybody they work together. I want to come on your mama, come on the tio to help you. I did one day, one month, paro asimo. Nibo lede English de Gesi Yoruba Egbira Ekiti Hausa gbogbo ede lalo mo ti pe awon je mo sin ke gbogbo ijowo gbogbo ko ta ti ki gbogbo eyan le mo pe nkan ti ijoba wa ti se lele awon ro won pe won ti kede pe odo ma po lekiti o ejo e ma je ka ti agbara ba ti de eje ka ma eje ka beru omi ta mo bi to ti nbo e ma je awo nu e eje ka do ko so side ko lole ko do ba ko ja bi ka wona mi igba en to ba wo fona ton ko ka kiri lana ti mo ri omi jade loju mi pe ti e da laye kan le wa ko ma wo nkan to je bi nkan to le payo lara mo de tori bo omi jade loju mi mo de sure pe ko si ninu gbogbo ta wa ni joba mo mo pe governor to ba tin wo kini won yen but no ba ti ma wo ni e pe a ke lu gbogbo ta se sugbon bo je wu ka ri to mo pe ijoba na ni ori gbogbo na lo ma dale lori a de gba responsibility e nkan ti mo ri me ti mo de so fun ni pe e wa je ka wo dada ona yin ni gomina to wa lekiti ngba lo sile iwe o ona yin ni mo gba lo ona yin lopolopo wa ngba lo a mo bo je ri ngba e ba ma pe ni odo eje a mo bo je ri le ni ti ati che gba awon yen le koja nbe be tele to sele yin mo fi da awon wa loju mo de fe paro wa si wa pe lagbara olodun atuse o tun ma ba be yen won de mo pe gomina won ni de aro wa lati be kon se en to ba wo awon ibede ipile apile ro gbogbo ta se nipa isuna lena lo se to koja ni gomina ka kiri ekiti to lo bere nkan ta won yan fe so gbogbo nkan ta se na lori nkan ti gbogbo awon yan fe ni nkan pe ki wa join awon alakoso fun to ayika ati awon oga wa ni pe mo ri pe o se pataki nigba ti mo ti de àárín àwọn èèyàn wa ń bẹ yìí a kàlẹ̀ wá sórí rédíò tẹlifíṣàn nìkan a ti lọ síbẹ̀ a ti pàrọwà sí wọn a dẹ̀ ti sọ àwọn ìgbésẹ̀ tá à ń gbé lọ́tà àti gbé lóòrèkóòrè láti rí pé nǹkan tó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ nǹkan tí mo fẹ́ sọ ní gbogbo wa nìyẹn lágbára ọlọ́run lágbára ọlọ́run irú ẹ̀ ò ń ṣẹlẹ̀ mọ́ tá a bá dẹ̀ wọ́n káàkiri káàkiri wọ́n á ti dárúkọ gbogbo àwọn ibi tá a ti ń ṣiṣẹ́ iṣẹ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ mo jẹ́ báyìí tọ̀rọ̀ yìí a máa ń ṣe regular river dredging river excavation a dẹ̀ máa ń sọ fáwọn èèyàn àwọn ọkọ̀ tó dùn máa ń kọ àwọn course àwọn kinní wọ̀nyí ni pé lẹ́yìn ìgbà tá a bá ti ṣe gbogbo kinní wọ̀nyẹn àwọn èèyàn ti tún máa da nǹkan sójú ibi tó mi ń gbà débi pé ibi tá a máa gbà wá kéré a máa rush àwa ti kó lágbára tó jù bẹ́ẹ̀ lọ wọ́n á máa kọ́ lẹ́sẹ̀ gbé omi bàbá fẹ́ falẹ̀ ẹlòmíì ṣe lá pariwo pariwo pariwo torí pé kí ẹ̀ náà wọ̀nyẹn bá lè ṣe gómìnà àti ọ̀gbọ́n kẹjá sanwó wọn lẹ́yìn ìgbà tó ẹ pé ní àwọn physical planning wọ́n ti sọ fún environmental safety ní sepa wọ́n sọ fún environmental safety ní sepa wọ́n sọ fún environmental safety ní ministry of environment wọ́n sọ fún environmental ní new map we are doing everything but àwọn èèyàn wá wọn kọ tí ògbìn sí ìkan tí ìjọba wa ń sọ ẹ jọ ẹ má jẹ àkọtí ìgbìn sọ ìkan tí ìjọba ń sọ torí pé ìjọba tó wà ní ìta yìí ó mọ ìjìnlẹ àwọn ohun tó yẹ ká mọ pẹ̀lú ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tó mọ̀ láti rí pé kó lè jẹ́ àǹfààní fún àwọn ará ìlú wa àtàwọn gbogbo ìlú wa lẹ́kìtì tèmi nìyẹn.
1: Ẹ̀ kó tó di pé n ó ṣe ojú òpó ọlọ́lá kọmíṣánná wa etí ọ̀pọ̀lọpọ̀ ń wò ni pé àbí ìfẹ́ tí gómìnà ní sí àwọn ará Èkìtì bíi pé ó fẹ́ pọ̀ jù ni àwọn nǹkan bí eléyìí fi ń ṣẹlẹ̀ tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ tó ń gbà míì ni ó tún máa dárúkọ ìjọba pé ọ̀pọ̀lọpọ̀ ló kọ́lé sí bèbè omi ìjọba ògbólé wọn wọn ṣe ń kún nípa ẹ̀ ṣe ìjọba ń fàánú ṣe ni àbí kí lẹ lè sọ nípa rẹ̀
2: ìjọba tó bá wà níta tí ò bá láàánú kò ń ṣèjọba àwọn ará ìlú àánú tí gómìnà ní àwọn èèyàn gbọ́dọ̀ misplace yẹn but mo fẹ́ sọ fún yín ìjọba àánú ló wà ń ta yín gangan torí kò sí ọ̀hún tó lè dórí ìjọba láìjọpọ̀ ọlọ́run fẹ́ tọ́lọ̀ mọ́ra ti fẹ́ sọ́kọ̀ àwọn ará ìlú torí òun ènìyàn ló wọ ọlọ́run ìgbà tí ìjọba máa tọ́ba ti yan olórí fúnra wọn olórí yẹn gbọ́dọ̀ láàánú wọn ìdí ni tí gómìnà fi ń ṣe gbòkan pẹ̀lú àánú mi ò lè mi ò ní àwọn sọ kankan lórí ẹ pé ìjọba gómìnà bí ọdún àbáyọmí ò ìbàjí láàánú púpọ̀ eléyìí tí mo fẹ́ sọ fún yín ìgbà kan àtàfẹ́ gbé ring road àfẹ́gbẹ́ gbàtà ní ìwòròkó àrẹ àfàọ àfẹ́gbẹ́ gbàtà ní ìlú àwa wo ọ̀nà gómìnà wa wo gbé ilé tá a máa wo bó ṣe pọ̀ tó wọ́n máa wò pé tábà tẹ̀ sanwó compensation fún ọgàn owó gbà má bínú yẹn ṣé ó kọ́ lè mí gbogbo àwọn ará ìdúbẹ̀ sí lẹ́yìn ni mo lè sọ fún yín ó ti dànfà ní fún wọn torí àwọn ìlú yẹn ti fẹ̀ sí ni won gba mi ni gba mi awon yan ma ro o ma se wahala o ma ko lese ba omi to ba de be to ma wo pe je o ma elomi a ma pa ro pe wole oni o mo ti ni o ton de pe omi gele e lo to to je gba lo je gba pe o ti se nkan ti o da sugbon ko si nkan to je kan to ye ko ya wa lenu eni ijoba to ba wa to je ijoba ti olorun mo nipa e ti ara ilu mo nipa e o godo laanu governor wa is very compassionate so be ti nkan ti ma so fa awon ara ilu na ni pe anything nkan ti kan yo to ba fe ki governor se abi ti ijoba se to ba ti pe o le je ipalara fun awon eni keji abi awon ara won e je ki a ma gbewo daada ko to di pe a se because ko si ojo kan ti governor ma kuro ni ipa ona to lohun ti ko yan won ti da niyan bo lohun ti e je da niyan bawo bi to to dagba je ko niyan pe ko ma laanu àánú òde ní jìnnà sí gbogbo wa so ṣùgbọ́n àrò wà láàmà pàtàwọn èèyàn wa láàánú ṣe kankan tó lè pa àwọn ẹ̀jù lára o láyéláyé nǹkan tó lè máa jẹ́ kínú àwọn ẹ̀jù máa dùn ìjọba tó máa tàyẹ̀ ńlá máa ṣe ibi tó bá ti a sọ pé a perfect I'm not here to preach that we are perfect I'm not and I will not say that but tabanika wo ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà ìjọba àwọn ìpínlẹ̀ sà ṣé nípa ìṣúná owó ni ṣé nípa níná owó ni ṣé nípa ríṣẹ́ àbò ni ṣé nípa nípa ará ìdúmọ́ ni ṣé nípa gbọ́rọ̀ sára ìdú ni a lè sọ pé àwẹ̀ ayánkànrin kan ìjọba tó wà ń tàyẹ̀wọ̀ bẹ́ẹ̀t ó kù nìbọn ń rọ́ àtúbọ̀ máa ṣe tẹ̀síwájú náà ni torí pé àwọn ará ìdúmọ̀ wọ́n máa rí ìjọba gómìnà bẹ́ẹ̀ dàbá oyè máa jí bí magician wọ́n ti believe pé àwọn tó máa ṣe magic ni pé mireku mireku wà lọ́wọ́ ẹ̀
1: ọwọ́ wọn ló wà
2: ọwọ́ wọn ló wà ẹ̀ dọ́dọ̀ ni wọ́n máa ṣe mireku náà lágbára ọlọ́run àwọn afúnlọ́ rẹ̀ bẹ́ẹ̀ ṣe mireku
1: lọ àmì
2: nǹkan tí mo lè sọ ń tèmi nípa ti àánú àti àwọn iṣẹ́ tó ń ṣe nìyẹn.
1: ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀ sí ń wò wá àwọn kànrin kànrin nínú ìṣèjọba tó wà lóde ni mo gbà lálejò ní orí ètò iṣẹ́ ti gbọ́ torí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí kẹ́mi kó má bàa sọnù ń ní à ń sọ lónìí ẹ̀yin aráàlú ẹ já sí ojú òpó kẹ́ ẹ bá wa dá sí i kí ni ìmọ̀ràn yín sí ìjọba o ìjọba sọ pé wọ́n ti gbìyànjú o káwọn aráàlú ẹlẹ́rù náà ni máa ń kó ọ̀fẹ́ ibo ló yẹ ká ti dá sí ojú òpó tó wọ bí o ní odò èje ẹ̀yìn òun ẹ̀jọ òkan ẹ̀ẹ́ta odò òkan ẹ̀ẹ́ta èjì odò ẹ̀sán àti èje 08130132097 ni ojú òpó ẹ̀lọ́ ẹ̀kú dédé wòye káàárọ̀ o ẹ ṣeun orúkọ yín bó lẹ ti pé o àmì ẹ ṣeun. Amém.

0: mi e se adupe lowo yin 08130132097 ni oju opo e ka ro yi o awon yi loju opo e ka ro o hello bi won ba sin be e je ka gba elomi laaye hello e ku dede wo yi o hello e ka ro o 08130132097 ni e fi ba wa dasi o dabi oju opo network ni e wa je nbere lowo baba wa commissioner fun eto iroyin awon igbese mi ipe kan sare wole e ku dede wo yi o hello e je nbere bere lowo commissioner wa igbese wo ni ki n bere bi ele afojusun wo ni gomina n wo lati je ki eto ayika ipinle Ekiti ko dara ju ele lo ni pataki bi won se n gbese wo saa keji ta n wo niwaju yi o.
1: Ẹ ṣe awọn igbese wa a ti sọ opo mẹfa ti ijọba wa dalẹ lori gbogbo alodemo a ma maa tẹsiwaju lati ri pe a ṣe igbetẹsiwaju lori awọn opo mẹfa yi awọn opo mẹfa yi dẹ ni o ti bori o ti kakiri gbogbo awọn ẹka iṣejọba ati igbe ara ilu but ele ti mo fẹ sọ fun wa ni pe gomina wa ti won maa tẹsiwaju lati sootọ a ma tẹsiwaju lati bọwọ fun awọn ọba ati joyi atara ilu a ma tẹsiwaju lati ṣe eto isuna to wa latọdọ awọn ara ilu nipa eto wọnyi a le jẹ ki nkan ta ba ti ṣe a le jẹ ko jẹ nkan tawọn ara ilu fẹ funra wọn a de ma tẹsiwaju lati ri pe eto abo to peye gẹgẹ bi ile ita ṣe laipẹ yi ti gomina gbe ọgọrun mọto to ko fun awọn aleto abo kakirikakiri and a de tun ma ma tẹsiwaju lati ri pe aleti iboro si awọn ọkọ ti awọn ara ilu ba n sọ bi nkan to ṣe ile nisin feedback ma wa taba ti gbọ ọga naa ma gbọ tọ́wọ́ ẹ̀ ti gbọ́ ọmọ aton ní ìdí onímọ̀tò pé táwọn èèyàn kò ń ṣe bí ìjà nìkan láti lè bá ìjọba sọ̀rọ̀ a lè sọ lọ́nà tó máa gbọ́ ọ̀nà a máa ṣọ̀nà sí a máa ṣe ètò environmental safety sí a máa dredge lọ torí àwọn ti ra àwọn irinṣẹ́ ńláńlá sí a máa ṣe ètò iṣẹ́ láti pèsè iṣẹ́ fáwọn ọ̀dọ́ wa nípa dídáṣẹ́ iléeṣẹ́ sílẹ̀ tọ́ba dẹ̀ wo tẹ́ bá lọ sí ọ̀nà ibi airport wa ń sìn ẹ̀rí pé jẹ́ ti ń bẹ̀rẹ̀ ní knowledge zone káàkiri àwọn kan wọ̀nyí àwọn máa ṣe lọ ètò ọ̀gbìn àtúwọ̀n máa falẹ̀ lọ torí ọmọ wa fún yẹn àtúwọ̀n máa ṣe iná mọ̀nàmọ́ná tẹ bá wò Lẹ́kìtì lẹ́ni ó ti yàtọ̀ síta lọ and adé ń ṣe lọ́nà tí ò fa nǹkan kan fún àwọn bbc ni ìjọba ló ń ṣe gbogbo ẹ̀ àtúwọ̀n máa tẹ̀síwájú láti ri pé ilé ìwòsàn wa ó dára àtúwọ̀n máa tẹ̀síwájú láti ri pé a pèsè emergency situation bóyá ṣe ti àwọn fáyà kínní ilé ìta àwọn èèyàn sọ níbi tí mo ti ń bọ̀ lẹ́kọ̀ọ́ pé wọ́n pe àwọn èèyàn kan ní wọ́n dá wọn lóhùn mo ní kò òun sòótọ́ ìgbà míì ẹlòmíì kan máa dédé mú ọ̀rọ̀ yìí ńlẹ̀ a ní òun pe àwọn wọn ló yẹ kí emergency architecture wa kó wà ńlẹ̀ mo ní their own ground at the point of happening tí àwọn tó wà mẹ́ẹ̀ẹ́ tó bá gbọ́ gbọ́ tí a sọ pé ẹgbẹ́ má wọnú omi iná àtomi nílé ayé yìí ó jẹ́ ìjọba àwọn kan pápó méjì tí ìjọba ń ṣe pàtàkì pé kò ṣẹlẹ̀ tó bá dẹ̀ wá ṣẹlẹ̀ àti sọ fún wọn pátá àwọn èèyàn gbọ́dọ̀ ṣe àti sọ káàkiri káàkiri gbogbo ọ̀nà kò dẹ̀ sẹ́yìn tó lè lọ sí environment tó lè lọ sí sepa tó lè lọ sí sema tó lè lọ sí gbogbo offices wọn a rí pé gbogbo nǹkan tá à ń sọ the same thing torí pé kí nǹkan bá lè dára ni ìjọba wa lábẹ́ ìṣàkóso ìgbà kejì tí àwọn ará ìlú fi fún wa tí wọ́n fún gómìnà wa tó máa tẹ̀síwájú ní october 16 mo fẹ́ fi dá wa lójú pé gómìnà máa tẹ̀síwájú láti ṣe nǹkan tí àwọn ará ìlú bá ń fẹ́ wọ́n á dẹ̀ máa bọ̀wọ̀ fáwọn ará ìlú.
0: adúpẹ́ lọ́wọ́ yín a ti ná gbàrà a ná gbòòrò a ná ẹsẹ̀ kòkó tẹ ẹ dọ́nà tó jẹ́ a sì pàrọwà sí gbogbo àwọn tí wọ́n ń bínú pé kán mọ̀ bínú ọlọ́run ò ní jẹ́ ká rí irú ìṣẹ̀lẹ̀ tí omi fi gbé àwọn kan lọ lánàá ṣùgbọ́n àmì rẹ̀ òun náà ni pé kí a má jẹ́ ká máa kánjú mo dúpẹ́ lọwọ alakoso fun eto iroyin baba wa Taiwo Latubosun Alero ipe ta ba tun pe yin lojo mi e da wa lohun e seun mama wa Tosin Ajisafe Aluko alakoso fun eto ayika ni pele Ekiti e se adupe lowo yin o bakan na la adupe lowo omo gbe Akinyemi Akinyua ti won je oludamoran lori nta mo diju si oro ayika si gomina adupe lowo yin o akoko wa ti lo mo dupe lowo gbogbo awon ile ise radio ti won gbe eto yi Ekiti FM Progress FM Adaba FM Voice FM Ma People's FM, Ayoba FM, New Cruise FM, Midas Radio, Adami Mogo, Ebinla Radio, EKTV ati NTA, mo dupe lowo yin, ilekun laaro yi pelu gbogbo awon ti won tele alejo wa, ope pataki, lowo Christine Sola Yusuf ta ajo meto yi wa, Olusola Oladele ni olotu eto yi, Alhaji Isaac Ayo Akande, eseun wa ati Oloye Olupopo Ola, eje dupe lowo ejika ti o je ka so gbo, ajo to risi ibara eni soro araalu, lofisi gomina, labe oludari arabirin Mary Oso motoso adupe lowo yin o ope wa si lo sodo gomina to je pe gogun ba won ara ilu se nso ni won si se lore kore a lo loni a pada wa lo se to nbo Adebowale Adefabi omo baba nido ile ni oruko temi mo ki yin o a ni ri wahala ni pele Ekiti o ayo ati alaafia ni fun ti wa o di ojo mejo o dabo
2: se ti bo
3: ile ise to se Oki, o fenfe, o kenke, o wasewewe, o dubi ilu dunduleti, o dubi dodo ikiri, 88.9, Adaba.
4: Hey, wait, before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved. Afravit is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Mo ti bere. Mo le ṣalaye ma panilerin lakoko apejọpọ itakurọsọ ori la malẹbi mi. O ti ẹda ohun ti gbogbo won ni fe si ni mo nse. O na ni ami idanimo mi ti se Maggi Native Jollof Rice. Itowo ekan lasan, ari kan ko si leyin e.
2: Maggi Star ta se latara e wa soya, alubosa adu chili ati konfuru.
1: Onje ale ti dele, e ma bo jeje tabi ke ma wa rara.
2: Maggi Star yo so gbogbo onje ta se do won ara oto. Yo si tu so akoko na da koko mo ni gbagbe.
0: Kin lo bi ejo.
3: Mo wa ni gloto akoko lodun 2020 o so pe okowo yi ko le da soke sugbon mo si wa ni bi o family ko di ile itaja ko di eleka meta odun mejo orule kan soso owo ile o mi di sisan iya mi gan le fedo lodo ronro
0: ohun ototo ibugbe ototo itan kan soso
4: sibe o dara
5: Obey at 8. Real people, real stories. Obey is okay.
6: Ore, bẹ́ẹ̀ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, o ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá. Túnọ̀ ka àkọsílẹ̀ tó o bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti díwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, o túmọ̀ sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
7: O ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá.
8: 10% ní gbogbo ìgbà tó bára dátà.
7: Tẹnu lásán kọ́.
8: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
7: Smart Cash látọ̀dọ̀ Airtel.
9: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kùn sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Ìní ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CD.
10: Adeba FM, adding value to broadcasting.

0: lójú gbogbo èèyàn pé
1: ó
0: yẹ bẹ́ẹ̀ni mo pa ní àṣẹ gbogbo àjàgà náà ó yá lórílẹ̀‐èdè wa kó pa torí àkókò ẹ bá mi wo Jeremiah 29 verse 10 yẹn kí ló sọ.
1: Nítorí báyìí ni Olúwa wí.
0: Báyìí ni ẹni tọ́rọ̀ mi wí o.
1: Lẹ́yìn tí Adọ́rin ọdún bá rí parí ní Bábélì.
0: Bẹ́ẹ̀ni.
1: Ni èmi yóò bẹ̀ yín wò. Èmi yóò sì mú ọ̀rọ̀ rere mi ṣe sí
0: i. Lórúkọ Jésù ó yá kankan Olúwa jẹ́ kí ìran rere wa kó tẹ. Kí ló sọ mà.
1: Nínú yín padà bọ̀ síbí yìí. Nítorí èmi mọ èrò tí mo rò sí ní.
0: Èrò tó lu wa ní sí a oṣù rere. Lóṣù ibà bàbá ti dé kò ní bá kú sí ilé wa. Oṣù àlàáfíà oṣù ìkórè ẹ ti rí lọ́tún lóṣù táwọn àṣẹ̀lẹ̀ ti ń múra pé ọdún ìkórè a ti ń bẹ̀rẹ̀ ìkórè a ti ń ṣe ìkórè ó yá lórúkọ Jésù ohun tó gbìn kó lọ mú èrè rere jáde. Kí ló gbìn ẹlòmíì ní ìkórè obìyamọ tó ṣiṣẹ́ lórí ọmọ tó gbèrè ìkórè ẹni tó gbin iṣẹ́ tíṣẹ́ rẹ̀ yẹ ó gbèrè ìkórè ẹni tó tún ṣèkórè nílé Olúwa tó sanwó ìkórè ó gbèrè ìkórè ẹni tí ò ní gan ó gbèrè ìkórè ó yá lọ nílé orúkọ kí ló sọ mà.
1: Ní
0: Olúwa àwọn ọmọ
1: ogun
0: ìrú àlàáfíà lórúkọ Jésù ó yá Jésù kó jọba nílé wa. Ó ní kì í ṣe fún ibi.
1: Láti fún yín.
0: Ta ló ń fi ibi fún ọ ní bàbà àbàyí ó yá Olúwa kó fi ibi pàdé rẹ̀. Ta ló ń fi ibi wá ọmọ rẹ̀ Olúwa kó fi ibi pàdé rẹ̀. Kí ló sọ mà.
1: Láti fún yín ní ìgbà ìkẹyìn.
0: Ìgbà ìkẹyìn àti ìrètí.
1: Ẹ̀yin ó sì ké pè mí.
0: Lórúkọ bàbá ọmọ ẹ̀mọ́ ìwọ wo ló gbàgbọ́ ó yá lónìí ká ké pe Olúwa mo ló máa dá wa lóhùn. Ó kí ló sọ mà.
1: Ẹ̀yin ó sì ké pè mí.
0: Ẹ
1: gbàdúrà sí mi
0: èmi
1: ó sì tẹ́tí sí yín.
0: Wo ìwọ wo ló ń gbọ́ mi máa bọ̀ lọ́la oṣù bàbàbà tún ti wọlé dé o ó tún ti ń ba tẹ́símọ́nì báyìí ògo gba ìlérí àti májẹ̀mú àwọn àgán tí ń gbọmọ wọn àwọn tó ti ní wọn ní sọmọ nù àwa tèmi àti yín àwọn onímọ̀bòjì ọmọ tètè máa bọ̀ kí ló sọ mà níbẹ̀
1: yìí. Ẹyin ó sì ṣàfẹ́rí mi.
0: Ó ní ẹ̀yin ó gbàdúrà.
1: Bẹ́ẹ̀ni
0: kí ló sọ. Ó là máa gbàdúrà mo ní kó pàdé wa lọ́la ọjọ́ àánú. Ẹnìkan ní nàlá ìnàlá ẹjọ́ wo ló fẹ́ ra nàtú. Olúwa ní nígbà wo ní oṣù wo ìgbà wo lẹ̀gàn rẹ fẹ́ dògo sọ pé lónìí ni.
1: Lónìí.
0: Ìtàn rẹ yí padà lórúkọ Jésù. Kí ló sọ mà.
1: Ẹ̀yin ó sì ṣàfẹ́rí mi.
0: Ẹ ṣàfẹ́rí rẹ̀.
1: Ẹ ó sì rí mi.
0: Wo ìwọ wo ló ń lọ sí kórè tó o mọ́ bọ́ ṣe ń gbégbá ọpẹ́. Ìwọ wo ló ń ṣe kórè tó o mọ́ bọ́ ṣe ń yin Ọlọ́run. Ó ní ẹ wá mi ẹ ṣàfẹ́rí mi. Ṣàfẹ́rí Ọlọ́run rẹ̀. Jẹ́ kí áńgẹ́lì rẹ kó rí ọ. Ó ti ṣiṣẹ́ láti January. Àkókò ìkórè rẹ ló fẹ́ gbèrè iṣẹ́ rẹ. Láàlá rẹ kó tó fi lórúkọ Jésù. Kí ló sọ mà.
1: Nítorí a ó fi gbogbo ọkàn yín wá mi.
0: A ó fi kí ni mà.
1: Gbogbo ọkàn wa wá.
0: Gbogbo ọkàn wa wá ta ni ò wá Olúwa. Kí ló sọ níbẹ̀.
1: Èmi ò di rírí fún yín.
0: Wọ́n lò máa di rírí fún wa ó yá lọ rí Olúwa. Ìwọ tíṣẹ́ rẹ bá gbèrú o ti rí Olúwa. Ìwọ táyé ọmọ rẹ bá dá o ti bó Olúwa pàdé. Ìwọ tá a bá fún ọ lẹ́sìn ayọ̀ o ti bó rere pàdé. Ó yá lórúkọ Jésù lọ gba lẹ́tà ayọ̀ rẹ. Kí ló sọ mà.
1: Ní
0: Olúwa wí.
1: Èmi ó sì yí ìgbẹ́kún yín padà kúrò.
0: Lórúkọ Jésù àmì ìran yẹn tí kì í jẹ́ kó lé olóore lákòókò ó yá kó dágbére. Kí ló sọ mà.
1: Èmi ó sì kó yín jọ. Láti gbogbo orílẹ̀-èdè.
0: Gbogbo orílẹ̀-èdè wa.
1: Láti gbogbo wa.
0: Bí gbogbo èèyàn ṣe ń wá sí kórè kí ló sọ mà.
1: Níbi tí èmi tilé yín lọ. Ní Olúwa wí.
0: Lórúkọ Jésù ó yá lọ gba lẹ́tà ayọ̀ rẹ. Torí àkókò yẹn bá mi wo Psalm 25 yẹn. Ó ní gbólóhùn kan tí mo fẹ́ lò níbẹ̀. Psalm 25 yẹn. Ní kankan lórúkọ Jésù wàhálà àná gbà.
1: Psalm 25. Ìwọ ni mo bí ọkàn mi sókè sí.
0: Ibo ló gbọ́kàn rẹ sókè sí ìwà aláìmọ̀kan. Ta ló gbójú sókè tó ń wò. Tí ẹni tó fún ọ lẹ́ẹ̀kan tó máa padà rẹ̀. Àmọ́ ọba àwọn ọba ló ń bá ní ìrìn àjò tó ń dalẹ́. Kí ló sọ mà.
1: Ọlọ́run mi.
0: Èmi
1: gbẹ́kẹ̀lé ọ.
0: Mo gbẹ́kẹ̀lé ọ.
1: Má ṣe jẹ́ kí ojú kí ó
0: tì mí. Tàlẹ́ni tó kí ló sọ mà.
1: Má ṣe jẹ́ kí àwọn ọ̀tá mi kí ó yọ̀ mí.
0: Àwọn wo ló ń retí ẹ̀ sí wa ipa wọn pẹ́. Èrò wọn da sọ. Ó yá kí ló sọ.
1: Lóòótọ́. Má ṣe jẹ́ kí ojú kí ó ti ẹnikẹ́ni tó dúró sí
0: wọn. Gbogbo àwọn aláàánú wọ ojú òní tì yín lórúkọ Jésù. Ẹ̀yin alábàárín àyànmọ́ ẹ ò ní jábọ́. Kí ló sọ mà.
1: Àwọn tí ń sẹ̀ láì nídìí ni ojú yóò kí.
0: Àwọn tó ń ṣe kí ni mà. Àwọn tó ń sẹ̀ láì nídìí. Ẹni wádìí rẹ láì nídìí ó yá ojú kó sì wọ́. Ẹni bọ̀ ọ́ jagun láìsí ó yá kó sì wọ́. Kí ló sọ mà.
1: Fi ọ̀nà rẹ hàn mí Olúwa.
0: Ó ní fi ọ̀nà rẹ hàn mí látòní lọ ọ̀nà rẹ kó gun Olúwa.

0: previous summer.
1: Ọ̀nà
0: òtítọ́
1: sí. Kí o sì kọ́ mi.
0: Ṣé òtítọ́ sí Ọlọ́run? Ọ̀pọ̀lọpọ̀ lòtítọ́ ti sọnù nínú ayé rẹ̀. Ọ̀rẹ́ a máa parọ́ fọ̀rẹ́, ọmọ a máa parọ́ fún ìyá, ìyá a máa parọ́ fún bàbá, ọkọ a máa parọ́ fáya, aya a máa parọ́ fọkọ. Ṣé òtítọ́ ní ọ̀nà rẹ̀? Kò sí ohun tó kù tí ó kù kí ayé rẹ̀ dára o. Òtítọ́ tó sọnù láyé rẹ̀. Ṣàwárí òtítọ́ lónìí. Ṣàwárí ẹlẹ́dàá rẹ̀ lónìí. Ìjọ tó bá ti mọ òtítọ́. Bíbélì ti sọ òtítọ́. Òtítọ́ yóò sọ ọ́ dòmìnira. Ìbá dára kó dúró lórí òtítọ́. Ṣé orí ìrìn àjò tó gbé lọ́wọ́ ìparun ló máa padà já sí o. Àìlóòótọ́ rẹ kó o sọ̀rọ̀ táyé, kó o sọ̀rọ̀ kẹ́hìndé, kó o gbóúnjẹ lẹ́nu ẹnìkejì, kó o gbẹ́nìkejì rẹ ṣubú. Ọjọ́ ń bọ̀ lolúwa wí. Ìwọ là ń bá wí o. Ìbá dára rántí ẹlẹ́dàá rẹ lọ́jọ́ tòní yí ọkàn rẹ padà. Ọ̀pọ̀lọpọ̀ ló fira rẹ̀ sínú ìgbèkù nípasẹ̀ àìlóòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ti fi ogun ẹnu jani tó dẹ̀ ń ṣe àdàbí tó rò bóyá òótọ́ ló ń sọ tó mọ̀ nínú ara rẹ pé ó gbé ẹnì kejì rẹ ṣubú. Àmọ́ àdàbí òótọ́ máa bí ẹ. Kí ló sọ níbẹ̀ mọ́?
1: Nítorí wọ́n ní Ọlọ́run ìgbàlà mi.
0: Ìwọ Ọlọ́run ní ìgbàlà rẹ, ta ní ìgbàlà rẹ? Kí ló sọ mọ́?
1: Ìwọ ni mo dúró tì ní ọjọ́ gbogbo.
0: Ta ló dúró tì? Sọ̀rẹ́ tó mú ẹ yajúlé kiri ló dúró tì? Tá padà tún fi ìṣòro rẹ bú ọ. Sẹ́ni tó rò bóyá abẹ́ ẹsẹ̀ yẹn ló dúró tì? Olúwa ní sáré wá wá sọ́dọ̀ Jésù. A dá ọ láre, a nomigé rẹ nù, a sọ ẹ̀gàn rẹ dògo, a tún ìtàn wa pa, a mú wa yan lójú ọ̀tá níbi tá a ti sọ pé a lè dé bẹ̀, a lè kọjá bẹ̀. Dáfídì ní Olúwa, ǹjẹ́ kébi kí ó lé ogun ibí? Ó ní le. Lílé ìwọ yóò le. Bíbá ìwọ yóò bá. Ní gbígbà padà ìwọ yóò gbà. Ó yá gbogbo tó bọ́ sọnù ní bàbá àbáyé lọ gbà. Kí ló sọ mà?
1: Rántí àánú àti ìṣe ìfẹ́ rẹ tó ní ìrọ̀nù.
0: Ó ní kí ni o?
1: Rántí àánú àti ìṣe ìfẹ́ rẹ tó
0: ní ìrọ̀nù. Kí ni ẹ̀sìn ọlá? Kí ni ẹ̀sìn ọlá?
2: Ọjọ́ ẹ̀sìn àánú.
0: Ó ní rántí àánú rẹ. Ó ní ìwẹ̀ mímọ́ nínú ẹ̀jẹ̀ rẹ ò tó sọ ní Kávárì. Bàbá wẹ̀mí o nínú ẹ̀jẹ̀ rẹ iyebíye. Ó ní àánú ló kú mi kú ṣàánú mi. Ìwọ ń kọ́ àánú.

0: kọ mọ olùbùkún òbí ọ̀rọ̀ yá kó bù kó fún wa. Kí ló sọ níbẹ̀ mà.
1: Nítorí tí wọ́n ti wà ní ìgbà àtijọ́. Má ṣe rántí ẹ̀sẹ̀ gbàgbé mi.
0: Òun ló jẹ́ kí n kọrin yẹn ṣáájú fún ọ. Ẹ̀sẹ̀ á máa dènà àánú, ẹ̀sẹ̀ á máa dín ìrànlọ́wọ́, ẹ̀sẹ̀ á máa dá ohun rere dúró. Òun mo ṣe kọrin yẹn fún ọ. Ẹ̀sẹ̀ ní agbára, ẹ̀sẹ̀ ní ẹ̀sẹ̀ dàbí gbòǹgbò, ẹ̀sẹ̀ dàbí àràbà tó máa ń bi ní ṣubú, ẹsẹ̀ dàbí gbòǹgbò tó máa ń kọ́ ọmọ ológo lẹ́sẹ̀. Ibo lẹ̀sẹ̀ ti dá ọ dúró. Mo pa ní àṣẹ orí ọ̀fẹ́ Jésù Kristì, ó yá kó darí jù lórúkọ Jésù. Kí ló sọ mà.
1: Àti ìrékọjá mi. Gẹ́gẹ́ bí àánú rẹ.
0: Wo bí Olúwa kò bá nu ìrékọjá ènìyàn kúrò, ènìyàn á máa ságbe lábẹ́ ògo. Bí Olúwa kò bá nu ìrékọjá ènìyàn kúrò, ènìyàn á máa ṣubú lójú ìjà. Psalm 51 yẹn. Bí Olúwa kò bá nu ìrékọjá ọmọ ológo nù, á dàbí pé o kò mọ̀ ọ́ ṣe. Á dẹ̀ máa dùn, á máa bà nínú jẹ́ pé mo dẹ̀ ń ṣiṣẹ́ o. Á máa bà lọ́kàn jẹ́ pé mo dẹ̀ ń sáré o. Láìmọ̀ wípé àdúrà tó yẹ kó gbà kò gbà á. Torí pé kí ni, ẹ̀sẹ̀ á máa dènà, ìfàsì yẹn tú ka mà.
1: Má ṣe rántí ẹ̀sẹ̀ ìgbà ìwé mi.
0: Wo ẹ̀sẹ̀ ìgbà ìwé rẹ, ẹ̀sẹ̀ ìrékọjá àìmọye ọ̀pọ̀lọpọ̀ ló ti dá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo dúró nípasẹ̀ káfẹnu tún ènìyàn dá. Ìbádára ìwọ tó ń gbọ́ mi, inú ọjà ló wà ní, òrùlé rẹ ni, inú mọ́tò ni, ojókòó ni, ọ̀rọ̀ ibà oníbìkan ni. Rọ o pé Olúwa ló ràn mi. Bá a ṣe wúlẹ̀ wòlíì yẹn, Jerimáyà anìkan lè mọ̀ wípé wòlíì sì wà. Ẹ̀sẹ̀ á máa dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan dúró. Ó ní má ṣe rántí ẹ̀sẹ̀ ìgbà ìwé mi
1: àti
0: ìrékọjá mi. Ẹ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí, ó ti fi ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo sínú ìgbèkùn. Àìkíyèsára, àìkíyèsí, àìní ìfunra, ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo sínú ilà ìlò. Wọ́n wá ń sá kiri, wọ́n ṣe ń lọ sí wòlíì bí náà, lọ sí wòlíì ọ̀hún. Kì í ṣe pé bóyá ibi tó lọ wọn àdúrà gbà, àmọ́ àwò àmì tó wà lára rẹ̀ ńkọ́, àmì mọ́ra àánú gbà ńkọ́. Ó ti gbàgbé ibi táwọn ti ṣáájú ti ṣubú ni. Ibo lọ ti fẹ́ jẹ́ ká ṣubú. Ó yá ilẹ̀ gbọ́rọ̀ Olúwa, ilẹ̀ ò ní gbé wa fún mi lórúkọ Jésù. Kí ló sọ mà.
1: Gẹ́gẹ́
0: bí kí ló pé.
1: Àánú rẹ.
0: Àánú yẹn ni kó o máa bọ̀ lọ́la o. Ẹnìkan lówó epo tiwọn. Ìbádára, ìbádára kó o tètè wá. Ó ní wá mi lákòókò tí ìwọ lè rí mi. Wá Ọlọ́run, èso oríṣi mẹ́ta kò máa ná ní nkankan. Kí àdáwọ́lé rẹ kó lè ní ẹ̀rí, kí ọmọ tó tinú rẹ jáde kó lè di orílẹ̀-èdè. Ká a lè kọ́ nípa tirẹ̀ pé o sì wọ̀n tó lè ṣe. Máa bọ̀ lọ́la, ó ní ẹ wá sọ́dọ̀ mi, ẹ̀yin tí ṣiṣẹ́ tí a dẹ̀ wúwo lé lórí. Èmi ò fi ìsinmi fún ọkàn yín. Ibo lo ti retí ìrètí Olúwa? Ibo lo ti retí ìrànlọ́wọ́? Ẹ̀gbọ́n ẹ tó gbójúlé yẹn, ó lè dá arín méjì kó lòun ràn ọ́ lọ́wọ́ mọ̀. Ènìyàn ló ń jẹ́ abánimulẹ̀ dalẹ̀, Ọlọ́run ló ń jẹ́ abánimulẹ̀ má dani. Igi lẹ́yìn ọgbọ̀n onígbàgbọ́. Ẹ̀gbọ́n lè sọ pé màá dá ọ lọ́lá, àmọ́ ká má fi ìrètí rẹ̀ sí lọ́wọ́. Àbúrò lè sọ pé màá dúró tì yín, àmọ́ kó kọni sílẹ̀. Ibo la ti kọ̀ ọ́ sílẹ̀? Ibo ni ìrètí ti pin? O wá ń dààmú kiri. Ọmọ ológo gbóhùn lẹ́nu mi lónìí, ó yá àjàgà rẹ̀ bọ́. Kí ló sọ mà.
1: Ìwọ rántí mi Olúwa nítorí ore rẹ.
0: Ó ní ìwọ rántí mi, ó ní rántí mi Olúwa. Olúwa má gbàgbé, má gbàgbé, rántí mi Olúwa o. Olúwa má gbàgbé. Lórúkọ Jésù Kristì, Olúwa ò ní gbàgbé wa. Ọba dání má dalẹ̀. Ọba bá ní rìnrìn àjò má padà lẹ́yìn ẹni. Ọba òun lálejò wa òun tó nílé máa jẹ. Ọlọ́run gbogbo àgbáyé ọba tí ò ṣe é dá dúró. Ẹni lòun máa dá ọ dúró, ọ̀run dá dúró. Òòrá mi ṣe ẹnìkan ò gbàgbọ́. Mo lẹ́ni tó lòun máa dá ọ dúró, ọ̀run dá dúró. Ẹni tó lòun máa dí ẹ lọ́wọ́, ọ̀run dí i lọ́wọ́. Kí ló sọ torí àkókò.
1: Rere àti dídúró ṣinṣin ni Olúwa.
0: Wo rere àti ìdúró ṣinṣin ni o. Ó máa ń dáni lọ́lá, ó sì máa mú ẹ̀gẹ́ ènìyàn kúrò. Ó máa ń tún ìtẹ̀ èèyàn kọ, bẹ́ẹ̀ ni kì í bá ní rìn kó dalẹ̀. Lórúkọ Jésù, ọba abánimulẹ̀ má dani kò ní dalẹ̀ rẹ. Lórúkọ Jésù, Olúwa ò ní dalẹ̀
1: rẹ.
0: Àṣẹ ni wọ́n rán sínú ayé rẹ, Olúwa ò ní dalẹ̀
1: rẹ.
0: Ìwọ wo ló gbàgbọ́? Mo lólúwa ò ní dalẹ̀ rẹ. Bí Olúwa ti bẹ, Olúwa ò ní dalẹ̀ rẹ. Ọ̀sẹ̀ yìí ti kọ̀sẹ̀ kan. Lórúkọ Jésù, bó bá kù ṣẹ́jú kan lọ gba lẹ́tà ayọ̀ rẹ. Kí ló sọ mà.
1: Nítorí náà ni yóò ṣe máa kọ́ ẹlẹ́sẹ̀ ní ọ̀nà náà.
0: Wo ẹlẹ́sẹ̀, ẹsẹ̀ lágbára, ẹsẹ̀ burú gan. Ẹsẹ̀ a máa rántí ẹsẹ̀ ìran. Ẹsẹ̀ ìran kì í ṣe lórí èèyàn kan. Kí ló sọ torí àkókò.
1: Onírẹ̀lẹ̀ ni yóò tọ́ ní ọ̀nà tí ó tọ́.
0: Onírẹ̀lẹ̀ rẹ ara rẹ sílẹ̀ ìwọ lọ́kàn gíga. Jẹ́ kí Olúwa kó rí ọ. Ìwọ tó jọba lórí ibi iṣẹ́ oníṣẹ́ rántí pé ìjọ kan wà kúrò ńbẹ̀. Ìwọ tó ń pè ní ọ̀gá. ton so pe oga ranti pe oga oni dolorun o fi iberu si oluwa fi iberu si olorun re ranti eleda re ranti ijo to ma ku eku olorun re psalm 51 yen kilo so tori akoko
1: olorun sanu fun mi
0: mo so loni anu taye re ni lowo ya pepe ran taye wa kilo so ma
1: gege
0: kilo pe
1: gege bi so
0: ife re mo pa ni ase ta lo duro ti aye re paye re oni so e pa re o ni olorun saanu fun wa gege bi ise ife re
1: gege bi iranu opanu re
0: be ni o
1: ni re ko je wa nu kuro
0: loruko jesu mo ni gbogbo iji to ma ranti ni baba aba ko rere ma te wa lowo oluwa doju ki lo so ma
1: pe mi ni aiwe mo
0: eh
1: ori na se dede mi
0: ninu kilo pe
1: a se dede mi
0: aanu lo fi le bo o ma bo lola ko wa gba omi ye sowo o ngbe to ngbe o yen wa gba omi sowo o gbe re yen o ya oluwa re loni
1: e
0: so le ba mi wo Genesis 21 verse 6 yen o ngbe re oluwa re loni
1: wo
0: wo lo gbagbo ninu woli o ngbe re loni oluwa re loruko Jesu lo gba letter ayo re Genesis 21 verse 6 yen
1: sara si wi pe
0: eh
1: olorun pa mi lere
0: eh
1: gbogbo ni to gbo
0: eh
1: yo si re ni pelu
0: mo pa ni ase gbogbo eni to ri owa bo gbogbo ofe olorun ko je kan bo gbogbo ofe ki lo so ma
1: o si wi pe
0: eh
1: dani ba wi fo abraham pe
0: pe
1: fu omo mu
0: o iwa wo lo ti jagan oni to tani ba wi fu abraham pe sara yo fi omo fun omo mu ibo lo ti yo ngbe opolopo lo ngbo mi o ti ti bi kan bo si bi kan amo sibe sibe o ti gbomo re oba to mu sera ko fu omo lomo ya lo fu omo ti e lomo ki lo so ma
1: mo se bi omo kan fun oni
0: gbogbo mo gbo irin ajo be yen gun ki lo so ma
1: omo na si dagba
0: o dagba
1: a si ja ali enu omo abraham si se ase nla li ojo na
0: ase nla
1: si aja saki li enu omo sara si ri omo agari ara egypt so bi fun abraham o fi rerin nitori na ni o se wi fun abraham
0: wipe
1: le erubirin ijade
0: le erubirin ijade
1: ti ohun ti omo re
0: eni fi ile re pa olekun olorun ti oro be yen anu la na ri gba o bi anu o ba fo on laye re enu re o gba lati ko ni kokon ko le omo yen jade be na lo gba lejo oran sile to ntu aye re da be na lo gba oni lara segbe to ntu aye re da awon kan tile wa ninu aye wa ma wa di ati gbe eniyan subu bo ibi to ta rin de lati pa emi ati re lekun ko so bata re enikan ni kile mi lo lorun so mo ni ko so bata re ni loruko Jesu Oluwa gbese le ota re lowo nibi to ku si lo gba anu loruko Jesu lo ra anu gba owo lo ra mi meta se o ni sunkun pade wa lola
1: mi loruko Jesu
0: ola oju anu pade wa lola iwo ni eri kan so pe emi le eri kan
1: emi le eri kan
0: so pe emi ni eri kan
1: emi ni eri kan
0: e ko ti e soro so pe eri kan mi
1: eri kan mi
0: o le soro ni
1: eri kan mi
0: o o su iku ose kan pere baba bayi ko ba testimony ko ba iran lowo wowo lo ngbe kan ni adaba o fe pe emi lolorun ni pe mi si 090-52-95-83-00 J over Jesus Christ Mike Mimo Olorun oro Olorun ase gbogbo okan to gbo aye wa ko nitumo eni ba gbogun dide leyin rin ajo Oluwa ko fi sesin ilu omi fo ko gba lafia ilu ore ko gba lafia ilu odigbo ko gba lafia gbogbo yin te wa labe baba wa orunja loruko Jesus e o ni padanu ile ologo ni bosonu gbogbo ibi te tin pe wa ni kaba ni benin ni gbogbo ibi kibi ni kaje dadu agbaye mo pa ni ase to ba siku omo o de wo wa ijoba orun ka fi serege bo alase orun bo eni to lo Jesus Oluwa wa amen amen amen.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbapò kìíní. Ó ṣíwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
2: That's so.
3: My people are all over the world, man.
2: Hey, you know what I'm saying? Funny things. Special things. One love, man. You know what I'm saying?

0: wọ́n ti lọ wọ́n kàn fẹ́ gbóríyìn fún wa ni
1: ọ̀rẹ́ fún Alhaji Karim ní erin láti láti lọ kájù lára máa gbé erin fún
2: yìí èyí tó ṣe pàtàkì jù ní pé gbogbo bọ́ ṣe ń fẹ́ gbé kinní fún wa yìí ìpolówó yín ní kẹfìlá
1: ọ̀nà kan fún mi
2: gbogbo ibi tẹ bá wà orúkọ wa ẹ pè wá a wà bá yín tẹ bá wò ó sí ọdún náà ló ń lọ sókè wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀dẹ̀ mọ bí gbogbo kan ṣe rí nílùú ìkẹtẹfẹ́ fi ran àdàbà lọ́wọ́ náà ní ìpolówó ọjà yìí bẹ́ẹ̀ bá dẹ̀ ti ń gbé ìpolówó ọjà yìí bọ̀ a mọ̀ pé a wá a mọ̀ bí a ṣe máa ṣe tí àtẹ̀yìn àtàwà ta máa rẹ́rìn torí ẹnìkan bí mi mo ní àdàbà aláwọ̀ o tó bá gbé ní mẹ́wàá wá báyìí tó gbé 20 wá olùlọ́lọ́wọ́ fò á fi kankan lé lórí ẹ̀ tó bá lẹ̀dẹ̀ pé kọmíṣọ̀n ló fẹ́ gbà àmọ́ bá ṣe máa ṣe bó bá lọ pé bí iṣẹ́ fẹ́ kọmíṣọ̀n ẹ ṣáà bá mi ṣe màá nǹkan tẹ́ẹ̀bí fún ara mi tá máa fi sórí ẹ̀ gan inú ọ̀yà dùn so látàrí eléyìí ìjẹ́ kí àtẹ̀yítẹ́ gbọ́ wa ní ẹdó ni o ẹ̀yítẹ́ ti pè wá láti kájọ́là ẹ̀yítẹ́ ti pè wá àtòkú àgbà o àti chọ́ọ̀ṣì ní o àti gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ẹ̀ máa rántí àdàbà
0: àti ìpolówó ọjà
2: yìí kẹ́ máa gbé wá fún wa ìyẹn ni ẹ tó lè máa fi gbádùn wa.
0: ìyá kan tó pè látẹ̀dó ń sọ lẹ́ẹ̀kan pé ọ̀nà jìn ní kankan
2: ọ̀nà jìn
0: fóònù nọmbà lásán lẹ máa ń
2: pè é nǹkan tó ti lè jẹ kẹkẹ
0: orí fóònù lásán lẹ ti sẹ́ǹdì ẹ
2: nọmbà
1: bóyá Alhaji Karim fẹ́ fáwọn tó bá fẹ́ ṣe ìpolówó ọjà ẹ lè tún fi nọmbà yín nọmbà marketing office tí wọ́n lè pè sí káfíń ìpolówó ọjà lè fi yẹn síta
2: kí tó fi àwọn nọmbà síta ó ṣe pàtàkì kẹmọbi tá a wà lárìgbòrò gbogbo ẹni tó bá ń bọ̀ tó bá wọ ìlú Àkúrẹ́ àdàbà marketing office ó wà ní ọba Adéṣidà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́
1: A division
2: ẹ ti rí ilé gbogbo kan báyìí ìsàlẹ̀ ni àdàbà wà ẹni tó bá àárín ẹ̀ làdàbà wà ẹni tó bá tẹ̀ ń bọ̀ gan tó bá ti rí ilé pòlítíkù kíníkan tá a fẹ́ dárúkọ torí
1: ẹ wá ṣe polówó
2: ẹ ti rí pé nísàlẹ̀ ni àdàbà wà kò sígbà tẹ̀
1: junction yẹn tá bá ti lọ junction yẹn gbà lọ sí court báyìí roundabout yẹn níbi táwọn yẹ ló fi máa wà báyìí ibẹ̀ yẹn àdójúkọ roundabout yẹn gangan lẹ́gbẹ́kẹ̀gbẹ́ A division police station yẹn ká ti dé Adégbémilé cultural center bí aká tún fi yẹn náà ṣàpèjúwe
2: tí àwọn èèyàn wá lè yí àwọn èèyàn kò sígbà tẹ̀ pè wá kò síbi tẹ̀ wà tá à ní wá bá yín
1: gbogbo yìí bẹ fẹ́ kán wá lá sí ẹ̀dó
2: bẹ fẹ́ kán wá sí ẹ̀dó
1: àwa gbàṣẹ
2: àwa gbàṣẹ bẹ fẹ́ kán wá sí
0: nǹkan tiẹ̀ ti yà
2: tó nǹkan tiẹ̀ ti
1: technology ti mú kó rọrùn
0: orí fóònù náà láti sẹ́ni gbogbo ẹ̀ àti ìpolówó tẹ́lẹ̀ṣẹ̀ àti everything àti sísanwó sí báńkì gbogbo ẹ̀ ti
2: rọrùn
0: ó lè má ní ìdí ká ṣe máa tẹkọ̀ létí kí ẹ ṣe máa tẹkọ̀ létí ẹkàn ṣá pé àwọn nọmbà
2: yẹn ẹni tí lára àwọn nọmbà tí a lè pè ní 080-30-41-43-44 ìyẹn ni nọmbà ọ̀gá wọ pátápátá ara àwọn nọmbà ẹ jẹ màá tún tún nọmbà yẹn mú o.
1: Kó tó di pé ok ẹ tún nọmbà yẹn mú ká tó gba ìpè tó kàn.
2: 080-30-41-43-44 ẹ̀sí ìjàkálà
1: ìpòkò 08162519991 08162519991 ojú òpó tó dé ọ̀dọ̀ tẹ́ máa tọ̀ dé ọ̀dọ̀ wa nìyẹn láti bá Adégbólóhùn láyé ọ̀sán ẹ̀lú ẹ̀ka san orúkọ yín àti ìpìtẹ́ tí ń pè wá.
3: Mr. Ayo láti Òkùpá.
1: Láti Òkìtúpá ṣeun.
3: Bẹ́ẹ̀ni signal yẹn dára.
0: Ẹ ṣe.
3: Ṣùgbọ́n prógrámù àárọ̀ Sunday bí ẹnìkan ti sọ lẹ́ẹ̀kan Christian music la ń retí. Ẹ ṣe.
1: Ṣọ́dà
0: ẹ ṣe púpọ̀.
1: So Christian music more Christian music lẹ́fẹ́ ní àárọ̀ Sunday ẹ ṣeun. Oh, we're looking to that 08162519991. Hello ẹ̀ka sàn. ẹ̀ṣẹ̀ orúkọ yẹn àti ibi tẹ̀tí ń pè
4: wá. Àánú Olúwapọ̀ ló sọ̀rọ̀.
1: Àánú Olúwapọ̀ láti ibi tẹ̀tí ń pè wá yìí.
4: Láti ìta Ògbólúndé.
1: Ẹ̀ṣẹ̀ sà.
4: Kẹ́rí ìròyìn ní èdè Yorùbá. Sí èdè òyìnbó. Okay, ẹ jẹ́ kí n lo báyìí. Èdè òyìnbó deep. But Yorùbá òfegè lẹ́kọ̀ọ́ fún wa ṣá. Bẹ́ẹ̀ni. Ẹ máa sọ̀dọ̀ òyìnbó yẹn. Ẹ máa ṣàlàyé bó ṣe jẹ́ bó ṣe rí. But bá dédè Yorùbá, òré òfe orí ẹ̀ṣà lẹ́kọ̀ọ́ máa fún wa. Ẹ má jòrí bẹ́ẹ̀ mọ́. Ó dàbọ̀.
1: Ẹ ṣeun. Mo ti sọ lẹ́ẹ̀kan. Pe we're looking to land láti sáà tó ń bọ̀. Kódà láti ẹ̀ní ìròyìn ẹ̀ní ọmọ kún bí ẹ ṣe fẹ́. 0816251991.
5: Hello.
1: Hello.
5: Ẹ̀ma ká sọ sáà.
1: Ẹ ká sọ orúkọ yín àti
5: ìbẹ̀rẹ̀ sí ìwà. Olórúkọ Jésù Ọlọ́run dúró ti ẹni ṣiṣẹ́ ṣe o. Orúkọ mi ni Wẹ́ẹ̀tẹ̀ láti ìlú Ìdúàní.
1: Wẹ́ẹ̀tẹ̀.
5: Láti ìlú Ìdúàní bẹ́ẹ̀ ni sọ.
1: Ẹ ṣeun.
5: Àdàbà clear dáadáa ní Ìdúàní.
1: Ìdúàní.
5: Àdẹ̀ ń gbádùn ẹ̀ dáadáa. Prógáàmù kan ni ó wù mí pé ká tún ẹ bá wa dá padà. Prógáàmù ta máa ń pèsè láràárọ̀ yẹn. Ayọ̀ ni felicitation yẹn.
1: Okay, felicitation, okay.
2: Àárọ̀ sátọ̀dọ̀.
5: Àárọ̀ sátọ̀dọ̀. Gbogbo ìgalà ni máa ń ṣe. So kẹ bá wa wá nǹkan ṣe. Bàbá tó máa ń ṣe òkùrọ̀ yẹn náà, a máa àmọ́ olórúkọ Jésù Ọlọ́run á dúró tì wọ́n. Àníkẹ́ ọmọ
2: ìgbà yẹn náà.
5: Àníkẹ́ ọmọ ìgbà tó ṣe ìbúrẹ́ prógáàmù nìkan bíi Sátọ̀dé nìkan bá aago méjìlá àbọ̀ yẹn. Pé aago méjìlá náà ni a máa gbádùn prógáàmù yẹn. Ọlọ́run á dúró ti gbogbo yín o. Ẹ bá wà kàn ṣe sí felicitation yẹn. Ẹ pé ètò sà.
1: Ẹ ṣeun Wẹ́ẹ̀tẹ̀ láti Ìdúàní. Orúkọ yín àti ìbùdó tí ń pè wá láti ìwárọ̀ ọ̀ka. Orúkọ yín.
6: Bẹ́ẹ̀ni, àti ìwárọ̀ ọ̀ka.
1: Orúkọ yín.
6: Àdàbà dàbí ẹni pé àwa fúnra wa gan la gbé àdàbà sílé níbí o.
2: Ní ìwárọ̀.
6: Bẹ́ẹ̀ni.
2: Ẹ ṣeun.
6: Àdàbà ń dùn o.
2: Ẹ ṣeun.
6: Kò sẹ́lẹ̀gbẹ́ o.
2: Ẹ ṣeun.
6: Ẹ jọ bàbá yìí ti mẹ́nu ba ọ̀rọ̀ tí mo fẹ́ sọ sí. Ọ̀rọ̀ òkú dúró ọ̀rọ̀ yẹn. À ń gbádùn ẹ̀ gidi.
2: Oku ọrọ
6: yẹn ẹjọ a ń gbádùn ẹ gidi o kò sẹ́nibọ̀dì tí ò kì ń bá wé o bolóṣèlú wé o bá gbogbo wa àti ọkọ àti ìyàwó o bá gbogbo èèyàn wé ẹjọ tó bá tún lè bá wa gbé sí orí afẹ́fẹ́ inú wa tó dáadáa.
1: Ó sì ń lọ kò sí tó máa ṣe kò sí tó máa dọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn ọlọ́jà àdúgbò ní débẹ̀.
6: Ọ̀dàṣẹ́
1: 0816251991.
2: Àkókò wa ti mú.
1: Láì jẹ́ ká gba ìpè ẹ̀yọ̀
2: kan sí kí. Ká gbèsè ìpè ẹ̀yọ̀ kan sí ká lè pe àwọn nọ́mbà tí o lè pè
1: fún. Kí a tó kásẹ̀ tó lẹ̀. Hello.
7: Ẹ
1: ṣeun ẹ ká sọ orúkọ yín àti ibi tẹ̀sí ń pè wá.
7: Láti ọwọ́ ni o.
1: Ọwọ́ orúkọ yín.
7: Dúpẹ́.
1: Dúpẹ́ ẹ ṣeun láti ọwọ́. Hello.
2: A gbọ́ yín o.
7: Torí ẹ̀ ń ṣiṣẹ́ gidi.
2: Ẹ ṣeun.
7: Nǹkan tí mo fẹ́ bèrè ni pé ṣé Within Nigeria lẹ ń pè sí láàárọ̀ ẹ? Torí wọn ò pè yín láti òkè òkun. Ìgbà tí mo lọ ní 2024 àdàbà ni mò ń gbọ́ ní UK. A rí bíi pé ó wà lẹ́ǹkúlé ni. Mo máa ń gbọ́ ketekete tí mi ò bá ti gbọ́ àdàbà máa gbọ́ Fresh FM Ìbàdàn. Ìyẹn tayé fẹ́lẹ́. So ẹ máa ṣiṣẹ́ takuntakun Ọlọ́run á máa fún yín ṣe o. Ẹ fọwọ́ ní ìgbẹ̀tọ̀ yín. Ẹ ṣeun o.
0: Ó tún sì wà bẹ́ẹ̀. Wọ́n sì lè gbọ́ wa káàkiri àgbáyé.
1: Wọ́n dẹ̀ ṣe ń gbọ́ wa.
0: Àwọn èèyàn dẹ̀ ṣe ń pè wá káàkiri àgbáyé lórí app wa ni o. Ẹ lè download app wa lórí Google Play Store. Tẹ bá ti download app yẹn, kò síbi tẹ́ ẹ wà.
1: Tẹ bá ṣe àti
2: tọ́lá
0: yìí. Lórí website wa náà, a wà ń bẹ̀. Àwọn programs wa náà wà lórí Facebook. Lórí YouTube, lórí TikTok, on all social media platforms, let it leak boa let it leak ke ma gbo wa ke ma like wa ke de tun wa share wo ba o kini e iyen la ma fun awa ni iwuri lati tun ma se dada ibi kibi te ba se gbo ala kaka kiri agbaye let it leak boa o si wa be de ni kuro be
1: ara fine ta ba do po
2: je ka wo awon number yi ka kole 0703529 5755 Ro Kenny and the top affect with Grace 080 32 47 46 86 Tiazani 080 65 07 09 20 Our number is here, the PC, the buffet, Bawa, the Pony, Uluakuro, and all.
1: Ami, Oda, Bubo, Onyoshe, Olobe, Shelwainti, Bafi Fenje, Shako, I binu, and Eri Jubilo, Neori, to a listener's feedback, for Sati, our wife, Twanzo de Beresati, Umbo, like Baradeda, Atunwa. Lati tun wa se agbeyewo awon eto wa lokan ojokan adupe lowo gbogbo yin o gbogbo awon ipeta lanfani ati gba tawon ti lanfani ati gba adupe lowo yin engineer Moses Ojo
0: e se pupo o sir tutun mi ni o tun da Moses Ojo ruko temi
1: Alaji Karim
2: adupe lowo yin o owo owo le fi le ba gbadun wa o e wa pe ipolowo oja yi wa
8: Abacapsule, the ultimate Abba remedy for sexually inactive men. It's formulated and produced to support males' energy, stamina, and confidence. In other rooms, since I've started taking it, I've regained my vibes, energy, and action. I am no more Mr. 1 minute actor. It's not fire for fire because the real man wants to go again and again and again. Bigocap Abacapsule helps you when it matters most. Don't settle for less. Get your energy back. My wife can attest to it.
9: Yes, I have stopped complaining in the huddle room since my husband started taking Bigocap Abacapsule. I love him the more. Thank you, darling.
8: Don't thank me. Thank Bigocap Abacapsule. Bigocap Abacapsule is produced by Ayo Abba Health Limited. Available in all chemists and pharmacy. Telephone 0803-860-6858. With Bigocap Abacapsule, you're on top of the game.
10: Welcome to Great Springs International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or by Le Akure North. To reward excellence, scholarships are available for the best 3 students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.

mo ri ki Olorun de ibe lo le ki de. A dupe lọwọ ọrẹ Eledumọre to tun fun wa lori ofe ta ri ojo ni ni ayo ati alaafia. Bẹ́ẹ̀ni enough is enough o tó gẹ́ wákàtí enough is enough náà ló gorí afẹ́fẹ́ lórí àdàbà 88.9 FM.

0: ètò tó máa ń wáyé ní dédé aago méjì láàbọ̀ ní gbogbo ọjọ́ Tuesday lórí àdàbà 88.9 FM. Àwọn nọ́mbà tí ẹ sì lè pe àwọn bàbá wa sí lẹ́yìn ètò lónìí lélẹ́yìí 08033540479 08033540479 tàbí 08051617912 08051617912 lẹ́yìn ètò yẹn lè pe àwọn bàbá wa sí àwọn nọ́mbà tí mo dárúkọ yìí. Orúkọ tèmi náà sì yí padà bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn bàbá wa wọlé sí yàrá agbára. Orúkọ tèmi ò yí padà lẹ́ẹ̀kan títí láyọ̀ Sunday ní orúkọ tèmi tí gbogbo èèyàn mọ̀ sí Royal Toast. Bẹ́ẹ̀ náà mo dẹ̀ ń fi àkókò yìí kí àwọn bàbá káàbọ̀ sí yàrá agbára.
1: Olótú kákúkú máa kí wọn pa màkáàbọ̀ láti ìlú ọ̀rọ̀.
0: Bẹ́ẹ̀ni bàbá.
1: Ọlọ́run àpòsù ti Kristi ṣe lọ́dún sábàdún bàbá ńlá. Ẹni tó ṣe gudugudu méje yàyà 1 million. Orúkọ rẹ̀ kò yígbò padà títí láńlá àkí gbogbo àpé àkáàbọ̀ láti ìlú ọ̀rẹ́.
0: Bẹ́ẹ̀ni
1: ẹ̀kọ́ program Night of the Lord ṣe lọ tí a ṣe kọjá.
0: Bẹ́ẹ̀ni
1: ní ọjọ́ Friday ìbákan la kí gbogbo àwọn tó wá pátápátá. Ire tí ẹ ti rígbà lórúkọ Jésù ti Nasareti. Àánú Ọlọ́run lórí ire náà kò ní fi yín sílẹ̀ o.
0: Àmì
1: orí orí Ọlọ́run mi ṣùgbọ́n mo rí iṣẹ́ ara. Èmi orí orí Ọlọ́run mi ṣùgbọ́n mo rí iṣẹ́ ara láyé mi. Àádá fìlì Ọlọ́run mi. Ire wa láyé. Àádá fìlì Ọlọ́run mi. Ire wa.
0: Ṣé bàbá wa bàbá ọ̀rọ̀ gan gbénu bàbá léde ẹ sì sọ lágbára
2: ọlọ́run
0: kí ẹ tó gbàdúrà kẹ tó sọ̀rọ̀ ọlọ́run fún tòní ẹ jẹ́ ń kọjá sí òdì kejì náà.
3: Ọ̀pọ̀ àwọn èèyàn ló rò pé kò ságbára bíi ti gbanimọ̀. Tó lè tún ìdè já ìdè sọ ní di òmìnira.
4: Irú ìgbèkùn àwọn ìka ènìyàn.
3: Ajẹgunjẹran arógo bògo jẹ́fò gbẹ́ni ṣàwàdà.
4: Ayayaya
3: o. Ayaja girigiri máa bọ̀ ní.
4: CAC Professional.
3: Aláṣẹ pé
4: ó wà ní nọmba 11.
3: Sùúrù lérè sí.
4: Opposite Green Park Hotel.
3: Ìdánrẹ́ Road.
4: Àkúrẹ́.
3: Níbi tọ́lọ́run alayé ti ń lo ìránṣẹ́
4: Ọlọ́run.
3: Bí ò rí fojú kọ́.
4: Àyàfi tó bá wá nìkan ló kù.
3: Friday.
4: Tó kẹ́yìn.
3: Lóṣooṣù.
4: Ní ìṣọ́ọ̀rù.
3: Fire night.
4: Tí gbogbo ogun tó bòrù wọlé.
3: Tó mọ bòrù dẹ̀dẹ̀ jáde.
4: Aago mẹ́wàá.
3: Ṣálẹ́ ni.
4: Sí àárọ̀ kùtù ọjọ́ kejì.
3: Ó yá ní CAC Professional.
4: Number 11.
3: Sùúrù Lérè Street.
4: Opposite Green Park.
3: Òkè Àró.
4: Ìdánrẹ́ Road.
3: Àkúrẹ́.
4: Ẹ pé bàbá wòlíì.
3: Tí ẹ lówó labí sórí.
4: 08051617912.
3: Jésù
4: Olúwa.
0: Ẹ ṣe ohun amójú ẹ̀rọ mi lẹ́ẹ̀kan sí 08033540479 tàbí 08051617912 ni àwọn nọ́mbà tí ẹ lè pe àwọn bàbá wọlé sí lẹ́yìn ètò. Lẹ́yìn ètò ni ẹ lè pe àwọn bàbá wọlé sí àwọn nọ́mbà wọn. A fẹ́ kí àwọn bàbá wa kí wọ́n tó sọ̀rọ̀ lọ́wọ́ nǹkan tó gbàdúrà fún gbogbo àwọn aráalé tó ń gbọ́ wa kọ́kọ́ sọ bí àwọn programs wa ṣe lọ fún tọ̀sẹ̀ yìí.
1: Àwọn olóòtú ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ yóò dára fún yín. Gbogbo àwọn ènìyàn tó ń bẹ nílùú Àkúrẹ́ pátápátá náà mọ̀ pé gbogbo ọjọ́ Wednesday náà la ń ṣe ìpàdé. Ó tún gẹ́ enough is enough. Rí nọ́bà 11 sùúrù lérè ni. Opposite Green Park Hotel Òkè Àró Àkúrẹ́. Níbi tí ọlọ́run ti ń lo agbára tó sì ń ọwọ́ ipá àti iṣẹ́ àrà iṣẹ́ ìyanu rẹ̀. Nítorí náà aago mẹ́sàn-án òwúrọ̀ ńlá ni àárẹ̀ tí gbogbo àwọn èèyàn tó ń gbò wá pátápátá. Níbi kébi yóò kó ti máa bẹ̀rẹ̀ kàrẹ́ ló ti ń bọ̀ ni ọ̀wọ́ ló ti ń bọ̀ ni Òǹdó ló ti ń bọ̀ ni Dòrí ló ti ń bọ̀ ni gbogbo ọ̀nà tààràtà sí nọ́bẹ̀ lẹ́rù súnlẹ̀ rẹ̀ Opposite Green Park Hotel Òkè Àró Àkúrẹ́ orúkọ ìjọ ni Christ Apostolic Church Perfection Land tí ògbò yẹn mọ̀ sí ìjọ enough is enough. Hallelujah.
2: Hallelujah.
1: Ó bá ti dé Green Park Hotel ní ìdójúkọ ojú Green Park Hotel tó bá ti wọlé báyìí òpónà kan pẹ̀lú márùn-ún you turn by the right. Wà á máa wo chọ́ọ̀chì náà níwájú pẹ̀lú góódì pìlà mẹ́rin lórúkọ Jésù òrẹ́ra fún wa. Létí ètò bá rẹ̀ ti dọjọ́ tọ́ọ̀sì àti fòfẹ̀rẹ̀ nìyẹn ó di ìlú ọ̀rẹ́. Bìsáàdì NPC dẹ́pọ̀tọ̀ rẹ̀ Òǹdó ròdù rẹ̀. Tó bá ti kọjú orí bíríjì tó bá ti bọ̀ látọ̀ rẹ̀ Òkìtúpa ló ti ń bọ̀ ni Ìrèlé ló ti ń bọ̀ ni òun bọ̀ láti gbọ́ kọ̀dálẹ̀ tàbí ìlú tuntun ló ti ń bọ̀ ni tàbí Òṣèré ló ti ń bọ̀ ni. Tó bá ṣe àtikọjú orí bíríjì yẹn tó dé NPC dẹ́pọ̀ kan ló wà lọ́rẹ̀. Yóò lè rí NPC filling station o. I'm not talking about NPC filling station this time around. I'm talking about NPC dẹ́pọ̀. Bẹ́ẹ̀ni Adájọ́ fi àgbékagbé ní just say you are going to church of enough is enough. Ọlọ́kadà lórí onímọ́tò lórí ni ló lọ sí ìjọ enough is enough. Tó bá rẹ̀ ti débẹ̀ Ọlọ́run yóò fi enough sínú ayé rẹ̀. Ó ń tún ọjà yẹn á dẹ̀ dé á dè tán.
0: Ọlọ́run ẹ ti gba ìjọba kúrò nídìí lẹ́yìn ẹ, ó
1: ti gbe fun woli Samuel iye lomo to wa de abere eni kan wa bi lorugo Jesu baba bo se gbo mi olorun ni gba ogun re lowo re o
5: ni Jesu
1: de ni gba ogun re lowo re
5: o
1: ola Jesu ruwa wa a fu ti eyin wa mo pe inu bi olorun lowo lowo ni ruko ni ta gbogbo ai gboro ai wa bi olorun ti Israel ti wu ni ati ti eli gan to olorun tu gbe kele to ti wu eri o anko won ti bale wi pe ofin ati fidasi won tele wo mo woli den a ko te ri ti tele wa ha ogu ya ti wi na lo yes kilo wa sele
5: gbogbo ise ni oye
1: yes
5: so be ti le mi
1: ki le mi to gbo gba ko ti ri dojo ogun yes
5: nigba ta mo fi lesi si gbo won ari won na
1: be
5: wa wi pe o wa ri won laki ni
1: eyi yes
5: won eberu o si wa ye won pe apo ti ba je mo luwa ti de ibudo
1: yes
5: eru si ba mo fi lesi ni won si wi pe olorun wo ibudo won si wi pe awa gbe nitori pe iru
1: eru ti ba won won tun ro pe won o le segun yen lakoko yen won tun pe tori ru eleyo sele ri ko gba ku teri wa sojogun won lo olorun Israel wo ibodo eberu eyin filistini iku ti de sugbon ri ko wa ki wala ya be o le ko lu wo o ni kilo kuno mi my dad eri e ka we na akoko wa sele yes
5: gba wa lowo olorun elegbara won ni awon won yi ni olorun so fi gbogbo ibodo egiti loju
1: ye
5: agiju
1: yes
5: eje alagbara ese bi okunrin eyin filistini
1: eyi
5: ma se fi eru fun awon
1: eni kan lo fun wala amoro yo ni kokoru o yes
5: iwo si ti se eru bayi ese bi okunrin
1: ti
5: esi ja
1: bo se eru bayi bayi sugba yen se bo okunrin ke ja yes
5: awon filistini si ja
1: o
5: si leseli
1: won leseli
5: kamutama olukuluku sinu agore
1: o mi kaluku sa wonu agore ale wole lo je be yes
5: iwale si po gidigidi awon eleje ti o subu ninu
1: Israeli
5: je egbe medogun
1: egbe medogun yes
5: won si gba apote ri oluwa
1: won gba apote ri oluwa lo yes
5: ama eli mejeji si ku ofule ati filihas
1: ofuni ati filasi omo eli mejeji o de ku olorun o ni binu si o everybody is any kind of prayer that I gbogbo maje gbogbo to le da wole to lo ba fi ke isi o ti a wa yan da re fun iyaje gbogbo ogun be ko ni sele si o
5: emi
1: jesu ma gbe koko oro olorun tonu na ni amosi ikabodu yes mo gbo yin
5: okunrin ara benjamin kan si sala togun wa
1: okunrin ara benjamin kan sala togun wa
5: wa ti silo lojo kan na
1: wa ti silo ni ojo kan na
5: o ti ajo le
1: fa ya o ti lu ye biti biti ti lo
5: bo sa
1: eru pe wa lori ajo
5: ti ya ti de si wo
1: yes
5: eli joko lori apoti kan
1: be
5: ba na o sana
1: yes
5: nitori aya re ko balẹ
1: aya re ko balẹ nitori apoto oluwa to ti lo soju ogun ki lo sele
5: akun na si wo
1: ekun na de wo ilu na
5: gbogbo ilu si fi igbe ta
1: gbogbo ilu fi igbe ta
5: gbo igbe na
1: o eni gbo igbe na ki lo sele
5: o igbe kini eyi akun na si yara
1: ba
5: o si ro fun eli eli si di eni ejidinlogun
1: eli ti da 98 years oju e ti ni ma gba kuri ro sugbon do senu gbode ilu de won o fe gbo esi pe so won ti win abi won ti win sugbon nigba to kun ide eni ye o bo sani bara bara irin bara bara lori de tori won ti lu bi baradi e ri gbogbo ori re keke yepe ni o wa wa je se gbogbo esa oro ti gbeyin yo bi a se re ti kola ba o won ti lu omo yi mejeji ti ku yes yes
5: o se mi fun pe eni
1: eni
5: ni eri ti o ti ogun we lọni ni mo se ti mo te ti ni ogun
1: wa
5: o si bi pe eli ri mi eni to mu irin wa si da o si wi pe israel salu
1: eni to mu irin wa si da wi pe israel salu wa ju filistini yes
5: isubu lo si
1: pe isubu lo po ninu awon
5: ati awon omo re mejeji
1: awon omo re mejeji
5: o fini ati fi
1: o fini ati fi asi o ti kusa
5: won si gba apoto olorun
1: won ti gba apoto olorun lo o yes
5: ese
1: ere
5: to daruko apoto olorun
1: ese daruko apoto olorun
5: eri
1: o
5: de apoti
1: e omo olorun e mo pa yin agbagba yi ati jo ma lu aga kan ma pe dam sia e am sia ye o ma tese yin ba ori e lojo ko si e mo pe awon agbagba lo sara ma lu asere se sia bo se gbo ba ipo kan ti gba apoto olorun pomo mejeji tuku ro pe eh eyin ba je bele o so ba sort se
5: o le si se
1: o le si se
5: o de nitori o di arugbo
1: to ori o ti da arugbo
5: le bi se idajo
1: se o be se idajo se le fu gojo go yes
5: ayama re
1: ayama re
5: obi fi
1: e iye iyawo fi as fi as si fare o loyun
5: o si sumo ọjọ́ ìbí rẹ̀.
1: Ẹ ọbẹ̀ ti wọ nine months gérégé.
5: Yes. Ìgbà tó gbọ́
1: ìgbà tó gbọ́.
5: Ìgbà tó gbọ́. Àti
1: pa àpótí. Àti pé àpótí. Òjijì mú lẹ́sẹ̀kẹsẹ̀.
5: Ọlọ́run ìgbẹ́ bàbá ọkọ rẹ̀ àti ọkọ rẹ̀ rẹ̀ kú. Ó sì kúnlẹ̀. Ó sì bímọ.
1: Ó bímọ bí gbígbóná.
5: Obi tẹ.
1: Torí obi tẹ lójijì. Yes.
5: Lákòókò ikú.
1: Lákòókò ikú.
5: Àwọn obìnrin
1: fi.
5: Fún Ikabodu.
1: Ó dẹ̀ sorúkọ ọmọ yẹn kó tó kú. Ó sọ ní Ikabodu nítorí wípé.
5: Sí ògò fún Sẹ́lì
1: wọn. Ló sì lọ ní Sẹ́lì wọn.
5: Nítorí wọn ti gba àpótí Olúwa. Nítorí tí bàbá ọkọ àti ọkọ rẹ̀ kú.
1: Yes.
5: Ó sì wípé.
1: Ògò kò sí fún Sẹ́lì wọn. Alleluia.
5: Alleluia.
1: Ó lè máa rò pé gbogbo kan ti tọ́ fún ọ. Ipa ti gba eré rẹ lọ. Pé a ti gba irinṣẹ́ rẹ lọ. Pé a ti gbọ́ wá yọ rẹ lọ. Ṣùgbọ́n mo fi yọ lónìí pé èyí kìí ṣe òpin. Èyí kìí ṣe òpin o. Ìṣòro tí orí yẹn kò dẹ̀ ń ṣòpin rẹ. Ó ṣe lè rí dé o. Máa bá yè fún Sátani kó gbogbo orí rẹ. Ibi tí ìṣòro yìí ti wọ́n wá níbi tí Ọlọ́run àti Eli tó lo Eli ti àtọ́lọ́run tó ti ní misunderstanding ẹ̀rí. Kàkẹ́ jọ kó ga lọ pé dáríjì mi. Ó ní Ọlọ́run ni oní òrìṣẹ́ tó bá wù ọ́. Ó gba ògbò yóò gbé fún Samueli. Ọlọ́run ti fàyè ti yọ kúrò ló àpàṣẹ ní Israẹli. Ìṣòro ìwà dé ẹgbẹ́ gbogbo wàhálà bó ṣe ṣẹlẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wàhálà mìíràn ní ìgbà mìíràn wà o. Tó jẹ́ pé kí Ọlọ́run kó ba lè gbé ògo rẹ̀ yọrí. Torínúwe Jòhánù yẹn orí kẹsàn yẹn. Ẹ rí pé ọmọ ọkùnrin kan máa bẹ àfọ́jú ní bẹ́ẹ̀ ni pé. Wọ́n bèèrè lọ́wọ́ Jésù pé kí ló dé tó fi tàfi bí ní afọ́jú. Jésù sọ pé kí ògo Ọlọ́run kó ba lè farahàn níbẹ̀ ni. Ẹ tẹ́lẹ̀ wọ́n bẹ̀ sí ní bẹ̀rẹ̀ ń sìn. Ká lọ ka ẹsẹ̀ karùn-ún nínú fọ́ Sàmì yẹn. Ẹ rí kan tí mo sọ tẹ́ bá rí Jòhánù yẹn kẹ́ka Jòhánù yẹn ká kọ́kọ́ gbọ́ná. Yes, ẹ sá eré.
5: Bí ó sì ti kọjá lọ, ó rí ọkùnrin kan tí ó fojú láti ìgbà ìbí rẹ̀
1: kan.
5: Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí lẹ́rẹ̀.
1: Bẹ́ẹ̀ni
5: wípé
1: olùkọ́ni
5: ní Dẹ́ṣẹ̀ ọkùnrin yìí tàbí àwọn
1: obìnrin
5: tí a fi bí lé
1: afọ́jú.
5: Jésù dáhùn pé.
1: Jésù dáhùn pé.
5: Iṣẹ́ nítorí
1: ọkùnrin yìí lẹ́sẹ̀. Iṣẹ́ torí ẹ̀ṣẹ̀ wọ o.
5: Tàbí òbí rẹ̀.
1: Ṣùgbọ́n
5: ká lè fi iṣẹ́
1: Ọlọ́run wọ̀ lára rẹ̀ ni. Alleluia.
5: Alleluia.
1: Mo fi Ọlọ́run wọ ẹni tí òrò kan fẹ́. Mo fi Ọlọ́run wọ tó kàwé tó rí iṣẹ́ ṣe. Kí ògo Ọlọ́run bá lè pọ̀ ni. Lórúkọ Jésù Sorùbàlà. Ní ìgbà tó rẹ̀ bá máa dayọ̀ wáyé Ọlọ́run. Nígbà tó rẹ̀ bá máa dayọ̀ wáyé Jésù. Kí ni mo gbìyànjú àti sọ ọdún ló darí mi padà dé fún Samuel chapter number 5 yẹn. Nígbà tí Ọlọ́run wá rí pé àwọn Filistin ti gbà kò tiẹ̀ rí lọ, ó bẹ̀ sí ní bá wọn jà. Ẹ jẹ́ ká sàkẹ́kẹ́ kékeré ní ẹ̀ kí a tètè lọ torí wọ́n ṣe wọ́n sí mi látòkè lọ́hùn. Yes.
5: Àwọn Filistin sì gbé àpótí Ọlọ́run. Ó sì mú un láti Ebenezer wá sí Ashdod.
1: Yes.
5: Nígbà tí àwọn Filistin gbé àpótí Ọlọ́run.
1: Yes.
5: Wọ́n sì gbé wá sí ilé Dagoni.
1: Yes.
5: Wọ́n gbé ẹ̀ka ilẹ̀ ní ẹ̀bá
1: Dagoni. Ẹ̀rí wọ́n ti gbé àpótí ẹ̀rí Olúwa. Wọ́n ti gbé ẹ̀ka ilé Dagoni nísinsìnyí. Wọ́n wá rí pé kí la máa ṣe ìwà bí Ọlọ́run lọ́hùn. Ẹ̀rí bíbẹ́ ni gbé mi lọ́lúwa èyí lórúkọ mi ìwé Àìsáyà yẹn 42:8. Ó ní ògo mi lè mi kí o fẹ́ ẹnikẹ́ni tàbí aláàbí fèrèkére. Torí pé Filistini ti gba àpótí ẹ̀rí yìí lọ, inú wọn ti dùn. Bẹ́ẹ̀ ni inú Ọlọ́run ò dùn. Ọlọ́run dìde láti bá wọn jà. Ẹ̀tẹ́ bá mi rí kẹ́ bá mi kà Àìsáyà 42:8.
5: Èmi ni Olúwa.
1: Èmi ni Olúwa.
5: Èyí ló ń kọ́ mi. Ògo mi lè
1: kọ́ yọ. Ògo mi lè bí ògo fẹ́ ẹnikẹ́ni tàbí ẹlòmíràn. Èmi kì yóò fi ìyìn kò ní gbà láàyè kí sátani kó wá gba ògo lórí wa. Alleluia.
5: Alleluia.
1: Bá mi ká ẹbẹ̀ yẹn dáadáa tẹnu mọ́. Mo wà ní chapter number 5 yẹn ti dára. I'm talking about first Samuel chapter number 5.
5: Nígbà tí wọ́n sì jí ní òwúrọ̀
1: gẹ́gẹ́ yìí. Nígbà tí wọ́n gbé àpótí ẹ̀rí níwájú Dagoni. A wà ní first Samuel chapter number 5 yẹn. Wọ́n ti gbé kà síwájú Dagoni bá. Ṣùgbọ́n ìgbà tí wọ́n máa jí lọ́jọ́ kejì. Dagoni Ọlọ́run ti bá yí ẹ̀jẹ̀. Ó máa pa ẹ̀ ó kọ́. Ó lẹ́sẹ̀ ó kọ́. Ó mórí ẹ̀ ó kọ́. Ẹni kan fẹ́ ṣàmìlá mẹ́ta àti fáyà mẹ́ta. Ọlọ́run bírú sí ọ̀tá rẹ̀ lọ́sọ yìí.
5: Àmì lẹ́sẹ̀mí. Àmì orúkọ Jésù. Fáyà.
1: Ayé ẹ máa wà ká sí.
5: Nígbà tí àwọn ará Ashdod jí ní òwúrọ̀ ọjọ́ kejì. Kíyèsí.
1: Kíyèsí.
5: Dagoni ti ṣubú dojúbọlẹ̀.
1: Dagoni ti ṣubú. Ó ti dojúbọlẹ̀ wájú àpótí Olúwa.
5: Wọ́n sì gbẹ Dagoni.
1: Bí ìgbà mìíràn tí bíbélì pé touch not my anointing and through my prophet no harm. Nígbà mìíràn o le ma la ko nka ko da bi gege bi roso lorun ko ru po lorun fi ose lorun fi osele ko ni pa ki satan ni gbogbo lorun ye sa ni gbogbo owo ti o je christian ti o gbadua to ru ko ni soro ko pe why me solo tu wa fi ore ni ko ni pa ki satan ni gbogbo lorun ye se mo gbadun filistin ti do iye la won ta israeli won ti gba ko ti eri won ti gbe lo su waju pagoni e wa wo tuta lo be se pa lorun o biru si dagoni o ma pe oko o me oko o gbeju e bole awa la oro e tude won tu beri de kilo se lajo keji yes
5: nibati won di ni owo ojo keji yesi pagoni ti subu doju bale ni ko ti oluwa
1: ni pa lo fe olare a o ma ti waju lojo mejo loni nibi ti abade yi e wa ri po wa gbara olorun lo olorun fi gba ko ti eri yen pada loruko jesu yo dara fun wa olorun o le gba ki satan gbogbo lori re o e je ki agbemi wa sita oruko jesu alagbala ye omi na simo ina ko wonu re lo ase ko wonu re lo iwo so ko wonu re lo e gade ko wonu re lo omi la ko wonu re lo baba jesu kristo ru wa wa
5: amen oruko jesu fire
1: jesu
3: 1 2 3 4 5 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 gbogbo ogun to boru wole
4: o mo boru dede jade
3: ago mewa
4: sale ni
3: si aro kutu ojo keji
4: o ya ni CSC Perfection Land
3: number 11
4: suru lere street
3: opposite Green Park
4: oke aro
3: idare road
4: akure
3: e pe baba woli
4: ti e lowo labi sori
3: 08051 61 79 12
4: jesu
3: ọpọlọpọ lọrọ wi padura ogba bi ti tele mo
4: sugbe ti olorun owuwo lati gba igbe wa
3: o ya
4: gbogbo idiwo ti
3: ko wa ri agbara olorun loju koroju lese kese
4: ni Perfection Land
3: alase pe to wa ni
4: in between Federal Ministry of Works
3: and NNPC Depot
4: ore Ondo Road
3: ore
4: ni gbogbo ojo Thursday
3: ya ma ni prayer and counseling hour
4: ago mesa aro sago kanso
3: ibi ta tin gbadura agba yori agbagbe ba pe
4: ati itoni sana awon woli
3: Friday keji
4: lo shoshu
3: second Friday of the month
4: ni miracle night vigil
3: enough is enough
4: ago mewale
3: ti gbogbo ogun to bo soboru wole inu aye re
4: yo ti ma boru dede lo
3: gbogbo ojo Sunday lago mesa aro sago kanso
4: ni prophetic clinic service
3: ti asotele oniruru
4: ati munlarada
3: yo ti ma jade si gbogbo eniyan
4: o ya
3: won fi ara re jafara
4: je ka pade ni Perfection Land
3: alase pe
4: to wa ni
3: in between
4: Federal Ministry of Works and NNPC Depot
3: ore Ondo Road
4: ore
3: e pe baba woli jel owo labi sori
4: 08033540479
3: Jesus.
4: Doluwa.
6: Books?
7: Check.
6: Uniform?
7: Check.
6: School bag?
7: Check.
6: And Bornvita?
7: Double check.
6: It's back to school season, and with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
8: Bornvita, prepare them to win every day. Offer valid while
9: Nigeria tieni ipese abio ti Dangote Petroleum Refinery ti ship aye o ship won lati di onipin ninu ile ise na ipin kan je 525 naira o si le bere lati ipin mewa iye je 5250 kifo pa ninu ipin ile ise na rorun o le se iforuko sile nipa awon ile ise ti ajo sec fowo si pelu awon ile ifowopamo to nko pa ninu eto yi awon pepe isuna owo lori phone ati ayelujara fintech awon stock broker ati awon ona miran ti won fi owo si te bvn re sile lati jeri pe idanimo re je otito yan iye ipin to fe ko si san owo re leyin na ami idaniloju pe won ti fi oruko re sile fun ipin re won yo fi ranse si o sabewo si ipo.dangote.com lati mo bi ati ibi ti o ti le se iforuko sile fun ipo na jowo ka awon ilana ati ofin to de robun to fe ra to ba se ye meji ba ile ise to nipa se soro awon stock broker ajo isuna ati awon olubanidamiran isuna owo re soro fun itonisona ki o to foruko sile.
10: On your track, set,
11: won sare je yi lo adaba si mura lowo ere ije yi ki se ti alagbara adabagbera o fo ba won lona o tu fi won sile adaba 88.9 fm o ti gba ko kini o si waju awon egbe ni tele leyin
12: Sikoma tu ti tu Agba yamu yame tu automatic miracle hour Total deliverance Toma waye ni prayer center church of God To kale si adofure dare road la kure Ojo kini lo choshu ni Sibere uchwe le yatu lagdara kupo Kori belo luwa bati shore kalu kufulo ni kujipu
13: Akini shore ya spagani mo Chemi
12: lore Okolo polo ti yali yali tori airida airilo Ailoma eloko aila ya edishe Bushi agbano bosi shi aisa Oh my god Urishiri si disoda sati inadi kwesis lukuli aye Now the bipolar disorder, obsessive compulsive disorder, this schizophrenia psychotic disorder. Hey, Adura gidi man la won isoro won yi fe. O ye tete ma bo ni bi automatic miracle hour yi. From 9 a.m. to 6 p.m. ni awe ati Adura. Isoro yo si bere lale moju ojo keji. Baba Prophet Samson Loluwa bo dede tun ti gbaraji lati ma shina Adura bole. Kiyan fi recharge remote remotivate resuscitate ara e. Oluwa iwa di apata ganga lati bere osu titi to fi ma de opin e. Ojo kini osu osu ma ni o. O ye si automatic miracle hour ta pe ni Total Deliverance ni Prayer Center.

0: uniform?
1: Check.
0: School bag?
1: Check.
0: And Bournvita?
1: Double check.
0: It's back to school season. And with Bournvita's 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
2: Bournvita, prepare them to win every day. Offer valid.
3: Abolusi dike ofera television ni ofera fan ni ofera deep freezer ofera washing machine ofera microwave ofera kitchen gas cooker and co eyo abolusi dike eyo wo yo asan die kan de gba ne ele ele lori wo yo san lososu wo yo san losose ko ati san ore darin a gbe un ko yara ko so ti ye obe no ronu yeyeye lai se ele ni o office re le danko plaza laji losun lado ekiti e o wo ko si o pelu number 0707484-3351. Emi pe lekan si 0707484-3351. So ti yo yade rule o.
4: Destiny Grand Resort Hotel and Zoo. Agbara gbangba ile itura ni jo.
5: Ile igbafe ati gbagan ayeye toju adugbo kan lo.
4: Destiny Grand Resort Hotel and Zoo. Ile itura to fokan bale. Bi eni wa ni ile eni. Mo debe mo saje pele. Ibe la won to mo bo se lo tin jaye ori won. Ina won ki seju. Ayika to dun wo ni won wa. Awon yara to ye enu enkuriri. Executive and Presidential Suite. Standard rooms with free internet facilities. Wan be se pe. City Executive Bar. Swimming pool. Oniru onje ile ya ti toki okun. La fe so ni. Abo to peye wa fun gbogbo dukiya yin. Be la won osise won jafafa. Bakan na ni gbegan ayeye to gbayi dada. Conference hall wa ni Destiny Grand Resort Hotel and Suite. Sebi boko ojina. Ilaki ko. Number 1 Ebe Bodunde Omosa Crescent. Attorney Estate. Ibule Soro. Nipinle Ondo ni won fi kale si. Fun alaye e le pe Alase Atoludari. Destiny Grand Resort Hotel and Suite. Prince Ogunleye Bodunde Omosa. Tori number yi 0803-984-3608 tabi 0906-586-8909.
6: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo npariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo opo mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
7: aba aju ko ti igbo ni nipa 24/7 aba mission korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba mission ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afo gede gede do ti ara danu logo lo mo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo nafdaki fun tedugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 abamission gbugbu iga ijawa ija osi always guide
8: Mungbadu adaba.
9: Bubuana mungbadu adaba.
8: ẹtẹ́tí sì kéde pàtàkì yìí. Àfi ọ̀bí gbogbo ètò ìṣàkóso àwọn ipa lórí àyíká àti àwùjọ ESMP fún àtúnṣe àti ìgbéga àwọn òpópónà mẹ́rìndínlógún tó jẹ́ kìlómítà 182 kó sì ìbílẹ̀ mẹ́jọ lábẹ́ ìpele kejì ti ètò iṣẹ́ àkànṣe àǹfààní àti ọjà ọ̀gbìn ìyẹn RAMP RAAMP ní ìpínlẹ̀ Ondo. Ní ìbámu pẹ̀lú àwọn ìpèsè òfin àyẹ̀wò ipa àyíká Environmental Impact Assessment EIA Act ní CAP E12 LFN 2004 èyí tó jẹ́ kí ó di dandan fún àwọn tó ń ṣe àwọn iṣẹ́ ìdàgbàsókè pàtàkì tuntun láti ṣe àyẹ̀wò ipa tí iṣẹ́ náà lè ní lórí àyíká. Èyí ni iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká àpapọ̀ ṣe kéde àkókò ọjọ́ iṣẹ́ 21 fún àfihàn gbogbogbò ìwífún àti gbígba àwọn àbáta bí èrò lórí àkọsílẹ̀ ètò ìṣàkóso àwọn ipa lórí àyíká àti àwùjọ ESMP tí àjọ RAAMP RAMP ìpínlẹ̀ Ondo fi sílẹ̀. Ẹ gbọ́ àwọn àlàyé kúkúrú nípa iṣẹ́ àgbègbè náà. Iṣẹ́ tí a gbèrò ní láti ṣe àtúnṣe àti ìgbéga ọ̀nà abúlé 84 tó jọ jẹ́ kìlómítà 182 lábẹ́ ìpín kejì ti ètò RAMP ní ìpínlẹ̀ Ondo. Iṣẹ́ náà yóò kan ìjọba ìbílẹ̀ mẹ́jọ wọ̀nyí: Ìwọ Oòrùn Àríwá Àkókó, Òkìtìpá, Gúúsù Àkúrẹ́, Ìwọ Oòrùn Gúúsù Àkókó, Ìfẹ́dọ̀rẹ́, Ẹsẹ̀ Odò, Àríwá Àkúrẹ́ àti Ìlàjẹ. Ọ̀pọ̀ iṣẹ́ náà láò ṣe láàrin àwọn àlà ilẹ̀ tí ọ̀nà náà ti wà tẹ́lẹ̀, ó sì máa ní ìwẹ̀nù àti iṣẹ́ ilẹ̀, ìpìlẹ̀ abẹ́ ọ̀nà àti ìpìlẹ̀ laterite, fífi asphalt bo ojú ọ̀nà, ṣíṣe àwọn ọ̀nà omi, ojútùú àgbàrá àti afárá, ìdáàbòbò àwọn ẹgbẹ́ òkè àti ìdúró ṣinṣin ilẹ̀, ṣíṣe ọ̀nà lẹ́sẹ̀ níbi tí ó bá yẹ, àti fífi àmì ọ̀nà àti àwọn ohun èlò ọ̀nà sílẹ̀. Àfojúsùn iṣẹ́ náà ni láti mú kí ìrìn àjò àti ìbáṣepọ̀ láàrin àwọn agbègbè abúlé rọrùn, láti tún àwọn ọ̀nà tó ti bàjẹ́ ṣe, àti láti mú kí gbígbé títa àwọn ohun ọ̀gbìn àti ọjà àgbẹ̀ túbọ̀ rọrùn nípínlẹ̀ Ondo. Àwọn ibùdó tí a ti máa ṣe àfihàn àkọsílẹ̀ náà ni iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Ìwọ Oòrùn Àríwá Àkókó Òkè Àgbè ìpínlẹ̀ Ondo, iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Òkìtìpá, iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Gúúsù Àkúrẹ́, iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Ìwọ Oòrùn Gúúsù Àkókó Ọkà, iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ Ìbàrà Òkè, iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Ẹsẹ̀ Odò Ìgbẹ́kẹ̀bọ́, iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ Ìjùtà Ògbómú, iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Ìlàjẹ Ìgbọ́kọ̀dá, iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká ti ìpínlẹ̀ Ondo nílùú Àkúrẹ́, iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àyíká nílùú Àkúrẹ́ ìpínlẹ̀ Ondo, iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àyíká ti ìlú Àbújá àti ojúòpó ayélujára www.ead.gov.ng. Àwọn àkókò ìfihàn náà ni ọjọ́ 18 oṣù kẹsàn-án sí ọjọ́ 17 oṣù kẹwàá ọdún 2026 ní dédé aago 8 àárọ̀ sí aago 4 ìrọ̀lẹ́ lójoojúmọ́. Gbogbo àwọn èrò àti àbá nípa àkọsílẹ̀ náà ni kí a fi ránṣẹ́ sí Honorable Minister, Federal Ministry of Environment ní Abuja, tàbí kí a fi ránṣẹ́ nípasẹ̀ www.ead.gov.ng. Gbogbo àbá àti èrò gbọ́dọ̀ dé kí ó tó di ọjọ́ 7 oṣù kọkànlá ọdún 2026. Akọ̀wé àgbà fún Honorable Minister ló mú kéde.
9: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
10: Ẹ̀tọ́ ìgbéyàwó láyé.
11: Jọwọ́ ẹ dúró lọ́jà rẹ̀.
12: Kí ló ṣẹlẹ̀?
11: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
9: Ẹ ní tòótọ́.
11: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
9: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
12: Èmo ló tún jẹ́ CDK báyìí.
9: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
11: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
9: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
11: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
9: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
13: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
14: CDK, sọ́yẹ́ ẹ̀jẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: Keep it locked on Adaba FM.
1: Ìṣòro iṣára iná ọ̀nà ni bó bá jí gbogbo ara máa romí iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣẹ̀ lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbóhùn yìí ló ṣe jẹ́ lọ́bẹ̀ ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pé 0706460649 0706460649 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ọ̀sẹ̀ àtọkùn mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tẹ̀ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíì lólé ayé ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o a gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran a gbọ́dọ̀ mójútó ara wa kán náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite Oyèmẹ́kun grammar school nílùú Àkúrá. Báyọ̀ àwọn wa fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ.

0: pẹ̀mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19
1: ẹ ṣeun bàbá a mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni báwo lè njó ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀.
0: o ṣe atọ́kùn bí iṣẹ́ ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀ ìwọ tó ń gbọ́ mi nínú ilé ẹlòmíín ni tó bá ti sùn tó bá ti dé báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni ẹlòmíín ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀ ẹlòmíín ò lè nẹ̀rọ pẹ́ ẹlòmíín tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀ ẹlòmíín ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú ẹlòmíín rí oorun sùn rárá bẹ́lòmíín bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbóorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni má jẹ́ adákẹ́ tí wọn náà bá ti ń rí àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 07 60 60 64 19 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíín tó jẹ́ pé apá kan ẹlòmíín ẹsẹ̀ kan ẹlòmíín kò tiẹ̀ lè dágbé ẹlòmíín ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sìkẹ̀tẹ̀ ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ ọ̀sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíín àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákanra ẹlòmíín ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíín ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíín máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíín máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíín máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ́ẹ̀ sì máa kàn ún gógógógó bẹ́lòmíín bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíín lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yìn oòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 ẹlòmíín tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíín pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíín báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí i pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí i pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ́ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí i pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19.
1: Ẹ ṣeun bàbá, mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló papọ̀ jù tó ń ṣàkóbá fún àgọ́ ara wa? Torí àwọn bàbá wa, wọ́n a máa dàgbà, wọ́n a máa dògbó, wọ́n sì máa ta kébékébé, kí ni ó fà á?
0: Ó ṣe àtọkùn, ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni. Ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu. Báwọn nǹkan yìí ṣe dáa tó, tí wọ́n dùn tó, bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe, bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe, bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án, wàhálà lóru ni. Bẹ́lòmíì bá wá wọnú ilé, yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́ bẹ̀rẹ̀ sí máa ro òun. Kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́, tàbí kó kẹ̀ máa gbópẹ́ gbogbo ara ní wọ̀hún. Bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú, kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe. Tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí, kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe. Ẹ̀ṣẹ̀ á wà àwọn bàbá wa. Ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe, bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni. Ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́, wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko, wọ́n fi ẹsẹ̀ rìn padà wàálẹ́, bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́. Ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá. Ẹlòmíì ọfà ara ni tiẹ̀, yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni. Ẹlòmíì tó bá ní eléyìí ni ń yọ̀ òun lẹ́nu lénìí, ẹlòmíì a ní eléyìí ló tún ń yọ̀ òun lẹ́nu lọ́la. Ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun. Iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane, opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bi mí, sá pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19. Ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́. Bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí ìbáyìí tó jẹ́ òdodo pàdé ni. Nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi, kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò. Ó mọ̀ wípé bí ewé àtegbò ti wà láyé àtijọ́, bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí. Lóòótọ́ ewé àtegbò ọ̀nà wọn ti jìn, kò sí tòsí mọ́, ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbódé, kò síbi tá a lè wá egbò dé. Láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin. Nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi, ká wá jàǹfààní ewé àtegbò. Mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú ìsẹ́yìn orò. Ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Àwọn ọdẹ sì ni a lè rìnrìn 40 ìṣẹ́jú, a lè rìn 60 ìṣẹ́jú, a lè rìn látàárọ̀ títí dalẹ́. Tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa. Ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ? Nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtegbò. Mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú ìsẹ́yìn orò, pàápàá egbòogi mọ́wọ́ kúrò. Mo ti kó wá. Ìwọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi, gbogbo ohun tó ti nẹ́gbàrá, tó ti nẹ́gbọ̀rọ̀, tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí. Fọkànbalẹ̀ lágbára Ọlọ́run, tí wọ́n náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò, tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn. Ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 Dúdú Yẹmí Lane, opposite Oyèmẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́. Ń bẹ̀ la wà, a ní fara nira wa. Báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19. Bẹ́ẹ̀ lẹ́lòmíì yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́, ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́. Ẹlòmíì a máa ta, ẹlòmíì a máa ró. Lágbára Ọlọ́run, ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́. Nọmba 4 Dudu Yemi Lane, opposite Oyemeku Grammar School, nilu Akure, to ba fe bere one, ta ba ni mole to fe bere lowo mi, pe mi sori ero ba ni soro ni yi. O se mu o 64 60 64 19. O se mu o 64 60 64 19. Alafia ara wa oni di fi afia origba.
2: Ọmọ tí ẹ rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Tó bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ọmọ romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kòrónà bá yóò jẹ. Ayé ọ̀hún ti wá sú mi. Àgbọ̀nrín ìṣelọ́sì jẹ́ lọ́bẹ̀. Ṣé wò ó kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ̀n ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.

0: awolu solu dero pese.
1: Ile ise to se to ki o fefe o kenke o wa sewewe o jo bi ludundu leti o du bi dodo ikire 88.9 adaba fm.
2: On your track, set,
3: wọ́n sáré ìjẹ́ yìí lọ adaba sì múra lọ́wọ́ eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára adaba gbéra ó fò bá wọn lọ́nà ó tún fi wọ́n sílẹ̀ adaba 88.9 fm ó ti gbà pò kíní ó síwájú àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn

èyí lọ́wọ́ ẹ lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wa kí ọlọ́run kí ó bùkún fún yín. Oníwàásù wa ni àlùfáà Olúwaṣẹ́gun Adétòkunbọ̀ Olúdùmílà ṣáájú oníṣègùn òyìnbó yóò bá wa sọ̀rọ̀ lórí ìlera wa kí ọlọ́run àlàáfíà kí ó bùkún fún wa kí ó sì ràn wá lọ́wọ́.

mo ti ko wa pe akude de asiko yi nibi kibe ti abawa olorun nanu re awa pelu eni kokan wa awa ni alaafia ko soro to si ndoju ko wa nipa ti olera wa olorun nanu re aba won se awotan gbogbo awon wa gege bi asenso ni aye ti bi ojo mejo seyin ti aso lori awon kan to ma nfa sokunfa pe ka ma fi gbagbe ikan ikan ti a ti gbo ta ti ko tabi ta ti fojure a tun ma tesiwaju ni eni ati so ati n fenu kan lati ijejo wa soro lori ten to ba ni asan ipenija yarapa bi oni to furi gba ni eni a ma tesiwaju o na ni pe eni to ba ni arun jejere opolo so n bo ba je pe o sese n dagba die die ni ibi ti a ti n ronu ibi ta si n ranti awon ikan yen ti arun jejere wa nbe o seese ki a ma gbagbe àwọn nkan tí a ti mọ tàbí tí a ti kọ àwọn nkan míì tó tún lè fani wípé nígbà tí wọn bá ṣe iṣẹ abẹ ní ọpọlọ wa ó ṣeṣe nígbà tí wọn ṣiṣẹ abẹ yẹn kí wọn ti fọwọ kan nkan tí ò yẹ kan fọwọ kan bẹẹ kí iṣẹ abẹ yẹn kó ti ṣe jàǹbá sí àwọn ibi tí a ti lè máa nìrántí torí gbogbo nǹkan kan tó wà ní ọpọlọ wa lórí iṣẹ tí wọn ń ṣe lọtọọtọ tí ó bá wà ní tó bá jẹ pé ibi tí a ti ń rántí àwọn nǹkan tó ti ṣẹlẹ sẹyìn tàbí tá a kọ nísìnyìí ni ó ṣeṣe kí a máa gbàgbé kí àrùn ìgbàgbé kó wà ní ọpọlọ wa àwọn nǹkan míì tó tún lè fani pé ẹni tó bá ní kòkòrò tó bá ní àìsàn tí kòkòrò wà nínú ọpọlọ ẹ pàápàá jùlọ ń pè kínní kan ní encephalitis tí ọpọlọ ìyẹn tó mú tàbí pé kòkòrò kó ti máa ṣe jàǹbá fún ọpọlọ wa ó ṣeṣe pé kí èèyàn máa gbàgbé àwọn nǹkan tí ó ti mọ bóyá ti sẹ́yìn ni o tàbí tó nǹkan tó ṣẹ̀yìn ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni àwọn nǹkan mìíràn tó tún máa ń fà ní pé tí a bá ń lo oògùn olóró ó sábà máa ń fa kí a máa gbàgbé nǹkan tí a ti mọ eléyìí dẹ̀ wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́ wa ní ayé ìsinyìí wọ́n á rò pé wọ́n fi ń jayé ni láìmọ̀ pé nǹkan tó lè ba ọpọlọ wọn jẹ́ ni ọjọ́ iwájú nísìnyí wọ́n sì lè máa mú oríṣiríṣi kó máa sí nǹkan tó ti ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n nígbà tí ó bá yá a rí pé a ti lè máa rántí gbogbo nǹkan tó ti mọ̀ tó ti kọ́ sẹ́yìn a wá di wàhálà fún ìgbà yẹn náà wá sọ wípé ogun ayé kan ni láìmọ̀ wípé nǹkan tó ń mu tàbí wọ́n lè jẹ́ pé nínú ń fà á sórí ni tàbí wọ́n fi sínú ẹlẹ́rìn dòdò ni tá a máa jẹ́ni láìmọ̀ pé ó ń ṣe ìpalára fún ọpọlọ wọn eléyìí ó jẹ́ àwọn àmì kan tó gbòógì tá a fi mọ̀ wípé ẹni yẹn ti ní àrùn ọpọlọ díẹ̀díẹ̀ nítorí pé gbogbo àwọn kẹ́míkà tó ń fà sínú yẹn tó ń fà sínú tó ń jẹ tó ń mu yẹn a máa pa ọpọlọ wọ díẹ̀díẹ̀ àti kó máa rántí iṣẹ́ tí ọpọlọ ń ṣe a ti wá dínkù àti máa rántí àwọn nǹkan kan yẹn nǹkan tó ti kọ́ sẹ́yìn tàbí ìṣesìyìn a wá di wàhálà fún. Báwo ni àwọn àìsẹ́yìn bó ṣe báwo ló ṣe ń ṣẹlẹ̀ ìgbà míì máa ń wà wípé èèyàn ò rántí kan ìgbà míì orí kan lè jẹ́ láàrin oṣù kan ní ìrìn á ṣẹlẹ̀ tí ọpọlọ ìyá tún jí padà tó jẹ́ pé kì í ṣe lọ títí ó kàn lè jẹ́ pé láàrin oṣù kan ni ìyá kàn ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ tó jẹ́ pé ọpọlọ ẹniyẹn a ti máa rántí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìgbà míì náà máa ń wà tó jẹ́ pé tó bá ti wá di ó lè ju oṣù kan lọ tó pẹ́ títí ó ti di chronic wọn pàápàá jùlọ nígbà tó bá ti ju oṣù kan lọ ìgbà míì máa ń wà ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ díẹ̀ díẹ̀ ni ìyìn díẹ̀ díẹ̀ ni pé nísìnyìí ó lè jẹ́ pé òun ò rántí kan nísìnyìí a wá dúró díẹ̀ a tún rántí ìgbà tó bá yá bóyá ìṣẹ́jú méjì ló gbà tó fi rántí nǹkan tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ìgbà tó bá yá a wá dàbí ni pé ìṣẹ́jú márùn-ún kó tó rántí ọlọ́wà lọ sí bí ìṣẹ́jú mẹ́wàá kó tó rántí gbogbo nǹkan tó ti mọ̀ tẹ́lẹ̀ kó tó rántí ìgbà míì máa ń wà ó kàn lè dédé ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan so oríṣiríṣi àwọn nǹkan tí bí ó ṣe sábà máa ń ṣẹlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ kí ni àwọn àmì tí a máa rí bí èèyàn bá ti wá ní àrùn ọpọlọ tí ó fi máa ń gbàgbé nǹkan wọ̀nyí òun àwọn olóyìnbó ń pè ní amnesia gẹ́gẹ́ bí mo ṣe sọ bẹ́ẹ̀ ní ìṣáájú pàápàá jùlọ ní ọ̀sẹ̀ tí ó kọjá irú ẹni bẹ́ẹ̀ kò ní ní àǹfààní láti lè sọ pé òun kọ́ ẹ̀kọ́ kan tó ṣe ń kọ́ nísinsìnyí òní pé tán bá kọ ní nǹkan nísinsìnyí
yàtọ̀ fún nǹkan tó ti mọ̀ tẹ́lẹ̀ kò ní wọ ọpọlọ ẹ̀. Tá bá wá béèrè lọ́wọ́ ẹ pé nǹkan tá a sọ ẹ̀kọ́ yín nísìnyí o, ta ló lè ràn wá ló létí tàbí ta ló lè sọ méjì tàbí mẹ́ta nínú nǹkan tó ti ṣẹ̀ṣẹ̀ kọ́ nísìnyí. Tá bá béèrè lọ́wọ́ ẹ̀ á lè ò rántí kankan bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni kò rántí nǹkan kan ló sọ yẹn. Kò rántí rárá. Irú àwọn àmì tá a fi mọ̀ wípé ẹni ti ní àìsàn amnesia, àìmọ́ àrántí nǹkan tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn tàbí ó ṣẹlẹ̀ nísinsìnyí. Bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run torí àsìkò kò wà. A ti máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ nínú àwọn àmì tí a máa rí lára àwọn tí ó bá ní ìpèníjà àìsàn ọpọlọ tá à ń pè ní amnesia, tí ó máa ń gbàgbé nǹkan tí ó ti kọ́ sẹ́yìn tàbí tó ń ṣe nǹkan nísinsìnyí. Ọlọ́run wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa ó di ọjọ́ mẹ́jọ.

ẹ̀yin olùgbọ́ ètò yìí oore ọ̀fẹ́ àtànú ọlọ́run yóò máa bá wa gbé yóò sì dára fún wa ní orúkọ jésù kristi àmì a dúpẹ́ lọ́wọ́ arákùnrin peter olúwadára adéoyè onímọ̀ nípa ìlera ọpọlọ bákan náà a dúpẹ́ fún ìgbaninímọ̀ràn àti àtìlẹ́yìn lórí ọ̀rọ̀ ìlera láti ọ̀dọ̀ dókítà ayọ̀túndé ọmọlé ẹ jẹ́ kí a máa mú ọ̀rọ̀ ìlera wọ̀nyí lò àlàáfíà pípé lára lọ́kàn àti lẹ́mìí yóò jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa yóò sì dára fún wa ní orúkọ jésù kristi àmì àkórí iṣẹ́ ìránṣẹ́ tòní ni iṣẹ́ ìríjú ní ìgbé ayé ojoojúmọ́ iṣẹ́ ìríjú ní ìgbé ayé ojoojúmọ́ ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run mímọ́ ọlọ́run ìṣẹ́gun a dúpẹ́ torí pé ẹ kà wáyé ẹ dá ẹ̀mí wa síde ọjọ́ òní ẹ sì dá wa lénìyàn bàbá mímọ́ ẹ ràn wá lọ́wọ́ kí ìgbé ayé wa kó lè wu ẹ̀yin ọlọ́run ẹ̀mẹ́sẹ̀ wa dúró nínú ohun tí ó tọ́ bàbá ẹ wá ṣàánú fún wa ẹ bùkún fún wa kí gbogbo ìbùkún ògo kí ó sì jẹ́ tẹ̀yìn ọlọ́run ní orúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmì a dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ ọlọ́run aláyè ọba àwọn ọba olúwa àwọn olúwa tí ó dá ẹ̀mí wa sí tí wọ́n mú wa mọ ọjọ́ òní àánú àti oore ọ̀fẹ́ ọlọ́run kò ní fi wá sílẹ̀ yóò sì dára fún wa ẹ jẹ́ ká rántí ìlérí ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe rí ní orin dáfídì 46 a ó wo ẹsẹ̀ 1-2 àti ẹsẹ̀ 2 tó parí orin yìí orin dáfídì 46 psalm 46 verses 1-11 ọlọ́run sọ fún wa wípé ọlọ́run ilé ààbò wa àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú nítorí náà ni àwa kì yóò bẹ̀rù bí a tilẹ̀ ṣe ayé ní ìdí tí a sì ṣe àwọn òkè ńlá nípò lọ sí inú òkun ẹsẹ̀ ìkẹwàá ẹ dúró jẹ́ kí ẹ sì mọ̀ wípé èmi ni ọlọ́run a ó gbé mi ga nínú àwọn kẹfẹ́rí a ó gbé mi ga dé ayé olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa ọlọ́run jákọ́bù lé ààbò wa arákùnrin àti arábìnrin gbogbo olùgbọ́ ètò yìí ọlọ́run ni ààbò wa ọlọ́run ni ìrànlọ́wọ́ wa ìwọ ṣáà gbẹ́kẹ̀lé gbogbo ohun tó wù kí ó lè máa ṣẹlẹ̀ ìròyìn tó wù kí a lè máa gbọ́ ìwọ máa wo ìjì tó ń jà yíká ṣáà dúró jẹ́ kí o mọ̀ wípé ọlọ́run wa kò kúrò lórí ìtẹ́ ọlọ́run ni ọlọ́run yóò máa jẹ́ ó sì dájú wípé olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa ọlọ́run jákọ́bù lé ààbò wa ẹ má gbàgbé o orin yìí wà ní orin dáfídì 46 ẹsẹ 1-2 àti ẹsẹ 2 tó kẹ́yìn orin náà psalm 46:1-11 ọlọ́run aláàánú kí ó mú ẹsẹ̀ wa dúró nínú òtítọ́ nítẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ tòní èyí tí àkòrí rẹ̀ jẹ́ iṣẹ́ ìríjú ní ìgbé ayé ojoojúmọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí ń pe ẹnìkọ̀ọ̀kan wa ṣàkíyèsí ó tún ń pe ọkàn wa padà wálé wípé ìwọ àti èmi ọlọ́run ló ní wá ọlọ́run tó sì ní wá ó ní ètò ọlọ́run ní ètò rere fún ayé wa ṣùgbọ́n a ní ipa láti kó láti sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́run yìí ìgbé ayé tá a wà wíwà tí a wà láyé tá a wà láàyè lónìí a ò wà fún ara wa kí ògo ọlọ́run kí ó lè búyọ nínú ayé wa ni ìgbé ayé àlàáfíà ìgbé ayé ìrọ̀rùn òun lọlọ́run fẹ́ fún wa a fún un tọ́ lọlọ́run fi wá ṣe ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa èémí tá a mí ohun gbogbo tá a lè rò pé a ní téèyàn lè máa sọ ká sí pé tèmi ọlọ́run fún wa gẹ́gẹ́ bí ìríjú ni báwo la ṣe ń ṣe báwo la ṣe ń bójútó ọlọ́run ohun tí ọlọ́run fi sí ìkáwọ́ wa kí ó lè dára fún wa ìbádá tí gbogbo wa bá lè rí bẹ́ẹ̀ tí gbogbo wa bá lè mọ̀ ọ́ lọ́kàn wípé láyé tá a wà yìí ẹnìkan wà àwọn kan ń pè wọ́n ní olórí oko àwọn ló ní ohun gbogbo gẹ́gẹ́ bí ó ṣe wà ní orin dáfídì 46 ẹsẹ 1 psalm 24:1 tí olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ a má gbàgbé ọlọ́run ló ní ohun gbogbo ọlọ́run ló ní ohun gbogbo èyí tá a fojú rí èyí tó wà lọ́nà jínjìn ọgbọ́n nǹkan pátá ló wà ní ìkáwọ́ ọlọ́run ọlọ́run ló ní ọ́ ọlọ́run ló ní mí tí ìwà tèmi bá lè mọ̀ báyìí ẹ ó rí pé gbogbo bùkátà wa gbogbo àníyàn wa a ó gbé tọ ọlọ́run lọ ọlọ́run yóò sì bá wa palẹ̀ gbogbo ìṣòro wọ̀nyí mọ́ ṣùgbọ́n a ní láti sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́run a ní láti yọ̀ǹda ìgbé ayé wa kò gbọdọ̀ jẹ́ ìgbé ayé èmi ló la ayé mi bó ṣe wù mí ni kí n ṣe rárá
iṣẹ́ ìríjú jẹ́ ohun tí Ọlọ́run fẹ́ kí a máa ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ohun gbogbo tá a bá ń ṣe. Jíjẹ ni, mímu ni, ìjáde ni, ìwọlé ni, ètò ìdílé ni, ohun gbogbo tí ènìyàn lè gbé ṣe. Ẹ jẹ́ kí a wá wo iṣẹ́ ìránṣẹ́ náà. Ó dàbí ìgbà tó bá sọ pé à ń ṣe àtúnyẹ̀wò àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti tọ́ka wá sí láti àtẹ̀yìnwá. Ẹ jẹ́ kí a wo ìwé òwe orí 23:20 ẹsẹ̀ 26. Proverbs 23:26. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé, ọmọ mi, fi àyà rẹ fún mi, kí o sì jẹ́ kí ojú rẹ kí ó ní inú dídùn sí ọ̀nà mi. Ọlọ́run ni ó ń bá ọkàn wa pàdé báyìí o. Fi àyà rẹ fún mi, yọ̀ǹda gbogbo fún mi, ọkàn rẹ, èrò rẹ, ohun tá a ti sọ jáde, mo fẹ́ dogun, mo fẹ́ dọgbọ̀n, yọ̀ǹda gbogbo fún mi, yọ̀ǹda ọkàn rẹ fún mi. Nǹkan tọ́lọ́run ń bèrè nìyí, ọ̀dọ́ tó ń gbọ́ ètò yìí, bàbá àti màmá, ọjọ́ orí ò tíì pẹ́ jù fún wa láti yọ̀ǹda gbogbo àní wa, gbogbo bùkátà wa, yọ̀ǹda ẹ̀fọ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ fún wa pé ọmọ la jẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ní, fi àyà rẹ fún mi, ọmọ mi, kí o sì jẹ́ kí ojú rẹ kí ó ní inú dídùn sí ọ̀nà mi. Kí Ọlọ́run kí òun ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ láti lè yọ̀ǹda ohun gbogbo fún ẹlẹ́dàá wa. Nínú iṣẹ́ ìránṣẹ́ kan náà, gẹ́gẹ́ bí iṣẹ́ ìríjú wa, ojúṣe wa ní ìgbé ayé ojoojúmọ́, a ó tún lọ sí Filipi 4:8. Ọlọ́run sọ fún wa wípé, lé àkótán ara, ohunkóhun tí ń ṣe òótọ́, ohunkóhun tí ń ṣe ọ̀wọ̀, ohunkóhun tí ń ṣe títọ́, ohunkóhun tí ń ṣe mímọ́, ohunkóhun tí ń ṣe fífẹ́, ohunkóhun tí ó ní ìròyìn rere. Bí ìwà títọ́ kan bá wà, bí ìyìn kan bá sì wà, ẹ máa gba nǹkan wọ̀nyí rò. Ìgbé ayé ibi tó ti bẹ̀rẹ̀ lélẹ̀, nítorí pé ohun téèyàn bá máa gbé ṣe, èrò àkọ́kọ́ wá láti inú ọkàn kó tó di pé ọ̀rọ̀ jáde lẹ́nu, tàbí a gbégbèsẹ̀, tàbí a hùwà kan. Láti ìpìlẹ̀ wá, Ọlọ́run fẹ́ kí ohun gbogbo tá a bá ń ṣe kó wà ní ìbámu pẹ̀lú ìfẹ́ rẹ. Má gbàgbé, kì í ṣe wípé Ọlọ́run ò mọ̀ wípé ìpèníjà wà, ìṣòro wà, pàápàá jùlọ nínú ayé ẹ̀ṣẹ̀ yìí. Tí a bá wo ẹsẹ̀ bíi mẹ́ta àbí méjì ṣáájú ibi tí a kà ní Filipi 4:4, tí a bá mu láti ẹsẹ̀ ìkẹrin, ó sọ fún wa wípé, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Mo sì tún wí, ẹ máa yọ̀. Ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn, Olúwa ń bẹ nítòsí. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo, nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Ẹsẹ̀ ìkeje, àti àlàáfíà Ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ, yóò sì ṣọ́ ọkàn àti èrò yín nínú Kristi Jésù. Èyí ni ọ̀rọ̀ àkọ́sọ kó tó wá sọ wípé, lé àkótán, nítorí pé Ọlọ́run a bá wa gbé gbogbo bùkátà wa, lé àkótán ara, ohunkóhun tí ń ṣe òótọ́, ohunkóhun tí ń ṣe ọ̀wọ̀, ohunkóhun tí ń ṣe títọ́, ohunkóhun tí ń ṣe mímọ́, ohunkóhun tí ń ṣe fífẹ́, ohunkóhun tí ó ní ìròyìn rere. Bí ìwà títọ́ kan bá wà, bí ìyìn kan bá sì wà, ẹ máa gba nǹkan wọ̀nyí rò. Gbogbo nǹkan wọ̀nyí, Ọlọ́run wa fẹ́ kí a máa gbé yẹ̀wò, yóò sì dára fún ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristì. Àmín. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó rí àánú Ọlọ́run, tó rí ìtọ́wò orí ọ̀fẹ́ Ọlọ́run, nítorí pé Bíbélì ti jẹ́ kí a mọ̀ wípé gbogbo wa ni a ti ṣe, tí a kùnà ògo Ọlọ́run. Ó yẹ kán ti gbàgbé wa, ká má ti rántí wa, ká ti parun, nítorí ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí inú Ọlọ́run ò dùn sí. Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí ó korò gbá bí ìmọ́lẹ̀ àti òkùnkùn ni, tó jẹ́ pé wọn ò lè dúró papọ̀ rárá. Ṣùgbọ́n Ọlọ́run ti ṣe ọ̀nà àbáyọ fún wa, ọ̀nà ìgbàlà fún wa nínú Jésù Kristì, gẹ́gẹ́ bí a ṣe rí ní ìwé Rome 6:23. Nítorí ikú léèrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní iyè tí kò ní pẹ̀kun nínú Kristì Jésù Olúwa wa. Àmín. Èmi tó jẹ́ pé ó yẹ kán ti gbàgbé, ẹni àbá ti gbégbìn, ká má ti rántí ẹ̀ mọ́, tàbí kó kàn ti ẹ̀ kú, ká má mọ́bi tó wà. Ṣùgbọ́n Ọlọ́run dá ọ sí, Ọlọ́run dá mi sí, Ọlọ́run ṣe wá lóore, Ọlọ́run ṣàánú fún wa. Irú ìgbé ayé wo ló yẹ ká wá máa gbé? Kò yẹ ká máa hùwà kò kàn mí, àbí fàmílétè tutọ́? Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ rárá. Ọlọ́run fẹ́ kí ìgbé ayé wa kó jẹ́ iṣẹ́ ìríjú rere, ojúṣe tí ó tọ́, tí ó yẹ láti lè fi ògo fún orúkọ rẹ̀. Àdúrà mi sì ni wípé eléyìí yóò ṣeéṣe fún ẹnì kọ̀ọ̀kan wa
ni oruko Kristi Jesu. Amen. Idi ni to fi je pe ti e ba wo ikan lara awon ise iranse ti Olorun fi ran Apostle Paul ti a ba wo iwe Efesu ori kerin Efesu ori kerin ti a ba bere lati ese iketa leni ogun Ephesians 4 from verse 23 a o ka ori bibeli yi pari a o wa tun wo ori karun Olorun so fun wa wi pe ki esi di titun ni emi inu yin ki esi gbe okun titun ni wo eyi ti a da nipa ti Olorun le ododo ati le wa mimo otito nitori na e fi eke sise sile ki olukuluku yin ki o ma ba omo ni keji re so otito nitori eya ara omo ni keji wa le awa se e binu e ma si sese e ma se je ki orun wo ba ibinu yin beni ki e ma se fi aye fun esu ki eni tin jale ma se jale mo sugbon ki o kuku ma se lala ki o ma fi owo re sise ohun ti o dara ki ohun ki o le ni lati pin fun eni ti o se alaini ese kokan je ni ogbon efesu ori kerin e ma se je ki oro ibi baje kan ti enu yin jade sugbon iru eyi ti o dara fun eko ki o le ma fi ore ofe fun awon ti n gbo e ma si se mu emi mimo olorun binu eni ti a fi se edidi yin de ojo idande gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu gbogbo aran kan e ma sore fun omo enikeji yin eni iyonu e ma dariji ara yin gege bi olorun ninu kristi ti dariji yin efesu ori kerin ati kalate ese keta le ni ogun titi de ipari ese ikeji le ni ogbon a wa tese waju ni efesu ori karun be lati ese ikini nitori na e ma se afarawe olorun bi awon omo won e si ma rin ni ife gege bi kristi pelu ti fe wa ti o si fi ara re fun wa le ore ati ebo fun olorun fun orun didun sugbon agbere ati gbogbo iwa eri tabi oju kokoro ki a ma ti le daruko re laarin yin mo bi o ti ye awon eni eniyan mimo iba se iwa obun ati isoro were tabi isefe awon ohun ti ko to sugbon kuku ma dupe nitori eyin mo eyi daju pe ko si panshaga tabi alaimo eniyan tabi oloju kokoro ti se oluborisa ti yo ni nikan ni ijoba kristi ati ti olorun e ma se je ki enikeni fi oro asan tan yin je nitori nipase nkan won yi ibinu olorun bo wa sori awon ma lai gboran nitori na e ma se je alajo pin pelu won nitori eyin ti je okunkun lekan sugbon nisisin yi eyin di imole nipa ti oluwa e ma rin gege bi awon omo imole nitori esu emi wa ni ti isore gbogbo ati ododo ati otito e si ma wadi ohun ti se itewogba fun oluwa ese ikokanla e ma si ba aileso ise okunkun kegbepo sugbon e kuku ma ba won wi nitori itiju tile ni lati ma soro nkan won ni ti won se ni ikoko ki olorun ki o re nikokan wa lowo a o danu duro nibi efesu ori karun ese ikini titi de ikejila ise iriju ni igbe aye ojojumo bawo ni o se ngbe igbe aye re baba mama arakunrin ati arabinrin ọdọ tabi agba olorun fe ki a se ohun to to to ye nitori pe igbe aye wa ki se fun ara wa fun ogo olorun ni ki oluwa ki o re nikokan wa lowo idi niyi to fi je pe oro idile oro igbeyawo lati pinle wa olorun fe ka fi ohun gbogbo le olorun lowo ti a ba ri ọdọ nibi tabi baba mama to se n gbadura pe oluwa pese olurọlọwọ rere tabi aya rere ọkọ rere fun ọmọ mi e ma gbagbe titori pe a fun to ni wa olorun kan fun wa ka boju to ni awa kola ni ara wa awa kola ni ohunkohun gbogbo nkan ta ba fe se igbese ta ba fe gbe a gbudo ma ni lọkan yi pe nje o ba ife olorun mu won ni ki a ma wadi ohun to je itewogba lọwọ olorun gege bibi ti a ka ni efesu ori karun ti a ba wo korinti keji ori kefa ese ikerinla 2 Corinthians 6:14 e ma se fi aidogba dapọ pẹlu awon alaigbagbọ
nítorí ìdàpọ̀ kiri òdodo ní pẹ̀lú àìṣòdodo ìdàpọ̀ kini ìmọ́lẹ̀ sì ní pẹ̀lú òkùnkùn ọlọ́run kò rẹ nìkọ̀kan wa lọ́wọ́ ìrẹ́pọ̀ kini kristi sì ní pẹ̀lú bẹ́líálì tàbí ìpínwòlé ẹni tí ó gbàgbọ́ ní pẹ̀lú aláìgbàgbọ́ ìgbéyàwó owó wa ìgbéyàwó rẹ ọmọ fẹ́ fẹ́ ọkọ ọkọ fẹ́ fẹ́ aya ọlọ́run ò fẹ́ ká fi àìdọ́gba dàpọ̀ mọ́ ohun tí ò tọ́ bó o ní ìdúró rẹ nínú ọlọ́run bó o ní ìdúró rẹ nínú kristi jésù farabalẹ̀ fún ètò ọlọ́run fún ayé rẹ nínú òwò rẹ pàápàá ohun gbogbo tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká kíyè sára kó má kàn jẹ́ torí pé ayé ń ṣerú ẹ̀ tàbí owó wà ń bẹ̀ òun ni màá ṣe tọ́lù rárá ẹ má jà á ṣe kí olúwa kí ó ràn wá lọ́wọ́ wọ́n ti máa ń sọ wípé kò sóhun nǹkan tó tún tuntun lábẹ́ ọ̀run ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ba inú jẹ́ láwùjọ lónìí ǹjẹ́ bọ́lọ́run ṣe kọ́ nìyẹn rárá tí ẹ bá wo ìrere matthew orí kọkàndínlógún matthew 19 tẹ bá wo ẹsẹ̀ kẹrin sí dé ìkẹfà matthew 19:4-6 ó dáhùn ó sì wí fún wọn pé ẹ̀yin kò tí ì kà á pé ẹni tí ó dá wọn nígbà tètè kọ́ṣe ó dá wọn ní akọ àti abo ó sì wí pé nítorí èyí lé ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ yóò fà mọ́ aya rẹ̀ àwọn méjèèjì á sì di ara kan nítorí náà wọn kì í ṣe méjì mọ́ bí kò ṣe ara kan nítorí náà ohun tí ọlọ́run bá so ṣọ̀kan kí ènìyàn kí ó má ṣe yà wọ́n gbogbo wàhálà ìdílé ìkọraẹnisílẹ̀ èyí tí à ń rí láwùjọ lónìí kì í ṣe ìfẹ́ ọlọ́run láti bẹ̀rẹ̀ wá òlà sọ pé ohun gbogbo tá a bá ń ṣe tẹ bá wo bá ṣe mú lẹ́sẹẹsẹ títítí èrò ọkàn wa ni ìgbésẹ̀ ní títí ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ ìgbéyàwó ǹjẹ́ ó bá ẹ̀fẹ́ ọlọ́run mu níbi tí a kà yí ìrere matthew orí kọkàndínlógún tí ẹ bá wo ẹsẹ ìkẹta kí àìṣẹ wàá lọ sí ẹsẹ ìkeje títí dé ìkẹsàn matthew 19:3-7-9 ó ní àwọn farisi sì wá sọ́dọ̀ rẹ̀ wọ́n ń dán wò wọ́n sì wí fún un pé ó ha tọ́ fún ọkùnrin kí ó kọ aya rẹ̀ sílẹ̀ nítorí ọ̀ràn gbogbo ẹsẹ ìkeje wọ́n wí fún un pé èé ṣe tí mose fi àṣẹ fún wa wípé kí a fi ìwé ìkọ̀sílẹ̀ fún kí a sì kọ́ sílẹ̀ ó wí fún wọn pé nítorí líle àyà yín ni mose ṣe jẹ́ fún yín láti máa kọ àwọn aya yín sílẹ̀ ṣùgbọ́n láti ìgbà tètè kọ́ ṣe wá kò rí bẹ́ẹ̀ jẹ́ ká dìímú mo sì wí fún yín ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ bí kò ṣe nítorí àgbèrè tí ó sì gbé òmíràn níyàwó ó ṣe panṣágà ẹnikẹ́ni tí ó bá sì gbé ẹni tí a kọ̀ sílẹ̀ níyàwó ó ṣe panṣágà ọlọ́run aláàánú kó ṣàánú fẹ́ni kọ̀ọ̀kan wa àgbèrè ò dáa panṣágà ò dáa ìwà ẹ̀tọ́ ò dáa ìwà ẹ̀rí ò dáa ẹ̀mọ́jà fi ṣe yàǹga ká máa sọ pé ayé ń ṣe irú ẹ̀ ṣé mi nìkan ni bí irú ẹ̀ bá tẹ̀ wáyé a ò gbàdúrà nǹkan burúkú ayé wà fún ìdáríjì àṣìṣe ni ìwọ náà jáwọ́ nínú nǹkan burúkú ẹ dáríjìra yín kẹ́tẹ̀síwájú gbogbo ìkọraẹnisílẹ̀ kí lé fọ́ sí méjì káyé àwọn ọmọdà báṣubàṣu wọ̀nyí ọlọ́run ò fẹ́ ètò ọlọ́run kọ́ ni fún wa ẹ jẹ́ ká kíyè sára bí iṣẹ́ ìránṣẹ́ yìí ṣe ń wá sílé a ó sáré wo ẹsẹ bíbélì méjì tó ń pè wá sàkíyèsí pé ká ṣọ́ra ṣe nípa bí a ṣe ń gbègbè ayé wa kọ̀rìntì kejì orí kẹfà ẹsẹ ìkẹtàdínlógún 2 Corinthians 6:17 ọlọ́run sọ fún wa wípé nítorí náà ẹ jáde kúrò láàrin wọn kí ẹ sì ya ara yín sọ́tọ̀ ní olúwa wí kí ẹ má ṣe fi ọwọ́ yín kan ohun àìmọ́ èmi ó sì gbà yín àdúrà wa ni wípé ìgbàlà kíkún ti ọlọ́run yóò jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa yóò sì dára fún wa ní orúkọ jésù kristi bí a ṣe ń parí iṣẹ́ ìránṣẹ́ náà jòhánù 1:2-17 1 John 2:15-17 ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa wípé ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé ìfẹ́ ti bàbá kò sí nínú rẹ̀ nítorí ohun gbogbo tí ń bẹ lé ayé ìfẹ́kùfẹ́ ara àti ìfẹ́kùfẹ́ ojú àti ìríra ayé kì í ṣe ti bàbá bí kò ṣe ti ayé ayé sì ń kọjá lọ àti ìfẹ́kùfẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ṣe ìfẹ́ ọlọ́run ni yóò dúró láéláé àdúrà mi ni wípé ìwọ àti èmi a ó ṣe ìfẹ́ ọlọ́run yóò dára fún wa ní orúkọ jésù kristi ẹ má gbàgbé ìríjú la jẹ́ a sì gbúdọ̀ kíyèsí eléyìí ní ìgbé ayé wa ojoojúmọ́ ẹ jẹ́ kí a gbàdúrà bàbá mímọ́ a dúpẹ́ fún àánú yín tá a rí gbà ẹ mẹ́sẹ̀ wa dúró nínú òtítọ́ kí ó lè dára fún wa gbogbo kí ó lè jẹ́ tẹ̀yẹn ọlọ́run nígbà tẹ bá sì wá ṣe ìkórè ayé ẹ wá kà wá yẹ títí di ìgbà náà ẹ dì wá mú ní orúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmín.

0: Adventist World Radio àti àjọṣepọ̀ Seventh-day Adventist Church ṣe agbátẹrù rẹ̀.
1: Olú iléeṣẹ́ wa wà ní kìlómítà 4 Kùbá Ilé Road, Àkúrẹ́, Ondo State. Fún ọ̀rọ̀ ìyànjú tàbí ìbéèrè fún

lẹ́ẹ̀kan sí 08066764072 tàbí kí ẹ pè sórí ẹ̀rọ 07068446253. Ẹ tún lè pe àwọn elétò ìlera wa sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 08033897470. Kí Olúwa Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú wa. Ẹ̀yin àlùfáà bí ìlú ni Isaac Olúwaṣẹ́gun, òun ló sọ fún wa wípé

orí mi gbè mí bí o ṣe gbológun ẹrú má padà lẹ́yìn mi ẹ̀dá mi má gbàbọ̀dé orí mi má takò mí ìwọ lo ṣíwájú ayé tí mo tẹ̀lé ọ orí mi má padà lẹ́yìn mi orí tí wọ́n ń pè lẹ́lẹ́dẹ̀ẹ́ ènìyàn orí mi má padà lẹ́yìn mi ó yá gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi lọ́jọ́ tòní ẹ fọwọ́ gbórí yín mú ẹni kò rí yín má ṣe padà lẹ́yìn yín bí èèyàn ń gbá bọ́ọ̀lù tó kù dẹ̀dẹ̀ kéèyàn gbá bọ́ọ̀lù wọlé tó bá ṣàṣìṣe tó gbá bọ́ọ̀lù yẹn dànù orí ẹ̀ lágbámú ipé kí ló ṣẹlẹ̀ gan bẹ́sẹ̀ gan bá ṣàṣìṣe tàbí tọwọ́ bá ṣàṣìṣe èèyàn ò ń bẹ́sẹ̀ wí orí lèèyàn máa ń bá wí òun ni wọ́n ti sọ pé ìjọ torí ń gbé ni níbo lòrìṣà ń wò ó yá fọwọ́ àdúrà bójú ipò orí mi má padà lẹ́yìn mi ìwọ tó o bá ń jẹ̀kọ́ ata lọ́wọ́ kíyèsí o bó ṣe ẹ̀yìn ọwọ́ ni kó o fi bójú o má lọ fọwọ́ ojú ọwọ́ bójú o kó má di pé ó ń ta mí ó ń dùn mí o ẹ kù dédé àsìkò yìí ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa iṣẹ́ ọwọ́ ṣàlàáfíà la bá yín ẹ tún wá nǹkan fìdílọ́jọ́ tòní kẹ ẹ tún wá jẹ bùkútù ọ̀rọ̀ kẹ ẹ wá jẹ bùkútù èdè kẹ ẹ tún wá gbọ́ wirinwirin lẹ́ni ẹni tó lu ọlọ́rọ̀ ọba àmìràn fún sáà tá a wà yìí orúkọ tèmi ò yí pò padà bọ̀bọ̀ lágbèǹga máa sa one of entertainment mú kí gbogbo yín ẹ kò lé mò ń bọ̀ wá gbogbo ara mo fi ń bọ̀.

0: ìbàdàn lónìí ọba akọdáayé ìbàdàn lónìí ọba sàkẹ́ọ̀run ọba tó ti wà káyé tó wà tí ó wà nígbàtáyé òní símọ̀ ọba tí gbogbo àwọn ọba ayé rí tán ṣe kábíyèsí fún ọba ṣèyówù ọba jẹ́yówù ọba kẹ́yówù ọba fẹ́yówù ọba yànyówù ọba pèyówù ọba pàyówù ọba jẹ́yówù òlòlò tí ó lo gbogbo ẹ̀dá gbọ́ká àfàtà ọlọ́rọ̀ ọba mi tó fọ̀rọ̀ dẹ́ẹ̀dá ti ń sọ̀rọ̀ jáde ìbàrẹ̀ mo ṣe lọ́jọ́ tòní ó yẹ ẹ̀yin mọ̀lẹ́kà tẹ wà ní ṣàkóso ọ̀rọ̀ ó yá ẹ tún sílẹ̀kùn lé ọ̀rọ̀ torí mo tún dé sí eyín lọ́rùn torí màrùmàrò ní ṣorúgọ kà màsọmàsọ ní ṣẹja lálẹ́ odò mo tún dé gbogbo ara kìkì ọ̀rọ̀ gbogbo ara kìkì èdè gbogbo ara kìkì ẹ̀fẹ̀ mo tún dé lọ́jọ́ tòní ẹ tún jẹ́ kọ́ ọ̀rọ̀ kó ràn mí lọ́rùn ó yá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ wá nǹkan fìdílé ẹ ṣe àmọ̀ bá a ṣe ń ṣètò yìí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ abala méjì gangan labala tí a pé ètò yìí sí abala lákọ̀ọ́kọ́ la pè ní ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n níbi gangan la ti máa mú ìṣẹ̀lẹ̀ tá a máa fi ṣe ìdíwọ̀n ayé ẹni tá a ti máa mú wá sí etí ìgbọ̀nyín abẹ́lẹ́ lẹ́ẹ̀kejì la pè ní àṣírí iṣẹ́ ọwọ́ níbi gangan la ti máa ń ṣe àtúpalẹ̀ àwọn oníṣẹ́ ọwọ́ tàbí iṣẹ́ ọwọ́ tá a bá ti mú wà fẹ́yìn tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ ìwọ tó yí sí tó wò pé bó mo já sí ṣé mi ti mísì róòdù o mísì róòdù o ti já sọ́nà you are live and direct with us on radio àdàbà ìkànnì tó kilẹ̀ falafala ẹjẹ́ asáré wa abala lákọ̀ọ́kọ́ lọ lórí ètò yìí abala ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n ṣe ń gẹ̀ tiẹ̀ à ń gẹ̀ tiẹ̀.
1: ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n ọmọbìnrin kan ló ra fóònù o ó wá dìgbà kan àwọn kan wá pè é wọ́n ní wọ́n fẹ́ gbé iṣẹ́ fún ó wá dúró síbi tí wọ́n ti ní kí wọ́n jọ pàdé nígbà tí wọ́n fi wá pàdé àtàwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ló ti ń pe obìnrin yìí wọ́n wá ní fóònù rẹ̀ làwọn tírèsì débẹ̀ o pé jíjí ni wọ́n jí fóònù yìí obìnrin yìí bá bínú rẹpẹtẹ wípé kí ló bá irú ẹ̀rí fi yìí wá àwọn yẹn ṣàní pé kó ní sùúrù o nígbà wo ló ti ń lo fóònù ó sọ déètì kí làwọn ṣe lè rí rìsíìtì ẹ̀ wọ́n tẹ̀lé lọlé kí a ń gbà tọ́rọ̀ yìí dẹ̀ ń kọjá ibi tó yẹ ẹ̀rú ba obìnrin yìí ló bá pe àwọn tó jẹ́ gbajúmọ̀ àwọn yẹn bá dé àwọn náà kọ́kọ́ fẹ́ bínú ṣùgbọ́n àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ yìí wọ́n mọṣẹ́ púpọ̀ wọ́n rí pé àti ìgbà obìnrin yìí mú ẹ̀jẹ̀ ká ní sùúrù fún wọ́n tún tẹ àwọn kóòdì kan lórí ẹ̀rọ tiwọn wọ́n ní àníjígi ni wọ́n jí fóònù yìí ibi tí wọ́n sì ti jí fóònù yìí ń jọ́ náà nǹkan burúkú lọ ṣẹlẹ̀ ibẹ̀ obìnrin yìí ni rárá wọ́n wá lọ dá ṣé ẹ yọ sim card yín àbí nǹkan kan ò ní rárá ẹ tún fi fóònù yìí ṣe rí obìnrin yìí bá ronú jinlẹ̀ ó ní lóòótọ́ òun ti tún fóònù yìí ṣe rí ó wá ní ó kàn ń ṣe bákan lòun bá gbé lọ́dọ̀ engineer ǹjẹ́ ẹ mọ engineer tẹ́ ẹ ṣe fóònù lọ́dọ̀ ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni òun mọ engineer yìí wọ́n bá tún gbé ọkọ̀ ó di ọ̀dọ̀ engineer wọ́n bá dé ọ̀dọ̀ engineer ṣé ẹ mọ arábìnrin yìí rí ó ní bẹ́ẹ̀ ni wọ́n bá fi fóònù hàn ó lóun lòun bá tún ṣe kí lẹ tún ṣe lára ń jọ náà ó ní gbà tí fóònù yóò da òun ṣàyọ panel kan lòun bá fi sí kó ba lè mọ ṣiṣẹ́ ó ní torí panel yẹn ó lẹ́nu yẹn ò lò mọ́ wọ́n sì òun sì ti bá wọn tún ṣe tipẹ́ ǹjẹ́ ẹ mọ ẹni tí ó mú fóònù eléyìí tẹ yọ panel rẹ̀ ó lóun mọ̀ wọ́n dáadáa àṣé panel fóònù tí wọ́n change fóbìnrin tí ò sì mọ̀ panel yẹn gangan ni engine ká má fọ̀rọ̀ gùn ọmọbìnrin yìí bá júwe ẹni tó mú fóònù wá wọ́n bá gbéra wọn bá lọ ọ̀dọ̀ ẹ̀ ǹjẹ́ yìí lẹ mú fóònù wá sọ́dọ̀ arákùnrin yìí ó ní bẹ́ẹ̀ ni àṣé ara fóònù tí wọ́n gbà níjọ́ tí wọ́n lọ rí digun jalè tí wọ́n sì pààyàn ń bẹ̀ ẹni fóònù tí wọ́n mú wá sí ọ̀dọ̀ ẹnjìníà tí ń ṣe fóònù pánẹ́ẹ̀lì rẹ̀ ni wọ́n sì yọ fún ọmọbìnrin tá a wí ká gbà pé àwọn tí ń ṣe fóònù lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà lọmọbìnrin yìí fún ní fóònù rẹ̀ láti bá òun tún ṣe tí ò sì wá rí wọn mọ́ ẹ rí pé kò sí bí ìbáṣe bọ́ nínú wàhálà yìí gbòǹgan ò sí lẹ́gbẹ́ adigunjalè ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ̀n tòní sọ fún wa pé ẹnikẹ́ni tí ẹ bá fẹ́ bá dòwò pọ̀ bóyá lórí pé à ń tún ẹ̀rọ ṣe àbí a fẹ́ rajà ẹ jẹ́ kó jẹ́ ẹni tó ní ṣọ́ọ̀pù tó níbi tẹ́ ẹ lè wá sí o torí pé abẹ́rẹ́ tó bá lókun dì ni kì í sọnù ẹ̀yin tẹ́ kàn máa dédé pàdé èèyàn kan ẹ a fẹ́ ra chéènì a fẹ́ ra nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ títì ẹ ṣọ́ra ọ̀rọ̀ ọlọ́rọ̀ ò ní da tiyín o ẹ̀yin náà tẹ bá dẹ̀ ní ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n bóyá ẹ fẹ́ kí wọ́n mọ̀ pé yín ló ṣẹlẹ̀ sí ṣùgbọ́n tẹ fẹ́ fi kọ́ àwọn tó bá gbọ́ ọlọ́gbọ́n ẹ lè kàn sí wa lórí ètò yìí ẹ ṣe pípọ̀.
0: ọ̀pẹ́ kàǹkà lọ́wọ́ tó mogún olúpùnmi mo rò pé atútù kọ́gbọ́n kan tàbí òmíràn lórí ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n tá a gbọ́ lọ́jọ́ tòní mo gbàdúrà láṣẹ tọlọ́rọ̀ ọba ètùmọ̀rẹ̀ àní rógun àkóbá ami adura ni ke se ke gbe to adura mi okay now e ja wo abala lekeji lo lori eto ta wa yi abala asiri ise owo first die bayi ise owo ta mo si solar system gangan latin bo yebeyebe latin tu perepere re ta tin yiri re wo lori eto yi gbogbo on to somo ni jejo fun awon ti o si lori eto yi iyato laarin lithium ion battery ati tubular battery gangan la injiri wo lowo e mo de so opolopo on fu wa nipa lithium ion battery gbogbo e ba sese awon eroja ta kojopo sinu e gangan to nje lithium ion battery gbogbo e ma lati so lori eto yi iwo to ba ti mi se e o le bere lowo en to wa legbe pe se n get e to ba ti ni o n get e wa nkan bo je ko ra fresh dry asike fun ni abi ko ra egro fun ni ko le so lara on to ti get ko le download e fun ki iwo na le get e fun eyin te gbo wa ni ijejo mo so fun wa ipe iyato lara iyato to wa lari lithium ion battery ati tubular battery ni pe owowo lithium ion battery owowo ju tubular ion battery lo mo tu so fun wa bi pe tubular battery owowo e te eyan ko ba ni mi te eyan ni agbara bi anti mi kan to wo pink te eyan ni agbara dada to ti je fufu to je apu o ma le gbe tubular battery ko ma lo di pe o ndu mi o eyin ro mi lale mo tu so fun wa ni ijejo ibi gangan la gbe danu duro ni ijejo lori eto yin eto wa labala asiri ise owo ewo ibi ta bade ni ijejo la tun ba tesiwaju lojo toni e tun lo mutaka da yin ke mu iwe yin ke wa ko gbomogbon ke wa ko imo ki imo lojo toni iwo to ba tun miss toni be eyan to miss 3 unit course la ya institution ni o ewo kin to bo abale lekeji lo kin to wa so ta fe yiriwo lojo toni e je sare dele ise technology city loke lohun she get here and get here
2: Siri to de yi o
3: nibi to kun fofo fo lowo gbogbo to ni se pelu solar
4: light
2: Arabi le muna lo ki won muna lo so lati wa lowo poku
3: a den dupe lowo awon akode eda to gbe Lagos wole yi wa
2: asiri oye ti solar n ba jade lati factory wa tu si wa lowo
3: ni technology suite ti ralepo palace arakale
2: gbogbo wo bamba bamba ti won fi n seru bayi te fi ro pe yin o to lo
3: ai agbagbe
2: e ma bo tara ni technology suite
3: e engineers ateyin contractors pelu individual
2: e wa ma ko leyo leyo double double dosi dosi plenty plenty
3: lawon original durable and affordable solar components and materials
2: solar battery
3: solar panel
2: solar freezer
3: solar cable
2: solar fan ati solar freezer nayo
3: titi dori hot plate ati controller
2: ati gbogbo nkan ta ba fe lori solar
3: bo se installation tabi repair tabi rebuild tabi recomputer tabi upgrading
2: kiye ti nlo tele wa dotun pada
3: e ma bo ni shop 207
2: iralepo palace arakale
3: akure telephone
2: 070-3065-6274
3: bonus ati promo den lo lowo bayi o ni technology city
2: let's go
3: there
0: iwo to ba fe je mukutu solar to fe gbadun solar iwo to ti fowo solar jalaya te ru ti bo to ro po le se solar kai kai kai tuto edanu pelu ile ise technology city ile ise to nta opo nibi ta wa yi lakoko ta wa yi ko seni to to be awa gangan loro ba yo dada online si tan ko wole live and direct iwo to ba da oto e to ba yiri ewo to ba ro pe se na line ni confirm ni link e ko wa compare pelu eye ta nta ile ise technology city ile ise to nta opo to ntoju lowo awon ohun elo solar system alolo tulo to mo tun de ba lowo oyan o rugged o wa durable o koja be o koja ka si nkan gbogbo awon to ti ra ninu won du layo won ku ton so pe lowo wa eyin te ba

0: ẹ mà kú oríire ti technology siri tó dé yìí o níbi tó kún fọ́fọ́ fọ́lọ́wọ́ gbogbo tó ní í ṣe pẹ̀lú sólà bí le múná lọ kí wọn múná lọ sólà ti wà lówó pọ́kú a dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ àwọn akọni ẹ̀dá tó gbélé gọ́ọ̀sì wọlé yìí wá káṣíìrí oyè tí sólà ń bá jáde láti fáàtì wá tu sí wa lọ́wọ́ ní technology suite ti ralepo palace àràkálẹ̀ gbogbo owó bàǹbà bàǹbà tí wọ́n fi ń ṣèrùbà yín tẹ́ ẹ fi rò pé yẹn ò tó lò solar panel, solar freezer, solar cable, solar fan àti solar freezer náà yọ. Títí dorí hot plate àti controller. Àti gbogbo nǹkan tá ẹ bá fẹ́ lórí solar. Bó ṣe installation tàbí repair tàbí rebuild tàbí recoupe tàbí upgrading. Kí yẹn ti ń lò tẹ́lẹ̀ wá dọ̀tún padà. Ẹ máa bọ̀ ní shop 217 Ìrálẹ́pọ̀ Palace Àràkálẹ̀ Àkúrẹ́. Telephone 070-3065-6274. Bonus àti promo dẹ̀ ń lọ lọ́wọ́ báyìí o ní technology city. Let's go there.
1: Ẹ̀yin tẹ́ bá fẹ́ kàn sí wa nílé iṣẹ́ Technology City ẹ lè kàn sí wa ní shop 2, 6, and 7 Ìrálẹ́pọ̀ Palace Àkúrẹ́ ibẹ̀ gangan lákalẹ̀ sí tá ń gbé ń jíṣẹ́ tolúwọ ọlọ́run ọba mìíràn wà ibikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ tẹ́ ẹ bá ti wo Àkúrẹ́ ẹ ní àràkálẹ̀ gangan lẹ̀ ń lọ Ìrálẹ́pọ̀ Palace ẹ ti máa rí bus shelter tọkọ Ìrálẹ́pọ̀ bus shelter sí ibẹ̀ gangan láwà ẹ wo ẹ̀yìn ẹ máa rí wa ní ìsàlẹ̀ a tún wà lókè shop 2, 6, and 7 Ìrálẹ́pọ̀ Palace gangan ẹ kàn sí wa ń bẹ̀ lónìí kẹ́ ẹ jẹ mùkútù sólà ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ẹ lè máa pè wá sórí 070-3065-6274 070-3065-6274 tàbí 090-3237-3011 090-3237-3011 ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa lórí TikTok Technology City Solar Solution ẹ darapọ̀ mọ́ wa lórí TikTok Live and Direct kẹ́ ẹ share kẹ́ ẹ link mọ́ wa kẹ́ ẹ connect mọ́ wa kẹ́ ẹ get àwọn update lóríṣiríṣi pẹ̀lú ilé iṣẹ́ Technology City ìwọ tó dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ okòwò solar o ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ o fẹ́ máa kó kàkà tí wàá fi máa lọ sókè sódò ship price tó o fẹ́ máa kó ẹ lè partner pẹ̀lú wọn ilé iṣẹ́ Technology City ilé iṣẹ́ yín ẹ fẹ́ ká wá ṣe workshop tàbí seminar ńbẹ̀ ẹ kàn sí wa tàbí ẹ fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹ fẹ́ ká dánilẹ́kọ̀ọ́ ẹni ọmọ tó wà ń lé fún sáà tàwà ẹ tẹ́ fẹ́ ká dálẹ́kọ̀ọ́ bọ́ ṣe lè ṣe solar system ìwọ̀n CCTV camera gbogbo ẹ̀ gbogbo ẹ̀ latest technology iṣẹ́ tí a nílé iṣẹ́ technology ti solar ni ẹ kàn sí wa náà ẹ máa pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn 090-3237-3011 090-3237-3011 ẹ tó jẹ́ kí n tẹ̀síwájú níbi tá a bàdé àwọn àmì tí wàá fi mọ̀ pé bátìrì ẹ gangan ti ní injúrì bó o nílò láti pààrọ̀ ẹ̀ àmì míì òun tún ni pé tí bátìrì ẹ bá ń já tó ń já wìwìwì ẹlòmíì gan lọ́sàn-án tí bátìrì bá ti wá ní injúrì dé stage kan ẹ mọ̀ pé stage by stage gangan láyè tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní injúrì bọ̀ a sì máa ṣiṣẹ́ tó bá ti ní injúrì dé àwọn stage kọ̀ọ̀kan lọ́sàn gangan ní ìgbà tó oòrùn wà ẹ rí pé bátìrì a máa lọ fàfàfàfàfà a run down a shut down oòrùn á wà fúbà tẹ́lẹ̀ tẹ́ ẹ gbé lóòdù lé lóòdù kékeré lẹ́ẹ̀kọ̀ gbélé ó lè ṣe tv lásán lẹ́ẹ̀kọ̀ máa tàn ẹ rí pé láti fúbà abọ́ sí 3 abọ́ sí 2 abọ́ sí 1 ẹ̀ẹ́kọ̀ rí pé a wá máa bíjú bí ìgbà tí ìdọ̀tí bá bọ́ síyàn lójú lórí ọ̀kadà ẹ ti mọ̀ pé bátìrì elé gangan ó mà ti ní injúri àmì míì tẹ́ ẹ tún fi mọ̀ pé bátìrì yín ti gbọgbẹ́ òun ni pé tó máa ń ṣó àwọn error message lójú inverter lójú inverter yìí tẹ́ ẹ rí pé ó ń ṣó àwọn messages kọ̀ọ̀kan lára àwọn messages tó lè máa ṣó fún yín ni ó lè máa ṣó the warning alert kó mọ̀ kọ́ charging error kó sọ pé error kan wà kó ní àṣìṣe kan wà nípa bó ṣe ti ń gbaná wọlé tàbí kó tún pa kọ battery communication failure ó lè ṣó elé sójú pẹ̀lú elé ẹ ti mọ̀ pé bátìrì yín ti nílò ẹ nílò láti máa fowó díẹ̀díẹ̀ pamọ́ bóyá kẹ́ ẹ lọ kọ kóló ẹ kẹ́ ẹ máa rọra kíìpù owó ti díẹ̀díẹ̀ kó máa lọ bá ẹyín lójijì èèyàn tó bá lo sólà rí tí sólà ẹ̀ bá ti lọ níjúrì ara àyàn ó máa ń balẹ̀ elé ara àmì ni àmì míì tẹ́ ẹ tún mọ̀ pé bátìrì yín ti nílò láti pé ká pààrọ̀ òun ni pé t ti odun battery yin ba tin pe e te wa ri pe boya e n lo tubular battery awon to ba lo tubular battery won cha ki re se le dada to ba ti ra tubular battery ti tubular battery to ba si shaprapra e to ti wa ni tutun wa ri pe odidi bi osu mefa osu mejo odun kan gba mi o le ma nilo ko top omi e e to ba ko ma top e o le pe gbe die ni wa ko ra top e bi igbati winner te to ba zip ko oke ni wa ko ra fi se tele tele tele sori awon battery sugbo to ba tin pe boye o tin lo bi 2 years 3 years wa wa ri pe omi ti da si awa ma dile mo ni mo wa ri pe laarin bi osu mefa ba to ye pe vo odido tun kan o le ma nilo lati top e wa ri pe die die laarin osu mejo wa nilo lati top e die die laarin osu mefa wa nilo lati top e wa ri pe rate to fi consume omi to fi mo mi to fi fa omi wa ri pe o ma ti poju tele tele lo eleyi o tumo ti lifespan e todo e ba tin pe si ati bere si re e mo pe ko so nkan to wa saye ti o ni pada dagba ki lo wa laye ti o ni pada dagba todo e ba tin pe si ele a bere sin re bi o se sise awaya to ami mi tu wa tu fi mo pe battery ti injury o ni pe ti o ba ti ni inconsistent energy supply inconsistent to ye pe o le predict e boya o ni o lo mo so ni gba to run ba da o ko ise time to ro da gba ti orun ba da tori pe oni kan ni orun wa dada loni o wa dada lose all true o wa ri pe o lo loni o lo gan fun hours boya o lo loni o lo fun 3 hours o wa di ola o lo bi 4 hours o tu dotu la 2 hours o tu di jo kini kan o sise wa na ni half hours to wa ri pe o le predict e o le so bo se ma sise bi tele ri to ye pe o mo pe battery mi to ba ti full mo le lo fun wakati mejo to ba ti full mo le lo fun wakati meta ti n ba to tv ni kan si mo le lo fun wakati kan o wakati meji sugbo bayi o le predict fun o gangan lo predict fun pelu eleyi wa ti mo pe nkankan tin se battery to nlo se n get e and get e eja sare dele ise technologist mo nbo wa gbogbara mo fi nbo
2: technology series to de yo
3: nibi to kun fofo folowo gbogbo to ni se pelu solar
4: light ti no ba wa le o allo imale de
3: para bi le muna lo ki won muna lo so lati wa lowo poku
5: a de dupe lowo awon akode eda to gbe lagos wole yi wa
3: asiri oye ti solar n ba jade lati factory wa tu si wa lowo
5: ni technology series ti rale ko palace arakale
3: gbogbo wo bamba bamba ti won fi se ru bayin te fi ro pe yin o to lo
5: fai agbaye
3: e ma bo tara ni technology Technology series.
5: Hey, engineers are taking contractors, pelu individuals.
3: And what my call leyo double double dosi dosi plenty plenty.
5: La one original durable and affordable solar components and materials.
3: Be solar batteries,
5: solar panels,
3: solar freezer,
5: solar cable,
3: solar fan ati solar freezer nayo.
5: Titi dori hot plate ati controller.
3: Ati gbogbo nkan ta ba fe lori solar.
5: Bush installation tabi repair tabi rebuild tabi computer bi upgrading.
3: Kiye ti nlo tele wa dotun pada.
5: E ma bo ni shop 217.
3: Irale ko pala sarakale
5: apure. Telephone 070-3065.
3: 6274.
5: Who knows how to promote and lolo wa ba yo ni technology city.
3: Let's go
5: there.
1: Inte bafe kosu wa nile share technology city. Awa ni shop 2, 6, and 7. Irale ku palasi. Ele map wa sorry. Is 070-3065-6274. Is 070-3065-6274. Tabi is 090-3237-3011 090-3237-3011 eyin te ba fe pe mi leyin eto fu partnership ni e fe wa sori eto ni tabi e fe kan om Nigeria je anfani le ise eyin e fe kan won ni ise lofe e le ma pe sori 091-6078-1090 ope kanka lowo eni to tin gbo mi sori afefe lataro ope kanka lowo yin akodo ni mu yin lo lase olorun eledumare ope kanka lowo iko to meto iwa ope kanka lowo to mogun olubumi ati aremu winner titi dojo mejo te tu gbo tutun bobo lagbenga master one of entertainment lo no dabo o dijo mejo eyi adaba ida gbe mi ile ye
6: On your track, set. Ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
7: Lílẹ̀ ohun, lílẹ̀ máa fọwọ́ kàn.
8: ADABA.

orúkọ àwọn ìgbìmọ̀ tí wọ́n ń gbé tòye kalẹ̀ ìyẹn Ondo Community Connect yes mo kì í pe ẹkú iṣẹ́ o mo kì í director general nílé iṣẹ́ yìí àti gbogbo àwọn tó rọ̀ gbàyé ètò yíká àtàwọn aides lọ́tùn lọ́sì tí wọ́n ń káàkiri àtẹ̀yìn ará ìlú gan tí ẹ kì í ṣe abara mú oore jẹ torí ẹlòmíì bí wọ́n bá ṣoore fún kọ̀mọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá wá ṣe é nídàkejì ìyẹn ni ó mọ pariwo káàkiri ẹ̀yin tẹ́ ẹ mú oore tẹ́ ẹ ń pè wá ní gbogbo ìgbà tẹ́ ẹ ń fi voice note ránṣẹ́ wípé ẹ máa fẹ́ dúpẹ́ o àdúpẹ́ púpọ̀ náà lọ́wọ́ yín fún pé ẹ ṣe bí ẹyẹlé ẹyẹlé tí wọ́n sọ pé kì í gbàgbé olóore mo kí yín náà wípé ẹ káàbọ̀ sórí ètò níbo la wá ń lọ lónìí a tún fẹ́ dé ọ̀dọ̀ àwọn communities kan torí tí àbá ti gbé jáde káwọn náà ò tún gbọ́ bí wọ́n ti ṣètò ìdúpẹ́ wọn yọ́mọ dàbí pé àwa náà ò tún mọ rírì wọn nìyẹn

Ẹ káàsọ̀, orúkọ mi ni Abomritala láti Gòbá Conference of Community. Èmi ni aṣojú iṣẹ́ ní gbogbo community yẹn, Chairman Role Committee. A fi àsìkò yìí dúpẹ́ gbogbo adẹ̀ mọ́re fún iṣẹ́ ribiribi tí mínísítà wa Mr. Olúbùnmi Túnjú Òjó wọ́n ṣe covert fún wa, then wọ́n tún ṣe drainage náà, covert méjì náà ṣe, tó jẹ́ pé ìgbà yẹn ó nira gan fáwọn èèyàn wa láti rìn, particularly nígbà òjò a kì í lè rìn, but báyìí ṣe lọkàn jáde lórí ẹ̀ ni àwọn èèyàn ń lọ, wọ́n ń bọ̀ ni. In fact, ó tún jẹ́ kí okòwò àdúgbò wa gan kó tún bùyàrí sí, torí pé kíni àwọn tí wọn ò lè kọjá sílé wọn, gbogbo wọn ló ti wá ń kọjá báyìí. Àdúpẹ́ lọ́wọ́ mínísítà wa Olúbùnmi Túnjú Òjó, gbogbo nǹkan tó bá ti rọwọ́ lé Ọlọ́run á máa fún wọn ṣe. Ẹ ṣe gan.

orúkọ mi ni arábìnrin Michael Adéronkẹ́. Mo wá láti ìlú Ìgbòba ní Àkúrẹ́ náà ti. So mo gbọ́ nípa prógrámù yìí nígbà tí àwọn Ondo Community Commons tí wọ́n wá sí àdúgbò wa tí wọ́n wá ṣe drainage. So ara àwọn chairman àdúgbò ni wọ́n pass information yẹn fún wa wípé wọ́n fẹ́ ṣe training pẹ̀lú tó bá ní interest ní Ondo Community Commons. So wọ́n ní ká submit orúkọ pẹ̀lú phone number wa, next aṣàríra wa ní group. Next wọ́n dẹ̀ pè wá fún meeting àdẹ̀dẹ̀ bíbá ìgbà tá máa dé bíbá yìí. Wọ́n fún wa ní form afield, form adẹ̀bẹ̀rẹ̀ training yẹn. So wọ́n kọ́ wa ní oríṣiríṣi nǹkan. After 3 weeks, wọ́n divide wa ní group by group. So ní kálukú wà ní group tó belong sí. So group tó belong sí ní Air Freshener Group. Láti gbà yẹn la dẹ̀ ti practice, la ti make product. So furnishing product wa báyìí, already àjáde síta. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ arákùnrin wa UTO fún ìrànlọ́wọ́ tó ṣe àti àtìlẹ́yìn coordinator wa Madam Ireti Ọlá fún, torí pé wọ́n dúró tì wá gbogbo materials, gbogbo nǹkan tá à ń lò àwọn ló ń produce fún wa, ànáwó wa ara wa fún anything tí wa ṣáà ní ká ti débi. Wọ́n dẹ̀ gba àwọn tó ń train wa, wọ́n train wa dáadáa táwa gan ti dá dúró tó jẹ́ pé a lè train àwọn èèyàn fẹ́rí zoom báyìí. Ọ́fíìsì wa náà are ready, wọ́n ti ń ṣiṣẹ́ lé lórí. Ẹ ṣe.

orúkọ mi ni ọ̀gbẹ́ni Olúwọlé Clement. Mo jẹ́ kan ní inú àwọn tí ó wá jẹ àǹfààní ètò tí bàbá wa mínísítà wa Ọlọ́lá wa BTO Bùnmi Tújòjò tó gbé kalẹ̀, tí mọ̀mọ́ wa Ìrètí Dọlá tó sì ṣe agbátẹrù ẹ̀ ní ìlú Àkúrẹ́ bí. Ètò náà ó fún ẹnikẹ́ni tó wá fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ láǹfààní láti wá kọ́ṣẹ́ ọwọ́. Irú èmi báyìí, mo jẹ́ kan nínú àwọn tó ń ṣe ọṣẹ tí a fi ń fọ toilet. Ọṣẹ toilet yìí nígbà tá a ṣe a dẹ̀ ti kọ́, a ti mọ̀ dájúdájú. Nígbà tí a kọ fún ìgbà díẹ̀, wọ́n ti kọ́ àwọn gba olùkọ́ fún wa, a kọ́ ó dá wa lójú. A dẹ̀ ti bẹ̀ sí ń produce tó jẹ́ pé ó ti mú wọlé fún wa. Kí la ti ń wájú ilé yìí? Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa, mínísítà wa ọ̀gbẹ́ni Bùnmi Tújòjò àti mọ̀mọ́ wa Ìrètí Dọlá. So a dúpẹ́ lọ́wọ́ wọn gan. A sì rọrùn àwọn ará ìlú, ẹnikẹ́ni tó bá tí ò bá rí àwọn tó rọwọ́ tí ò ríṣẹ́ ṣe, wọ́n lè wá sí kí wọ́n á kọlu iṣẹ́ náà. Ọ̀pọ̀lọpọ̀ ti jà fàdí iṣẹ́ yìí tí wọ́n ti kọ, tí wọ́n lè ti dájú láyé ara wọn. So lẹ́ẹ̀kan sí, mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa mínísítà wa Bùnmi Tújòjò àti mọ̀mọ́ wa tó ṣagbátẹrù ìlú náà, mọ̀mọ́ wa Ìrètí Dọlá. Thank you.

mi ni Ọmọbásà Kàrí Àkàmọ̀dé tí mo jẹ́ ẹni tí olùdarí àjọ tí ó ń fojútó ètò sólà ní ìpinnu àṣẹ ti BTO SAT tí ọ̀nàrẹ́bù Olúbọ̀mí Túnjí Òjòó jẹ́ olùgbọ̀wọ́ fún lábẹ́ àkóso Ondo Community College tí Mrs. Akírọ̀wọ̀ Jẹ́kùwà ìrètí dọ́là tí wọ́n jẹ́ ọ̀gá fún. Now àwa akọ iṣẹ́ sólà lábẹ́ olùdánilẹ́kọ̀ọ́ tí Ondo Community College tí wọ́n gbà fún wa ló kó kọ́ wa. Adẹ̀kọ́ iṣẹ́ yìí ní ògba àsìkò péréte la fi kọ́ iṣẹ́ yẹn. Lẹ́yìn ìgbà tí àwa kọ́ iṣẹ́ yẹn tán tí ó di pé a ti lè máa ṣe iṣẹ́ yẹn, wọ́n wá àwa gbà pé bóyá ká máa lọ, ṣùgbọ́n wọ́n wá ní pé ká di partnership pẹ̀lú Ondo Community College so that iṣẹ́ tí àwọn ń ṣe náà ni pé àwọn máa ń gbé street solar, street light, ṣe solar fún àwọn àdúgbò, àwọn alájọ tó jẹ́ tìjọba àti oríṣiríṣi bẹ́yẹn. So àkọ́kọ́ wọn kọ́kọ́ gbé iṣẹ́ yẹn fún wa, ìyẹn street light tí a lọ ṣe ní àwọn àdúgbò. Ní as I'm talking now, a ti ṣe iṣẹ́ tó àdúgbò mẹ́wàá tí a ti ṣiṣẹ́ ọ̀júbẹ̀ tó jẹ́ pé àwa la ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. A ṣiṣẹ́ ní àwọn àdúgbò mẹ́rin lọ́wọ́ yàtọ̀ sí àwọn eléyìí tí mo ní a ti ṣe sẹ́yìn. Yẹ́ni tí wàá ní ṣe pẹ̀lú sólà ládẹ̀ lè ṣe, a lè ṣe sólà ilé, a lè ṣe ti street light èyí tí wọ́n pè ní ti ọ̀nà tó máa ń gbé sí ẹ̀gbà títì. Bẹ́ẹ̀ náà ni a lè ṣe ti àwọn èròjà tó ń lo iná nínú ilé tí gbogbo wọn la lè ṣe láìpẹ́ láì jìnà. Wọ́n dẹ̀ tún ti sọ fún wa pé a máa ní ọ́fíìsì tó máa jẹ́ tiwọn tó jẹ́ pé àwọn aráàlú náà, àwọn náà tún lè máa wá sọ́dọ̀ wa láti wá pè wá fún iṣẹ́ tí àwọn náà bá ní. Tó kì í ṣe pé bóyá OCC nìkan la lè bá ṣiṣẹ́, a lè bá ará ìlú ṣiṣẹ́ náà. Tí ìjọba bá ní iṣẹ́ tí wọ́n bá pè wá, a lè lọ bẹ̀ ká lọ ṣe. Tí individual bá ní iṣẹ́ àti aládàáni táwọn náà bá ní iṣẹ́, wọ́n lè wá sọ́fíìsì wa ní tí a máa gbà láìpẹ́ tó yẹ pé a máa polongo láti wá pọ̀ wá ṣiṣẹ́ náà. So lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Ọmọbásà Kàrí Àkàmọ̀dé tí mo jẹ́ olùdarí àjọ ti sólà ní ẹ̀ka OCC. Ẹ ṣé.

bien avec le fond de l'homme à Bamaka. Bon, voilà, à Coco Sankos, Monsieur Wani, il va courir. Mais nous, on fait un long, n'est pas à Rini Kiri, là, tu comme il dit, tu penses, et là, tu sais, fún àwọn ènìyàn ti gbọ́ nípa ìjọ láti fi àwọn oṣù kẹrin ọdún láti bẹ̀rẹ̀ sí ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ bí a ti ń ṣe ọṣẹ ọṣẹ ìfọkànlélẹ́gbẹ́ ọṣẹ tó fi kọ́ mo kọ́ ẹ̀kọ́ yìí mo sì rí pé nígbà tí mo kọ́ ẹ̀kọ́ yìí ó dá mi lójú a sì ti dé ipele tó jẹ́ pé láìpẹ́ láì jìnà wọ́n á máa rí ọṣẹ wa nígboro èyí tó yàtọ̀ sí eléyìí tí àwọn èèyàn lò tẹ́lẹ̀ kì í ṣe wípé a kàn kọ́ ẹ̀kọ́ yìí lásán a tún kọ́ láti jẹ́ kí àwọn mìíràn kó jẹ àǹfààní a ní oríkò ilé iṣẹ́ wa níbi tó jẹ́ pé àwọn èèyàn lè wá láti wá kó ọṣẹ ìfọṣẹ láti wá kó ọṣẹ ìfọbọ èyí tó jẹ́ wípé kì í ṣe tó máa jẹni lọ́wọ́ tẹ bá ti fi díẹ̀ fi owó ẹ̀ gan àgbà nínú tó jẹ́ pé ẹni bá wọ kíṣìn ní tán ti gbòó a rò pé lóòótọ́ àwọn ọmọ mọ̀ tó dára jáde tó àwọn èèyàn wá láti máa fún ọṣẹ yìí níkẹ̀tíkẹ̀tí ni láìpẹ́ láì dùnà á rò tó jẹ́ pé yóò máa lọ láti orúkọ kan sí ìkejì tó kì í ṣe pé àbẹ̀wò lásán bá ti kẹ́kọ̀ọ́ yẹn a tún pé àwọn mìíràn tó bá fẹ́ jẹ àǹfààní irú ẹ̀kọ́ ìbílẹ̀ yìí kí wọ́n wá ká má ṣe káwọ́ gbéra tó à ń rọ àwa ènìyàn láti jáde wá ọmọ ilé ìwé tó ṣe jáde sẹ́kọ̀ọ́ àyíká fún abilékọ tó wà létí ò tí ìlú kan tó wà lọ àyè wà fún wa tó a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé ìwọ yóò ní kú ọlọ́run àwọn bàbá wa fi tù lọ́wọ́ á rọ màmá wa ìrètí dọ̀là lọ́wọ́ láti jẹ́ kí gbogbo tó wá sí ìmúṣẹ níwájú wáyé ọ̀pá ìdìjọ́ máa lọ.

0: aborun wakati meji to ba jina aro bayi ati dide nile re isoro ne ni o je bi ogun seju ogbon seju ko ni le dide nile yo tabe epo se wahala loju orun ni tabe enikan ti na ni papa loju orun to ba tun gbianju to dide le bayi to ba fese le le bayi yo ri pe sele se kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyi oda le mi fi ma so pe ejima je adake ti won na ba tin ru apere bayi gbianju ko wa yoju semi babo ke ogun fun imore ati oni abayo mo ti ko awon egbogi to wulo fun okunrin ati fun obirin mo ti ko wa lati ilu seyoro ninu ile ise babo ke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afiko se ma fi opa sikete ese tabi to ba fe jade komo se ma fo jade elomi ati soro re isoro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma kan ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbianju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta saloru ta ti ko wa lati ilu seyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfani re nle se babo oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile o ni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won o le janfani egbogi mo kuro yi o ri pe lagun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun won o dupe fọlohun ni o dupe ta lo mi e soju lase o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise babo oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
1: esho baba mo fe bere ibere kan lowo yin se ounje ti a n je lasiko yi tabi wahala wa lo papoju to n sakoba fun ago ara wa tori awon baba wa won a ma dagba won a ma dogbo won si ma ta kebekebe kini o n fa.
0: O se atokun ibere to bere yi ibere to da ni eje ka wa na sakiyesi awon kan ta n je lasiko yi atawon nkan ta mu báwọn nǹkan yìí ṣe dá a tó tí wọn dùn tó bẹẹ náà ló ń ṣàkóbá fún àgọ ara wa ẹlòmíì iṣẹ ìjoko ló ń ṣe bẹẹ ẹlòmíì iṣẹ ìdúró ló ń ṣe bẹẹ ẹlòmíì wàhálà lọsànán wàhálà lóru ni bẹẹ ẹlòmíì bá wà wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrà àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wọ̀hún bẹlẹmi ba lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tábà tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé omi tewúrẹ́ báyìí ni ọ máa ṣe ẹ̀sìn àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yọ kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tọba ní eléyìí ní yọ̀hún lẹ́nu lẹ́ni ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá ajá àǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbọ̀ onímọ̀ràn kan tó fẹ́ bí mi sá pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí ìbáyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 100 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la à ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí àwọn òfinì kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ́n tó lọ́wọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmíì yọ́ máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ́n náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn tó o fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orí gbà.
2: báwo máa ti rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsanra iná ọ̀nà ni tó bá jí gbogbo ara máa romí tí ìsanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. ọ̀rẹ́ mo ti gbìyànjú corona báyọ̀jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi. àgbọ̀n
1: ni.
2: Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Pàpọ̀ Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.

0: eléyìí ni mo fi ń kí wa káàbọ̀ sí orí ètò ní òyí ọ̀la fún tòní èyí tí ìjọ àpọ́sẹ̀lẹ̀ ti kristi cac marveland ministry ṣe onígbọ̀wẹ́ ìránṣẹ́ ọlọ́run alààyè prophet adésínà jẹ́ adéjùmọ̀ àfẹ́rẹ́ jésù ni ọlọ́run máa ń lò fún wa lórí ètò yìí bàbá tún ti wà níkalẹ̀ láti bá wa sọ ọ̀rọ̀ ọlọ́run matthew adékúnlé ọ̀làdéjì lorúkọ tèmi o tí gbogbo èèyàn ń pè ní òdòdó ó yá ẹ jẹ́ kí a wọnú ètò ọ̀hún lọ.
1: Jésù wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wọlé lórí ìṣèlérí ìsinmi fún ọkàn wa. Ìjíròyìn tá a ṣe ń kú gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ wa. Ní àwọn àkókò ìsìn wa wọ̀nyí nínú ìjọ wa. Christ Apostolic Church Marveland Ministry olú ìjọ wa yìí wà ní kìlómítà 1 Àkùngbá Road Súpárì Àkókò. Bákan náà nílùú Àdó Èkìtì ìjọ yìí wà lẹ́yìn Second Mass Ìṣọ̀kan Street Ìta Ẹkùn Odò Àdó Èkìtì àtàwọn ẹ̀ka ìjọ wa míì. Níbi tọ́lọ́run ti ń dábìrà ìsìn ọjọ́ ìsinmi wa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láago méjì sí mẹ́jọ àárọ̀ nígbà tí sìn ọjọ́ ìsinmi gangan bẹ̀rẹ̀ láago mẹ́jọ àárọ̀ sí mọ́kànlá àárọ̀ ìránṣẹ́ ọlọ́run prophet adésínà jẹ́ adéjùmọ̀ ni ọlọ́run kó kọ́kọ́rọ́ ìjọ yìí lé lọ́wọ́ fún àdúrà àti ìgbaniníyànjú ẹ pé wọ́n sórí nọ́mbà yìí 0706119572 tàbí 0805646211 máa bọ̀ wá gba ìgbàlà ìmúláradá ìtúsílẹ̀ àti ìdáǹdè lọ́wọ́ jésù nítorí pé jésù ni olúwa.
0: Àwọn ètò ìsìn àti ìpàdé àdúà ní CAC Marveland Ministry òun lẹ ti gbọ́ yẹn. Ọ̀yá ẹjẹ́ máa kí bàbá káàbọ̀ sí orí ètò níwòyí ọ̀la fún tòní.
2: Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé bí gbogbo tí ẹ ti ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbọ́ mi. Mo kí wa pé a kó àsìkò yìí ní orúkọ Jésù Olúwa ó máa dára fún wa. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ wa lọ́sọ̀ọ̀sẹ̀ mo kí yín o lórúkọ Jésù a máa rí àánú gbà. A máa rí àánú gbà. A máa rí àánú gbà. Gbọ́ mi, mọ́ fèrònú para ẹ̀. Mọ́ fèrònú para ẹ̀. Ìmọ̀ràn tí mo kọ́kọ́ fẹ́ fún ọ nìyí tó wà sù. Mọ́ fèrònú para ẹ̀. Kò sí ohun tó le láyé yìí, ó sì máa rọ̀. Kò sí bó ṣe le tó láyé, ó sì máa rọ̀. Àwọn kan wà tí wọ́n ní kọ̀ndíṣàn tó ga ju ti ẹ lọ. Tí wọ́n ti wà nínú ìṣòro tó ga ju ti ẹ lọ rí. Tán dẹ̀ padà borí. Ṣùgbọ́n tó o bá ti parẹ́ tàbí tó o bá ti sá eré tí ò yẹ kó o sá jù. Ẹlòmíì á sá eré títí á dẹ̀ wá kó sí wàhálà. Inú wàhálà yẹn gan la wà títí. Ògo tó fẹ́ ní kó ṣiṣẹ́ gan. Ògo ò ní lè ṣiṣẹ́. Wàhálà la máa rán. Mọ́ sàré tí ò yẹ kó o sá. Lórúkọ Jésù, gbogbo ohun tó rò mo yóò le báyìí kó máa di rọrùn
3: fún mi.
2: Ọkàn ẹ máa balẹ̀. Mo kí wa káàárọ̀, mo kí wa káàsán, mo kí wa kúrò lẹ, mo dẹ̀ kí wa kalẹ̀. Gbogbo táìmù tó bá ń gbọ́ mi, mo kí ni o. Lórúkọ Jésù, Nàìjíríà máa dà. Àgbáyé máa dà. Nàìjíríà máa dà. Àgbáyé máa dà. Ọkàn wa máa balẹ̀. Mo kí wa o. Mo ń sọ fún wa ní ìjẹ́jọ́ program tí mo ló ń bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ látànà o Jericho mọ̀sọ̀ ẹ̀ẹ̀kan lọ́dún la máa ń ṣe ẹ̀yin ọmọ Ọlọ́run. Ìpàdé àdúrà yìí jẹ́ ọ̀kan pàtàkì tí Olúwa máa ń lò. Kò sí ká ṣe program yìí àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀. Olúwa máa ń lò ìpàdé àdúrà yìí gan-an fún iṣẹ́ agbára. Sọ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé gbogbo ibi tó bá wà tó bá dé Marveland báyìí àwọn èèyàn ti dé. Àwọn èèyàn ti dé láti Abuja, láti Èkó, láti ibi gbogbo làwọn èèyàn ti dé. Àwọn èèyàn ti dé fún ìpàdé àdúrà báyìí tán wá gbàdúrà. Ìwọ náà mo ti sọ fún yín àwọn kan wà tó gun ò lè ṣe fún. Àwọn làwọn ẹlẹ́gàn mo máa ń tẹnu mọ. Ó dẹ̀ ní reason. Tẹ bá wo nǹkan tó ṣe ń mú ṣòro ayé ẹlòmíì pọ̀ sí jùlọ láyé. Ẹ̀gàn ni ẹ̀gàn ti pọ̀ jù. Ẹlòmíì àní ẹ̀mọ́dé àwọn prophet ni ẹ lóhùn. Bá ṣe máa ń ṣe nìyẹn. Kò sí iṣẹ́ tí ò sí rọ́ ń bẹ̀. Iṣẹ́ tí ò sí rọ́ kò sí. Tó o bá ti mọ̀ pé òótọ́ ṣì wà. Gbéra fúyà máa bọ̀ lákùngbà. Gbogbo ibi tó bá ń bọ̀ tó bá ti dé ọ̀wọ̀. Ẹ̀yin tẹ́ ń bọ̀ láti Àkúrẹ́. Láti Ìbàdàn tó bá ti dákùn gbà ní kánsọ̀ ẹ̀ ní Súpárì Junction tó bá ti gbé ọ̀kadà láti bẹ̀ so pe to ti fere Jesu lo lo ko se nti o mo be eyin ta nbo lata buja ta ba ti so ni wa rojo san bi okada no lo church fere Jesu eyin te gba kare wole the same thing eyin te gba Ekiti wole o ma de supare to ba ti de supare ni kan ma gbe ebo lona kunba aarin meji yen ni wa ti ri jajo kepe olorun to ndayan lo lese kese olorun to koja eniyan olorun to ngbu adura o si wa laaye eyin omo olorun ipade adura yen lo lowo bayi ta ba ti bere lango merin a ma pari si ago meje abo tabi ago mejo o lo lowo ojo sunday ni talita kumi ojo sunday ni talita kumi eyin omo olorun every fourth sunday be pade adura e talita kumi o ma ni agbara e fi soke mo se gbagbe eyin omo olorun ipade adura la kan nbo eyin aye gunle aye pe iwaro oki oka o ma ni agbara ipade adura nbo ni aye pe a ma shima beland ni aye pe ni ojo karun osu kewa ojo karun osu kewa o ma ni agbara sa o ma ni agbara eyin omo olorun ma miss e o ti ma ri bana wa wa ti ri an bi wa baba wa ma wa nbe evangelist ojuade baba ma wa nbe ajo ma si ni pastor bunmi arole ajo ma wa nbe ni eyin omo olorun ma bere ni ojo karun osu kewa ma miss e ki se pade adura kekere so gbogbo ibi to ba ti fe ma wo mi life facebook kuni ni prophet adejumo adesina johnson wa ma ri mi wo live and direct program yin lo lowo nbe program yin won ma gbe won gbe live jericho must for ta nse lowo yi won gbe live nibe prophet adejumo adesina johnson tabi adesina johnson adejumo ikan ninu mejeji o ma ri mewo adesina johnson adejumo gbomi ma miss e eni aye pe e mura le gbogbo en te npe mi pe baba e gbe church wa saye pe ati wa laye pe bayi o oluwa ti pese bi kan fun wa to de to bi ipade adura da fe fi open e open crusade ni ori ile yen na ni tori ki se le kekere be ni ti oluwa ra fun wa nbe so eni omo olorun eya aye pe e pese ara yin sile e arrange ara yin loruko Jesu o ni waye asan o
3: amen Jesu
2: o ni waye asan
3: amen
2: o ni waye asan
3: amen Jesu
2: o kan wa ma bale
3: amen
2: a de dara fun wa
3: amen
2: number to ma pe ni sini mo ti pe ni bayi mi o ni gbe ta ba ti pari ni ko to pe ni 07 61 11 9572 bole kan si 07 61 11 9572 to ba pe yen ti n ba gbe pele 08 56 46 22 11 08 56 46 22 11 o ma ri anu gba
3: amen
2: anu ma soro fun
3: amen Jesu
2: e ja gbadua oruko Jesu
3: amen
2: olorun ba o pe wa
3: amen Jesu
2: gba eyin wa
3: amen
2: olorun ba wa soro
3: amen Jesu
2: soro jade
3: amen
2: oluwa ko wa
3: amen
2: Jesu oluwa wa
3: amen
2: ni ose to koja an ba topic kan lo oni lati ma won nkan kan daju gege bi ologo omo hallelujah o
3: hallelujah
2: oni lati mo awon nkan kan daju gege bi ologo omo gege bi kristeni oni lati mo awon nkan to ma ba pade oni lati mo awon nkan to ma ba pade gege bi kristeni gẹgẹ bi ologun omo ibe ta ya sipo meji la kopo ninu oro yen awon nkan to ma ba pade ninu irin ajo e elomi o gbagbo pe awon nkan kan wa to ma ba pade so to ba ti wa ba pade o ba difficult fun lati bo ti sin ni oro yi mo so fun wa te ba wo elomi gbogbo irin ajo aye e he lo ma ngbele ko ke ngbele bi gẹgẹ bi ologun omo gẹgẹ bi en to de gbọn irin ajo aye e o gbọdọ ma gbele he and b o lo se ma se lomi gan e ja kokọ kiesi ti physical yen ba bo polopo wa soro nipa ti physical mo de veje o mobile ko pe yawo atoko e joko e gbọ oro yi e ko nla ni o o to ma help yin gan ni tori o ti mo nko yin lo si opolopo ninu idile lo affect opolopo idile lo de affect elomi ti o fi achieve joni olomi e kiesi elomi bayi to ba ti rise to wo ba ti wo owo e tori pe enikan lo ni plan fun ya ri pe koni mo pe o se se ko n ba wahala pade ninu bi ise yen awa ma nawo yen bo se wi grandma bi ma po we kan gba tan wa ile aye pe ti na e ba njo o ma ma fi jo nkan ni iwe oni wa su so fun wa pe igba bibi ni igba kiku ti won ba ti bi o gbogbo eyan ayo o yato sira o o to ma sele nigba mejeji yato sira o tun ye ko mo pe bi ile aye se ri niyan ta ba bi o bayi erin na ma rin dele yin to ba ti ku ba ye kun na nsun bo hallelujah
3: hallelujah
2: so now o ye ko mo pe bo ba se ni he o gbodo ni b we have plan a plan b to belo mi eni kan lo mo ni o le bi ma re lo mi ta de fi sise lati omo kekere titi dagbalagba ti o ni dalera tori pe awon keke wa ti o fokan si ninu irin ajo aye e pe o le sele ko de si ko ma sele o le fi ma ri pastor mi koni nile suit la ma rajo time to ye ki tolorun bless ye to ye ko ma plan fa ye e ko de plan a ma ra suit jo elomi wa time to ye ko ma ri koni ma ri a si ma se sisi koni ni lokan pe gbogbo ere keun to dan yen o si pada nbo wa unjo o si mo di nkan ti won wo bayi ti won ni se kini mo ona kan lo ma ronu si okunrin kan bi odun die seyin o wa ba mi o ni oun fe ra nkan kan si Abuja mo ni lo lo fe ra o do fe ra ni wa ore ra 10 million mo wa bere lowo e pe so ti ni nkan kan si Abuja tele o mo po won ni won e ronu be bo ba se ro nkan sotun o tun gbodo ro sosi anything can happen tomorrow gbogbo nkan to ko sa Abuja yen ki se pe osako oruka wale juna si ewo awon to nko le sile Awusa yen ewo awon to nko gbogbo property won sile Awusa yen ewo gba ti ogunde ti ja sele elomi oni to le meta nile Awusa o fowo ofo pada wale ni tori gege bi ologo ko ni plan ko reti awon gaga tele and then gege bi eni ti o kawe tabi gege bi ologbon eniyan o gbodo ma reti awon kankan oni mo se so pe ti sin ni oro yi o de wa ko ni focus oro te eyan gbo gidi ni o yato soro ogun aye oro to ma fi plan life e gan ni now gege bi eni to nda fun o gbodo mo pe o ma ni ota olulara hallelujah
3: hallelujah
2: gege bi en to nda fun awon nkan to tun ma mo ni o gbudo mo pe o ma ni ota olulara elo ba dodo ba ni mi o de ton mi o je mo nkan to de ta fi ngbogun ti mi o me lo school o to mo kini jade university o to mo keji jade university o to mo keta jade university ikerin wa ni 300 level o wa ni o mo risin tan fi ngbogun ti o so possible gan ma gbogun ti o ni awon te jojo orin te jo nse ore omo ti won ka odo level o be wo tu odo level o lo wo lo school mo dandan lo ma ni ota olu lara mama yi dandan lo olu lara ma dide si o egbo Daniel nigba ti won fi so lori ti won yan awon loye ninu bibeli e ja wo Daniel ori kefa lati ese kini titi de kerin yes
3: o se didun inu darius lati fi ogofa re bale sori ijoba na
2: eyin te ki mo pe e ma bo ta olulara pade e ma gbo yes
3: ti o wa lori gbogbo ijoba ati lori awon wonyi ni alakoso meta Daniel si je okan ninu won
2: iwasu je iwasu to siyan niye elomi ba iye oni si iwasu kan to ka ma focus ni pe koko pe woli eyin mesa de ba le pe woli mo lororo kan ba ba fun olororo ti iye o ba si fake ni o se mo pe ko so na ti emi o ke mo ma nko oyan ni o se woli to ka believe nu pe oluwa salake bunigi iwa su ni se pelu oro ile e o pelu nkan to wa fake e gan o ma ma pe o ma ni ota olu lara sa ni to ba ti nda fun o Tome ba ti se rere mo reti ota olulara o lo fi gbodo joko to fi gbodo mo gbadua bo telo mi bayi tome ba se rere ti nkan ba lo dede o gbagbo pe ohun o ni problem o gbagbo pe gbogbo eniyan ninu egun so ko ri be o mo reti ogun mo reti ota olulara mo reti pe wahala de o le lo mi o se gbadua togun fi nka mo ologira ben pe won so pe program wa le lo mi are mo da prophet yen lo I don't have problem o mo mi jade university ngba o jade san ti jo rise ele to rise san jo roko tori ko ni plan dogun aye tele eyan mo ndira le ni ko si soja to le ri to le jade to ni ri nkan kan lowo e bi ogbebon a ri mu nkan kan to je pe ta ba koko attack e a fi attack e pada o lo gbodo iwo na gbodo ni nkan kan as a good Christian gege bi ologo to ma ni arrangement ele pe to gun ba de mo le fi kini attack e kini wo arrange ele to fe bi attack e Daniel o ni arrangement ele o ti mo pe bo se nlo yi ota olulara ma dide ki la arrangement to nile o ni arrangement adura sile o jaladura iwo bayi o gbadura o lo church o sin kankan e ka bibeli ki lo sele
3: ati lori awon wonyi ni alakoso meta Daniel si je okan ninu won
2: Daniel je okan ninu won
3: ki awon are baale ki o le ma jiyin fun won
2: e ma gbo kan le ma jise
3: ki oba ki o ma se ni palara
2: ki oba ki o ma se ni palara
3: Daniel yi si bori gbogbo awon alakoso ati are baale wonyi
2: ada fun yin mo bibeli wi pe Daniel bori won pe o koko bori won yen na ogun kan koko ni o wa in class o ngba 99 ss 3 ni ss 2 o de ni wa like ko possible wa gbogun ti o to ba ti jologo omo mo reti ota olulara egbe ala re e wo Joseph awon nkan to ni lati mo reti ninu irin ajo aye e gege bi ologo omo e wo Joseph Joseph ti plan gbogbo e pe mo se nwo iye o bibeli ni won ko si le soro si ni alaafia igba to tin ji won laaro ta ti ni boda me ka ro to wan ka ro ni Joseph ti plan gbogbo e bo pe awon egbon yi o de ni foju re wo mi o hallelujah o
4: hallelujah
2: o ra moto o de ro boya won a foju re wo e oge n gba salary ju e lo ohun ori moto ra ebe e se pe o n tomo ni school kan ti o nagbara ti wo tomo sugbon won ajo o ri moto ra iwo ra moto o kole o wa lo gen gbo agbogun ti e o ti ye ko ma reti e bibeli wi pe Daniel tayo won de bere si n gbogun ti
3: nigba na ni awon alakoso ati awon are baale n wa esun si Daniel lese
2: hallelujah
4: hallelujah
2: ki lo le ta fi n wa esun si lese se bibeli so pe nitori pe Daniel pupa ni abi nitori pe Daniel ga abi nitori pe Daniel mo reran to po lara tori pe o tayo yen na se ngbogun ti so ara nkan to ma mo niyan firstly gege bi en to ma je en to ni ogo mo pe ilara ma dide si o en to wo ogo enikan ti won to gbide ilara si ninu bibeli we for samuel 18:6-8 yes
3: o si se
2: aha
3: bi won ti de nigba ti david ti bi ti o gbe pa philistine na bo
2: nigba ti david ti bi to ti pa philistine na bo
3: awon obirin si awon mi si ti gbogbo ilu israel jade wa
2: aha
3: won korin
2: won korin
3: won si njo
2: won si njo
3: lati wa pade saul oba
2: won wa pade saul oba
3: ti awon ti ilu
2: aha
3: ati ayo
2: yes
3: ati duro
2: yes
3: awon obirin si nda won si n gbe orin
2: e ma gbo e ma wo bi lara o
3: bi won ti n sire
2: hallelujah
4: hallelujah
2: hallelujah
4: hallelujah
2: e ma gbo mo da church ile nbi kan nilu ti mo wa ni o nigba yen odun yen ti pe nigba ti mo kokko de lu ibi ti mo wa sibi ti church ma yen wa o jina bi o de lo so ja won authority cac o de lati so fun won pe church odo mi yen ton wa close e ko sumodo nigba ton ma so lo ton ma so bo o de la mole gbagbagbangba pe o ni bi ti mo wa yen o ni ma gba member to de jina sira ilara kan niyan gege bi ologo o ma mo pe ilara ma dide si o ilara dide si davidi won korin davidi ko chronicle korin o ko lo ko won lori o ko lo ni e ma yin ongo se bi baba na lo pa philistine omo lo ma nbo jeje ni sugbon tori ilara yen won korin
3: won si wi pe
2: won wi pe
3: saul pa egbegberun ti re
2: saul pa egbegberun ti re
3: david si pa egbegbarun ti re
2: na ba ni a ko rire o oba wa jagun jagun ni saul loju ogun ko ma jariri ko ma jagun ajaboriri sugbon ele to to ja e to nagbara sugbon lowo ta wa yi david ni ge jagbori yin fun 5000 david pa saul pa 1005 o tan binu se bere si bi saul
3: saul si binu gidigidi
2: saul si binu gidigidi
3: na si buru loju re
2: oro na si buru loju re
3: o si wi pe
2: o si wi pe
3: won fi egbegbarun fun david
2: aha
3: won si fi egbegbarun fun mi
2: aha
3: ki lo si ku fun bi ko se ijoba
2: hallelujah
4: hallelujah
2: omo lomo omo kekere gege bi ologo gege bi en ton lo ngba fun ilara ma dide won ma gbogun ti o bo wo so ma no wo da bo wo bata wa ni bata te ti lo lati 98 won wo ra ri o ko ri owo ra o so awon kan won en wa to gbodo mo sugba ki prepare fun a ki arrange fun joseph wi pe o so fun o se o farao o ni sa e ja prepare ara wa o iyan bo o iyan ma de o o ta so igan o wa fe ti orilede wa tura ki ni plan sile plan wa o to nkan a ni nkan ti a fi plan sile joseph wa wi pe e ja ma ko nje pa mo won ti ni arrangement sile tori mo ri pe ituma la te lai iyan la nbo o awon nkan ke wa to ni lati mo faro wa ni eh ka ma ko nje pa mo se o ne ja ko nje pa mo ti ebi ba de everybody lo ma ru nigba ti iyan yen de ounje na pada lo ko jade tele bayi nigeria ni bi tan safe ounje pamo si ari nje kan mo ibi kini kan wa ngba ta wa wa kekere ko ti e fo se mo bayi won ma ma o me pamo si be mi o ranti oruko tan pe won ma po mi pamo si be so a ni lati ma won nkan kan o ni lati ni plan o ni lati mo pe kini ma sele o lo da be ni pe mo n kọ ọmọ mi kan njọ kan nu le pe ṣé tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí ṣé nǹkan ò ní ṣe ẹ torí ò ní plan de Job wí pé ohun tí mo bẹ̀rù jù lọ láyé òun ló dé bá wọn báwa ṣe máa sin àgùntàn 2000 tó dẹ̀ ní retí pé nǹkan máa kún bẹ̀ jọ kan kò possible lórúkọ jésù adára fún wa gẹ́gẹ́ bí ológun ọmọ o ní láti máa retí àwọn kankan máa retí olùlara máa retí pé wọ́n á gbógun tì ọ́ tó o bá mọ shell office ìrètí pé wọn á ní ọ lára lágbára ọlọrun lọsẹ tó ń bọ àá tẹsíwájú number me ni lekasi 07061119572 07061119572 o ma ri anu
4: ba mi
2: o ke ma bale
4: ogun
2: to dide se ma se
4: jesus
2: oluwa
4: amen.

fún fèrè ó dorí igi ọsàn tó pọn wẹẹ ó lé téńté ó mu ọsàn ó yó kẹ́ àdàbà 88.9 FM.

0: ó gbóná nù tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rọ̀yìn bẹ̀m̀bẹ̀rọ̀yìn ti dé lọ́sàn-án tò ní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù bẹ̀m̀bẹ̀rọ̀yìn nìkànnì àdàbà fm 88.9 àkúrẹ́ ìlú ìlàrámọ̀kí ńlá wà tá a ti ń gbóhùn sátẹ́gùn bẹ̀m̀bẹ̀rọ̀yìn ó dé lọ́sàn-án tò ní ó lórí làbá bọ́ àbáfo oríṣà sílẹ̀ o ìgbà tó rí ń gbé ni níbo ló ṣàwà o bẹ̀m̀bẹ̀rọ̀yìn ọgbà orí ẹ̀ mú lọ́sàn-án tò ní ó lórí mi gbèmí ìṣẹ̀dá mi gbèmí táyà tọmọ àtẹ̀yìn olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wá lè bẹ̀m̀bẹ̀rọ̀yìn ó lórí báyìí kúkú lẹja fi labú bẹ̀m̀bẹ̀rọ̀yìn ó lórí wa yóò gbè wá lágbára lọ́wọ́ ọlọ́run ọba ó gbóná nù tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rọ̀yìn ọ̀pẹ̀yẹmí jọ ọ̀dà náà ló kọ́ tẹ̀mí jẹ́ o àtúntì dé lọ́sàn-án tò ní gẹ́gẹ́ bí ìṣe wa nù lórí bẹ̀m̀bẹ̀rọ̀yìn àtúmọ̀ jálẹ̀ bí àpò yèrè àwọn ìròyìn àgbọ́ sí fìlà àgbọ́ sọ gèlè kalẹ̀ pẹ̀rú kí a wá tún leléyìí àkùkù fi dẹ́rù bara wa àfihànkọ́ra wa lọ́gbọ́n ni ká má ba àṣẹ jìn kó tó ayé ká sì má ba àṣẹ boko ara ẹni jẹ́ ni ó gbóná nù tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rọ̀yìn ọ̀pẹ̀yẹmí jọ ọ̀dà ló kọ́ tẹ̀mí jẹ́ o ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá àwọn ìròyìn ọ̀hún ká mọ́ mú wá lọ́kàn ọkàn èjèèjì bó ṣe ti ń jáde ó gbóná nù tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rọ̀yìn ẹ wò ó ìdí tá a fi ṣekú pa ọlọ́pàá lásìkò tí wọ́n ń ṣe àyẹ̀wò fínífíní àwọn èèyàn lójú ọ̀nà rè áfúrásì kan tọ́jú ọmọ ọdún mọ́kànlélógún tí ọwọ́ bà òun lọ́mọ ń kà bòròbòrò bẹ́ẹ̀ bẹ̀m̀bẹ̀rọ̀yìn ó níṣe bọ́wọ́ ti bà á ó gbóná nù tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rọ̀yìn ọkùnrin kan lọ́wọ́ ti bà nípínlẹ̀ kwara ibom pẹ̀lú àwọn ayédèrú ọtí eléyìí tó jẹ́ pé wọ́n rí lọ́wọ́ ẹ̀ àwọn ògógóró ojú iná wọ́n lòun ló ń pèsè ògógóró ojú iná náà ó gbóná nù tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rọ̀yìn ọyẹ tó gbọ́ eléyìí ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rè ọyẹ gbọ́ àwọn ọlọ́pàá wọn fi kélé òfin gbé ẹnìkan bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn yòókù ẹ̀ lórí bí wọ́n ṣe lọ digun jalè nílé ìgbafẹ́ kan nípínlẹ̀ èkó ó gbóná nù tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rọ̀yìn àwọn agbébọn ṣekú pa àwọn obìnrin mẹ́ta nípínlẹ̀ plateau ó gbóná nù tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rọ̀yìn nípínlẹ̀ edo tó gba eléyìí ilé ẹjọ́ ń lọ ti dájọ́ kúlẹ̀rì ẹ̀sẹ̀ fáwọn mẹ́rin kan lórí ẹ̀sùn ìjínigbé ni ó gbóná nù tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rọ̀yìn ìpínlẹ̀ èkó ọmọ tó ti tajú kan rí ìròyìn eléyìí ọwọ́ ba ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kan èyí tó jẹ́ pé ó fi ìbọn ó fi sínú búrẹ́dì ó gbóná nù tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rọ̀yìn èyí àtàwọn kókó ìròyìn míì lẹ́gbọ̀ọ́ lọ́sàn-án tòní ọyẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé ẹjẹ́ á tún jọjẹ̀ gbádùn ẹ̀ ó gbóná nù tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rọ̀yìn.
1: yíga ó ṣẹlẹ̀ òkè bẹ̀m̀bẹ̀rọ̀yìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà fm. wàláì ogbonanu. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sẹ́ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́, tàbí kẹ́ ẹ pé jọ ọ̀dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714. Ẹgbẹ́ àjọmọ̀ gbọ́lọ́.
2: Nigeria ti ẹni ìpèsè IPO ti Dangote Petroleum Refinery ti ṣí báyìí. Ó ṣí fún ọ láti di onípín nínú ilé iṣẹ́ náà. Ìpín kan jẹ́ ₦525. Ó sì lè bẹ̀rẹ̀ láti ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Kíkópa nínú ìpín ilé iṣẹ́ náà rọrùn. O lè ṣe ìforúkọsílẹ̀ nípa àwọn ilé iṣẹ́ tí àjọ SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn ilé ìfowópamọ́ tó ń kópa nínú ètò yìí, àwọn pẹpẹ ìṣúná owó lórí fóònù àti ayélujára fintech, àwọn stock broker àti àwọn ọ̀nà mìíràn tí wọ́n fi ọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí pé ìdánimọ̀ rẹ jẹ́ òtítọ́. Yan iye ìpín tó fẹ́ kó o sì san owó rẹ̀. Lẹ́yìn náà, àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀ fún ìpín rẹ, wọn yóò fi ránṣẹ́ sí ọ. Ṣàbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ fún IPO náà. Jọ̀wọ́ ká àwọn ìlànà àti òfin tó dìrọ̀ bóhun tó fẹ́ rà. Tó o bá ń ṣe iyèméjì, bá ilé iṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀, àwọn stock broker, àjọ ìṣúná àti àwọn olùbánidámọ̀ràn ìṣúná owó rẹ sọ̀rọ̀ fún ìtọ́nisọ́nà kí o tó forúkọ sílẹ̀.
3: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì, Ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá, oríire ló wọlé yìí, ayọ̀ abara tíntín. Family Arena ló wà náà bí sí gbogbo ènìyàn o, àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ, àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta retail. Ìta àwọn alọ́sọ́kótó rèé o, lápòṣòkòtò alákùúrẹ́ olóyè mẹ́kùn. Fún ọgbẹ́ni tí ń ra aláràtúntà, bàtà, aṣọ, báàgì obìnrin, báàgì ọkùnrin, báàgì àgbẹ̀ travel, bí bọ́ọ̀sì lórí ràn-án, àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun, kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó, tàbí àwọn tó fẹ́ ṣe aláràtúntà tí wọ́n fẹ́ ra hóṣèèsì. Ẹ máa bọ̀ ní wìtìwìtì ní Family Arena, torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o. Family Arena wà ní Oyin Building, opposite Mobile Bank, Adéṣídà Road, Àkúrẹ́, tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdójúkojú First Bank after Texaco. Bí ẹ bá lọ sí ẹ̀ṣọ́ Làkúrẹ́, fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà, aṣọ, báàgì, aṣọ ọkùnrin, bàtà ọkùnrin, tó fi máṣọ ọmọdé, bàtà ọmọdé, báàgì, ọmọdé, báàgì, gbére ìlú òyìnbó, tàbí báàgì gbé lọ sóde. Ẹ máa pè wá sórí nọ́mbà yìí 08037453497. Family Arena, iléeṣẹ́ tó bàbá òkè yọnu sí, tó sì ń ṣe bẹ́ẹ̀ ń yọnu sí gbogbo ènìyàn.
0: Òye káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yá ibo ni a ti bẹ̀rẹ̀. Àwọn agbébọn kan ni wọ́n ti ṣekú pa àwọn obìnrin mẹ́ta nínú ìkọlù tó wáyé nípínlẹ̀ Plateau. Àwọn obìnrin mẹ́ta kan tó fi mọ́ ẹnìkan tó jẹ́ ọkùnrin ní ìròyìn fi ni pé wọ́n tún fara páńtì ẹ̀ lẹ́yìn tí wọ́n ṣekú pa àwọn obìnrin mẹ́ta tán gẹ́gẹ́ bí àwọn agbébọn kan. Bí wọ́n ṣe ìkọlù sí agbègbè Bakinladi nípínlẹ̀ Plateau, àwọn atiláwí ọ̀hún ni wọ́n ní wọ́n lọ sí ibùdó eléyìí tó jẹ́ pé wọ́n ti ń wa kùsà náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn sí àwọn èèyàn bẹ́ẹ̀ kó tó di pé wọ́n sá lọ. Ẹni tó jẹ́ agbẹnusọ àwọn ikọ̀ ẹgbẹ́ eléyìí tó jẹ́ ti àwọn ọ̀dọ́ nílùú náà Ryan Tangwang ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn nílùú Jos. Ó ní kódà àwọn obìnrin mẹ́ta òun ni wọ́n ti ṣekú pa, bẹ́ẹ̀ ni ẹnìkan inú tún farapa. Ìwé ìròyìn Punch òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rí ọyẹ́ ẹgbẹ́ ọ̀hún. Òjò àròdà eléyìí tó rọ̀ ọmọ ti ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ báyìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun àtàwọn ìpínlẹ̀ míì. Ìṣe ni òjò eléyìí tọrọ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti ṣokùnfà ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàdáyà ṣọ́ọ̀bù ní èyí tó kọlu àwọn ìlú kan tó sì ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá àtàwọn afárájẹ ní àwọn agbègbè bíi ní Iléṣà tó fi mọ àwọn bùnmíì. Bẹ́ẹ̀ ni wọ́n tún rọ ìjọba wípé kó dákun dábọ̀ kó tó ti bá wọn gbé ìgbésẹ̀ akin lórí eléyìí látàrí bí wọ́n ti pàdánù ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọn. Òjò ọ̀hún ná ni ó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ Jímọ̀ gan tó ti ń rọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ títí di àná òde yìí mọjú gan mọ́ òní. Ẹni tó sì ṣokùnfà ìṣẹ̀lẹ̀ omíyalé láwọn apá ibìkan nílùú Òṣogbo bíi Ayékalẹ̀, Fasin Area, Òkè Balẹ̀, Ṣaṣa àti Iléṣà Garage àtàwọn bòmíì. Ìwé ìròyìn Punch onógbe jáde lọ́sàn-án tòní. Ibẹ̀ nìkan kọ́ kódà ní ìpínlẹ̀ Makurdi nílùú Makurdi Jaiye ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ń bẹ̀ nípínlẹ̀ Benue. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú nílùú makurdi nípínlẹ̀ benue ni wọ́n jẹ́ pé ìṣẹ̀lẹ̀ omi alẹ́ àgbàdáyà ṣọ́ọ̀bù òun ló jẹ́ pé ó ti ba nǹkan jẹ́ ń bẹ̀ ọ̀pọ̀ wákàtí ni òjò náà ni wọ́n ló fi rọ̀ àní kódà láti alẹ́ ọjọ́ ìsinmi nùjọ́ òun ló ti bẹ̀rẹ̀ tó sì tẹ̀síwájú títí tó tún fi di òní àní ṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè

Ìròyìn eléyìí náà ni ọwọ́ ti ba ọmọ kékeré kan. Èyí tó fi ìbọn sínú búrẹ́dì, ìbò ní gbébọn lọ. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti fi kélé òfin gbé ọmọ ọdún 15 kan, èyí tí wọ́n fi ẹ̀sùn kàn.

pé wọ́n rí ìbọn èyí tó gbé sínú búrẹ́dì. Ìròyìn fi yé ni wípé ìṣẹ̀lẹ̀ yìí òun náà ló wáyé gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ náà Fatai Tijani bí ó ṣe ti báwọn oníròyìn fọ̀rọ̀ jómi tó rọrọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ọ̀gá ọlọ́pàá ọ̀hún ó tún fi léde wípé ìyẹn ṣe ni afurasí 32 ìyẹn lọ́wọ́ bà lórí ẹ̀sùn ìdígunjalè ẹgbẹ́ òkùnkùn àti níní àwọn nǹkan ìjà olóró lọ́wọ́ wọn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde wọ́n ní ṣe ni ọmọ náà ìní wọ́n ní ó mú ìbọn tọ́pọ̀ ọmọ ọ̀hún náà pó kọ́ rẹ̀ ní táyé má jẹ́ kó dùn mí. Wọ́n ní ọwọ́ bà á ní oṣòdì níbi tí ó ti lọ gbé ìbọn tí wọ́n fún un tọ́fẹ́ lọ gbé fún ẹnìkan eléyìí tó jẹ́ pé wọn kò dárúkọ ẹ̀ tí wọ́n mọ̀. Tìjàní ọ̀hún wọ́n fi léde wípé àwọn ikọ̀ elétò ààbò òun náà lọ jẹ́ pé wọ́n tọpinpin ọmọ ọ̀hún tí wọ́n sì rí níbi tí ó ti ń gbé ìbọn náà lọ. Wọ́n ní ṣe ni ọfẹ́ lọ gbé fún ẹnìkan eléyìí tó jẹ́ pé wọn mọ̀. Inú búrẹ́dì òun náà ló ti ìbọn náà sí tí ó sì ń gbé lọ. Wọ́n ní ọwọ́ ti bàbá yìí o. Ìwé ìròyìn Nigerian Tribune òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọmọ ọdún 13 kan tọ́jọ́ ọmọ iléèwé. Ọmọ ṣekú pa olùkọ́. Àwọn méjì míì wọ́n tún farapa. Ibo leléyìí ti ṣẹlẹ̀ ẹ́ kúkú gbọ̀. Ọmọkùnrin kan eléyìí tó jẹ́ ọmọ iléèwé ló ti fi ọ̀bẹ ló ti fi gún olùkọ́ wọn báyìí tí olùkọ́ ọ̀hún tó sì gún pa. Ìyẹn ṣe ni àwọn méjì míì ìní wọ́n tún ni wọ́n farapa. Wọ́n ní ọmọ ọ̀hún ni ìròyìn fi yé ni pé ìyẹn ṣe ni ó ṣe ìkọlù náà ní iléèwé kan eléyìí tó wà ní apá ìwọ̀ oòrùn àríwá Slovakia. Ìyẹn ṣe ni àwọn aláṣẹ ni wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n fi múlẹ̀. Wọ́n ní ọmọ ọdún 13 tó jẹ́ ọkùnrin òun náà ni ọmọ ọ̀hún. Wọ́n ní wọ́n ti fi kélé òfin gbé báyìí lórí ìkọlù náà eléyìí tó ṣe. Wọ́n ní ìwádìí wọn ló ti ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Punch òun ló gbé jáde lọ́sàn òní. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ẹ jẹ́ ń sáré dókè lọ́nà mo ń padà bọ̀ ká sí ojú òpó lẹ̀.

0: 0816 2549991. O gbona nu
1: o tutu leyin
0: bembe rin
1: e ma pe to sa
0: e seun
1: Abimbola Farabi ni bullet lati ore
0: o ya ngbo yin
1: te party ojo to ro yi olo ma jari je omi ni ale o ki ka lu ko so ra re ijoba n pa ewu fun ojo o te ta ta awon agbe ni pa won soko gbigba won seyin gbogbo ọdaràn Nàìjíríà tọwọ́ bá ti tẹ̀ kí yorùbá náà máa ṣẹ̀tọ́ tó bá yóò ṣe fún ẹ kó o yéé máa jẹ́jẹ́ Nàìjíríà lọ́fẹ̀ẹ́ ló kù ẹsẹ̀ pé tó.
0: Ẹ ṣeun 0816 2549991. Ó gbóná nú.
2: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ròyìn.
2: Ọ̀gá mi ọgbà ẹ̀ pé tó.
0: Ẹ ṣeun o.
2: Aláàjì aṣíwájú ọlọ́pàá ẹlẹ́ran látòkè tuntun pa.
0: Ó yà ń gbọ́ yín.
2: Ọkùnrin tó ń wakọ̀ tó ń sáré ìsakúsa débi tó fi lọ́pọ̀lọ́pàá. Ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo ẹni tí ó bá wa kọ̀ọ̀kọ́ mọ̀ mọ nǹkan. Ẹni ó bá ti mọ nǹkan kọ́ ra jòkó ń lè jẹ́jẹ́. Ọlọ́run ní já jáde àìwọlé
0: o. Àmì o.
2: Ẹ kú ètò sá.
0: Ẹ ṣeun o. 0816 2549991. Ó gbóná nú.
3: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun.
3: Ẹlẹ́ ìyá mi ká lè sọ̀rọ̀ láti ró.
0: Ó yà ń gbọ́ yín.
3: Ọmọdé kan mẹ́gbọ̀n kan mú sínú búrẹ́dì. Irú ọgbọ́n wo re ènìyàn lágbára o.
0: Ọlágbára.
3: Kọ́ mú níbi kan sínú ẹ̀mọkùnrin kan mú kọ́ ìjọba tẹ́. Ẹ ṣe o.
0: Ẹ ṣeun. Ẹ ṣe àdúpẹ́ o. 0816 2549991. Ó gbóná nú. Ó ti já. Ó gbóná nú.
2: Ẹ o tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun.
2: Ẹ káàtó sà.
0: Ó yà ń gbọ́ yín.
2: Ẹ ṣe rí gbogbo ìròyìn tí mo gbọ́ ẹ ṣe rí tó àdùnmọ́ mi inú jù. Ṣé rí gómìnà Edo State tí wọ́n ní kí wọ́n lọ pa ajínigbé yẹn. Ọlọ́run á gbọ́ ẹ̀ sókè lágbára ọlọ́run á sàárẹ̀ torí tó bá jẹ́ pé wọ́n pa àwọn ajínigbé tẹ́lẹ̀ ni gbogbo ohun tó ṣẹlẹ̀ ìwé ọba ti dínkù. Ọlọ́run á wà lẹ́nu gómìnà yín láyé.
0: Ẹ ṣeun. Ẹ ṣe àdúpẹ́ o. 0816 2549991. Ó gbóná nú.
4: Tutù lẹ́yìn bẹ̀bẹ̀ ìròyìn.
0: Ẹ ṣeun.
4: Ọ̀gá ọ̀ṣẹ̀ ìjọ ọ̀dá.
0: Ẹ ṣeun.
4: Nípa táwọn ọlọ́pàá yẹn mo fẹ́ sọ̀rọ̀ sí.
0: Ó yẹ dásì.
4: Wọ́n fún ọ ní tírénìn ìgbà tó ti mọ̀ bójú fẹ́ dọ́dọ̀ yẹn bóyá pé kó fò sókè ní iṣẹ́ tó fi lọ kí àyẹn akọ̀gbọ́sẹ̀gbẹ́ ni kọ́ jọ kọ́ máa fọkàn sí tírénìn wọn. Ọlọ́run jẹ́ ká rúgbun ikú àròjìjì o.
0: Àmì ẹ ṣeun. Ẹ ṣeun. 0816 2549991. Ó gbóná nú. Hello, hey, ó ti já. Ó gbóná nú.
5: Ṣé wọ́n ti tì lẹ́yìn?
0: Bẹ̀m̀bẹ́ ròyìn.
5: Ẹ̀yìn kúrò náà.
0: Ẹ ṣeun. Ó yá ń pá pàpá.
5: Ẹ ló ẹ nípa ti ọ̀rọ̀ ọmọ tí ó gbé ìbọ̀sínú búrẹ́dì. Ẹ tí a bá ní ká sọ sà. Kì í ṣe ọmọ yẹn ló gbé ìbọn. Ó láwọn tó rán. Tí a bá ní ká wò dáadáa. Ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ńbo ló ti rí ìbọn ńbo ló ti rí búrẹ́dì.
0: Ọ̀dà.
5: Ó láwọn tó ránṣẹ́ ni.
0: Ẹ ṣeun. Ẹ ṣe àdúpẹ́. Ẹ já máa lọ ìyókù yóò tún di ọ̀la. A tún máa pàdé lórí bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ́ tèmi jẹ́ o. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
6: Say after me, millions of naira shall locate us as we take part in the Million Text and Win promo.
7: Millions of naira shall locate us as we take part in the Million Text and Win promo.
8: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
9: Ẹ kú dédé wòye o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi Fẹ́mi Alágbolóhùnkíyín o. Ní ọ̀nà tó gba ìsọ̀lọ̀ lọ níwájú Democracy Park lẹ́yìn mọ́ṣáláṣí Central Mosque nílùú Àkúrẹ́, ibẹ̀ la wà nísìn. Ẹ rí ọ́fíìsì wa pẹ̀lú sábọ̀dù ńlá tó rí gbàgbà. Ẹ rí ibi tọkọ Fẹ́mi Alágbo sí, ibẹ̀ la wà. Ẹ̀wọ̀n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní ìtú ti wá. Wà má bọ̀ kò sí ìrònú fún ọmọ. Tàbí ìwọ obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín. Àárú ilé yóò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn. Máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 070 0705326843. Lẹ́ẹ̀kan sí 0706532683. Àwọn oògùn tó pójú owó wà níbí, máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà, kán dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo, ìwọ tó mọ̀ ń gbá bí Ronaldo tàbí Messi, máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Orílẹ̀ yóò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 0706532683. Ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Àrápá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn. Inú rẹ̀ lòdì sí ọ̀ rárá. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn. Wọ́n máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo, ṣàmàbọ̀ lágbára Ọlọ́run, Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Ìyá ìwọ tó jẹ́ pé òtí ẹ̀mùkọ́ tó ń ṣe ọlá agbára rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀. Kí ló dé? Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo, lágbára Ọlọ́run, Ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn o, àti gbéra. Rọrùn bí àwọ ẹ̀yìn mi, kí ló ṣe é lẹ́yìn? Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nípasẹ̀ Elédùmarè, ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 0706532683. Ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Road, níwájú Democracy Park, ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
10: Àwọn kan á ní pé kan rò lágọ̀ọ́ra wọn, àwọn kan á ní pé ọ̀kan já wọn jẹ lára, àwọn kan á ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa ìṣẹ́ Elédùmarè, máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
11: Ẹ kú dédé ìwòyí o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi Aya Fẹ́mi Alágbo ló ń kí yín, tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́. Ta bá rí ìwọ obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́, tó ò réyàn pè rán níṣẹ́, máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo. Tàbí ìwọ obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni, máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo. Tàbí ìwọ tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò, máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbo. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbo dì sín, máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọkọ mi ní iléeṣẹ́, à ń retí yín.
9: Bí ìyàwó mi ṣe sọ ni, bẹ́ẹ̀ ló ṣe rí o, bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ rò pé ẹ̀yin obìnrin ló mọ̀kan tó ń ṣe obìnrin o, àwa ọkùnrin náà ló mọ̀kan tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní iléeṣẹ́ wa. Ẹ ò rí mi, ẹ dẹ̀ sì rí ìyàwó mi. Ẹ rí sábọ̀dù wa tọkọ Fẹ́mi Alágbo, ó kẹ́bẹ̀rẹ̀ nínú Democracy Park pé ibo ni ọ́fíìsì Fẹ́mi Alágbo. Ẹ máa bọ̀, a ní ọ́fíìsì ilẹ̀ Haúsá. Níbo ni ilẹ̀ Haúsá? Mo ní sí Jẹ̀mẹ́tà ní Yọ́là, ibẹ̀ ni ọ́fíìsì mi wà. Mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́nu wá jàǹfààní Fẹ́mi Alágbo. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ dúpọ̀ lọ́kàn tẹni pé Fẹ́mi Alágbo aṣẹ́ o, oògùn tẹ fún wa ó ń bá wa lára mu. Ọlọ́run ló ṣe o, Fẹ́mi Alágbo kan. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà, gbogbo nǹkan tó bá ṣe yín, màá ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Elédùmarè. Gbogbo ohun tó ń jẹ́ṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi Fẹ́mi Alágbo. Àlàáfíà yín kò máa ní di fíáfíá o, àmì o.
12: Hooray! Comprehensive High School in Lutitu is 50. That year, Dr. Odu Mimika Umiwa and will remain only the best as our motto speak. 50 years of impact. CHS Old Students Association proudly present the Golden Jubilee Anniversary from September 28th to October 1st, 2026. A week filled with exciting activities such as Operation Let the Forest Fall, Football March, Tree and Flower Planting, Head Talk, CHS at 50 Lecture, AI and Digital Training for Teachers, Inter-School Quiz and Debate. Then comes the Grand grand Golden Jubilee Anniversary Celebration on the 3rd of October. Featuring Corpus Lodge Project Commissioning, Awards, Fundraising, Luncheon, and the Golden Jubilee Dinner with Networking. And we crown it all with a Thanksgiving service the following day. Aki gbagbe ibi ati njeun. Bẹ́ẹ̀lo do gbọdọ̀ gbagbe orísun kọ́ mọ́ bá gbẹ́. High Chief Segun Netufo, CHS Alumni President, Reverend Dr. Sunday Akingbelure, Chairman Golden Jubilee Planning Committee, Dr. Fumi Fakui, General Secretary, announcers on behalf of the CHS and its alumni.
13: The people of Ondo State, torrential rains are here with intensity as earlier predicted. As a result of the downpour across the state, some towns and communities are now flooded. Ondo State Emergency Management Agency, SEMA, under the supervision of the Deputy Governor, Dr. Laidi Adelami Emenai, is calling on residents whose houses, schools, health facilities, markets, religious centers, farmlands are on flood-prone areas to move to safer ground immediately. It is now a punishable offense in Ondo State to block drainages by whatever means. Ondo State Governor Dr. Lucky Orimi Sanyeda to IFCA is working assiduously to ensure that lives and property of all residents of the Sunshine State are protected under our AIDS agenda. For any emergency in your area, call any of the following numbers: 00384-70009, 070-312-2350, or contact Office of the Deputy Governor, Alabaka Akure, Ondo State Emergency Management Agency, announcer.
14: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu okan lo opo mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
15: aba aju ko ti igbo ni nipa 24/7 aba mission korojo gugu bile tawon ko ri bire fun gba gogo akanse gogi bile ma gbe kale lona ti gba lode 24/7 aba mission ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afogede gede do ti ora danu logo lo mo Korea baduro to ti o si ma sise akori lodo lulufe re iwe atego la fi pelu re ajo nada ki fonte lugba o da lagu ara 24/7 abamission lati je alagba tajake jado le Nigeria e ma pe 0916062623 0916062253 oruko money janu omo 24/7 abamission gbugbu iga ijawa ija osi always guide me.
16: Did you know that Nigeria has one of the highest under 5 mortality rates in the world and vaccines preventable diseases contribute significantly? It is estimated that about 2.1 to 2.3 million children in Nigeria are zero dose who have not received any form of vaccination.
17: Oh yes, treating vaccine preventable diseases is costly for both families and the government. However, they can be prevented with vaccination. So, take your eligible children from 0 to 23 months to be vaccinated against all vaccines preventable diseases in any primary healthcare center nearest to you and in any designated places during immunization outreach services and campaigns.
16: Adolescents and adults can also get vaccinated against deadly diseases such as diphtheria and meningitis. Tetanus toxoid can also be administered to pregnant women. Girls 9 years can also be vaccinated with human papillomavirus vaccine to protect them from cervical cancer. All vaccines are safe and effective and paid for by the government. Let's protect our children and ourselves today from the pains of tomorrow.
18: For further inquiries, call the following NPA CDA hotline 0916825000 or 0916827500 or 0916839500 or 0916849500.
16: This message is from the National Primary Healthcare Development Agency, NPHC.
19: Abari eni ti won gbe gegege gori oye baba e o ye ka kiru eni be ku orire nitori eni gugbe bi his royal majesty le toba gabriel ile so mi bayode bi ogede second oloba ofo baile se de ka lo ki oloba ile ti je omo ba stephen gbadebo adeuse ori ogede to fun ti gbigbe sori ite bakan na ilade won ki gugbo awon ebi ori ogede dynasty fun iwa omo luabi ti won wu leyi to je ki ebi na o gba yi kari aye e ma kare o omo ori ogede omo oloba o daye ijoba omo olale omo ajigbagba orin omo mukuku yugbe bo mo sugba jere bo omo osoro mo saka soro osaka don mi kira ro ka se yi samodun omo iye bi omo ababi otiriki se omo atorun o eye ile oloba loko so ese o data pasi ani o sai mo beye le ile soge abi osoge omo ajosi bi peyin odida ajoru wa ajore yin ajose yin badi giromule giromule kare o to gugu awon ebi late oba gabriel ile so bi bayode ori ogede second elonika ki omo ba steven gbadebo adeusi o ma kaabo. May your rain be peaceful and prosperous. Eh, awon egbe pataki ton fi gbogbo igba wa ilosiwaju ipinle Ondo. Asiwaju Mandate Group. Pelu ajosepo United Artisans Group Ondo State Chapter. Awon lo ma npe wa o si bi akase eto. Lati fi ohun telu atunyo pada bo sipo. Ti President Bola Agbe Tinubu lekeji. Pelu iside polongo Igbo. Fun gbogbo awon oludije labe ase APC.
20: Ajose.
19: Wednesday, Ogbonjo Oshu September ye. Ni Aragba Yamuyamu eto ne yo waye. Ni headquarters Asiwaju Mandate Group Office. To wa ni opposite Cathedral Church. By 11 a.m. Lara awon pataki pataki to ma pe junbe ni. All officers of Asiwaju Mandate Group and all leaders of ASNAT in Ondo State. Pelu gbogbo awon oludije sipo Senate, ipo Reps ati ipo Assembly. Labi ase APC nipinle Ondo. Pastor Lani Iyale. President United Artisans. Honorable Sifolumuyi Wasagula. The Director General of Asiwaju Mandate Group. To emagbagbe o Wednesday yin ni eto ne. Oludije fegbe APC ati gbogbo artisans. Ateye ololufe ohun rere to je olugbe nipinle Ondo. O ya nbe. Oh yes, koba tu ti tu. Agba yamu yame tu automatic miracle hour. Total deliverance to man waye ni prayer center church of God. To kale si adofu re dan road na kure. Ojo ki ni lo choshu ni. Sibere ochu ele ya tu lagbara kupo. Kori ibe lulu wabati isho re kalu kufu lo ni kbo jikbo.
21: Aki ushore ya sagani o. Shemi no re.
19: Olopolo ti yale yale tori airida irilu ailoma ailokwa ilaya irise. Bo si agbado bo si si aisan. Oh my God. Orisirisi disorders ati inadi kwe. This is locally aye. No, the bipolar disorder, obsessive compulsive disorder, this schizophrenia, psychotic disorder. Hey, adura gidi ma lawo ishoro wa yife. Oh yeah, titi mambo ni bi automatic miracle hour ye. From 9 a.m. to 6 p.m. ni awe ati adura. Ishoro yosi bere lale moju ojo keji. Baba prophet Samson lulu wabo dede tuti beraji lati man shina adura bole. Kenya fi recharge remote remotivate resuscitate ara e. Kudu wa iwadi akata ganga lati ibere ushu titi tofi ma adi onkwe e. Ah, ojo ki ni osho osho mani o. Oh yes, automatic miracle hour. Tapi ni total deliverance ni prayer center.
22: Odun meji ni logori 82 years ni baba wa Oloyeje Abraham atomu ti loruke pepo ka epo dibo se Ojobo Thursday October 1 ni won yo gboku baba kuro ni General Hospital Mortuary Igbaroki wa sile re number 23 New Ilorin Street Ipogun Ondo State Lago Mokanlo Owuro ibi ti won yo ti te ni te ye Ago marun irole ojo yi ni wake up yo waye nle re yi kan na Friday October 2 ni sisiku ni St Jude Anglican Church Ipogun Ondo State Lago Mewo Owuro ite leyin isiku ni gbalejo ati jo Nomasi yo kale si St. Jude Anglican Primary School Playground Ipogun Ondo State Lago Kosan Ojo Eku Sunday October 4 ni Thanksgiving Service Ati Ijade Oku Baba ni St. Jude Anglican Church Ipogun Ondo State Baba Oloyeje Abraham Atomuti Baba Iwe Ijo St. Jude Anglican Ipogun
23: Oshitu Alisa Atego Abo Ode Olodo Ode Oshopa Ebu Ulesi Otito Amwalo Ede Oko Ano Kestai Ebu Laba Eno Eja Gbagboyi Ebu Kondi Alisa Aja Adakogun Ebu Kondi Adakogun Aje Yelu Alejo Obdeme
22: Okpo Ma Omo Ma Tebi Logbe Yi Baba, àwọn ọmọ lápapọ̀ ló ń kéde.
19: Ẹ̀sẹ̀ tí bẹ́lẹ̀ jẹ́ gbọ́ ìkéde pàtàkì yìí o. Àpapọ̀ àwa olùrà àkókò pẹ̀lú ìpùrọ̀. Òun ka ṣubú. Ìyẹn lákòókò ṣàpútà. Eléyìí tá a mọ̀ sí Produce Buyers. Màá ló ń pe àkíyèsí pàtàkì yìí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé bí a ṣe ń ra ìpùrọ̀. Pẹ̀lú kòkó òun ka ṣù. Òun náà làwọn ń tà fáwọn ẹlòmíràn. Tí wọ́n sì ń tà sókè òkun. Àwa ń fi àsìkò sọ fún yín wí pé títa ìpùrọ̀. Ó ní èso tàbí eléyìí tó tutù. Tá a sá tí kò gbẹ, jẹ́ ohun tó burú jẹ́ yìí o. Ó sì máa ń fa ìjákulẹ̀ owó. Tàbí ta àbùkù bá àwọn jàwa lóòrèkóòrè. Ẹ̀yin èèyàn mi, ká ṣe ìkùrọ̀ ká pa ìkùrọ̀ ká sá kó gbẹ ni yìí bẹ. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lórí fún kòkó àti kaṣú. Orí bá ṣe rí àwọn náà là ń tún wọn tà. Àwọn ẹ̀dí ṣòwò ṣọ́ọ̀tì. Ìjọba ìpínlẹ̀ Ondo pẹ̀lú àjọṣepọ̀ Produce Buyers. Àkókò ṣàpútà wà ń fi àsìkò ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tó ń ta ìkùrọ̀ tí kò gbẹ tó lókuta tàbí lẹ́sàn. Àgbẹ̀ oníkòkó pẹ̀lú kaṣú. Ẹ jẹ́ ká ṣọ́ra o torí pé ìjọba ìpínlẹ̀ Ondo pẹ̀lú àjọṣepọ̀ àwọn Produce Buyers. Àkókò ṣàpútà tí wọ́n dá àwọn ọlọ́pàá òun task force síta. Ẹnikẹ́ni tí ọwọ́ ìjọba bá ti tẹ̀ yóò fara káṣá òfin o. Pẹ̀lú ìjìyà tó pọ̀, Honorable Pastor George Olótú, akọ̀wé ẹgbẹ́ pẹ̀lú alága, Alásọ̀mú Fúta Wajibuye, alias Kátàrè, lolùkéde olórúkọ gbogbo Produce Buyers. Àkókò ṣàpútà lápapọ̀. Ó yẹ kó ti wá máa yé gbogbo àwọn ènìyàn báyìí o. Wípé Olúwa nìkan ni last hope fọmọ ẹ̀dá. Torí kò sírú ìṣòro náà ti ń kó ọmọ ẹ̀dá sí rògbòdìyàn ìlàyí lórí gbòrí yẹ. Kápá rẹ̀ kò ká. Nítorí ẹ̀ la fi wá ń pè yín o. Sílé ìjọsìn Jesus the same yesterday today world and deliverance ministry. Behind LA Primary School Orújú Road ìlú Ifọ̀n. Níbi tí iṣẹ́ ìyanu Olúwa ti ń ṣe. Lẹ́ẹ̀.
1: ètò crossover program tó bá ń wáyé ní every last day of the month.
2: Ó tún ti wọlé dé.
1: Ojú ọjọ́ ṣe ń yí padà náà ló yẹ kí ìṣètò ètò àdúrà ó máa yí padà. Torí àwọn oníṣẹ́ ibi àti sàtánì tó jẹ́ director general wọn kì í sinmi. Ẹ̀yin tó ń fẹ́ ìgbàlà náà ẹ má sinmi. 7 AM to 9 AM nípàdé orí òkè. Láti 12 noon to 5 PM ní ìtúsílẹ̀. 5 PM to 7 PM sì ní ìsọjí. Ṣé rí gbogbo ìṣòro tí ń fa ìláyà ìlọ́kọ àìlọ́mọ àìríṣẹ́? Ìṣe tí ò lérè tàbí rè táwọn ará bí ń gbà lọ́wọ́ ẹni. Káì dédé ló máa di àgbọ̀dànù tẹ́sì ní gbúrú ẹ̀ mọ́. Pastor Emmanuel Okekomolafẹ́ tó jẹ́ òsì ti gbáradì for the last day of the month yóò. Lẹ́yìn LA Primary School Orudu Road nílùú Ifon. Kọ́mọ̀ ó yẹ ká jọ dé.
3: Bẹ́ẹ̀ yọ ìyanra òyìnkun Èkìtì kété ẹ̀mí ọmọ ni Gorosó Èkìtì Rúmọlẹ̀kẹ́ Jìgbá wẹrẹ ni wẹlé Èkìtì wọ́ fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkìẹ̀ wọ́ fẹ́ ra tẹlifíṣàn ni o wọ́ fẹ́ ra fáànù ni o wọ́ fẹ́ ra deep freezer wọ́ fẹ́ ra washing machine wọ́ fẹ́ ra microwave wọ́ fẹ́rẹ̀ ro kitchen gas cooker and co ẹyọ abọ̀lú sí díkìẹ̀ ẹyọ wọ́ yóò asan díẹ̀ kan dẹ̀ gba nẹ̀ èlé èlé lórí wọ́ yóò san lóṣooṣù wọ́ yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ́ tí ó ti yé ọbẹ̀ náà rọrùn yeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ Lidanco Plaza Lajilosun Lado Èkìtì ẹ owó ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yẹmi pé lẹ́ẹ̀kan sí 07074843351 tí ó ti yọ.
20: Yáre rú lẹ́ o.

0: ayọ̀dẹ̀ o fún gbogbo àwọn tó ti kẹ́kọ̀ọ́ jáde girama tó ní àfojúsùn láti tẹ̀síwájú bóyá ohun tó gbà ní jáàbù kéré tàbí ìwọ ò tiẹ̀ ṣe é rárá ó yá ẹ máa bọ̀. The Heritage College of Education Unam Owo to ni ibasepo pelu Adekunle Ajase University Akungba Akoko ti n gba akeko tutun wole bayi o ohun to ko nilo ni 5 credits ni o level o le eyan lati ni bachelor's degree ni eyikeyi ninu education arts sciences social sciences vocational and technical education guidance and counseling early childhood education educational management ati bebe lo o fe se ni full time part time tabi sandwich yo eyi to fe atun ni NCE PGD remedial studies entrepreneurship training jamb coaching and secondary school programs Ajoko sile ma fakoko shopfo pe 09056199804 lati gba form to ba wa lakure lo Oyemekun Grammar School CBT Center laye computer ni oka koko Lade Communication Iduani Ebiness Concept Cafe opposite Owo Polytechnic tabi Unique Cyber Cafe Ifun tabi ke ma bo tara ni kilometer 3 Ikare Road Owo etun le gba form lori kayelujara at theheritagecollege.edu.ng The Heritage College of Education
1: Amura awon oloko
2: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented. So you can show up clean and confident. So clean, it's your time to shine.
3: Gbogbo eyin eyan wa nipinle Ondo gege be ti me classic ojo aroroda ite ma lagbara gan tawon amoye ojo ojo so aso tele npa re ohun lo tun ti gbode kan yi o ninu ojo yi lopolopo ilu ago atawon abule ri kun fun omi awo woda ajo to ri si sele pajawuri nipinle Ondo labe idari ati isakoso igbakeji gomina wa nipinle Ondo Dr. Laide Adelami MNI se wa npe gbogbo eyin olugbe gbogbo eyin onile ile iwe ile igbafe ile itu ilé ìwòsàn ibi ìtajà ibi ìjọsìn gbogbo àbí àwọn tó ní ilẹ̀ bí gbogbo àwọn ibi tá a mẹ́nuba yìí tó wà nítòsí etí omi àtàwọn ibi tí àgbàrá òjò lè gbà kọjá láàárọ̀ yìí pé ẹja súnmẹ́yìn kúrò níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ká bọ́ síbi gegele kékulé wa gbàgbọ́ sọ fún toko pé kíkọ́ ìdọ̀tí tàbí dídí ojú àgbàrá ti wá di ìṣe tó ní ìjìyà lábẹ́ òfin nípínlẹ̀ Ondo sọ́ra kó mọ́ bara kátà òfin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé gómìnà wa lọ́kì orímisùn ayédàtiwa SCA wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti mú ìdúróṣinṣin àti ìgbáyé gbádùn bá gbogbo mùtúmù wà lábẹ́ ìṣètò ìjọba ìrọ̀rùn tó bá wá ní ohun ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kankan lágbègbè yẹn máa pé 0803-847-0009 àti 0703-122-3590 bó sì ṣe ká ẹ mọ lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà nípínlẹ̀ Ondo tó wà ní alágbàká Lákùrẹ́ ìjàmbá àtòfò ẹ̀mí ò ní ṣe wá o àjọ Ondo State Emergency Management Agency SEMA àwọn ló ń kéde.
4: Ṣé ìgbádùn àdàbà?

0: òun gọgọ nìyẹn tẹ bá ti gbọ tó dúbẹ ládàbà ọjà ọdún ti bẹrẹ.
1: Ọjà ọdún ti dé àdàbà gbé.
0: Kí lẹ ń tàṣà kí lẹ fẹ́ ṣe mà kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé wọn ti kọjá ọdún dé kárajà ọdún kátajà ọdún kájìfà ọdún àpolówó ọjà ọdún ẹṣẹ àmọ̀nà ó pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́ ètò ọjà ọdún òní classmate tó bá níbi kápò olówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n.
2: Oya ẹ máa bọ̀ wá o.
1: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
0: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀tafẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station lọ́ba Dẹ́ṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà á jì jó ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344.
3: Grace 08032474686.
0: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
4: Say after me. Millions of naira shall locate us as we take part in the Millo text and win promo.
5: Millions of naira shall locate us as we take part in the Millo text and win promo.
6: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Millo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Millo.
7: Your Nescafe is not just a drink, it's your

0: irresistible aroma and rich taste of Nescafé.
1: Make my world my way, yeah.
0: Nescafé. Make your world.
2: Duro náà kó tóra multivitamin yẹn. Béèrè lọ́wọ́ ara rẹ. Ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara?

0: multivitamin drops and syrup adi di se fun awon ikoko ata awon wewe bi won se ndagba o ni awon vitamin ko se pataki ninu fun idagba soke abo ara ati opolo to ji pepe nafdac fun telu afrabite je oja afrabchem limited ti won se panda paracetamol
1: to yi la fin ki gbugbu awon eyan won tan wa lori ijoko koko ti tun lati ge akara oyinbo fun igbeyawo toni
2: e to igbeyawo laye
3: ejowo eduro na jare
4: ki lo sele
3: ki won to so wa po nje o ranti pe o sele ri television fun mi fridge nkan ero foso ki nse le wa ma fowo foso nle en 2026
1: eh ni tuto
3: ka ta so pe o ti ri won abi
1: ta lo ti e so pe mo bodo ra gbugbu awon kan ile kan so nibi ti cdk e wa
4: ewo lo tun je cdk bayi
1: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
3: ka kuku wa gba pe gbugbu awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
1: ah lati osu to koja ni mo ti ra won
3: o lu se agutan e so wa po
1: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store.
5: Ilé iṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Adoekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
6: In 2020, they say this business will not survive, but I'm still here.
7: Omo, that year no easy, but you kept showing up. Auntie, I beg, help me send money.
8: Please, as he entered.
9: Payment received in Opay.
6: Still here, same corner, bigger story, more trust, more customers.
10: For 8 years, Opay agents have stayed close to the communities they serve. Opay at 8, still okay. Opay is okay.
11: Ẹkúndédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí àtúgbẹ́ nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDK ẹ̀ ní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣọ̀n ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
12: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ́ nítorí pé oní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣẹ̀ṣẹ̀ mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDK a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo rò pé okay mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún ni kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tonímọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó nítorí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK o pe eni ton san o ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to tin jade tori gbogbo to ba tin se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun mo n ba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigba ti mo ti mo yi pe ma mu osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun CDK o de pa le washing machine gbogbo wa fun ma tun ma san wo se be ti ma so fun wi pe mo san o die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro million lati ose merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta ke ni CDK mo pe eni oni bi ti o ti jade a gbe oja re fun yo de tun ma san wo lo nkan ti CDK wa fun ko wa so wi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin ka bo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi wo yin si e mo ri nbe bo se n wole bo se n jade anfani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
11: office nigba to je pe ni epe kan kaakiri
5: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe 20 pharmacy oluwa to yi quarters akure elepe 0707-454-2995
11: oro le ti gbowo reyan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro pe bo le se bawo ni kini awon se bo si ona na re e tele won CDK o di bakan na won seun
5: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe 20 pharmacy oluwa to yi quarters akure elepe 0707-454-2995
8: CDK there for you.
13: Yeah.
14: Egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
15: aba aju ko ti igbo ni nipa 24/7 aba mission korojo gugu bile tawon ko ri bire fun gba gbogbo akonse gbogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba mission ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ora danu logo lo mo ko yaba duro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pelu re ajo nabda ki fun te dugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062-6253 0916062-6253 oruko money janu omo 24/7 abamission gbogbo igba ijawa ija osi always guide
16: me. Your Nescafe is not just a drink, it's your

0: kẹrìndínlọ́gbọ̀n
1: ọgbọ̀n ayégúnlẹ̀
0: lókòrókòrò gate
1: high court lakurẹ́
0: nìkú ọlọ
1: láti ṣàyẹ̀wò
0: ara rẹ
1: oríṣiríṣi ẹ̀rọ
0: ìgbàlódé
1: lọ́dọ̀rin ọ
0: ẹ̀rọ òun léde àtú àṣírí
1: ibi kò jòjò sápamọ́ sí lára rẹ
0: a dẹ̀ fọ ọ̀nà àbáyọ sí ọ
1: a dẹ̀ fún ọ lámọ̀ràn
0: a dẹ̀ ní
1: national
0: clinic
1: níbi kan tá a tọ́jú ni
0: bẹ́ẹ̀ la dẹ̀ ní ọ
1: national
0: aba product
1: ká a má rẹ̀ jí pépé
0: wákàtí
1: mẹ́rìnlélógún
0: lọ́fíìsì lọ́sàn
1: ẹ̀ àlù ṣíṣí
0: pẹ̀lú ìyàn ọ̀ṣọ̀ṣẹ́
1: ọkọ̀ṣẹ́mọṣẹ́
0: ẹ̀ kàn sí a
1: lójúlé kẹrìndínlọ́gbọ̀n
0: ọgbọ̀n ayégúnlẹ̀
1: lókòrókòrò gate
0: high court
1: lakurẹ́
0: 08038
1: 17

0: ni iwo tun gbo mi lowo o ya no ika akosile ti o ba ti fi oja to fe ra sile ninu ase oja tabi ajogba pelu ireti wipe eduwo yo ba tun lo ka akosile to ba ti tile itaja kan bo si omiran nitori wipe o wa ibi ti oja ti diwo kiri ti o ba na o kere to ika akosile ninu ere yi o tun mo si wipe ibi to ba pi olu ma ya si kilo wa de titi le fowo pamọ re fi gbodo da yato
1: o ti se wahala to download smart cash app loni ko si je ki owo re sise fun o je anfani ida 15% lori gbogbo owo to ba fi pamọ lodun bẹ́ẹ̀sì ni kò sí ìjìyà tó rọ̀ mú yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdámẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dáta tẹnu lásánkọ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o smart cash látòdo airtel.
2: Báà mi, ẹ fún mi ní fóònù yín kí n kọ́ yín bá ń ṣe lo OPAY.
3: Ìwọ fẹ́ kọ́ mi?
2: Bẹ́ẹ̀ ni o, ọya, ẹ ṣe Play Store.
3: Ọjọ́ ti pẹ́ látọdún àkọ́kọ́ ni mo ti wà ń bẹ̀.
2: Ìyẹn nípa ẹ ti ní tẹ́lẹ̀.
3: Ẹ ṣé o rò pé wọ̀ nìkan lògbóǹtarìgì inú ẹ̀rọ ìgbàlódé ni?
4: Ọmọ tó ti ń lò láti ìgbà tó ti wọlé ìwé gíga.
2: Ìyẹn ni pé mi ni mo ṣe bẹ̀rẹ̀ sí lò nínú ilé yìí.
3: Òye yẹn ṣẹ̀ṣẹ̀ yé ọ ni.
5: Ọdún mẹ́jọ OPAY ó dàbí ìtẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń lò ó pẹ̀lú ìgbìyànjú ìfọkàntán àti ìdúróṣinṣin. Ọdún mẹ́jọ OPAY.
6: OPAY is okay.
7: Gerege lago méje lù.

0: 88.9 FM. Àwòrán sọ̀nù dẹ̀rọ̀ pèsè.
1: Mo kí yín ẹ kalẹ̀ àsìkò iṣẹ́ látàárọ̀ ìròyìn àṣálẹ̀ làmú àfin láti kànì àdàbà FM 88.9. Àkùrẹ́ ìlú Ìlàrámọ̀kínláwà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Ọ̀pẹyẹmí jọ dànù níròyìn. Ṣàjùnà ẹgbẹ́ kọ́kọ́ tó wà nínú ìròyìn náà. Àwọn ikọ̀ kan ni wọ́n ti bèrè fún àkóyawọ́ lórí ọ̀rọ̀ ètò ìnáwó ìjọba ní ìpínlẹ̀ Òǹdó. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ló ti ṣe ìkìlọ̀ fáwọn aráàlú gẹ́gẹ́ bí omi bí òjò ṣe ti ń rọ̀ báyìí tó sì ń ṣokùnfà ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Àjọ elétò ìdìbò ló ti mú ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún tá a wà yìí láti bẹ̀rẹ̀ sí ní pín káàdì ìdìbò fáwọn tó ṣẹ̀ ṣe.

0: You. Yes, you wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say, in price go come down before you buy them. Make you bring another finger down. If you don't come out one shop, come work and go another place. Until say, it dey cheaper for there. As far as say you don't put one finger down, now you be say, you self they like go where you pay you pass. So, why your choice for bank go come different?
1: You self don't try. For this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15%. Interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. All now free of charge and get up to 10% cash back for data bundles. No be cha. Terms and conditions apply. Smart Cash now by Airtel.
2: Iroinari lekrere. Awon iko Ondo Redemption Front ORF noti kese ijoba ipinle Ondo wipe ko sogan lekunrere lori oro eto isuna ati awon ise akanse leyi ti won se iko ohun lo je pe o tun kese isejoba gomina Lucky Ayedatiwa ko gbe iye owo eyi ti won fi se awon ise akanse awon kongila to gba ati bi won si ti ro ati igba ti won yo pari ise akanse ohun sita awon ko ohun lo je pe won fun ipeye nasiko ti o je pe won soro ni osu eleyi ta wa yi nibi ti o je pe won ti benu atelu on ton se apojuwe gege bi aise amojuto lori oro eto isijoba awon iko ohun lo wa tun fi lede wi pe owo ti ijoba ipinle yi to ngba in lo ti po si bayi latoke to ide pe o ye ki awon ohun amayederun ko tun bo po si daada ka amojuto ko de ba eto ilera eto eko eto abo ipesi omi lopo yanturu bakan lewe ni won wa to kominu lori iyanselodi eleyi ti awon osise ilewe giga fasiti ti won yan laipe yi pelu bi won si pe fun ki joba ko tete se amuse adehun eto ni pelu egbe awon osise fasiti bakan ni iko ohun lo tun wa ro ijoba ki o mojuto oro eto abo ipesi omi lopo yanturu ati bi awon orun kan bo se tun tin jade ni awon apa bi kan nilo Akure oro ijoba ipinle yi ki won mu awon igbese ohun lokunkundun awon eyan ilu Adu Ekiti ni won ti fi ehunu bayi lori bi iselomi yale agbadaya sobu bo se kolu awon apa bi kan nilo ohun to si je pe eleyi ko seyin aroro da ojo kan eleyi to ro to si ni tesiwaju iselomira yale agbadaya sobu ohun lokolo awon ilu kan ati awon agbegbe kan to fi mo awon ojo ona to si so opolopo awon eyan to je ki awon opolopo awon eyan ni ojo ona afao ati adehun adebayo iyana emirin ati falegan ki won bo si gbaga ani opolopo awon eyan ni olanfani ati le rayi lo si ile won latari ekun mi ohun eleyi to je pe o gba oju ona okan lara awon agbegbe ti oro kan ohun o na ni oju ona eleni si afao nibi ti afara kan eleyi to ti jalule ti o si je pe o soro fun awon eyan atawon ni moto lati koja awon eyan ohun won fi lede wi pe didi oju ona omi ino sokunfa omi yale agbadaya sobu ohun ati aise atunse aife oju agbara ati oju odo daada won wa paro wa si ijoba ipinle na ko tete ba won fe oju omi na daada ati oju agbara e je ka gbo bo si wi si waju si Commissioner for Eto Iroyin Right Honorable Taiwo Olatunbosun eni to ba awon olufe oluwo ohun soro idanojo wi pe ijoba oni yo tete dance isoro iselomi yale agbadaya sobu ohun ti o si pinwo inira tawon eyan ti won koju lowo Olatunbosun ni ijoba ni yo bojuwo awon agbegbe ohun ti won si gbe igbese ile ito ye lara awon agbegbe ti oro kan oni lo Adu Ekiti ti iselomi yale agbadaya sobu ohun eleyi to je pe okan ohun lawon onimoto ni won o ti lanfani lati le koja atawon eyan latari isele omi yale agbadaya sobu ohun koda won ni eyan meji ni won ti gbemimi latari isele yi ti won si ni awon meji mi ni won o tun ti ri wáyé ìjọba ìpínlẹ̀ Èkìtì ló ti rọ àwọn aráàlú àtàwọn arìnrìn àjò kí wọ́n tẹ̀ jẹ́jẹ́ o lórí bí òjò bó ti ti ń rọ̀ báyìí tó sì ń tẹ̀síwájú láti mọ sokùnfà ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàdáyà ṣọ́ọ̀bù láwọn apá ibìkan nípínlẹ̀ ọ̀hún nínú àtẹ̀jáde tí kọmíṣánná fọ̀rọ̀ ètò ìròyìn Taiwo Látúnbọ̀sùn tó fi ìta ló ti kẹ́dùn pẹ̀lú àwọn aráàlú àti àwọn tí wọn láǹfààní àti lè wọ ilé wọn tó fi mọ àwọn ibi tí omi náà tó bàjẹ́ nínú àtẹ̀jáde tí wọn fi ìta ọ̀hún náà ti ní ìjọba ni ó ti ṣe ètò ìtanijí fáwọn aráàlú ṣáájú tẹ́lẹ̀ lórí bí àyípadà lórí bí àjọ tó ń rí sí ọ̀rọ̀ bójú ọjọ́ sì ti rí bí wọ́n sì ti ṣe ìkìlọ̀ lórí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàdáyà ṣọ́ọ̀bù tó ṣeé ṣe kó wáyé àtẹ̀jáde ọ̀hún tó fi kún pé kódà ìjọba ó ti ná owó tó lé ní bílíọ̀nù kan náírà láàrin ọdún 2023 sí ọdún 2026 lórí àti ṣe àmójútó ìgbógunti ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàdáyà ṣọ́ọ̀bù tí wọ́n sì ń fẹ ojú odò àti ojú àgbàrá àwọn àgbà àwọn aráàlú nímọ̀ràn láti mọ́ gba àwọn ibi tí omi tó bá ti gudo tí omíyalé ọ̀hún tó bá ti ṣẹlẹ̀ àti ibi tí afárá eléyìí tó ti já tó fi mọ́ ibi tí ẹ̀kún omi tó ti wáyé bákan náà ni àtẹ̀jáde ọ̀hún ni kí àwọn èèyàn kí wọ́n farabalẹ̀ gẹ́gẹ́ bí ìjọba yóò sì ti gbé ìgbésẹ̀ akin lórí ẹ̀. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ Nàìjíríà ló ti pè fún ìgbésẹ̀ eléyìí tó lápẹrẹ lórí gbígbáradì fún ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàdáyà ṣọ́ọ̀bù kí wọ́n sì tún fún àwọn ìlú eléyìí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó bá ṣẹlẹ̀ sí ní àwọn nǹkan ìrànwọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ olórí ilé ìgbìmọ̀ aṣòfin àgbàlẹ̀ yìí Godwin Akpabio ló fọn ìpè yìí níbi ìjókòó ilé eléyìí tó wáyé lónìí. Akpabio rọ àwọn ìjọba lẹ́lẹ́kanjẹ̀ka kí wọ́n dáàbò bo àwọn èèyàn wọn láwọn ìlú náà kí wọ́n sì tún rí dájú pé wọ́n fún àwọn tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàdáyà ṣọ́ọ̀bù láwọn nǹkan ìrànwọ́. Bẹ́ẹ̀ náà tó ṣe ìkìlọ̀ wípé ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàdáyà ṣọ́ọ̀bù lè balé jẹ́ bẹ́ẹ̀ ló lè ba oko jẹ́ àtàwọn èrè oko èyí tó lè ṣokùnfà ìpèníjà ọ̀dà oúnjẹ ìyẹn ló ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ló tún wá kọminú lórí bí ọwọ́ àwọn nǹkan bóyá ti gbẹnu sókè tó fi mọ́ àwọn owó oúnjẹ àti àìníṣẹ́ lọ́wọ́ láàrin àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ẹ̀sẹ̀ jáde. Ẹ̀wẹ̀ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ lẹ́yìn ló ti ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà kó kéde nǹkan ò fararọ lórí ọ̀rọ̀ àìníṣẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà láti lè pinwọ́.